ẹ ṣeun gidi gan kò ní jù báyìí lọ ẹ ṣe o mọ̀ pé bí ká má dá àdúrà mọ́ ni ó sì máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká dúró báyìí torí pé nífẹ̀ẹ́ rẹ̀ ní kùtù nídájí dédé aago mẹ́rin a tún ti dìde ńlẹ̀ láti máa fún yín ní àwọn ètò ọlọ́kan òjọ̀kan ní ìtẹ́ ẹ ti pilẹ̀ sanwó fún bẹ́ẹ̀ ni àtàwọn ìkéde lọ́kọ̀ọ̀kan ìjèèjì ìjáde alẹ́ báyìí káwọn náà lọ fẹ̀gbẹ́ lélẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba tí ń panimọ́ tí kìí sùn tí kìí tò gbé kò jí wa sójúmọ́ àlàyé lọ́la òde pẹ̀lú àṣẹ ọlọ́run bá mi happy new month fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà ẹ ṣeun gidi gan àmọ́ lóore kò ní bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yín oorun ayọ̀ náà làásùn nígbà táwọn máa jí lọ́la òde yìí ká jí níjí ayọ̀ bẹ́ẹ̀ ni kọ́nà wa ó là pèrègede pẹ̀lú àṣẹ ọlọ́run bá mi ọba òkè ẹja dalẹ̀ báyìí ẹ ṣeun nídà ìjọ mẹ́jọ ká tún fìdí pàdé lórí ètò èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín nurudeen salahudeen abudahood popsi olúwàfikayọ tí ò ní báyìí láéláé fà àbàdà lẹjíìtì ni gẹgẹ bí àṣà mi oorun ayọ.

0: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Aki gbogbo wa ipe ni akojumo ti Olorun ba ni ko mo wa lojo tini. Olorun ko da gbogbo sinu ojumo re fun enikan kan wa. Oruko temi ni Alhaj Imam Abdulgani Adebayo Igiganga. Grand Missioner Ayatollah Ummatul Islam South of Nigeria. Arawa Sagba fun Imam Agba gbogbo ni jo Saturday. Gbogbo bi temi kan ku wo ba ya sile ni. Olorun wa la ile ebe bere na Olorun ku wa yo pelu wa. Kawa dakun gbogbo awa iyaroja ati gbogbo awa na to kaniku na gbogbo anijoba eja se pele pele ki won ke jile awon mu yen o si fowo ko oja o lai si kankan lai se everything dem ko to ma pera yin pe ni e fowo ko anabi muhammad sallallahu alaihi wasallam o ni la daru wala e mo mi rai lara isi won mi la ke jile ara olowo fere inna la la yuhibbu muqtala fa o kullu muqtala fa ula o we le lon ba tele fun ti won se fa ri olowo fe kamo tele ni tele baje olohun ola nabi lodo lo yo ba tori lede se gbo bi oku si ko sen tele se afa olohun olohun ta shauna ila an yasha allah tori na wa bi olohun ba ojumo tori na to mo wa olohun da kusa se ojumo ri fura gbo awon alase ile se bon fm 92.9 at toro lodo olohun fe ko kan wo ase ori dunu ti na bi ase je olohun sa ba se fun lai yo ni kankan le atokure atobiri atonile atalejo to wa fe bon fm le olohun je won da fe ko kan wa le kan si oruko temi ni Alhaj Imam Abdulgani Adebayo Igiganga Grand Missioner Ayatollah Ummatul Islam South of Nigeria. Arawa Sagba fun Imam Agba gbogbo ni jo Saturday. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
1: Alaafia fun gbogbo eyin eyan Olorun to n bo wa jake jado ipinle Eko ati loju gbogbo ori adura owurọ la wa laaro yi ni ile ise radio Bọ́ọ̀mù ẹ̀fẹ̀ ní ìlú Èkó, orúkọ mi ni Wòlíì Solomon Adéoyọ̀dọ́ Ìyọ́lẹ́yìn Kábíóyè láti jọ Powerline Center Worldwide CAC. Nọmba 2 Ajébọ̀ Lane ni Agége Lẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ kí ẹ gbàdúrà olùwàdúpẹ́ gbọ́pẹ́ wá. Ọlọ́run mímọ́ gba ẹ̀yìn wá, gbogbo ọkọ̀ tó ń gbọ́ wá. Ọlọ́run dáwọ́lé wọn, Ọlọ́run dáàbòbò wọn, Ọlọ́run tì wọ́n lẹ́yìn, Ọlọ́run gbé wọn ró. Jésù Olúwa, àmì àmì àmì. Ibi kíkà wá láàárọ̀ ni ìwé òní Solomoni oríkeje ẹsẹ̀ kejìlá. Ètò kaba wípé jẹ́ kí á dìde lọ sínú ọgbà àjàrà ní kùtùkùtù jẹ́ kí á wọ bí àjàrà rúwé bí ìtàn àjàrà bá là àti bí igi gírámẹ́tì bá ń jí nígbà bẹ́ẹ̀ ni ó fi ìfẹ́ mi fún ọ. Ọba Solomoni ló sọ̀rọ̀ nínú bíbélì ó ń sọ̀rọ̀ nípa wípé òun máa fi ìfẹ́ òun fún olólùfẹ́ òun nígbà tó ń bá lọ ibi ọgbà àjàrà tó ń bá rí bí nǹkan ṣe rí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn tó ń gbọ́ wa náà lónìí tó ń lọ síbi iṣẹ́ yín ẹ fẹ́ lọ wo bíbẹ̀ ṣe máa rí ni mọ́jà máa tà bí wọ́n máa wọlé wọ́n á fi dá yín lójú pé lórúkọ olúwa àwọn ọmọ ogun iṣẹ́ máa yá fún lónìí ọjà máa wọlé ẹ máa bá èrè pàdé níbi iṣẹ́ yín ẹ̀yin ẹ nígbàgbọ́ nínú ọlọ́run ìgbàgbọ́ nínú ọlọ́run ó lè ṣe pàtàkì ó lè ṣe kókó tẹ ẹ bá ti nígbàgbọ́ nínú ọlọ́run bí ẹni pé pẹ̀lú ọlọ́run ohun gbogbo ni ṣíṣe bẹ́ẹ̀ ṣe ń lọ lónìí ẹ máa bá àánú pàdé ìyanu ẹṣẹlẹ̀ ọjà yín àtà ṣùgbọ́n tó ṣe pàtàkì inú gbogbo nǹkan yìí ni pé bẹ́ẹ̀tì ní ìyanu ọlọ́run ẹ̀yin náà fi ìfẹ́ yín fún ọlọ́run kò sí ìta wá ṣe láyé ju pé ká fẹ́ràn ọlọ́run ká ṣèfẹ́ ọlọ́run ká tẹ̀lé ìlànà ọlọ́run bẹ́ẹ̀ tí wọ́n lọ lónìí yìí lórúkọ olúwa ọlọ́run ọmọ ogun ìyanu yóò ṣẹlẹ̀ ọ̀nà máa ń là owó máa wọlé iṣẹ́ ayá ọjà yín àtà ẹ máa ṣòwò ẹ máa jèrè ọ̀nà máa là fún yín ẹ ṣoríire bẹ́ẹ̀ ló máa rí léṣe bọ́ọ̀nù ẹ̀fẹ́ jésù wọn tẹ̀síwájú lórúkọ jésù lọ wa àmì àmì àmì lórúkọ jésù.

papọ̀ jíjí tá a jí lójúmọ́ láyọ̀ lẹ́nìí ó dá bí a kì í ní jíjí tèmi jí sójúmọ́ láàyè lẹ́nìí mo mọ̀ ọ́ lórí o mo dúpẹ́ lórí mi lórí ọmọ lórí aya lórí mọ̀lẹ́bí lórí gbogbo ojúlùmọ̀ gbogbo olólùfẹ́ tèmi àti olólùfẹ́ iléeṣẹ́ Bon FM 92.9 ìpè a ti jí lẹ́nìí kájí sídùnnú sówó ayọ̀ àlàáfíà àìkúbaálẹ̀ ọ̀rọ̀ kéènì ó tún sàn wá sí gbẹdẹmukẹ torí mímọ̀ ṣe wa kọ́ ọgbọ́n wa kọ́ òye wa kọ́ ohun ọlọ́run nù àánú rẹ̀ ló tún ní ká tún lajú sójúmọ́ àlàyé adágbére lálẹ́ àná bẹ́ẹ̀ la adágbére fáyé ohun ọlọ́run bá ni tá bá ní ká wò ẹ̀ṣẹ̀ wa pọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nù àánú tá a rí gbà náà la tún fi lajú lénìí kọ́lọ́run dákun kó fi mímọ̀ ṣe kó fi kún ìwà wa ìwà rẹ̀ náà ni kó máa bá wa jí kó máa bá wa gbé ní gbogbo ìgbà gbogbo àkókò lókè ìpẹ̀tà wà yìí ká má ṣe é tì torí ọlọ́run ọba náà ní ń kọ́ ní mọ̀ ṣe tẹ́lá fi ráyé gbé tẹ́lá fi ráyé lò ní rọ̀rùn bẹ́ẹ̀ ni mo mọ̀ ọ́ lóore o mo mọ̀ ọ́ lóore ọ̀nà ọpẹ́ mi pọ̀ mi ò lè sọ tán kí n máa fàtàárọ̀ fàtọ̀ọ̀la máa dúpẹ́ bẹ́ẹ̀ ni ó jù bẹ́ẹ̀ lọ kò wá sí méjì ọlọ́run ọba mi fẹ́ tó kọjá ọpẹ́ ọpẹ́ náà ló ń jẹ ọlọ́run ọba mi òkè èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà tún rèé Nuruddin Salahuddin legit ni gẹ́gẹ́ bí àṣà mi èmi náà sì kọ́ ọlọ́run ọba aláwùrábí ló tún ní kí n máa rí wí mo ń lanu ni ọ̀rọ̀ ń bọ́ nítorí gbóbi ọwọ́ kọ́lọ̀ ń ṣàánú wa kárí tajé ṣe ká ṣe é débi tó lórí bẹ́ẹ̀ ni àwọn tí ṣáájú náà ti sọ wọ́n sọ ọ́ báyìí náà ni ọlọ́run sì fún wọn sọ ọlọ́run àmì gbà fún wọn káwa náà ká sọ ká ṣe é débi tó lápẹ̀rẹ̀ ká ṣe é ká má ṣàṣetì pẹ̀lú ọlọ́run bá mi ọlá ọ̀rẹ́ ká fi mí lọ́kùnrin lóbìnrin ká tún máa kẹ́ra pé a kú oṣù tuntun ìlú yóò tún dùn jù báyìí lọ mọ́rọyìn láṣọ̀nà bá mi òkè ìjà ayé rọ́sọ̀lù láì amen ní báyìí a máa fún yín ní àwọn ètò ọlọ́kan òjọ̀kan ní tí ẹ ti ń retí tẹ́ ẹ ti fẹ́ gbọ́ tẹ́ ẹ ti sọ fún àti àwọn ìkéde ọlọ́kan òjọ̀kan lẹ́yìn wá àgbà náà là á lọ gbọ́ bọ́nà ṣe rí lábala àkọ́kọ́ pẹ̀lú ọmọ yín okùn adé mr pilot ká tó máa bọ́ sí tọ́níkì àràárọ̀ tá a máa mú wá kókó inú ìwé ìròyìn tíyìn tí ò lábùlà tí ò láfiwé gẹ́gẹ́ bí ṣe wà à ń lọ níwájú ni làwọn tó kù ń tọ́ ọ́ torí pé ọlọ́run ọba náà ló fún wa ṣe ọlọ́run ọba tó jíra àbáwòkọ wa kò jẹ́ kọ́ta ọmọ ibi tó ti ń dùn tó ti ń dán yóò máa dán náà ni iwájú báyìí la máa lọ bìjà yúrọ́ sólò láì amen ní báyìí ká bọ́ sórí ètò tí ọpọ́ sọ́kàn àkókò ìtúsílẹ̀ àgbọ̀dúnú Bond FM 92.9 náà lẹ ti ń gbàdúrà tá à ń dábẹ́ ọdún tá à ń rọ̀ bí òwe.

0: fún Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo ẹni tó ń gbóhùn Olúwa lẹ́nu mi lónìí lórúkọ Jésù orí yìí ò ní sá
1: ìsìn
0: gbogbo ẹni tó ń gbóhùn Olúwa lẹ́nu mi láàárọ̀ yìí lórúkọ Jésù ìṣẹ̀dá rí ò ní sá ìsìn orí ni ẹ́ńjìnì tó gbé gbogbo ara ró Matthew mo ti rìn láyé mo rẹni tí ò lẹ́sẹ̀ ó dẹ̀ ṣàṣeyọrí ó dẹ̀ rìn ó dẹ̀ soríire Matthew mo rí ẹni tí ò lápá Matthew ó dẹ̀ mékẹ̀ láyé ó dẹ̀ ń gbélé ayé pẹ̀lú ìrọ̀rùn Matthew mo ti rí ẹni tó wà láyé tí ò ní ojú mo ti rẹni tí ò létí Matthew ìjọ mo ti rìn nínú ayé mo tún ti rí sá mo ti rí èèyàn tó rìn láyé tí ò ní ẹnu mo rí èyí tí ò ní mú Matthew ṣùgbọ́n wọ́n wà láàyè ni ọ̀rẹ́ nìkan láyé tí ò lórí Matthew àbí wọ́n ti pàdé ẹ̀rí lẹ́nìkan rèé o kò lórí ó dẹ̀ rìn ọdẹ bọ́ra nìyẹn mo gbàdúrà orí rẹ ò ní sá ìsìn bí ọwọ́ bá ń dun ènìyàn ayé àtọ́jú ẹ̀ wọ́n á ní yóò san àkàdàn láńpẹ́ bẹ́sẹ̀ bá ń dun ènìyàn ayé àtọ́jú ẹ̀ ṣùgbọ́n ẹni tí ọpọlọ bá ń dun ẹni tí orí bá ń dun ayé ò sọ wípé yóò san kò san olúwa má fi wèrè dánwò mo gbàdúrà orí ò ní dùn yín ta ló sàmí orí ò ní dun ọmọ rẹ gbogbo àwọn tó rí ń dùn ní ayé tí wọn wà níbi tí wọn wà mo rán ọrọ àṣẹ jáde lónìí ó yá kí wọn gba ìwòsàn báyìí lórúkọ jésù ó yá kí wọn gba ìwòsàn báyìí ìwé mímọ sọ ọrọ inú ìwé Isaiah chapter 1 verse 5 ẹgbọn tó sọ ni èéṣe tá ò fi lù yín sí mọ ẹ wà á máa sọtẹ lójoojúmọ bí kí èsì gbogbo orí ló ń sá ìsìn gbogbo ọkàn ló sì dákú Matthew orí ìtì ẹ ò ní sá ìsìn Matthew gbogbo nǹkan tó bá ṣàṣeyọrí láyé ẹ lọ bèrè lọwọ ẹni tó so lórí níbẹ̀ àyíyẹ ni mi gbogbo ìlú tó bá dára tó bá tòrò ẹ má wo àwọn ọmọ ẹ̀yìn ẹ lọ bèrè lọwọ olórí.

ọwọ́ olórí ìjọ tí bá ń gbilẹ̀ tó bá ń lọ síwájú àbí ń túká ẹ lọ bèèrè lọ́wọ́ olórí orí ni gbogbo nǹkan sà Matthew mo gbàdúà orí ò ní dùn ọ́ bí ọwọ́ lé orí rẹ sọ pé orí ò ní dùn mí sọ pé orí ò ní dùn ọmọ mi láyé kan tí mo wáyé orí kò ní dùn mí ẹlẹ́dàá mi ò ní gbàbọ̀dẹ̀ orí mi ò ní takò mí lóṣù tí mo wà yìí orí mi ò ní bá mi jà lóṣù kẹfà yìí àánú ló máa jáde sí mi ọjọ́ kẹfà ládá ènìyàn láti òní lọ lóṣù kẹfà yìí mo máa rí tèmi ṣe àánú júdà jáde sí mi ẹlẹ́dàá mi ò gbọ́dọ̀ gbàbọ̀dọ̀ ẹlẹ́dàá mi ò gbọ́dọ̀ gbàbọ̀dọ̀ ẹlẹ́dàá ọmọ mi ò gbọ́dọ̀ gbàbọ̀dọ̀ ikú oṣù yìí ò gbọ́dọ̀ pa mí àìsàn oṣù yìí ò gbọ́dọ̀ sí mí oṣù tí mo wọ̀ yìí àánú jáde sí mi oṣù tí mo wọ̀ yìí màá ríràn lọ́wọ́ gbà oṣù tí mo wọ̀ yìí ire máa tẹ̀lé mi bẹ́ẹ̀ ló máa rí.

ṣọ́ọ̀bù lọ fẹ́ jàkú ni matthew ìṣẹ̀dá àtẹ̀mí dìde kó máa ṣe kí ni o máa èmi ọ̀jágbó mọ́ orúkọ wa òní ló mọ́ wọ̀ ìdí nìyí bó ṣe ń pònú ogun kan ò ń bọ́nù mí torí wọ́n lo kọ́ lórí matthew lórí kan wà ọ̀yẹ́ ọmọ bá kọ́ ó gbà ń kọ́ ni tẹ́ wá sọ wípé ọlọ́run àwọn bàbá wa o ọlọ́run àwọn ìwọ náà bá bẹ̀rẹ̀ tá ní bàbá rẹ̀ tá ní bàbá rẹ̀ ó mọ̀ pé inú ilé tó ti jáde irú mọlẹ̀ nancy ẹ̀bọ̀ra nancy ọwá ni ọlọ́run àwọn bàbá wa o ó wá di lóru ó wá rí sígì ọlọ́wọ́ mẹ́ta ló jáde sí ọ tá ló pè matthew kírù mi ń sìn tí mo jẹ́ kazeem ọmọ ọ̀jẹ́ládé kí wọ́n sọ pé ọlọ́run àwọn bàbá wa o ta ni ọ̀yọ́ eégún olú mi bá jẹ ṣùgbọ́n ọlọ́run àwọn ọmọ ogun o ọlọ́run àwọn ọmọ ó lè yí lórúkọ mi àbẹ́ni kọ́ wa máa kọrin kó wa máa sọ pé ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ kó wa tú mi sílẹ̀ ẹ̀jẹ̀ tó ń sàn ní káfárì ó wa ó kàdí pé ojú báyọ̀ bẹ̀rẹ̀ sí jalè torí pé ẹ̀jẹ̀ olè ló pọ̀ ní káfárì kẹ́jẹ̀ jésù tó dé káfárì ẹ̀jẹ̀ olè ṣáájú ẹ̀jẹ̀ bẹ̀ ìgbà jésù tó tàjẹ́ tiẹ̀ sílẹ̀ olè tó tàjẹ́ lẹ̀ ó sì nígbà yìí n tó máa sọ ni pé ẹ̀jẹ̀ jésù ní káfárì kó wá dá mi láì mo gbàdúrà ayé rẹ̀ gbà tú sílẹ̀ orí ẹlẹ́ẹ̀kejì ó máa sọ pé orí mi kọ́ ya ẹlẹ́dà mi

lọ́bẹ̀ẹ́sẹ̀ mi sọ̀rọ̀ ẹsẹ̀ mi o lọ́bórí mi ṣe pàdé ibi kíbi tìrẹ mi wà ẹgbẹ́ wa Matthew èmi kọ́ wọn wá sẹlẹbírẹ́tì lánàá Jésù àti ẹlẹ́dàá mi náà wá sẹlẹbírẹ́tì orí rẹ máa pàdé rẹ orí rẹ máa pàdé àánú ìrànwọ́ máa dìde fún ọ ojú rí òní rí bi ó ní rí wàhálà ó rà ánú gbà bẹ́ẹ̀ ló máa rí ó ti ṣẹ bẹ́ẹ̀ gbogbo ẹni tó ń sàmì Matthew orí mọ̀kú mẹ́ta tó bá di láàárọ̀ ọ̀la wọ́n mọ sàlàyé mẹ́ta tó kù ẹgbẹ́ ọ̀run sí fún yín láàárọ̀ Thursday gbogbo èèyàn tó ní ẹlẹ́dàá rere ẹ̀yin tẹ́ ẹ fẹ́ oríire àtẹ̀yin tẹ́ ẹ ti soríire ẹjá pàdé nílùú challenge ní ìbàdàn mọ̀ ń bọ̀ wá anointi ẹlẹ́dàá yín kọ̀ọ̀kan lólúwa ti ń bẹ àti bẹ́ẹ̀ ni ẹ ti wà orí òní takò ọ́ orí òní takò ọ́ ní àárọ̀ Friday gbogbo ẹni tó wà ní ìlú Èkó ní ẹgbẹ́ gbá mo máa wà ní water bus stop ní church wa tó wà ní water bus stop ní ẹgbẹ́ gbá nílùú Èkó wà á ti rí signboard wa gbàgbàgbà gbàgbà níbẹ̀ lágbára ọlọ́run ìlérí ó ṣe fún ọ ó sàmì mú ní ìlérí ó ṣe fún ọ màá wà níbẹ̀ láàárọ̀ aago méje sí aago mẹ́wàá tí n bá ti wá pò níbẹ̀ ní alẹ́ ọjọ́ Friday yẹn. Lágbára ọlọ́run yóò dára fún ọ ó rà ànúgbà ọ̀run sí fún yín gbogbo ẹ̀yin ará ìjẹ́bú òde ìpàdé ń lọ every Friday ní CPTech ní ìdàrí bó bá ti ń bọ̀ gbé kẹ́ẹ̀gì lọ́wọ́ tó fi máa bu omi wọ́n ní òsomi ń switch ṣùgbọ́n lórí ilẹ̀ tiwa omi jáde torí àṣẹ wòlíì tó pe omi jáde máa bọ̀ sí CPTech wá bu omi àánú omi ìyanu Jésù tó yà ọ lẹ́nu ìlérí ó ṣe fún ọ gbogbo ohun tó bá dáwọ́lé ẹ̀rí ló máa tẹ̀lé wá má gbàgbé ìrìn àjò rẹ má jẹ́ ọ dàpọ̀ mẹ́ṣẹ̀ ẹni tó bá ti ń dẹ́sẹ̀ ti tẹ̀sù ni torí èyí lọmọ ọlọ́run fi farahàn láti pa iṣẹ́ ìsun gbogbo iṣẹ́ ìsun lórí rẹ ó yẹ kó máa bàjẹ́ bẹ́ẹ̀ ló máa rí lágbára ọlọ́run mò ń lọ sí Jerusalemu ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹjẹ́ àjọlọ bó o bá ti ìdé tọ̀hún rí jẹ́ àjọlọ tayé àwọn orí ọ̀fẹ́ tó lè ṣe fáwọn òbí rẹ rí láti rán wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ni dàlẹ́ lórí èkejì tá a bá ti jáde nínú jọ́dánì olúwa ni dàlẹ́ lórí omi yẹn kan náà ni Jésù fi ṣe baptism a máa bí òkú òkè kan tí a ń pè ní Sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká o bí èrè ọ lọ wo ẹnìkan tó o mọ̀ pásítọ̀ kan tó o mọ̀ tó o fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe ọ́ lórí kó ràn lọ sí Jerusalem oore rẹ̀ wà ń bẹ̀ báwo la ṣe máa lọ oṣù kẹsàn-án kámọ́rọ́rọ́ méjì lọ yóò dára fún phone number yìí ẹ pé tàbí kẹ́ ẹ send message èmi náà fẹ́ lọ Jerusalem wọ́n join ní mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún oore náà lọ́wọ́ oore rẹ̀ o ṣe bẹ́ẹ̀ Jésù olúwa wa phone number ẹ̀lò phone number 0066 48 14 55 0800 66 48 14 55

0: wa lo jo gbe gbe de gbe yo o a gbe to wa de egun le lori o oro agba tun debi ise wa ile ise MTN Nigeria ile ise alalubarika awon wo so nipo wo re aki gbogbo wa o akalara akajeru akomoro gun aga imotide ajifo wo labade tete Abdulrazak Abdul Gani Mr. GRA lo ko mi
1: oro agba re o e ja gbe ye o
2: ni ko mu ke alake Àfojúsùn kan, ìké nínú àwọn àdámọ̀ rẹ, ṣùgbọ́n ìjákulẹ̀ rẹ kìí ṣe ọ̀rọ̀ kan. Alákìtiyan tó lè ṣe tì í pọ̀ ń bí jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn tó ní tòsí nìkan. Omi gbogbo ọ̀nà ló gbà mí. Ó kìí ṣe òpè gbogbo ẹ̀mí yẹ yékè. Ọ̀nà ọ̀nà nìkan láàyè ògbà bí ìgbé ayé tó nítumọ̀. Limit 100 MTN.
0: Ẹ̀mí ọ̀làrọ̀ ọmọ ìyá mi kò ṣe jẹ́jẹ́. Ẹ̀sùn pẹ̀lẹ́ ọmọ ìyá mi kò ṣe jẹ́jẹ́. Wọ́n bá tiẹ̀ láàrọ̀, ṣé yóò lò kẹta yóò lọ rè mú mi? Ṣùgbọ́n kò láàrọ̀, kò ṣeé ṣe photocopy fún. Ẹ̀mí ò láàrọ̀. Mo ti mọ̀ pé lásìkò tá a wà yìí, ṣàgbà súlà lọ sá káàkiri. Mo gbọdọ̀ mú ni, ó gbọdọ̀ dúró bẹ́ẹ̀ ni, ó ń gbọdọ̀ jáde tán kí wọ́n mọ̀ wípé ó ti arrive. Ṣe sùúrù. Ẹ̀mí ò láàrọ̀. Ṣé o ti gbàgbé lágùnà? Eléyìí tó mú ògùn náà kan ṣoṣo tó lọ sí Ọlọ́run dá. Tó fẹ́ fògùn náà dáná oúnjẹ kò gbọdọ̀ mọ́ fi ògùn náà ọ̀hún kó fi ṣeré létí odò àgùn mẹ́mọ́. Ẹ̀mí ò láàrọ̀. Bàbá olóko ni fẹ́ lọ bí ẹ̀mẹjọ lójúmú. Ṣe sùúrù. Ọkọ ọlọ́mọge àsìkò yìí lọ́ mọ wá bó ṣe fẹ́ jẹ́ kí ọmọge tó ń fẹ́ kó mọ̀ wípé ń àkàsálíkù ọkọ òun tún kù lé. Ṣe sùúrù. Gbogbo tó bá ń lé ní kìràkìtà kàtàkìtì ó dá o kéèyàn ṣègbìyànjú ṣùgbọ́n fi sùúrù sí. Ọ̀rẹ́ mọ jẹ̀jẹ̀kújẹ tó lè kó bẹ́mí rẹ. Mọ mòmukúmi tó lè kó bẹ́mí rẹ. Mọ fàfàkúfà. Mọ ṣe ìṣekúṣe. Mọ lé ìlékúlé. Tó lè jẹ́ ẹ̀mí rẹ pìtì. Bí ẹni ti ní ọ́, ẹ̀mí ò láàrọ̀. Ṣe jẹ́jẹ́.
1: Ọ̀rọ̀ àgbà rẹ o, ẹ jẹ́ àgbẹ̀yẹ o.
2: Wọ́n kọ́ mú kan, àlá kan. Àfojúsùn kan, ìké nínú àwọn àdámọ̀ rẹ, ṣùgbọ́n ìjákulẹ̀ rẹ kìí ṣe ọ̀rọ̀ kan. Alákìtiyan tó lè ṣe tì í pọ̀ ń bí jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn tó ní tòsí nìkan. Omi gbogbo ọ̀nà ló gbà mí. Ó kìí ṣe òpè gbogbo ẹ̀mí yẹ yékè. Ọ̀nà ọ̀nà nìkan láàyè ògbà bí ìgbé ayé tó nítumọ̀. Limit 100 MTN. Ilé iṣẹ́ MTN Nigeria olóṣèlú nígbà òwú ètò yìí ọ̀rọ̀ àgbà ẹ pàdé wa lórí àwọn àti ayélujára wa Instagram ọ̀rọ̀ àgbà 247 TikTok ọ̀rọ̀ dot àgbà 82 Facebook ọ̀rọ̀ àgbà bákan náà lórí YouTube wa Mr. GRA TV ọ̀pọ̀lọpọ̀ onírúurú nǹkan lẹ́nu òfin kẹ́kọ̀ọ́ ń bẹ ọ̀rọ̀ àgbà yìí tẹ́ láǹfààní àti máa wò ó bàbá fìkà sínú ó ń bẹ lórí YouTube Mr. GRA TV ẹ lọ sórí Mr. GRA TV ẹ subscribe ẹ like kẹ́ẹ̀mẹ́ ìwé gbogbo tí lọ ń bẹ Abdulrazak Abdul Gani Mr. GRA orúkọ mi iléeṣẹ́ MTN Nigeria lókèlókè ńlá bóṣùpá ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kìí tó lókè lẹ́mọ̀ lọ ẹ kú kalẹ̀.
1: ọ̀rọ̀ àgbà rẹ o ẹ jẹ́ àgbẹ̀yẹ̀wò.
2: Wọ́n kọ́ mú kan àlá kan àfojúsùn kan ìké nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjákulẹ̀ rẹ kìí ṣe ọ̀rọ̀ kan. Alákìtiyan tó lè ṣe tì í pọ̀ ń bí jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn tó ní tòsí nìkan. Omi gbogbo ọ̀nà ló gbà mí. Ó kìí ṣe òpè gbogbo ẹ̀mí yẹ yékè. Ọ̀nà ọ̀nà nìkan láàyè ògbà bí ìgbé ayé tó nítumọ̀. Limit 100 MTN.
3: Ètò ìrè òwúrọ̀ ogun ori afefe lori ikoni yi woli adeni yi olopo oku ni yo ma fi oro olorun bo wa baba e ka rosa
4: ogo ni fun olorun oke run
5: hallelujah
4: ma je mu wole de were wa de rigba
5: ami
4: mo ni wa rigba
5: ami
4: mo ni wa rigba
5: ami
4: mo ni wa rigba
5: ami
4: mo ni wa rigba
5: ami
4: mo ni wa rigba
5: ami
4: ojo isegun akoko wa rigba
5: ami
4: wa rigba
5: ami
4: iri o tun sa fun
5: ami
4: gbogbo o tun si lola
5: ami
4: gbogbo ona la fi bi osun
5: ami
4: o su lori awoju
5: ami
4: o su lora nu
5: ami
4: o su lori oju re
5: ami
4: bi ton gbagbe re si a ma ranti re lo su
5: ami
4: ma je mu aje won ranti re
5: ami
4: a ma ranti re
5: ami
4: a ma ranti re
5: ami
4: nkan ni nira fun
5: ami
4: o su ya pa o lerun
5: ami
4: a munu re
5: ami
4: a ma yo re
5: ami
4: ti e oni gbe
5: ami
4: okan re oban
5: ami
4: agbe ndide yo yo si
5: ami
4: dan lari yo yo
5: ami
4: gbogbo en ti nbo du aye re won subun
5: ami
4: won ni ti bi omo mu o lo su
5: ami
4: aye oni pa o le
5: ami
4: ogo re oni si lo
5: ami
4: bo tin lo losu yi omi aye loju ona re yo gbe
5: ami
4: o koja jordan
5: ami
4: okun pa yo teriba
5: ami
4: awon oke yo foku wa
5: ami
4: kekekeke yo teriba
5: ami
4: ile yo wariri
5: ami
4: apata yo mu omi jade
5: ami
4: owo oto olorun yo gbe oke
5: ami
4: e ko ni si adani waye
5: mo

0: ẹsìn jẹ́ gbàdúrà wípé ohun ìkọ̀sílẹ̀ mo pa ọ́ lẹ́nu mọ́.
1: Ohun ìkọ̀sílẹ̀ mo pa ọ́ lẹ́nu mọ́.
0: Gbogbo gbólóhùn ìkọ̀sílẹ̀ tí à ń fọ̀ lé mi lórí.
1: Gbogbo gbólóhùn ìkọ̀sílẹ̀ tí à ń fọ̀ lé mi lórí.
0: Lórí iṣẹ́ mi.
1: Lórí iṣẹ́ mi.
0: Lórí àwọn ọmọ mi.
1: Lórí àwọn ọmọ mi.
0: A pa ọ́ lẹ́nu mọ́.
1: A pa ọ́ lẹ́nu mọ́.
0: Ẹ máa sọ̀rọ̀ náà.
1: Lórúkọ Jésù. Ohun ìkọ̀sílẹ̀ tó ń fọ̀ lórí mi lórúkọ Jésù mo pa ọ́ lẹ́nu mọ́.
0: Mo pa ohun ìkọ̀sílẹ̀ mọ́.
1: Lórúkọ Jésù ohun ìkọ̀sílẹ̀ mo pa ọ́ lẹ́nu mọ́.
0: Gbogbo ló ìkọ̀sílẹ̀ tí wọ́n ń fọ̀
1: nínú òkùnkùn. Gbogbo ló ìkọ̀sílẹ̀ tí wọ́n ń fọ̀ nínú òkùnkùn mo pa ọ́ lẹ́nu mọ́ o. Mo pa ọ́ lẹ́nu mọ́ o lórúkọ Jésù mo pa ọ́ lẹ́nu mọ́. Gbogbo gbólóhùn ìkọ̀sílẹ̀ tí wọ́n ń fọ̀ lórí mi mo pa ọ́ lẹ́nu mọ́ lórúkọ Jésù.
0: Olúwa wa.
1: Àmì.
2: Nínú ìròyìn ayọ̀ ni ohun tuntun wà. Gbogbo ìròyìn ayọ̀ ni máa ń bí ohun tuntun. Gbogbo ayé ní wá ìròyìn ayọ̀ káàkiri. Ìsùnmọ́ sọ wọ́n. Gbogbo ayé wọ over 8 billion ni wá báyìí mélòó lórí ìròyìn ayọ̀ gbà mú. Àwọn ìṣẹ̀lẹ̀ ayé sì ń sọ fún wa pé a nílò ìròyìn ayọ̀. Gbogbo ìròyìn ayọ̀ ní sì ń bí ohun tuntun. Ẹgbọ́n ti Isaiah 43:18 sọ. Ó ní èmi yóò ṣe ohun tuntun. Ọlọ́run ohun tuntun o. Ó ní ẹ má ṣe rántí nǹkan ìṣáájú àti nǹkan àtijọ́. Ẹ má rò wọ́n o. Ó ní kíyèsí. Èmi yóò ṣe ohun tuntun. Èmi yóò ṣe. Nísinsìnyí ni yóò wù jáde. Ó ní nísinsìnyí ni yóò wù jáde. Mo like ọ̀rọ̀. Verse 19 ní Isaiah 43. Nísinsìnyí ni yóò wù jáde. Tá a bá ní ká tún sọ̀rọ̀ lórí ìyún yóò tún bọjọ́ mi. Nísinsìnyí ni kéèké ṣe lọ́la. Ìsinsìnyí. Ó ní ẹ̀yin kì yóò mọ bí. Ó ní lóòótọ́. Èmi yóò la ọ̀nà kan nínú aginjù. Àti odò ní aṣálẹ̀. Èmi yóò la ọ̀nà ní aṣálẹ̀. Newton refer to resenting. Ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. A new start. Ìròyìn ayọ̀ máa ń bí ohun tuntun. Bẹ́ẹ̀ni. Ó máa ń bí ohun tuntun. Ó máa ń bí ohun tuntun. Ẹ wo mẹ́wàá tuntun tí Olúwa ní ìròyìn ayọ̀. O mẹ́wàá tuntun tó máa jẹ́ tuntun. Ìkíní ó ní mo lè fúnyàn lórúkọ tuntun. Mo lè fúnyàn lórúkọ tó bá ti di ìròyìn ayọ̀. Mo máa gborúkọ àtijọ́ máa fún ọ lórúkọ tuntun. Ó ní òní jẹ́ Sọ́ọ̀lù mọ́. Pọ́ọ̀lù la mọ̀ pé ó ní jẹ́ Ábírámù mọ́. Ó di Ábírámù. Ó dé wọ́n ní kí ló pé wọ́n ní Símọ́nì. Símọ́nì túmọ̀ sí ewé ojú omi tí atẹ́gùn máa ń gbàhùn. Wọ́n pè ní Reed. Àwọn ewé ojú omi tó máa ń fẹ́ wú tátẹ́gùn máa fẹ́ àtún ṣubú lọ. Àwọn igbó ẹgbẹ́ omi hù. Atẹ́gùn àtún fẹ́ àtún lọ báyìí. Àtún lọ báyìí. Ṣùgbọ́n nígbà tí Jésù rí ó ní òní jẹ́ Símọ́nì lọ́dọ̀ tèmi o. Pétérù ló mọ̀ jẹ́. Pétérù túmọ̀ sí òkúta. Stones, pebbles, which is born out of rock. Olúwa di àpáta. Ó ní orí ìjẹ́wọ́ ìlà ọkọ ìjọ mi lé. Lẹ́nu ọ̀nà ìsà òkú òní lè borí rẹ̀. Ní ṣe lórí Pétérù wọn kọ lé lórí ìjẹ́wọ́ pé Jésù lolúwa òun la kọ́ ọ̀rọ̀ yẹn lé. Ó dá wa pìtà. Bọ́ ni Pétérù. Pétérù túmọ̀ sí òkúta tó di àpáta. Ó ní a lè fún ẹ lórúkọ tuntun. Ìgbà míì wà ìdí márùn ún Olúwa fi máa ń fún yàn lórúkọ tuntun. Number one, àwọn èèyàn lè fún ọ lórúkọ tó jẹ́ pé lórí làásìgbò tí wọ́n là kọjá wọn sì fún ọ lórúkọ. Òun la rí pa ti Jábésì hùn. Wọ́n ní wọ́n sì sọ ní Jábésì kìíní. Second Chronicle 4:9-10 yẹn. Bẹ́ẹ̀ sọ pé àwọn òbí ẹ̀ pè ní Jábésì. Wọ́n pè ní ọmọ ìbànújẹ́ torí inú ìbànújẹ́ la bí. Wọ́n dẹ̀ sọ ní ìbànújẹ́. So tó bá pọ̀ mọ Yorùbá ní Jábésì ìbànújẹ́ la mọ̀. Ìbànújẹ́ ò ló ní ọmọ sáré bọ̀ rí pé ìtumọ̀ orúkọ rẹ̀ nù. Bẹ́ẹ̀ni. So ìgbà míì orúkọ táwọn òbí ẹ fún ọ nínú tí wọ́n là kọjá ni wọ́n sì fún wa lórúkọ. Ọmọ mi bóyá ìgbà tí ìyá kan kúnlé wọn ni wọ́n bí ohun tó sì jẹ́ obìnrin wọ́n á ní ìyàbọ̀. Bó bá yẹ pé bàbá ni bóyá pọ́kùnrin ni wọ́n á ní Babátúndé. Lórí tí wọ́n là kọjá wọ́n á fi tí wọ́n là kọjá fún ọmọ lórúkọ. So ìgbà míì wà orúkọ yẹn sì bá ètò Ọlọ́run mu fún yàn. So Ọlọ́run gbọ́dọ̀ yí orúkọ yẹn padà. Èkejì so mean cannot be a God's plan. Àwọn orúkọ kan ò lè gbé ètò Ọlọ́run bí Abraham. Abraham túmọ̀ sí bàbá. Ṣùgbọ́n Olúwa nínú ó wá sọ di Abraham father of nations. Bàbá orílẹ̀-èdè. Bàbá orílẹ̀-èdè. Ìkẹta àwọn èèyàn yìí sábà fún àwọn èèyàn lórúkọ gẹ́gẹ́ bí ètò Ọlọ́run fàyè wọn. Torí wọn rí wọn bá má ti sọ Pétérù ní Símọ́nì nígbà tí wọ́n bí. Tó wọn rí tó ẹ pé apẹja làwọn rí. So bóyá tó ẹ̀ wọ́n ṣe sọ ní ewé ojú omi kiri tó bá omi mu. Bọ̀ wọ́n rí pé ẹni tó máa jẹ́ apostélì àkọ́kọ́ fún Jésù nù ní àgbáyé. So they can see. So ìdí nìyẹn tá a gbọ́dọ̀ yí orúkọ rẹ padà. Ẹ̀kẹrin ni wípé àwọn orúkọ ó máa ń gbé òkùnkùn lékè. Kẹ máa pè ní èṣù bí yìí. Ẹnikẹ́ni náà èṣù yìí ṣe èèyàn burúkú bẹ́ẹ̀ yẹn. Àwọn orúkọ tó le gidi tó yẹ pé ó bẹ́ èṣù múlẹ̀. Wọ́n á dẹ̀ sọ àwọn èèyàn lórúkọ. So tọ́lọ́run bá fẹ́ gbé ògolé ọ lórí ó máa yọ kò lábẹ́ orúkọ. Kò ní fẹ́ jẹ́ orúkọ ọkọ mọ́. Ẹnìkan ń sàmí o. Orúkọ tó ń dà ọ́ láàmú. Olúwa yóò gbà òkú ọ̀nù rẹ̀.
1: Àmì.
2: Olúwa yóò gbà òkú ọ̀nù.
1: Àmì.
2: Ẹ wò gbàtàn bí John. Wọ́n ní bàbá ẹ̀ ya di. Wọ́n ní Sakaria Junior ni wọ́n fẹ́ sọ mọ́. Sakaria Junior. Péyà ẹ kọ́ orúkọ bàbá. Luke chapter 1:57 ọjọ́ Elizabeth pé wàyí tí yóò bí ó bí ọmọkùnrin kan. Àti àwọn aládùúgbò àti àwọn ìbátan rẹ̀ gbọ́ bí Olúwa ti ṣe àánú ńlá fún. Ṣàdúrà wàhálà àánú ńlá.
1: Àmì.
2: Olúkọ Jésù. Iyanu abba mi lo se yo sele
1: yo.
2: Won bo ru kakiri. Iyanu e lo ba ru kakiri yo sele. Iyanu ariru eleri yo sele. Oya gba ya. Gba. Boruko tu. Gbadura fun o. O ti doju koju ona re o ri gba. O san mo lo ri gba. Lo ri gba.
0: Mo gbagbe pe loni ma wa nilu Oregun. Ma je mo fe da yin lo ni ago mefa si meje aro. Meje si mesan. Mesan si mokanla. Gbogbo to ba wa Oregun lati pade nibi to gate o to gate yen nibi 7 up nibi moto we yen ibe ni ko gbo moto e awon secret wa to ma so moto yen ko ma bo ori na gbogbo to ba wa ma bo nibi o to gate yen nibi 7 up nibi moto we yen awala wa ni waju access bar legbe to gate yen ogana wa ni egbe distant then to ba the Thursday gbogbo eyin eyan wa ni Lagos Island Thursday ni Lafia Ji Community Center yen ni Lagos Island ago meje aro si ago mesan ejo lani no miss you ni lafia gbogbo abia mo pata ipade awon abia mo odun yi gbogbo nte je temu ni won ti pese awon bere soji yen o ipade ododun da man se lekan lodun retreat yen o ma wa bere June 11 yen 11 to je Thursday Friday o ma je ipade nla Saturday o ma feju pupo ri na gbogbo bi to ba wa ni ile ku abia mo awon woli gbogbo won bo mi gun lo bi kan kan ajo joko sibe ni luwa fe o fe te ogun opolopo mole eyin abiamo tun ji ya lori omo eyin ti en ji ya lori esan gbogbo abiamo ni ilu eko ni ogun ni ibadan kaakiri ilu awon eyan bo la tikiti latabuja kaakiri si mexican magboro to ba ti lohun lo si magboro egbe mefe ba ti lohun lo si mexican ni abule oba won ti si ona bayo iseju marun mefa awon eyan ti won ti rin ona tan o olohun adupe o tori na gbogbo bi to ba wa ma bo ni pade awon abiamo lati on the 11 12 13 14 gbogbo gbogbo re ti setan won ti mo gbogbo de wa bi ta ma sun ni ta ma je ni eyin te ba le gba challenge challenge 1 eyin te de fe ma sun ni church eyin te fe gba te fe won fun yin ni mattress gbogbo e lo wa egbegberun yen ni won mura de agbara olohun ti o ni soro mo ran jade bi ori o ni je tan
1: amen
0: jesus wa
2: e mo pe fun adura ba ti n pare to ti won mo gbadura won kati kan fun yin ni lakola ti ogun si mo se
0: 070 4912 3572 ati 080 5986 3301
3: eto ere owurọ ni esese gbọ tan yen lati ile ise iranse Love of Christ Chapel International baba wa adeniyan olopo oku ni won fi onje mi bo wa anu olohun ko ni fi gbogbo wa sile ki olohun ki o bukun fun yin jesu loluwa

0: ọjọ́ ìṣẹ́gun tíuzdé ọjọ́ ìṣẹ́gun tíuzdé tó jẹ́ ọjọ́ kejì oṣù kẹfà ẹgbà ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n ìdọ̀bálẹ̀ mú wa láti kí gbogbo ẹ̀yin mọ́ mi pé ẹ máa kú ìdájímà o ìdọ̀bálẹ̀ mú wa láti kí gbogbo ẹ̀yin bàbá mi pátápátá pé ẹ máa kú ìdájísà o ìdọ̀bálẹ̀ mú wa láti kí gbogbo ẹ̀yin ọ̀dọ́ ìlú lọ́kùnrin àti lóbìnrin láti sọ pé ẹ kú ìdájísà ẹ kú ìdájímà ẹ sì káàbọ̀ sórí ètò wa ètò yín bọ́nà ṣeré apá kìíní iléeṣẹ́ bond 92.9 bí n bá pé sálàáfíà lẹ́wà a jẹ́ pé mo yájú sí ni o torí mo mọ̀ pé kò gba ẹnu ọmọ láti bèrè lọ bàbá ẹ pé sálàáfíà ni bàbá ẹ wà mi ò sì gbọ́dọ̀ sọ pé iṣẹ́ wà pa torí mọ̀ pé ọlọ́run ò ní fi sílẹ̀ àlàáfíà lẹ́ mọ̀ wà ẹ sì máa wà dáadáa ni lágbára ọlọ́run búburú kan tiẹ̀ ní ṣubú nìyí àrùnkárùn kó ní kọlù yín kìkì ojú yín báyìí lẹ́fì máa wo ìṣubú àwọn oníṣẹ́ ibi lágbára ọlọ́run ọjọ́ ìṣẹ́gun àkọ́kọ́ lè rè nínú oṣù kẹfà gbogbo ohun tó bá dàbí ogun nínú ayé ẹnikẹ́ni tó ń gbọ́ mi ogun tó ń ja ọmọ rẹ ogun tó ń ja ọkọ rẹ ogun tó ń ja aya rẹ èmi ò fẹ́ mọ́rú ogun tí ò bá jẹ́ ogun mọ̀lẹ́bí ni ogun orogún ni ogun àìsàn ni ogun ọ̀rẹ́ ni ogun ọ̀tá tó pé ànídọ́dọ́sẹ́ àyàfi tó o bá kú lòun ó tó padà lẹ́yìn ẹ̀ mo gbàládùá fún ẹ òní ló máa rẹ́yìn àwọn ogun yẹn lórúkọ jésù ẹ káàbọ̀ sórí ètò fẹlọmọyé adéolúwa adéfọlárin okùn adé mr pilot ìjọba worldwide mo ti ní àwọn àtẹ̀jíṣẹ́ kan bí yìí o mo fẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìlàjímọ̀ ohun làwọn fi ránṣẹ́.
1: Torí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàpá ẹ̀mí jẹ́ kó fi ó dẹ̀ pé ó dà bẹ́ẹ̀ yẹn because àwọn MP fún àwọn ọlọ́pàá níṣẹ́ wọn ṣe ṣùgbọ́n dẹ̀ pé rẹ́kọ̀mẹ́dẹ́ láti bíbí sí fúrẹ́ǹsì ṣe ti lọ́dà dẹ̀ láàpá náà ti fúrí dáadáa báyìí wà láti àlà láti àná tàbí dídà agbọ́gbọ́n láti dá ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ ó lè wọ́n kí bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń dábòtò dúdú kí yẹn gbogbo pátá ni rẹ́kọ̀mẹ́dẹ́ ti lé ó máa ń ṣiṣẹ́ ó máa ń ṣiṣẹ́ gidi gan bẹ́ẹ̀ very good. Ojú tí ó la pápá yìí o ojú àwọn àfẹ́fẹ́ bá wà wápá.
0: Ṣé gbọ́ bá yẹn látẹnu ìlàjímọ̀ wọ́n ní ohun tó ń ṣẹlẹ̀ lápapá ní tèmi mi ò lóye ohun tó ń ṣẹlẹ̀ lápapá o àwọn tó yẹ kó kéde pé bóyá àwọn kan fún àwọn kan ní ìwé àṣẹ wọn ò sọ ọkan fún mi nípa pápá o mo ń sọ nípa alhaji sarwar ahmed àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣe pọ̀ sàgá ló nǹkan kan gbọ́n pátá èmi ò gbọ́ nǹkan pa pápá o mo nígbà pé kò sí wàhálà kankan lápapá mo ṣàwọn pé tó bá níṣe pẹ̀lú àwọn ọkọ̀ agbépo dọ̀dọ̀ ni wọn àti tami lólobó mi ò gbọ́ nǹkan pa bóyá àwọn òjẹ́ káwọn ọkọ̀ kan wọlé bóyá eré àkọ̀mọ́dà kan dẹ̀ wà lápapá tó ń ṣiṣẹ́ takuntaku ìgbà kọ́kọ́ rè àmọ́ ìyẹn ò túmọ̀ sí pé ká fojú fo iṣẹ́ túrú ẹni bẹ́ẹ̀ ṣe à ń láti kan sára sí i pé eré àkọ̀mọ́dà ọ̀hún ẹ kú iṣẹ́ o ẹ so eré a bí ni àpápá eré a bí ló wà ní ìpájà gate ìyẹn tá a bá lọ sí ayọ̀bọ eré a bí nìyẹn eré a bí ló wà ní àpápá eso ẹ gbọ́ kí lórúkọ ọ̀gá yín o alábà sáré dájú lóògùn ẹ ṣe o ẹ máa gbé ohun tí wọ́n tẹ wọ́n ní good morning sir one truck had broken down at kosofe if you're coming from ikorodu to ketu it has actually caused serious traffic this morning from saheed adedokun wọn ní ọkọ afàyàfà ńlá kan ti takú sí kòsọfẹ tá a bá ń bọ lọnà ketu fáwọn tó ń bọ látọnà korodu ó dẹ ti dá fàlàsù gbà sílẹ lọnà yẹn pé wọn ní sọyìnbá kẹrọpọ yẹn pọ tó bá ti lè sọ pé serious ó túmọ̀ sí pé nǹkan tó jẹ́ pé ó fa kíkinu ẹ̀dákun torí ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kúrò lọ́nà korodu lónìí ẹ má káyà sókè gbogbo ohun tá a bá lè ṣe láti ràn yín lọ́wọ́ kí ọkọ̀ yẹn kúrò mẹ́kí gbogbo wa tó jáde tán lágbára ọlọ́run àwòfitó àwọn ẹ̀ṣọ́ ojú pópó ẹ̀ṣọ́ tó ń darí ọkọ̀ tó ń gbé ọkọ̀ kúrò torí ṣe last mile lómi rògbé kankan darí ọkọ̀ ni wọ́n darí ọkọ̀ wọ́n yanjú wàhálà lásìgbò tó ń da ọkọ̀ dúró wọ́n á dẹ̀ tún mú àwọn tó ń da ọ̀nà rú tó ń da wàhálà rẹ̀ lójú ọ̀nà alàgbà báyọ̀ ṣe máa mú fẹ́ni dá bẹ́ẹ̀ kí n mú sá. Irọ́ ojò yẹn òyíká òjòwò kọ́lá ẹni sùúrù sá ṣe ń dọ́ni òjò yẹn pàdé lè po kẹ̀ òdé lè po àní kọ́lá kọ́lá kò dábúlẹ̀ ẹ̀gbá ni.
2: Láti
1: La Barque est ici, hein. Eh. Ni, disons, là, son mari, là, il y a des junctions, hein.

0: mo ki nso
1: o jo kan le nbe ara
0: ah ise olohun ni ale o ti ede anu gbaja e gbo gbo won ni ede ko da mi le gba wa sona le epo ko si gbo gbo keja ni
1: ko sojo ah de ba le ko wa mi de west vine na won be pe oga kilo se
0: le so po o po to yen ni
1: ah mr pilot alo alo bi
0: ah ah o da ise alaga ye yin ise ise olohun ni awa ma ri di eh to tumo si pe o sese ko si pada ro ni awon igboro na le ni o kaya mura ile o eh baba lawo ri kiti gbe o
2: agbere o
0: e la sa
2: awon awon re wa ku lo ku ku le je
0: baba to be ejo ta ni sa
2: o do ta o o do ta o o do ti kokon bere le ko ba go maru ye
0: eh ah
2: ko ba go maru ye lo ti bere
0: o ga o
2: e ma mo se ru ja ile mi so ye
0: mo e ma mu
2: igewe dure gigbure re mi mo
0: eh mo
2: e mo
0: baba lawo ri e ma ja ma tu achira la si da baba lawo se ran ti josi
2: eh josi je
0: lode lode ni sasa lode kabiyesi
2: ma se kulima la ko le o mo ti gigbure re gewe dure o mo so fu e mo ti bura loju re we yi o
0: pe kini
2: mo ti gewe dure gigbure re o
0: gewe dure gigbure re e wa re sinu ewo sinu oti
2: mo ti bo bura ke fun mi mo
0: eh mu mo
2: ani mo fi gbe bura ki fo gbe bura
0: bura pe mu mo
2: eh
0: alhamdulillah e gbo lo ba tobi allah wa ah baba lawuri mama so yi o mo je yan kan ti mi be daluko ni abajo nlo ode kan se ri ti mo de mi oko ni we si ile kan ko bayi ateni wako ata meji mo ba nu oko gugun gbe kini keburu kan dani ni ton da sara mo je ma binu eni wa moto na ateyin na eyin na mu ah lo wa ni jedi ni ah ile gugu opa yin opa rerewo lori steering ah e mo to sele se won se ti ni ki ma jade tele gan emi ti e wu gugu ya ki ma gbo si pastor wa lemi ni e mo ta ma se e ja so di gbawe mi farika ko mi lo ni o la awon ma gbele mo ni to so alarango ah o ti gi rangan o ti ki rangan bo ba ti wa lara bayi olo ma jari wa lara ni eh alabi asegun sir
3: ekran
0: yes sir
3: eleza
0: yes sir mu kin sir
3: lati ko do wa nigba ti mu ko ni ko do ni bi after 5 yen ko si wa lara ni gbogbo apiki yen
0: olo nseun sir olo nseun
3: ti de da wo ti mo mo ko si wa la my 12 k2 alapere ogudo bo wa ni oni kan bayi gbogbo to mi la na free ṣùgbọ́n ó dẹ̀rẹ̀ pé òjò ti rọ̀ ní òru ní gbogbo bíbá yìí
0: lẹ́kọ̀ọ́
3: so flat front yẹn wà lójú ọ̀nà ní gbogbo adéníjì ẹ̀ báyẹn àwọn olóbìnrin flat front yẹn wà lẹ́mbẹ́
0: alábà ṣẹ́gbó ẹ̀ló sà
3: bọ́ngọ́sà
0: èlò lẹ́rí pé
3: mo ṣe fẹ́ràn ayé mo rí nfb sọ́kọ̀ 129 1295 àti nǹkan bá 1290 bẹ̀ẹ̀ni àwọn tó kù mọ̀ èrí wá ti bí ilé tó ní alápẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ sẹ́ni kí má sọ orúkọ ẹ̀ ń tẹ̀ 13
0: ó lè làwọn yẹn ẹ wò ó ṣe máa kó tọrọ alága ṣẹ́gbó ṣe láwọn lè po rí síká tó ní rí síká nú yẹn ṣe ti máa wọn lè po ní mò ń sọ
3: wọn
0: láàánú tí ọ̀gá wọn tó kọ́ sábẹ́ tó bá fẹ́ fowó kán wo epo ọ̀dọ̀ ọlẹ́ tí ma rí tán ma ti lé epo pa tán ma sáré pàrọ̀ mítà lálẹ́ àwọn oríṣiríṣi ni mo sọ àwọ̀ pípa báyìí làwọn ọmọ ẹni kí wọ́n fi ń kọ orúkọ lè pọ̀ wọ́n fi kọ sílé wọn o ẹ̀jẹ̀ wá wo gbogbo náà tẹ̀ wọ́n yẹn o epo wọn pé o èyí tó pọ̀ jù ní wọn epo wọn pé o àwọn ilé epo aládàáni tí wọ́n kù tàǹgbà yẹn ni wọ́n lọ sáṣá bẹ́ẹ̀ o pé kó lè bá rí ro wọ́n sì lo wọ́n sì ta 1324 1320 1310 èyí tó wá èyí tó ta 1310 máa rò kó láàánú ni kò láàánú ọ̀tá ìlú ni o 1290 ó pọ̀ jù 1290 ó pọ̀ jù jẹ̀bọ́ nígbà tó ga wọ́n gbọ́ pé àwọn independent fẹ́ kópo wọlé ṣé kò já 25 naira ṣé àwa jó oníbàárà kan ní ká àtọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀mí tó ń já 25 naira ká àtọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀mí tí o fa nira nínú owó epo nígbà tó wá fi kún o fọ́n dọ́nà àkún bí ẹ̀mẹta àbí ẹ rántí ọ̀dọ́ ẹ̀nà àbí ẹ̀mẹta o wá fẹ́ẹ́ yọ kúrò mẹ́ẹ̀ wá yọ 25 naira
3: ṣàtọ̀ ọ̀dọ́ ọ̀gbẹ́kẹ̀lú ó dẹ̀rọ
0: àtọ́ rárá
4: 1290. Mo ti le poko to ta 1290 la ro 1290 naira. Te ba le poko to ta 1003 kini ko. Ah, ni laburu abọlọrun gbogbo wa o. Eku idajisa, eku dajima. Eja si jeje isiro.

0: èmi ọmọ yín náà ni o yẹ̀lú jà ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ magic city flavours yìí ọyá ẹ sí tẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: yìí. S E L A R R I E. Salary.

0: RapQ. RapQuoi. Unleash taste.
1: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape out. You go chop for this new close-up Red Hot 130 grand promo. You fit chop your own shit from the 500 million naira worth of prizes like airtime, electricity payments, cash, and dinner dates for you and your person. Just buy the close-up Red Hot 130 grand promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up Red Hot 130 grab, your mind gonna tell you say you go chop something. This offer will last from April to July.
2: Ẹyin olùgbé ìpínlẹ̀ Èkó, ṣe bí gbogbo wa la mọ̀ pé ọjọ́ kan oṣù kẹfà ọdún ni sàmì àyájọ́ ọjọ́ àyíká lágbà ńlá ayé. Ara ayẹyẹ ọ̀hún lọ́dún yìí ni ètò kan tá a pè ní My True Challenge. Ìdíje àti mẹni tó le gbigi tó dára jù nípínlẹ̀ Èkó. Ìrètí ni pé gbogbo olùkópa nínú ìdíje yìí ni yóò gbigi. Ẹ ó sì ṣe lọ́jọ́ ṣètọ́jú ẹ̀ fódìdí oṣù méjìlá gbáko. Bẹ́ ẹ ṣe lè kópa nínú ìdíje ọ̀hún rèé o. Ìgbésẹ̀ àkọ́kọ́, ẹ lọ ṣètò ìforúkọsílẹ̀ ìgbérí èyíkéyìí nínú àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ilé-iṣẹ́ ètò àyíká ìjọba ìpínlẹ̀ Èkó lórí X, Instagram àti Facebook. Ìgbésẹ̀ kejì, a ó fún yín ní èso igi tẹ́lgì. Ìgbésẹ̀ kẹta, ẹ lè lọ gbé èso igi tá a fún yín yìí sínú ọgbà ilé yín tàbí nínú ọgbà iléèwé. Bí bẹ́ẹ̀ sì kọ, ẹ lè gbé sí gbàgede tí ìjọba bá fọwọ́ sí. Ìgbésẹ̀ kẹrin ni pé ká wá ṣe àyẹ̀wò igi tẹ́ fìdí ẹ̀ lọ́lẹ̀ yìí ká lè mọ ìlera igi náà, ká sì ní àkọsílẹ̀ bẹ́ ẹ ṣe ń ṣètọ́jú ẹ̀ sí. Àǹfààní wà fún ẹ̀yin iléèwé ìjọba àti tàdáni. Ẹ̀yin ẹgbẹ́ CDA gbogbo, ẹ̀yin alágbọ̀lé àjọgbé nípínlẹ̀ Èkó ìyẹn Estate. Àǹfààní yìí tún wà fẹ́yìn oníléeṣẹ́ kékèké àtẹ̀gbogbo oníléeṣẹ́ ńláńlá. Mílíọ̀nù 2.5 náírà ló kó patí di ẹ báyìí tó sì dára jù yóò gbà lọ sílé pẹ̀lú òbítíbitì ẹ̀bùn mi. Yàtọ̀ sí èyí, iléèwé tó bá pegedé nínú ìdíje igi gbígbì yìí yóò gba mílíọ̀nù kan náírà ṣáńgílítì gẹ́gẹ́ bí ẹ̀bùn owó. Ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2027 làṣekágbá ìdíje àtayẹyẹ ìfúnnilámẹ̀yẹ yóò wáyé. Iléeṣẹ́ ìtọ́ àyíká ìpínlẹ̀ Èkó, olùkéde.

0: síwájú bọ́dẹ fẹ́ mi láàárọ̀ ẹjú dọ̀tún náà rí ní ìsọ̀wọ́pọ̀ tó kárí ayé lọ́jọ́ ẹ̀kẹ́rẹ́ ìwé ẹ̀rọ ìní pánch láàárọ̀ yìí wọ́n ní àṣẹ lọ́ba máa ń pọba kì í dábàá o ìjàjẹ́ wọn pé ìjọba àpapọ̀ máa ti pàṣẹ àwọn ilé iṣẹ́ àkóso àwọn ẹ̀ka ìjọba gbogbo àti àwọn ilé iṣẹ́ tó yẹ pé bẹ ní abẹ́ àkóso ìjọba gbélé yìí ọ̀sọ́kà wọ́n ní àṣà kan bẹ tó máa ń dá èyí tó yẹ pé ẹni bá ti dàgbà tó fẹ́ fẹ̀yìn tí lẹ́nu iṣẹ́ wọ́n ní wọ́n sọ wọ́n á pa láyè pé kí wọ́n ìsinmi olóṣù mẹ́ta òun náà ló yẹ pé wọ́n gbà tí wọ́n fi fẹ̀yìn tì wọ́n ní ó ti pọ́n mọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn iléeṣẹ́ ìjọba wọ́n ní ẹ̀sìn èyí pọ̀yẹ̀ kórí bẹ́ẹ̀ torí kò sí òfin kan ilé ìtọ́ pé ń bẹ nínú òfin iṣẹ́ ìjọba láti pé ẹni bẹ́ẹ̀ ẹni wọ́n fẹ́ẹ́ fẹ̀yìn tì kọ́ lọ fún ìsinmi olóṣù mẹ́ta wọ́n ní kò sí nǹkan tó jọ o àṣẹ yìí ló wáyé nínú ìwé àròsọ kan èyí tí ẹni tó jẹ́ olórí ìṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀ nàìjíríà dídí wasin jack tọ́lẹ̀ jáde tí wọ́n sì fi ṣọwọ́ sí gbogbo àwọn ọ̀gá òṣìṣẹ́ ìjọba lórílẹ̀ wa nàìjíríà wọ́n ní kódà wọ́n taari ẹ̀ sí àwọn tó jẹ́ akọ̀wé àgbà àwọn olórí ètò ìṣẹ́ àwọn olórí àwọn olóòtú ètò gbogbo pátá ni wọ́n ti taari ọ̀rọ̀ nínú wọn àkóónú tó jẹ́ ìwé àròsíta yìí náà wọ́n sọ dímọ̀ pé bá lọ́wọ́ òfin eléyìí tó jẹ́ ti òfin ti iṣẹ́ ìjọba tẹ bá wo rule 20243 wọ́n ní kò sí nǹkan tó dàbí pé ó yẹ kí a sọ pé èèyàn ṣe tó àti fẹ̀yìntì sí kẹ wá sọ pé torí pé ó fẹ́ fẹ̀yìntì kọ lọ fún ìsinmi olóṣù mẹ́ta jẹ́ pé adọ́gbọ́n já iṣẹ́ gbọ̀ pàtì mọ ẹni tó fẹ́ fẹ̀yìntì lọ ni débi pàjẹ́ kí iṣẹ́ rẹ̀ kókún tó bẹ́ẹ̀ la tún jẹ́ kí ó rí mímí torí pé ó fẹ́ fẹ̀yìntì lọ wọn torí dé ẹ lọ kà á dáadáa wọn nígbà tó yẹ pé àṣìtú òun náà ni torí dé yìí láti àsìkò yìí lọ kò gbọdọ̀ sí pé torí pé èèyàn kan fẹ́ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba a sọ pé kó lọ lo ìsinmi olóṣù mẹ́ta wọn ní kò sí nǹkan tó jọ o gẹ́gẹ́ bí màsí ṣe sọ ní ọ̀rọ̀ tẹ́bá náà bọ́ ìwé ìròyìn punch ẹ bá ròyìn yìí mẹ́rin.
1: kókó inú ìwé ìròyìn tẹ ẹ síwájú nínú ìwé ìròyìn new telegram tó jáde láàárọ̀ tòní wọn ìbùkún ní fẹni tó fọ bọ́ọ̀lù ọ̀yàn èdè ní fẹni tó gbà gbá bọ́ọ̀lù ọ̀hún ò gbá bọ́ọ̀lù ọ̀gbá gbá gọ̀jẹ̀ bí ọba fi wọ̀ sí lọ́ọ̀mí mi ò ní gbà o ó máa lọ́rọ̀ tó ń ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin house of representatives ní olùlẹ̀ wa àbújá o wọn ní kí wọ́n tó lè sinmi ọdún iléyà ìyẹn salah break wọn ní àwọn tó jẹ́ òye nínú ẹgbẹ́ alátakò wọn ní gbogbo wọn ni wọ́n dipò wọn mú o wọn ní ẹni tí adarí fún àwọn ẹgbẹ́ alátakò ní ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin náà ní kingsley shida wọn lẹ́ni tó jẹ́ igbákejì ẹni tó jẹ́ orí àwọn ọmọ ẹgbẹ́ tó kéré jù nílé ìgbìmọ̀ aṣòfin wọn dárúkọ àwọn náà wọn ní alàgbà yìí george ozodinobi òun náà ní alàgbà yìí jẹ́ wọn taari orúkọ gbogbo wọn àwọn ipò tí wọ́n dìmú wọn ní mẹ́rin ni tí àwọn ẹgbẹ́ alátakò dìmú mẹ́rin náà ní ipò tí àwọn ẹgbẹ́ tó ń ṣe àkóso ìyẹn apc dìmú ìkan tó fi lé wájú náà ní ipò abẹnugan títí wọ́n fi jẹ́ márùn-ún wọn ní olórí àwọn ọmọ ẹgbẹ́ pọ̀ jù olórí ọmọ ẹgbẹ́ tó kéré jù akódìjànú fún àwọn ọmọ ẹgbẹ́ tó kéré jù jànú fún àwọn ọmọ ẹgbẹ́ tó pọ̀ jù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ní alàgbà kingsley shida yìí ibẹ̀ kò sọ kò kọ̀wé fipò ẹlẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ adarí ọmọ ẹgbẹ́ tó kéré jù wọn ní wọ́n kàn déédéé gbọ́ nígbà tó wà lẹ́nu ìsinmi pé ó ti lọ di ẹni tó jẹ́ adíje fún ipò gómìnà nípínlẹ̀ rivers ní ìṣèlú apc wọn ní báyìí àwọn tó kù wọn ti wá múra lẹ́dọ̀ ìpínlẹ̀ nìyí pẹ́pẹ́ máa gbọ́mọpọ̀ bọ́ba ti wọlé lẹ́nu ìsinmi fún ìyá wọn ní wọ́n tiẹ̀ ti ń gbáradì àwọn ti rí honourable george ozidunlo ní ẹgbẹ́ ndc ipe òun ló ń wọ ọ̀yọ̀yọ̀ báyìí tó fẹ́ di adarí fún àwọn tí ó kéré jù bákọ́dá ni ọ̀rẹ́gbẹ́ afam ọ̀gẹ́nẹ̀ láti ìpínlẹ̀ adc lòun náà wọn lòun náà wo ipò jẹ́bẹ́ tí ó jẹ́ igbákejì rẹ̀ wọn ni tajudeen abbas tó jẹ́ abẹnugan ilégbìmọ̀ asòfin wọn ni ó sì ń alàgbà kingsley chinda yẹ bí olórí ọmọ ẹgbẹ́ tó pọ̀ jẹ́ gbogbo àwọn ojúṣe wọn ló ṣe kó tó di pé wọ́n lọ sí ìsinmi ìlera wọn ní báyìí àwọn ẹgbẹ́ alátakò wọn ti múra pé yẹ kí jẹ́ méjìlá bàlàdé ó lọ sí apc ó lọ dúpọ̀ ẹni tí ó jẹ́ adíje fún ipò gómìnà ipò tó jẹ́ titi ẹgbẹ́ alátakò sílẹ̀ pé lónìí wọ́n fẹ́ bá wọn mẹ́kẹ́ o nínú ìwé ìròyìn telegram nílé wà láàárọ̀ tòun.
0: inú ìwé ìròyìn punch náà mo sì wà láàárọ̀ yìí kó lu akọ́dà mi ṣe ni àìsàn tó gbóògùn àti tí ó gbóògùn náà bọ lójú ẹni kó má fi kàn wá torí ẹni àìsàn ló ń tọ̀hún yóò ju pàṣẹ sílẹ̀ bí ọ̀pẹ ti nọmù ni ìjẹ́jẹ́ mi pé àjọ tó sì ilé àrùn ọ̀gbìn wa nàìjíríà tààrọ̀ sí nàìjíríà center for disease control and prevention wọ́n máa ti ní gbogbo àjò tó yẹ pé wọ́n dé láti àwọn orílẹ̀-èdè tí àrùn ẹ̀bólà ti ń bá wọn pò wọ́n gbọ́dọ̀ wà ní àbíyẹ̀wò gbẹ̀dẹ̀kẹ̀ ọjọ́ mọ́kànlélógún wọn ti wá pàṣẹ gbogbo àwọn tí wọ́n jẹ́ elétò ìlera tó ń bẹ ní àwọn ẹnu àlàbodo orílẹ̀ wa nàìjíríà yìí pé láti àsìkò yìí lọ gbogbo ẹnikẹ́ni tó bá di àrìnrìn àjò tó bá wọ nàìjíríà láti àwọn orílẹ̀-èdè tó yẹ pé àrùn àbúlẹ̀ ti ń dà wọ́n láàmú wọn gbọ́dọ̀ yìí pé odidi ọjọ́ mọ́kànlélógún wọn fi máa ṣe àyẹ̀wò wọn pé àrùn ń bẹ lára wọn àbí òsì lára wọn àwọn àjọ náà nu ìfojúlédè àti ìfi ọ̀rọ̀ ilé ìtọ́sẹ̀ ìgbéjáde lórí nípa ó ṣètò ìlera òṣètò ìlera wọn sọ nímọ̀ pé a sì dúpẹ́ lọ́dọ̀ pé a ti rí àrùn ẹ̀bólà nàìjíríà o ṣùgbọ́n ní báyìí kọ́mọ̀ bàdà rẹ pé yóò wọlé agbègbè kárí pé a ṣe wa ní ojúlọ lákọ̀ọ́ṣe ṣọ́lé torí ẹ̀ làwọn ṣe pàṣẹ fún àwọn tí wọ́n jẹ́ àwọn ìwà láti pé wọ́n dúró sí àwọn ìfojúlédè àti ìfi ọ̀rọ̀ léde ilé ìtọ́sẹ̀ ìgbéjáde lórí nípa ó ṣètò ìlera òṣètò ìlera wọn sọ nímọ̀ pé a sì dúpẹ́ lọ́dọ̀ náà pé a ti rí àrùn ẹ̀bólà nàìjíríà o ṣùgbọ́n ní báyìí kọ́mọ̀ bàdà rẹ pé yóò wọlé agbọ́dọ̀ gbìyànjú kárí pé a ṣe wa ní ojúlọ lákọ̀ọ́ṣe ṣọ́lé torí ẹ̀ làwọn ṣe pàṣẹ fún àwọn tí wọ́n jẹ́ àwọn elétò ìlera láti pé wọ́n dúró sí àwọn ẹnu àlàbodè wa wọn ò jẹ́ kí àwọn kan wá kó àrùn ibà wa.

0: wọn ni ọmọ ilẹ̀ Nàìjíríà kúnnu kọ́ máa rìn àjò káàkiri o gbogbo àwọn tó ti wá rìn àjò bọ́yá wọ́n ó ka wọn mọ́ ẹ̀bọ́là ka wọn mọ́ ibi tí wọ́n wà ní àbí wọ́n kọ̀ ṣàdédé lọ lásìkò tí ẹ̀bùlà iná wà kọ́ má wọlé wá sí orílẹ̀ wa Nàìjíríà lásìkò tá a wà yìí o wọ́n dọ́ka sí àwọn orílẹ̀-èdè bíi Democratic Republic of Congo àti Uganda tí wọ́n ní àrùn náà ń bá wọn pò báyìí wọ́n ní kódà àwọn aláṣẹ orílẹ̀-èdè wọn ti pariwo pé àrùn ẹ̀bọ́là yìí ó dàbí pé apá àwọn ọ̀fẹ́ ka wọn torí ìdí èyí wọ́n ní gbogbo ẹ̀yin tó bá dàbí pé bóyá ẹ̀ rìnrìn àjò tẹ̀sí tó yẹ pé àti orílẹ̀-èdè olè ti ń bọ̀ ẹ sá dúró sẹ́yìn odinà ẹ má ti wọ̀lú ẹ má kó nǹkan wa bá wa o ẹ má gbọ́ ìwé ìròyìn punch láàárọ̀ ẹ bá ròyìn yìí.
1: Nínú ìwé ìròyìn Telegraph tó jáde láàárọ̀ tó ní wọ́n ní ẹ̀sán tó ṣe yí àwọn ọmọ ògùtà yẹ ká fi sí o ó máa ní tí ọ̀rọ̀ Baba wọṣọ ha wọ tòmáṣì baba gbé obìnrin wá sílé ha fúnlówó mọ́tò tírànsípọ́ọ̀tù ipe gbogbo eléyìí ipe àwọn ò fẹ́ mọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ẹni tó jẹ́ ògbóǹtarìgì ajàfẹ́tọ̀ọ́mọnìyàn kan tó tún jẹ́ òṣèlú orítàgé lórílẹ̀‐èdè South Africa Nkosi Kona Ndabadaba tí gbogbo èèyàn mọ̀ sí Fakela Umutakati gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ẹni tó jẹ́ ògbóǹtarìgì afẹ́tọ̀ọ́mọnìyàn kan tó tún jẹ́ òṣèlú orítàgé lórílẹ̀‐èdè South Africa Nkosi Kona Ndabadaba tí gbogbo Fakela Umutakati gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ níbẹ̀ ó bá ọmọ Nàìjíríà sọ̀rọ̀ àtàwọn tó kù wọn pé wọ́n gbọ́dọ̀ fìdí àwọn sílẹ̀ o pàápàá àwọn tó pé wọ́n wọ ìlú wọn ò ṣiṣẹ́ ní àwọn iléeṣẹ́ ìjọba tàbí àwọn iléeṣẹ́ tó jẹ́ pé ti aládàáni tó pé wọ́n gba ìwé wọ̀ táwọn iléeṣẹ́ yẹn gbé wọn wọlé o tó pé wọ́n ní àwọn ọjà àbí ṣọ́ọ̀bù tí wọ́n bèrè o pé ẹ ti ṣọ́ọ̀bù yìí pa o pé àwọn fún wọn di ọgbọ̀n ọjọ́ oṣù kẹfà ọdún tí a wà nù rẹ̀ wọ́n láwọn ti ń parí o látọjọ́ tó ti pàápàá láti ọjọ́ kẹrìnlélógún oṣù karùn-ún yìí pé ó bẹ̀rẹ̀ sí ṣe àyẹ̀wò sí àwọn ṣọ́ọ̀bù wọn ṣé Nàìjíríà nílé àtàkọ́ wọn ni táwọn ti ní pé Nàìjíríà ni pé àwọn máa ràn lọ́wọ́ tó fi máa pé léde wa Nàìjíríà o wọn ni gbogbo àwọn àjèjì gòdògbé pápá àwọn orílẹ̀-èdè Nàìjíríà yìí gàárú wọn ti pọ̀ jù wọn ni they should live in a country pé àwọn obìnrin àwọn wọn ò gbọ́ táwọn mọ́ nígbà tí a bá wá kí ẹ lé tó fún lọ́wọ́ mọ́tò ṣé kò mọ̀ pé àwọn mọ́tò ìkẹ́dẹ̀ rèé táwọn obìnrin àwọn bá ti gbà báyìí etí wọn máa ń nà ni pé you give me transport this is it wọn gbogbo eléyìí pé àwọn ò fẹ́ mọ́ o wọn tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wọn ní àwọn oríṣẹ́ ṣe pé gbogbo iṣẹ́ tó yẹ káwọn ṣe làwọn orílẹ̀-èdè Nàìjíríà ti gbà pé ìdí èyí tó tẹ̀ wá dùn àwọn jù gangan ni ti àwọn ọ̀ràn pé transport this is it wọn ní gbogbo eléyìí pé àwọn ò fẹ́ mọ́ o wọn tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wọn ní àwọn oríṣẹ́ ṣe pé gbogbo iṣẹ́ tó yẹ káwọn ṣe làwọn orílẹ̀-èdè Nàìjíríà ti gbà pé ìdí èyí tó wá dùn àwọn jù gangan ni ti àwọn obìnrin àwọn ipe wọn ò gbọ́ ọ̀sán mọ́ wọn ò fẹ́ àwọn ọmọ àwọn nàìjíríà ni wọ́n fẹ́ o wọ́n ní ìjọba orílẹ̀-èdè ghana lánàá ní títí wọn wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ pé gbogbo àwọn àjọṣepọ̀ táwọn orílẹ̀-èdè south africa kó dúró náà o bí orílẹ̀-èdè south africa ò bá lè dáàbò bo àwọn ọmọ àwọn tó ń bẹ ní south africa gẹ́gẹ́ bí ìjọba ghana ṣe sọ tiwọn àwọn orílẹ̀-èdè south africa ní gàárù wa ó ti pọ̀ jù pàápàá lórí ká máa tọ́jú obìnrin ká gẹ́gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni òróbìnrin rẹ pé ìdí rẹ̀ táwọn fẹ́ ká fi ìlú àwọn sílẹ̀ o nínú ìwé ìdàbílẹ̀ wà láàárọ̀ tó ní.
2: Dókítà ìwé ìwé lè di ìwé ẹ̀jẹ̀ sẹ́lẹ̀ rà kíákíá. Níbo máa dọ̀wọ̀ di owó fún àpẹ tàbí di owó fún ẹnu rẹ ṣe ojoojúmọ́. Fún ní ìtọ́jú pípé pẹ̀lú Dabo Herbal Basil Toothpaste tí ó ti ń dáàbò bo èrìgì rẹ. Jíńjà tó ń gbógun ti gbogbo kòkòrò àrùn inú ẹnu àti míǹtì tí ó ń fún ẹ ní ẹ̀mí dáradára fún ìgbà pípẹ́. Ìdáàbòbò pípé ló dára jù. Bẹ́ẹ̀ni.
3: Dabo Herbal Basil Toothpaste egbòogi tó dájú ìdáàbòbò tó péye.
4: Gbọ́dọ̀ náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn

0: Shop 10A, Oyekola Shopping Complex, Ladojuko Palace Church, Jakonde Gate, Okafa Igbo Road, EPE 08094471143, 08094471143. Baba Okeo, Enugbogi Dobebe Ebe.
1: Ẹyin olùgbé ìpínlẹ̀ Èkó, ṣebí gbogbo wa la mọ̀ pé ọjọ́ kan oṣù kẹfà ọdún ni sàmì àyájọ́ ọjọ́ àyíká lágbà ńlá ayé. Ara ayẹyẹ ọ̀hún lọ́dún yìí ni ètò kan tá a pè ní My True Challenge. Ìdíje àti mẹni tó le gbigi tó dára jù nípínlẹ̀ Èkó. Ìrètí ni pé gbogbo olùkópa nínú ìdíje yìí ni yóò gbin igi. Ẹ ó sì ṣe lọ́jọ́ ṣètọ́jú ẹ̀ fódìdí oṣù méjìlá gbáko. Bẹ́ ẹ ṣe lè kópa nínú ìdíje ọ̀hún rèé o. Ìgbésẹ̀ àkọ́kọ́, ẹ lọ ṣètò ìforúkọsílẹ̀ ìgbérí èyíkéyìí nínú àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ilé-iṣẹ́ ètò àyíká ìjọba ìpínlẹ̀ Èkó lórí X, Instagram àti Facebook. Ìgbésẹ̀ kejì, a ó fún yín ní èso igi tẹ́gùn. Ìgbésẹ̀ kẹta, ẹ lè lọ gbin èso igi tá a fún yín yìí sínú ọgbà ilé yín tàbí nínú ọgbà iléèwé. Bí bẹ́ẹ̀ sì kọ, ẹ lè gbìn sí gbàgede tí ìjọba bá fọwọ́ sí. Ìgbésẹ̀ kẹrin ni pé ká wá ṣe àyẹ̀wò igi tẹ́ ẹ fìdí ẹ̀ lọ́lẹ̀ yìí ká lè mọ ìlera igi náà ká sì ní àkọsílẹ̀ bẹ́ ẹ ṣe ń ṣètọ́jú ẹ̀ sí. Àǹfààní wà fún ẹ̀yìn iléèwé ìjọba àti dàdanì. Ẹ̀yin ẹgbẹ́ CDA gbogbo, ẹ̀yin alágbọ̀lé àjọgbé nípínlẹ̀ Èkó ìyẹn Estate. Àǹfààní yìí tún wà fún ẹ̀yìn oníléeṣẹ́ kékèké àti gbogbo oníléeṣẹ́ ńláńlá. Mílíọ̀nù 2.5 naira ló kó patí di ẹ báyìí tó sì dára jù yóò gbà lọ sílé pẹ̀lú òbítíbitì ẹ̀bùn mi. Yàtọ̀ sí èyí, iléèwé tó bá pegedé nínú ìdíje igi gbígbì yìí yóò gba mílíọ̀nù kan náírà ṣáńgílítì gẹ́bí ẹ̀bùn owó. Ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2027 làṣekágbá ìdíje àti ayẹyẹ ìfúnnilámì ẹ̀yẹ yóò wáyé. Iléeṣẹ́ ìṣọ̀rọ̀ yìí kára pínlẹ̀ Èkó olùkéde.
2: Waka, cough fit start anytime because of smoke and dust. Use Comix, make your day relieved.
3: Oga chemist, I beg, I need cough medicine. Where if it works, sharp, sharp.
4: Oya, try Comix cough syrup.
2: Yes, so Comix get active ingredients. We will clear your cough. Just here, drink and be relieved. Comix now confirm. Cough, drink Comix. It day relief cough. If symptoms persist after 3 days, go see your doctor.
5: I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
6: Yes, sir. Every pack of Nescafe Original 3-in-1 now comes.

0: Tablet tí wọ́n ṣe under paracetamol.
1: Àríkẹ́ ríkẹ́. Ẹni bá dé tí orojú kòkó báyìí.
2: Ojú mo ṣì rí. Ṣé àwọn tí máa bọ̀ ẹ́jẹ́?
1: Ah, ẹni mo ṣe.
2: Ẹni bá yẹ bó ṣe ní fùrù kọ̀kọ̀ bí ẹni bí òye sókè dilẹ̀ ká tó wọ̀ bùsùn. Yóò rò pé irinṣẹ́ ti di lọ.

0: iṣẹ́ tèmi o kì fọwọ́ lọ́rùn.
1: Ojú ẹ kíni ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí. Ìròyìn lọ́jọ́ba lọ́gbọ́n lójú ìwé ìròyìn torí pé kò sí ìròyìn tuntun bìtò. Ǹjẹ́ ẹ jẹ́mọ̀ pé wọ́n ti ní èdè ọgbọ́n ẹlẹ́yọ̀? Ara ilé ọgbọ́n ara oko láàárín àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ADC fúnra wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí fúnra wọn lóògùn jẹ́ o. Wọ́n ní ẹni tó jẹ́ igbákejì alága tó ń ṣẹ̀kùn ìlọrin àríwá nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress tó ń pè ní ADC Babasir David Lawal olómàjẹ́ pé ó máa tako tó ọ̀rọ̀ sí òǹdíje nípa ìlera ẹgbẹ́ òṣèlú náà Atiku Abubakar. Ńṣe ló ṣàpèjúwe Atiku Abubakar bí ẹni tí ó yẹ láti jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wípé ńṣe ló ṣe màgòmágó nínú ètò ìdìbò abẹ́lé tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú ADC. Ṣé wọ́n sì ní ọ̀tọ̀ òde ọ̀kọni lóminú talábàgbélé náà lọ́pọ̀ jù. Wọ́n ń làwá tó gbàkọjá akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ pé ìpínlẹ̀ Adamawa kan náà lòun Atiku Abubakar jọ wá o tó pé ńṣe ló ń kéde pé ṣé rí gbogbo ìdúnkùkù lajà Atiku Abubakar fi ń ṣe bí ẹni pé òun ló lẹ́yìn lẹ́yìn òun kọ́ ló lẹ́yìn lẹ́yìn o. Wọ́n dọ́gbọ́n sí wọ́n ṣe màgòmágó ètò ìdìbò abẹ́lé ni Babasir Lawal la gbé pé ìgbésẹ̀ tó gbé àti ọ̀rọ̀ tó sọ yìí òun náà tẹ̀lé ti ẹni tó gbàkọjá gómìnà ìpínlẹ̀ Rivers Rotimi Amaechi àti ògbóǹtarìgì òṣèlú ìfowópamọ́ Muhammed Yatudeen táwọn méjèèjì ń sọ nímọ̀ pé àwọn onílégbò àwọn onílégbò àbájáde èsì ìdìbò abẹ́lé tó wá ní ẹgbẹ́ òṣèlú ADC wípé ọlọ́wọ́ kan àbò sínú. Mo lè jẹ́ pé Atiku Abubakar la gbọ́ pé wọ́n ní wọ́n ti lọ ṣe ìpàdé pẹ̀lú àwọn méjèèjì tó yẹ kí wọ́n bínú yìí. Yatudeen Saad Solana Ode wípé ńṣe lọ yẹ kí ẹgbẹ́ òṣèlú náà kan ṣe ìtọpinpin lórí awuyewuye tó ń jẹyọ nínú ọ̀rọ̀ nípa ètò ìdìbò abẹ́lé tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú náà torí pé ó dá àwọn lójú sẹ́ pé Atiku Abubakar kò lọ́ọ́ jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́lé náà. Làwa wa sọ nímọ̀ pé inú ohun ti ẹgbẹ́ ayò òun kún nígbà tó yẹ pé wọ́n ní wọ́n parí ètò ìdìbò abẹ́lé náà tó ń sì rí pé ibi tá a fọ̀rọ̀ sí nǹkan ni ọ̀rọ̀ wà pé Kàchálà Abubakar Atiku wípé wọ́n á gbìyànjú ní àwọn apárí kan wọ́n ṣe máa gbágbó fún un ní ohun tó yẹ pé inú ohun ti ń dùn tẹ́lẹ̀ nígbà tó ń rí àwọn bí ètò ṣe ń lọ ṣùgbọ́n nígbà tó wá rí bí Kàchálà tó ti ṣe máa gbágbó fún Atiku Abubakar ni láyé òun rí pé ìdìmọ̀lù àti ìdọ́gbọ́n àwọn àdọ́gbọ́n ṣe nǹkan bẹ́ẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú náà ló jẹ́ pé wọ́n kàn ṣe bí ìgbà tó jẹ́ pé bójúmu tó gbogbo ẹ lọ òun sáré pé Atiku Abubakar lọ wà ńbẹ torí dé yìí kò yá lóye o láti jẹ ààrẹ orílẹ̀ èdè Nàìjíríà ní kò mo sọ bẹ́ẹ̀ o Babasir David Lawal ló sọ bẹ́ẹ̀ tẹ́bá náà gbọ́ ìwé ìròyìn The Nation láàárọ̀ ẹ bá ròyìn yìí.
0: Nínú ìwé ìròyìn New Telegraph tó jáde láàárọ̀ tòní òjò rọ̀ kò rí dá ẹni kò tó tànà pé ìròyìn kan ló tóbi jù nínú ìwé ìròyìn ẹ bá jà gbọmọ o. Nínú ìwé ìròyìn ti New Telegraph tó jáde láàárọ̀ tòní ìròyìn tó tóbi tó yẹ pé òun gangan ni Báṣọrú àwọn ìròyìn balógun àwọn ìròyìn tó tún fẹ́ di aláàfin àwọn ìròyìn báyìí ni mo fẹ́ mú o. Wọ́n ní bàbá torí iṣu jẹ́po ó yẹ ká torí epo jẹṣu o. Ó máa ní ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ adíje fún ẹgbẹ́ òṣèlú ADC ìyẹn Alhaji Muhammed Ayatudeen tó máa sọ di mímọ́ ó ní lóòótọ́ àti lódodo ni àwọn kùdìẹ̀kudiẹ kan bẹ nínú ìdìbò abẹ́lé ààrẹ ti ẹgbẹ́ òṣèlú ADC. Ó ní síbẹ̀síbẹ̀ ìrẹ́pọ̀ ní sòlúrò bàbá pínra wa ní mẹ́yàmẹ́yà ogun a máa kóni ní roro. Ó ní ohun tí ó ṣẹlẹ̀ wípé ó jẹ́ ohun tí ó jẹ́ tàjábà pé ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú ADC ó lọ bí ó ṣe lọ. Ó ní ṣùgbọ́n òun ò ní gbé Atiku lọ sí ilé ẹjọ́ òun ò ní jà lórí ọ̀rọ̀ yìí torí pé a nílò ẹgbẹ́ alátakò ètò fẹsẹ̀ rinlẹ̀ tó wà gbọ́dọ̀ bára wọn jà láti jẹ́ pé ohun tí wọ́n fojú sùn kó lè tó wọn lọ́wọ́. Ó ní kì í ṣe torí tàwọn o torí àwọn èwe tó ń bọ̀ lẹ́yìn Nigeria especially younger Nigerians ìpè ìdíre táwọn ṣe wọnú ètò òṣèlú àti ẹgbẹ́ òṣèlú ADC láti rí i pé àwọn ní ẹgbẹ́ alátakò tó dúró déédé tó lè ta kọ̀ǹgbọ̀n pẹ̀lú ẹgbẹ́ tó ń ṣàkóso lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ní ẹgbẹ́ àwọn yóò gba ti àwọn ọ̀dọ́ rò ti àwọn obìnrin ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àwọn ọmọléèwé àwọn olókoòwò àgbẹ̀ àti oníṣẹ́ ọwọ́ láti rí pé gbogbo àwọn tí a wò bí èèyàn bíi mẹ̀kúnù lórílẹ̀ wa Nàìjíríà wọ́n rí mùdùmùdù ìjọba àwọn ara wa jẹ́ gẹ́bí alàgbà Muhammed Ayatudeen bó ṣe sọ pé òun ò ní gbé Atiku lọ sílé ẹjọ́ òun ò ní fa ọ̀rọ̀ yìí mọ́ bàbá torí epo jẹṣu a torí iṣu jẹpo.
1: Kókó inú ìwé ìròyìn tẹ̀síwájú bá ń sọ nípa àwọn ìròyìn tó jẹ balógun lójú ìwé ìròyìn ó máa ń hàn kedere pé èyí tó tóbi jù tí mò ń sọ náà ni a lè fi wé ilé ìgbìmọ̀ fẹ́ kà yìí o torí lẹ́yìn sí tó tóbi jù òun náà lọ gba gbogbo ojú ìwé ni mo yàn sọ pé ìròyìn tó tóbi jù mo fi mí wọ́n jẹ balógun inú ojú ìwé ìròyìn tí ò bá yéèyàn pín ẹrú ètò ìkà kì í dàgbà ju nǹkan tá a bá mọ̀ lọ ṣùgbọ́n ìròyìn eléyìí ojú ìwé kìnìún lòun náà wà ṣùgbọ́n kò tóbi tó eléyìí tí mo kà bí mo sọ pé wọ́n jẹ balógun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé a lè fi fi hàn sí inú ìwé ìròyìn kó má jẹ balógun inú ìwé ìròyìn the punch láàárọ̀ yìí wọ́n ní àní afitọ́palẹ̀ ìtàlẹ́ máa tún jẹ ni àní afitọ́pàjà jẹsẹ̀jẹsẹ̀ tún jẹ yàn àní àti ìsúkàrà dẹ̀ ní síbẹ̀síbẹ̀ ara tún ni kòkó kí ló ń ṣe wà lórí ọ̀nà ọmọ ìlú Nàìjíríà won ni eda ko mo se oko so fun ko ma do so pa lo tori pe ori ni se rarun oko yo mo eyan awon o gan lo je pe won be nu oko ton so wa si Nigeria o won ni je je mo pe owo kan be to na lo bi billion meta bo le die dollar wo le okere 3.653 billion dollar won na won pe won ni o je owo ti ile fopo wa gba e ton gbe kale won ni lati pe ko fi se agbe the day na mo ri Nigeria lati bi odun 24 seyin won ni ibi ko te bo fe na ko so le na lo ro iwa o won ni no do dede won le to te wa da be pe nba lokojo na ni awon agbedu ibuba to su ina jade to pe nsubu yakata yakata yakata kimbo la wa fi owo rogun rogun yi si won la re odun 2001 si odun 2024 won ni owo ti ile ifopo ma agbaye to ko won gbe kale to fi nse idasi lo ni pe inu ati atuto koda to tun fi se pe pe awon ilu to je pe o je igberiko ki won ni ina won ni gbogbo owo yi mi to lo po yeyan bi apere te yan ba de awon oluwa ni oke ogun eyan olu o fi ka lati bi odun meji tun ba nlo le bayi nba ko sina na so pe lati gba to ti wale keyin ko sina nba para lo le nba lo nba se ko si lo so eh nba to gwa ye kayun ko si na ko si na ko si na awon kan si be to pe ni onise na mo ran to nise nbo ni won wa ah nke lo de ki lo nse wa Nigeria o ba to sogo ohun osupa to ye pe ko baje to nton mo le faye kolon ba kolon wa lo lori na mo ri ra Nigeria tori pe o fe sun ni o e lo gbe iwe we the punch la ro yi e ba ro yi nbe

Supreme Noodles, boom, boom, Supreme Noodles, boom.

0: 100 Naira cash, business tools, and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. TCC Supply. Nescafe. Make your world.
1: Lọ́pọ̀ ọjọ́ oṣù karùn-ún tó kọjá yìí ni bàbá wa Aláàjì Mustapha Akànnì àti Olóṣìbí Màmá mú o. Olórí ẹgbẹ́ òkèèrè ló papòdà lọ́sọ́nà ọba tó dá wọn. Fún ní èyí, kò tí ì sí olórí ẹbí kankan fún ìdílé òkèèrè lápapọ̀ o. Níṣẹ́rí ọ̀sán, tẹnikẹ́ni bá ń pe ara ẹ̀ ní olórí ẹbí òkèèrè. Ó pa lásẹ́nu ni o. Òfin sì wà tí àkókò bá tó láti di olórí ẹbí òkèèrè. Gbogbo ayé ni yóò gbà o. Tolórí ìlú yóò sì lù ú lọ́ǹtẹ̀. Tẹ́bí ọ̀tún àti tòsì. Yóò sì fọwọ́ sí i kí Olódùmarè bá wa tẹ́ bàbá wa Mustapha Akànnì Akíọlù sínú afẹ́fẹ́ rere. Bàbá ọba Aláìlúwà ọba Rídùán bàbá Túndé Àrẹ̀mú oṣù Ọlálé Akíọlù the first ọba of Lagos onílùkù Ìfẹ́kọ́tì olóyè àgbà Musa Ndíkù Emefẹ́lẹ́ baálé ìṣẹ̀rí ọ̀sùn ni wọ́n sọ pé kò tí ì sí olórí ẹbí kankan ní òkè ìmúyẹ́ ìṣẹ̀rí ọ̀sùn olórí ẹbí ṣẹ̀ṣẹ̀ kú ni o. Bàbá wa ọba ìlú Èkó, Ẹ̀kú ara fẹ́ra kù.

0: Institute of Christ, Orelugbe Cathedral, Tuwani, 166, Gabriel Bello Close, off Emmanuel Osaku Street, Egbeda Lagos, Tonti Giga Crusade International, Fua, Gekale, to Special Solution Hour, Tuwani, Nojo Isegwa Tokeji, Oscar for Luta La Inyo, Na Gumewa Halo, Nino Begale, Just Inyo Tiwaye, Olomo Ijonuma Sheta, Nati Nona, Bayo Fua, Lugu Lukoka, Teka Jowa, Padika Bwambe, Nebito Olomo Utima Lo, Prophet E.A. Adeyemi, Yewumi, Atawenya Mirumi, B. Supreme World Leader Abayomi, Adekulujo, Prophet Tosin Bello, Prophet Adeola Davis, Enga Timaba, Venerable Supreme Evangelist Solomon Eimoro, Mr. J.P. Sijewulu Sojo, His Supreme Evangelist Prophet Gabriel Bello, Sijefandi Shepard, Labe Dari Awamba Power, EMF Oshofa, Prophet Pastor and Funda, Nino Special Solution Hour, Nijun 2, Inyojo Kenji Osukefa, On Abayo, Lema Kenji, Yoruko Jesu.
1: Gbogbo ẹ̀yà ara ẹyẹ tó ń bọ̀ lọ́nà ẹ má rí àsọ́sọ́ ẹ má rí àsọ́sì Jimmy Cable Service ni kẹ́ ẹ sáré pè fún gbogbo oúnjẹ àti mímu lọ́jọ́ nǹkan ẹ̀yẹ yín pẹ̀lú oúnjẹ aládùúgbò tí wọ́n ṣe fún kedere ní gbogbo gbàgede yín máa dọ̀ pẹ̀lú decoration tí wọ́n ti ṣe fún yín níbẹ̀ ẹ wò fún oúnjẹ tilẹ̀ yìí ni tàbí tòkèrè ń gbóná fẹlifẹli pẹ̀lú ìmọ́tótó tó dọ́ba ẹ wo àwọn ìjà ṣèkódò bí wọ́n ṣe ń gbégbá gbá yìí tí gbogbo ẹ ń sọ kútú wẹ̀wọ̀ Jimmy Cable Services tẹ̀lé tó yàyà làwọn service boys and service girls wọ́n ṣe é ṣiṣẹ́ tí gbogbo ó máa ta sọ́sọ́ ọ̀fun mi sì ń dá tòlótòló wọ́n ṣe cake lóríṣiríṣi fún birthday wedding housewarming tàbí ayẹyẹ míì tẹ̀ bá fẹ́ ṣe alẹ́ náà kan ìpanu lóríṣiríṣi táwọn àlejò yín gan máa dunnú káàkiri jákèjádò ilẹ̀ Nàìjíríà lọ́wọ́ jàwọ́ dé oya Jimmy let's go there gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lówó tí ò ga lára ẹ má jẹ́ ń sọ̀rọ̀ Jimmy Catering Services kalẹ̀ sí 1 Jimmy Catering Street Alaja Bus Stop Ìdímù Lẹ́kọ̀ọ́ ẹ̀mọ́ Jimmy 0802-313-5514 tàbí 0808-786-2525 Jimmy ó ti ṣọ́ọ̀jù.
2: Dókítà Bílì! Ẹ̀jẹ̀ sáré rà kíákíá. Ní ibo máa dọ̀wọ̀ di owó fún àpẹ tàbí di owó fún ẹnu rẹ ń ṣiṣẹ́ lójoojúmọ́. Fún ní ìtọ́jú pípé pẹ̀lú Dabo Herbal Basil Toothpaste tó ní Basil tí ń dáàbò bo èrìgì rẹ. Jíńjà tó ń gbógun ti gbogbo kòkòrò àrùn inú ẹnu àti míǹtì tí ó ń fún ẹni ẹ̀mí dáradára fún ìgbà pípẹ́. Ìdáàbòbò pípé ló dára jù.
3: Bẹ́ẹ̀ni. Dabo Herbal Basil Toothpaste, egbòogi tó dájú, ìdáàbòbò tó péye.

0: Church.
1: Agbára Ọlọ́run ni ìgbà ni.
0: 35/37
1: Akọ́wájọ́ Road,
0: Bakery, Ẹgbẹ́dá Lagos, nípe gbogbo ènìyàn.
1: Tí ìsọjí ọ̀nà àbáyọ fún gbogbo ìṣòro ẹ̀dá.
0: Gbogbo Friday àkọ́kọ́
1: nínú gbogbo oṣù
0: ló máa ń wáyé.
1: Láàgọ̀ mẹ́wàá alẹ́ dojúmọ́ gbèrè.
0: Tóṣù yìí àṣepapọ̀ mọ́ marathon prayer.
1: Àdúrà alágbà yìí pọ̀
0: bẹ̀rẹ̀ láti aago mẹ́fà àárọ̀
1: títí d'aago mẹ́fà alẹ́.
0: Aago mẹ́wàá alẹ́ là á wọnú ṣọ́ọ̀rù.
1: Ìyanu dọ́bùdọ́bù
0: lóde ọlọ́ṣù yìí.
1: Ọlọ́run oníṣẹ́ ìyanu.
0: Kí ló ń gbọ́mi lójú rẹ?
1: Tí ń bà ẹ́ lẹ́rù.
0: Kí ló ń wá tí ò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́?
1: Ọ̀nà àbáyọ ti dé ẹ máa bọ̀.
0: Wàá fò fáyọ̀
1: ayé máa bẹ̀ gbogbo ọ̀pẹ.
0: Pásítọ̀ Olújọba,
1: àwọn ni district pastor,
0: ilé àgbáyé ni.
1: Prophet M.I.
0: Ọlágúnjú,
1: àwọn ni ó gba gbogbo ènìyàn lálejò.
0: Gbogbo ogun máa ṣẹ́ nípa àṣẹ.
1: Ọlọ́run lọ́nà wò ní Ọlágúnjú.
0: Ṣúlẹ̀ superintendent,
1: bishop,
0: mọ́ṣáláì wá o.
1: Fún ìtọ́ni
0: 003-453-5963.
1: Ìyẹn

0: láti wà ní abala àgbéyẹ̀wò aláàárọ̀ yìí evangelist ajíṣẹ́fẹ́ ayọ̀ mi dé agége ọ̀rọ̀ òjò yìí kìí ṣe ọ̀rọ̀ kékeré rárá o àwa ará orílẹ̀ agége yìí gbaradì fún òjò gbogbo ìgbà inú kanáàrì ni àwọn èèyàn wa máa ń da ìdọ̀tí wọn sí ṣùgbọ́n àwọn tó wà lọ́wọ́ òkè ni wọ́n ń da ilẹ̀ sí kanáà yìí o.
1: ẹ kú ojúmọ́ o orúkọ àwọn ni dr abiodun oladele balogun ọjà sábó yaba àwọn ìjọba ìbílẹ̀ wa ni kí wọ́n máa kó àwọn kòtò ìdaminu wa kí àwọn ará àdúgbò àti cda náà kí wọ́n máa kó àwọn kòtò ìdaminu kọ́ máa ran ìjọba ìbílẹ̀ lọ́wọ́ alàgbà abiodun oladele balogun ọjà sábó yaba.
0: ẹ káàárọ̀ ọ̀gá tún jí orúkọ tèmi ní adékúnlé ọdẹ èmi tèmi tó pẹ́ bus stop ìjàmbá ogun state olóòtú ṣe rí èyí tí àwọn aráàlú ń dá sílẹ̀ ló pọ̀ jù nínú wàhálà yìí ẹ jẹ́ kí a kó ara wa níjanu kí ayé da ìdọ̀tí sínú kòtò ìdaminu mọ́.
1: ẹ kú iṣẹ́ o ẹ̀yin olóòtú bond fm ọ̀rọ̀ tí ẹ sọ ọ̀rọ̀ gidi ni o bí ìjọba bá sọ pé àwọn fẹ́ wó àwọn búkà tó wà lórí àwọn kòtò ìdaminu aláàlú a máa pariwo pé ṣọ̀fẹ́ kí àwọn jẹun ni ẹ jọ ẹ jẹ́ kí a jẹ́ kí omi máa lọ gerege nínú àwọn kòtò ìdaminu kí àwọn òṣìṣẹ́ kanṣu lè máa rí àwọn kòtò ìdaminu kó imam aláàyá láti máa kọ́lí street ọlọ́ṣọ́gbó.
0: alhaji abbas olóyèdè akọbísọ láti odò ẹran ìgọdọ gbogbo wa la fẹ kọlé tí sì ṣe pé ká dára wa kọlé ọ̀pọ̀lọpọ̀ tí ò yẹ kó ra ilẹ̀ ló jẹ́ pé wọ́n ń lọ ra ilẹ̀ olówó pọ́kú síbi tí kò yẹ kí wọ́n ra ilẹ̀ sí wọ́n wá kọ́ ilé sí ibi tó yẹ kí omi máa gbà lọ tó bá yá omi yalé àgbàrá yà gbòòrò yóò sọ wọn di aláìnílé lórí mọ torí pé ọlọ́run kádàrà kí wọ́n kọ́ ni wọ́n fi agídí kọ ilé torí dé ẹjẹ́ ká máa gbà fún ọlọ́run ní gbogbogbò àìgbà fọ́rọ̀ ló ń kó bá wa o gbogbo àwọn ibi tí ọ̀yẹ́ kí ilé wà náà là ń lọ kọ́ ilé sínú lọ́n fọ omi yalé àgbàrá yà gbòòrò kí ìjọba gbìyànjú láti rí pé wọ́n mójútó àwọn ibi tí ọ̀yẹ́ kí kò tó dàmínú wà ṣùgbọ́n tó jẹ́ pé ilé ni wọ́n kọ́ síbẹ̀ God save Nigeria alhaji abbas olóyèdè akọ̀wé sàlàyé láti odò ẹran ìgọdọ.
1: sáú bernard sáà kété pé aláago láti sọ́làkẹ́ ṣùgbọ́n gbogbo rẹ̀ ló mọ oníbàjẹ́ oníbàjẹ́ ìmọ̀ra ẹ̀ o àwọn tó ń ṣàkóso ìjọba àwọn náà ni aríbáyé o àwọn ló ń ra ilẹ̀ sí àwọn Lẹ́kí ní àwọn kòtò ìdaminu àwọn kànáà lọ́la bí kò ṣàwọn tó bẹ ní ìjọba ẹ wo orí tí ó wà ní agbègbè ti gbàgádà ibi tí a mọ̀ sí ibi tómi máa ń gbà lọ wetland wọ́n sì kọ́ ṣọ́ọ̀ṣì ńlá kan síbẹ̀ nígbà tí gómìnà nígbà náà ìyẹn gómìnà babatunde fasola tó rí sí wọn àwọn agbára kan wá látòkè pé kó fi ílẹ̀ ọmọ wa ni ẹ rí bí omi ṣe máa ń kan ní gbàgádà expressway torí ilé wọn àtijọ́ wọn ti kọ́ ṣọ́ọ̀ṣì ńlá sí.
0: mohammed masud mahukawu láti ìwà ìyábà ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣọ́ọ̀bù kéréje ti ń bẹ lórí kòtò ìdaminu yìí àwọn ìjọba ìbílẹ̀ ń gbowó lọ́wọ́ wọn bẹ́ẹ̀ sì ni àwọn ilé tí wọ́n ń kọ́ sórí kòtò ìdaminu àwọn alágbára àti àwọn tí wọ́n ní bàbá nígbẹ́jọ́ ni wọ́n kọ́ kí ìjọba sa apá wọn láti lo òfin tí ó tọ́ àti bí ó ti yẹ.
1: ọ̀rọ̀ omi ìyálé ìburú ní àdúgbò wa ò pẹ̀lú kánà ọ̀kọ́ làwọn street orísun bari ọdún kẹta ni tíjọba èkó ti dáwọ́lé kò sí àṣeyọrí ọ̀nà.

0: yìí kojú 300 meters lọ o ọdọọdún ni ọdọ yìí gba ẹmí ènìyàn bákan náà ni kàánà ajíṣe bíi ará mẹ́kà kó wọn jọ ìjọba ẹ ṣàánú wa o alhaji salaudeen ọkọ ẹlẹ́à orísunbárí ṣàṣà.
1: òṣùpá àná bíi gẹ̀nẹ́ láti lásàmàjà ọyà ká mójútó kò tó dá mẹ́nu wa dáadáa lọ́dún yìí ọwọ́ tí òjò yìí ń gbé yìí kò fi ọlọ́kàn balẹ̀ o ọ̀dọ̀wọ̀ wa o ò dàbọ̀.
0: olóyè sakiru adélani ọlákù olórogun agége olóògbòjò ìkẹjà ìdíre táwa ṣe ní ọrùn iṣu ní àparò máa kú sí ofú ti ra ìtọ́jú bùdà ṣíwà ajayi ọbàṣá gbogbo agége ló bá wá ṣe kò tó dá mẹ́nu sí bí òjò ṣe ń bẹ̀rẹ̀ yìí àti ń rántí àwọn iṣẹ́ ribiribi tí ó ti ṣe gúọ̀nsán right honourable muda sí ajayi ọbàṣá ó ti bá wá ṣe kò tó dá mẹ́nu sá gègé.
1: ẹ káàárọ̀ dr tunji àti mọ̀rúfù báwo mọ̀rúfù kankan bíi ti wù ọmọ ọlọ́mọ jẹ́ káyọ̀rọ̀ ẹ̀ mọ́ o pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ sí mi ní ọdún iléyà 1990 àti 1991 ní ìlú ìwàyà ní yàbá ní agbègbè kan tí wọ́n ń pè ní odò ọ̀gbẹ̀ ní adúràgbà street tàbí yeye street tí àwọn kan pa ẹran tí omi ń lé àwa kan kúrò nílé ṣùgbọ́n ní turban street kò tó dá mi ohun tó wà níbẹ̀ ti kún ló jẹ́ kó mi máa dúró lójú títì tí a méyù lórúkọ bàbá mi.
0: o lagbara bóyá olú ojú àmì tó ti fi àkàrà jẹ ẹkọ lẹ́ẹ̀rántí ẹ lọ́wọ́ ẹ̀. ustaz sohib bayan watbian naibu imam owode onírin o lagbara ọ̀rọ̀ yìí ẹ̀ tí ẹ̀ lórúkọ yorùbá kankan ni ọ̀rọ̀ yìí ọwọ́ àwọn ìjọba wa ló wà o tí àmójútó tó péye bá wà kò ní rí bẹ́ẹ̀ kí àwọn aráàlú náà bẹ̀rù àlá ààbò àlá kí ó wà lórí gbogbo wa amina.
1: ẹ káàárọ̀ orúkọ mi ọláyẹtàn bàbá olóyè lórílẹ̀ kí ọlọ́run má jẹ́ kí a rí ogun mi yálé torí ìjẹ omi ò dára rárá o kí àwọn èèyàn tọ́jú agbègbè wọn kí ọlọ́run má jẹ́ ká rí ìjẹ omi gbogbo kí ìjọba ń rárá lù ní ọwọ́ ní àti kó gbogbo kanáàrì tó wà ní gbogbo agbègbè kí ọlọ́run ṣàánú wa god bless arandun and nigeria.
0: àáfàá sehu alágbo láti oromola tí a bá ṣe ìmọ́tótó tí ìjọba pa wá láṣẹ ní gbogbo ọjọ́ àlàmísì tí a tún ṣe ti sátidé bí omi bá bẹ̀rẹ̀ yẹ òjò kò dídí pé ó di omi yalé àgbáyé àgbèrò ládùúgbò tiwa àwa ń kó kòtò ìdaminu ní gbogbo ọjọ́ àlàmísì a sì ṣe sátidé ó jẹ́ kí àwọn kòtò ìdaminu wa kó máa já gerege. àáfàá sehu alágbo láti oromola.
1: alhaji shamsuddeen ajimomu ya láti sanwó-olu ọ̀gá mi dr látúnjẹ àyíndé ọ̀gá àyíndé ìjọba ń ṣe ìkìlọ̀ àwọn aráàlú ń ṣe tiwọn physical planning àti environment ti ń sinmi jù ẹ jẹ́ ká dẹ́kun dídá ìdọ̀tí sí kòtò ìdaminù a kì í dí ọ̀nà mọ́ àgbàrá o.
0: olóyè lúpọ̀ akété pé ọlọ́ta ti lu mo ṣe ẹ wo ìjọba la máa bẹ o pẹ̀lú àwọn òkìtì ilẹ̀ tó wà ní àwọn ìdáàbò ọ̀nà ní gbogbo mushi tẹ bá ti wọ mushi báyìí láti challenge débi tí mushi parí sí àwọn òkìtì ilẹ̀ yìí wọ́n kú bẹ́ẹ̀ o tí ojú ìwà ní kí ló ṣubú tẹ̀ o tẹ rẹrẹ sí títì ní bí òjò bá ti rọ̀ báyìí yóò máa wọ́rọ̀ àwọn ìdọ̀tí lọ sínú àwọn kòtò ìdaminù a sì máa dí kòtò ìdaminù tó lè fa ìṣòro omíyalé àgbáyé àgbèrò ẹ bá kó àwọn ìdọ̀tí tó ń bẹ ní àwọn òpópónà ní mushi kó tó rọ wọnú gọ́tà o olóyè lipon akété pé ọlọ́ta ti lu mushi.
1: olóyè jalil jọ́nà àbọ̀dọ̀ oríjẹ pí ọba ilé ìtìlú ìjẹ́dọ̀dọ̀ kọ́nẹ́tọ̀ àwọn baálẹ̀ rìn ní ipò ẹ wò ó ní gbogbo ìlú mi ní ìjẹ́dọ̀dọ̀ kò sí kòtò ìdaminù tí ò mọ́ tónítóní torí pé ojoojúmọ́ náà là ń kó kòtò ìdaminù wa èyí tó kàn ṣe pàtàkì ni pé kí ìjọba ìpínlẹ̀ èkó kí wọ́n ṣàánú fún wa láti wáá bá wa ṣe ojú ọ̀nà wa tọ́jú ojú ọ̀nà ìjẹ́dọ̀dọ̀ ìyẹn ló ń fi ojú wa rí màbo àwa sì ń gbìyànjú láti ri pé a fẹ́ kí omíyalé àgbáyé àgbòrò kọ́ dà wá láàmú à ń kó àwọn kòtò ìdaminù wa gbogbo àwọn aráàlú náà sì ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi ìjọba ẹ ràn wá lọ́wọ́ o ṣé nàìjíríà olóyè jẹ́lú jọ́nà àbúrò jp ọba ìlẹ̀ tìlú ìjẹ́dọ̀dọ̀ chairman coordinator àwọn baálẹ̀ rìn ní kò.
0: sheik ọlọ́run tìbí sí iṣẹ́ òjò pé kí gbogbo àwọn ẹni tó jẹ́ adarí ìjọba bá ọmọ ìjọ wọn sọ̀rọ̀ lórí ìmọ́tótó àgbègbè àti kíkó kòtò ìdaminù yóò ṣe é ṣe fún wa o. wọ́n ní gbogbo ara lọ́wọ́ ń bẹ̀ bólówó ṣe ń ra bọ́ ṣe ń fowó sédò náà ní mẹ̀kúnù náà làwọn náà kan búkà sórí àwọn kòtò ìdaminù kékèké kọ́lọ̀ kó ṣàlù.
1: àwọn ajulẹ̀ ńkọ́ àwọn ajulẹ̀ àwọn gbogbo ọba ti wọ̀ tí yóò sọ̀rọ̀ ìwà nínú kòtò ìdaminù wọn mọ̀ pé kàràkà dínà má gbára gbọ́dọ̀ lànà nìyẹn ní bá dínà má gbára àgbàrá ó fojú ẹ̀rí màbo ojú wo onírí màbo ẹ dákun ẹ jẹ́ ká ṣe bójútó àti bó ti yẹ túnjí ọlálékan ló kọ mi ẹ ṣeun.
0: abiodun fọlọ́ọ̀ṣọ́ lórúkọ mi adúpẹ́pẹ́ ń tẹ́tí sí wa.
2: you day waka, come feast at any time because of smoke and dust. Use comics, make your day relieved.
3: Oga chemist, I beg, I need cough medicine. Where if you work, sharp, sharp.
4: Oh yeah, try comics cough syrup.
2: Yes, so comics get active ingredients. We will clear your cough. Just here, drink, and day relieved. Comics na confirm. Cough, drink comics, e day relief cough. If symptoms persist after 3 days, go see your doctor.
5: Mount FM, 92.9.

0: Guy, we don't talk so. Ha, I think I could do my work, eh? But continue this talk later. Oh boy, you don't talk. How bad? You know the tire. Now the new level be that, too. This new MTS sachet bundle. Don't make life easy for me. Brotherly. Involve me now. Let me say they follow ya like you. Talk until you tire. When you get on top the new MTN sachet bundles, dial star 312-7# and press 2 to start to enjoy some 100 naira. Go down. Talk the go.
1: Ẹyin olùgbé ìpínlẹ̀ Èkó, ṣe bí gbogbo wa la mọ̀ pé ọjọ́ tanu oṣù kẹfà ọdún ni sàmì àyájọ́ ọjọ́ àyíká lágbà ńlá ayé. Ara ayẹyẹ ọ̀hún lọ́dún yìí ni ètò kan tá a pè ní My True Challenge. Ìdíje àti mẹni tó le gbigi tó dára jù nípínlẹ̀ Èkó. Ìrètí ni pé gbogbo olùkópa nínú ìdíje yìí ni yóò gbin igi. Ẹ ó sì ṣe é lọ́jọ́ ṣètọ́jú ẹ̀ fódìdì oṣù méjìlá gbàkú. Bẹ́ ẹ ṣe lè kópa nínú ìdíje ọ̀hún rèé o. Ìgbésẹ̀ àkọ́kọ́, ẹ lọ ṣètò ìforúkọsílẹ̀ ìgbórí èyíkéyìí nínú àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ilé-iṣẹ́ ètò àyíká ìjọba ìpínlẹ̀ Èkó lórí X, Instagram àti Facebook. Ìgbésẹ̀ kejì, a ó fún yín ní èso igi tẹ́ gbìn. Ìgbésẹ̀ kẹta, ẹ lè lọ gbin èso igi tá a fún yín yìí sínú ọgbà ilé yín tàbí inú ọgbà iléèwé. Bí bẹ́ẹ̀ sì kọ, ẹ lè gbé sí gbàgede tí ìjọba bá fọwọ́ sí. Ìgbésẹ̀ kẹrin ni pé ká wá ṣe àyẹ̀wò igi tẹ́ fìdí ẹ̀ lọ́lẹ̀ yìí ká lè mọ ìlera igi náà, ká sì ní àkọsílẹ̀ bẹ́ ẹ ṣe ń ṣètọ́jú ẹ̀ sí. Àǹfààní wà fún ẹ̀yin iléèwé ìjọba àti tàdánì. Ẹ̀yin ẹgbẹ́ CDA gbogbo, ẹ̀yin alágbọ̀lé àjọgbé nípínlẹ̀ Èkó ìyẹn Estate. Àǹfààní yìí tún wà fún ẹ̀yin oníléeṣẹ́ kékèké àti gbogbo oníléeṣẹ́ ńláńlá. Mílíọ̀nù 2.5 náírà ló kó patí di ẹ báyìí tó sì dára jù yóò gbà lọ sílé pẹ̀lú òbítíbitì ẹ̀bùn míì. Yàtọ̀ sí èyí, iléèwé tó bá pegedé.

0: wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajaro, Ikotun, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0068216859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dèrò ǹkẹ́ kó o sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ̀pá nù.
1: Ẹ̀yin olùgbé ìpínlẹ̀ Èkó, ṣebí gbogbo wa la mọ̀ pé ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún ni sàmì àyájọ́ ọjọ́ àyíká lágbà ńlá ayé. Ara ayẹyẹ ọ̀hún lọ́dún yìí ni ètò kan tá a pè ní My Three Challenge. Ìdíje àti mọ ẹni tó le gbin igi tó dára jù nípínlẹ̀ Èkó. Ìrètí ni pé gbogbo olùkópa nínú ìdíje yìí ni yóò gbin igi. Ẹ ó sì ṣe lọ́jọ́ ṣètọ́jú ẹ̀fọ́dìdì oṣù méjìlá gbáko. Bẹ́ẹ̀ ṣe lè kópa nínú ìdíje ọ̀hún rèé o. Ìgbésẹ̀ àkọ́kọ́, ẹ lọ ṣètò ìforúkọsílẹ̀ ìgbórí èyíkéyìí nínú àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ilé-iṣẹ́ ètò àyíká ìjọba ìpínlẹ̀ Èkó lórí X, Instagram àti Facebook. Ìgbésẹ̀ kejì, a ó fún yín ní èso igi tẹ́ gbìn. Ìgbésẹ̀ kẹta, ẹ lè lọ gbin èso igi tá a fún yín yìí sínú ọgbà ilé yín tàbí nínú ọgbà ilé-ìwé. Bí bẹ́ẹ̀ sì kọ, ẹ lè gbin sí gbàgede tí ìjọba bá fọwọ́ sí. Ìgbésẹ̀ kẹrin ni pé ká wá ṣe àyẹ̀wò igi tẹ́ ẹ fìdí ẹ̀ lọ́lẹ̀ yìí ká lè mọ ìlera igi náà, ká sì ní àkọsílẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣètọ́jú ẹ̀ sí. Àǹfààní wà fún ẹ̀yin ilé-ìwé ìjọba àti tàdáni. Ẹ̀yin ẹgbẹ́ CDA gbogbo, ẹ̀yin alágbọ̀lé àjọgbé nípínlẹ̀ Èkó ìyẹn Estate. Àǹfààní yìí tún wà fẹ́yìn oníléeṣẹ́ kéékèèké àti gbogbo oníléeṣẹ́ ńlá ńlá. Mílíọ̀nù 2.5 náírà ló ń kópa tí igi ẹ bá yè tó sì dára jù yóò gbà lọ sílé pẹ̀lú òbítíbitì ẹ̀bùn mi. Yàtọ̀ sí èyí, ilé-ìwé tó bá pegedé nínú ìdíje igi gbígbìn yìí yóò gba mílíọ̀nù kan náírà ṣangílítì gẹ́gẹ́ bí ẹ̀bùn owó. Ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2027 làṣekágbá ìdíje àti ayẹyẹ ìfúnnilámì ẹ̀yẹ yóò wáyé. Iléeṣẹ́ ìtọ́ àyíká ìpínlẹ̀ Èkó olùkéde.
2: First Apostolic Church. Agbára Ọlọ́run ni ìgbani 35/37 Akọ́wọ́jọ́ Road, Bakery, Ẹgbẹ́dá Lagos, ń pe gbogbo ènìyàn. Kí ni ìsọjí ọ̀nà àbáyọ fún gbogbo ìṣòro ẹ̀dá? Gbogbo Friday àkọ́kọ́ nínú gbogbo oṣù ló máa ń wáyé láago mẹ́wàá alẹ́ dojúmọ́ gbèrè tó sù yí. Àṣepapọ̀ mọ́ marathon prayer, àdúrà alágbàyípo bẹ̀rẹ̀ látago mẹ́fà àárọ̀ títí dago mẹ́fà alẹ́. Aago mẹ́wàá alẹ́ la wọ inú ṣọ́ọ̀rù. Ìyanu dọ́bùdọ́bù ń dúró dè ọ́ lóṣù yìí. Ọlọ́run oníṣẹ́ ìyanu, kí ló ń gbomi lójú rẹ? Tí ń bà ẹ́ lẹ́rù, kí lòun wá tí ò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́? Ọ̀nà àbáyọ ti dé, ẹ máa bọ̀. Wàá fò fáyọ̀, ayé máa bẹ̀ gbégbá ọpẹ́. Pásítọ̀ olújọba, àwọn ni district pastor, òní àgbáyé ni prophet MI Ọlágúnjú, àwọn ni ó gba gbogbo ènìyàn lálejò. Gbogbo ogun máa ṣẹ́ nípa àṣẹ Ọlọ́run lẹ́nu wò ní Ọlágúnjú. Sọ́nà superintendent Bíṣọ̀ mọ́ṣáláì wá o fún ìtọ́ni 0034535963 ìwọlẹ̀ rí kàn.

0: àwọn àyè sọ̀rọ̀ kan tó máa ń gbọ́ wípé ó ṣe é ṣe pé òun jọ̀wọ́ pé òun ò ní ṣe òun ò ní dúpọ̀ sípò gómìnà rán wípé ẹni tí wọ́n bá yàn sílẹ̀ bóyá ẹni ẹgbẹ́ òṣèlú mi ni ló máa ṣàtì ó ní kò sí nǹkan tó jọ o òun láti jọ bẹ̀rẹ̀ náà jọ parí ẹ̀ ni nígbà tóun ti jáde pé òun fẹ́ dúpọ̀ sípò gómìnà tán dẹ̀ ti yàn nínú ìgbà abẹ́lé tó ń ṣe tó pé òun ló máa dúpọ̀ nínú ẹgbẹ́ òṣèlú ADC kò sí mímì kan tó lè kò dẹ̀ sí nǹkan tó lè dì lọ́wọ́ òun náà máa kópa nínú ìbò tó máa wáyé sípò gómìnà bàbá yẹn sọ̀rọ̀ yìí mọ̀ ní agbègbè kan ní Òṣogbo ní ọjọ́ ajé Monday ló sọ gba àwọn àlàálẹ̀ gbogbo nǹkan tó fẹ́ ṣe pé tí òun bá lè wọlé sípò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo nǹkan máa dùn lọ gbogbo àwọn àlàálẹ̀ bíi mẹ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tó kà sí ẹ̀ bá ní kí n máa kà á kókó láǹkà ṣùgbọ́n ó fi ń dá àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun lójú pé tẹ bá lè dìbò tí mo tẹ ṣàtìlẹ́yìn fún tí mo wọlé gẹ́gẹ́ bíi gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun wàláì gbogbo nǹkan tẹ bá pátápátá ní máa ṣe fún yín o kò wá tán síbẹ̀ bá tún wá gbogbo àwọn tó ń ṣàtìlẹ́yìn lẹ́gbẹ́ òṣèlú ADC ó ní ẹ gbìyànjú gbogbo nǹkan tó bá lè jáwọ̀ lára kó tó di pé ìbò wáyé ó ní ẹ tètè yanjú ẹ̀ torí kí ni kó má lọ fa ìdíwọ́ ìdìnà kó ẹgbẹ́ òṣèlú ADC kó má lè rí ọwọ́ pọ́nlá nínú ìbò gómìnà tó máa wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọdún sáwà yìí ní telegram the punch méjèèjì ló gbé láàárọ̀ yìí.
1: You dey waka, come fit start anytime because of smoke and dust. Use comics, make you dey relieved.
2: Oga chemist, I beg I need cough medicine. Where if you work, sharp, sharp.
1: Oh yeah, try comics cough syrup. Yes, oh. Comics get active ingredients. We will clear your cough. Just yeah, drink and dey relieved. Comics na confirm. Cough? Drink comics. E dey relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.

0: ọmọ Nàìjíríà, ewolewo, ẹ káàbọ̀ sórúkọ Adéṣẹ́ Bọ́nú FM 92.9 lẹ́ni tí í ṣe ọjọ́ kejì nínú oṣù kẹfà ọdún 2026. Oh my God, a kú ìpalẹ̀mọ́ ìgbáradì fún ti ewé ní ìfẹsẹ̀wọnsẹ̀ ti World Cup àgbáyé ní tó súnmọ́ agbègbè ẹ̀gbọ́n bí ọ̀sẹ̀ kan síra wọ́n sì aláǹfààní láti máa gba ìfẹsẹ̀wọnsẹ̀ World Cup tá a sì tún máa wò lójúkọjú live and direct pàápàá jùlọ àwọn náà sọ yẹn náà ti ń lọ káàkiri fún ìgbáradì láti mọ ẹni tí ó ṣojú tí ó lọ dáadáa tó sì ṣe akójú fún ìlú wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì pàápàá jùlọ ẹjẹ́ kò lábala bẹ́ẹ̀ kí n bọ́ síbò mí torí pé ní ti tẹ́nísì àgbá lórí tábìlì kankan kéré àti pé lórí long tennis ní ìta ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́kọ̀gbọ̀ọ̀rọ̀ Serena Williams náà ló tún ti kéde báyìí pé òun ti ṣetán o láti padà ẹni ọmọ ọdún 44 years old náà ló jáde tán báyìí pé òun ṣetán láti padà láti máa gba long tennis padà torí tẹ́ẹ̀bá gbàgbé bí ọdún bíi mẹ́rin kan sẹ́yìn náà ló lọ faransé mi látàrí tó ṣẹlẹ̀ ṣùgbọ́n jùgbọ́ ẹ̀ lọ báyìí ó kéde lánàá Monday pé òun ti padà láti máa gba tennis gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ tá a sì mọ̀ pé ó ń dágbà nǹkan ọjọ́ ó ti fi ìtàn balẹ̀ mẹ́rìírí níyẹn tayé o Serena Williams lọ́pọ̀lọpọ̀ yanturu ọ̀pọ̀lọpọ̀ ìròyìn tí wàá jà lórí ẹ̀ pé ṣé bó ṣe wá padà dé yìí ṣé kò ní dínkù náà torí ó ti fara sinmi lọ́pọ̀lọpọ̀ gbà ṣùgbọ́n jùgbọ́ ẹ̀ lọ ní tá a bá ti mọ̀ tá a bá fi dára yóò máa dá bí idán náà ni torí pé kò ní tọ́lára ọba kó mọ̀ kù dànsákì níbẹ̀ bẹ́ẹ̀ ti wọ̀n mọ́ ní ti Champions League níyì tí a tún máa mú yìí tuntun ikọ̀ Man United Manchester àwọn náà ni ikọ̀ tó fi ìtàn mẹ́rìírí balẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ ẹ gbọ́ lẹ́nu mi láàárọ̀ torí pé mi ń gbẹ̀rọ̀ má bẹ ẹgẹ́ bí ìkọ́nú àwọn agbẹ́rọ̀yìn sáyẹ́fẹ́ tó làmìlaka Fabrizio Romano náà ló ta ìròyìn náà sórí afẹ́ tí mo sì ṣe é kánkán pé nígbà báyìí káwọn aráyé gbọ́ bó ṣe ń lọ yìí pé láàrin ikọ̀ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni pé inú ìtàn Champions League tá à ń gbàjẹun lókè lọ́hùn-ún wọn ni ikọ̀ Man United nìkan náà ní ikọ̀ tó jẹ́ pé lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ó bá unbeaten nínú ìtàn Champions League bóòlù ló ṣe jẹ́ bóòlù ṣe rí orí náà nílé jẹ́ torí olólùfẹ́ Man U gbogbo pátá inú wọn ń dùn ni bó ti ṣe pé arsenal kù náà wọn gbà ǹbẹ́tì ṣùgbọ́n wọn gbà fẹ́yẹ̀ náà wọlé a lè má sọ torí pé àwọn gan-an lè ní ṣẹ̀ṣẹ̀ lórí wọn láìpẹ́ láì jìnà.
1: lórí pápá bọ́ 92.9 Sabalenka ó wà lára àwọn ọmọbìnrin tó ń gbóná jọlijọli kódà kókó gáà gan ó yà wá lẹ́nu pé ó wà lára àwọn tó jábọ́ ní ìpele ẹlẹ́ẹ̀kẹfà 6 seed ti ìdíje tá a mọ̀ sí World Tennis Championship tó ń lọ lọ́wọ́ máa gbàgbé Naomi Osaka àwọn ọmọbìnrin tí mo sọ fún ẹ yìí àwọn ni wọ́n máa ṣe kíni wọ́n máa kojú àbúrò Venus Williams tá a sọ lọ́wọ́lọ́wọ́ pé ó ti padà sọ pé òun fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbá long tennis padà Serena Williams má gbàgbé pé wọ́n mọ̀ ṣe kíni ìséde tó ń lọ láti lọ bímọ ni o láti lọ ṣe abiyamọ kì í ṣe ọmọ ẹyọkan ọmọ ẹlẹ́ẹ̀kejì mi ò ní gbàgbé ní ọjọ́ tí ọmọbìnrin tó dé ilé ìtura ńlá tó jẹ́ pé òun ló fowó ara rẹ̀ rà àmọ́ ìkan nínú àwọn ọmọ tó ṣiṣẹ́ bẹ̀ tó jọ òyìnbó aláwọ̀ funfun kò mọ̀ pé òun ló ni hòtẹ́ẹ̀lì yẹn ó wá sọ pé àwa ò kí ń gba èèyàn dúdú wọnú hòtẹ́ẹ̀lì bí yìí èèyàn olóyìnbó ni òyìnbó aláwọ̀ funfun
0: nìkan làwọn gbà
1: yẹn ni ẹ̀ ń gbà ó lẹ bẹ̀rẹ̀ òṣì òun kí lè sọ jáde alẹ́ èèyàn dúdú òkè wọnú ilé ìtura yìí láìmọ̀ pé Serena Williams ló ni ilé ìtura ńlá náà má gbàgbé pé ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n Serena Williams Venus Williams ẹ̀gbọ́n ni Venus àbúrò ni Serena àbúrò gba ife ẹ̀yẹ ju ẹ̀gbọ́n lọ nítorí pé okun àti agbára tó ní okun àti agbára yẹn ṣó ìṣìdá bí gbà yẹn kọ́ dákúndòrí ọlọ́run ìwọ ló mú ròyìn yẹn ìwọ náà ló máa tú pẹrẹpẹrẹ tó bá tó àsìkò ìròyìn lè wá mú láàárọ̀ yìí ó pọ̀ gan pàápàá jùlọ Anthony Joshua ní ìgbáradì fún ìjà kan tó ń bọ̀ lọ́nà pẹ̀lú ọ̀kan nínú àwọn abẹ̀ṣẹ́kù tí ò lórúkọ láti pe Anthony Joshua padà sínú orí tábìlì ńlá tá a mọ̀ sí league tí wọ́n ti ń ja ẹ̀ṣẹ́ ìyẹn ní kọ́kọ́ ní ìròyìn tí wọ́n á sọ láàárọ̀ yìí o Eriksen akọ́nimọ̀gbá Super Eagles ó máa lé fùrù dòdò ó ní Portugal ẹ máa jẹ́ ó ṣeéṣe a lè ná Portugal jọ́ nítorí ọlọ́run legit Nigeria Portugal ti Cristiano Ronaldo tó bá gbá bọ́ọ̀lù olórí kankan o àwọn agbábọ́ọ̀lù kan Portugal wọ́n pọ̀ gan o tin ba ri kin ma ka ni season tele ewu aba awon agbabol to ni onko to la la ka
0: so so se da da le loke lohun
1: ka kiri agbalaye ti bi Saudi Arabia ma gbagbe Jao Felix
0: ara won na ne
1: Jao Felix so pe ninu iko yen gan ko ri iko akoko wo amo ohun ni agbabol to yan ti julo ni league agbaje ohun rilede Saudi ni satawa Saudi Premier League ohun ni agbabol to da julo kure sini first 11 e ma gbagbe mi o e ma si mi gbo mi o so ko lo si woko Nigeria Portugal ta ba won ta gbe awon meji sori won he sori awon da kun de lo so jomo la won uro yen po gan la ro ilu ipapa bon 929 amo ma gbagbe o oro bolu ri be o oruko ko ni won fin gba bolu ebun ni o atopolo
0: ya be ni ebun ni opolo na si tun ni sugbon ta ba ni tan wa o jura won lo omo le Nigeria ni wa o to sugbon a gboro paro tan wa je kaye ni Lekki Phase 1 gangan ni ti awon afese ku ni won ku be ni Red Bar Lekki Phase 1 gangan lo sele leku nbi ni ni bi pe omo ton so lowo Star Boy Abib Alt Boy Obayomi ni be lo tin lu alatako re to pe labala koko ta mo si round 1 ko te je ko na logun bi ti won mo pe eleyi itayin gba ni o tun ke sasun o kese bo n pari be ni yen wonu le gbi elemi ni ogba ko le pon laja laarin awon mejeji Star Boy o ja ori wi o si gbe ye gba mi to la mi laka ko nbe ni ti first one na o ja ni
1: aye ti ta bo 92.9 ki Ibrahim to wa fi enu e ja waya la aro yi tori pe mo ni opolopo ibere ti mo ma bere lowo e je ki n sare so fun pe awon oro nkan be to gbe lati mu wa ti ti gbe very van dyke o ma leri o ni iko Netherlands awon o ma le dara ni idije World Cup to ma bere ninu osu ta wa e ma gbagbe idije World Cup koda legit lagboro lo lati ola lo amabere countdown si dj fi eya agbaye woko la today to yi amabere sneaker ni ojo ojo pelu awon itan lawon orisirisi awon itan to fa to sele ni oni dj fi eya agbaye woko ara eto ta mamu wa city gbo niyan amo martinez roberto martinez akon mo gba portugal o ma pere kan laaro to ni pe iya ge enu ba ati jere ta gbe mi atu an se kini anowo pe mi oni Cristiano Ronaldo ko si nkan to buru nbe ko lo si World Cup 2030 se Ibrahim oya Ronaldo lo bayi odun 31 ni abi for 2 years ti o ba ma lo si World Cup 2030 a do no shuru odun mere mo abi yo ma pe odun 55 45 years ni dayin Roger Miller to lo si DFA ife eya asaye to do orilede Cameroon lodun na lo 42 years abi ti ba gba o legit ba wadi odun woni Roger Miller lo si ife eya agbaye World Cup ohun ti ni agbabol so dagba julo to lo si ife eya agbaye World Cup to le ti agbabol sinu
0: awon
1: te ba gbagbe yan ale Roger Miller ni agbabol lo omo orilede Cameroon to ti ba agbabol Ibrahim eji kiri ngba yen to agbabol sinu awon ohun awon ready amaredi iyen gangan ni trademark tawon yan fi mo Roger Miller nigba yen ti won laru ba lo si World Cup 2030 ko lo ma popo ni so ko lo da gbo asi a je pe a ti wa ni bi odun 45 years amo ibere ti a n bere lo lo bayi ni pe ni World Cup to n bo lona yi World Cup to n bo lona yi Ibrahim mo fe ku daruko iko meta to se si kon gba ife iya agbaye woko
2: ki koko bere lati bere pe ife iko iko to ma gba kini e bi mo se wo akoko na ninu won Argentina na ni tori won ni squad yen lati gba back to back daba ni baro funra wa den elekeji France na se ni atule mo tori awon agba ball yen wa nbe won ni iwaju won laarin won de tun leyin o ta ba de tun ni ko tun wo
1: league won na de da lolede
2: be ni league won tun da o tun wa ja awon agba ball to tun wa nbe no won tun kuran
1: to tun mo wa la won
2: be ni a ba de tun ni se kini na ta ba ni ka mo wa arin won yen na Portugal na wa nbe tori Portugal lo waju yen won le kuna die sugbon Portugal lo wa arin yen awon na fe no fe le ni best midfield lọ lọ bayi tori ta ba wo ja o Neves omo kikiri to wa ni arin PSG ta wo Vitinha Vitinha is one of the best top 5
1: PSG lo uno de ti wa
2: PSG lo uno de ti wa o de tun ni kilo ruko Bruno Fernandes
1: Manchester United
2: be ni awon meta awon meta ta expect pe ma start laarin yen na ni
1: right to one da gaslight of football on
2: da one no Bruno Mendes
1: iwa ni won gan Coutinho João Félix Cristiano Ronaldo lo chaju won ni wa to da
2: oya o de tun ni Ramos to no ma wole fun PSG so awon meta yen to ba ni kemi so awon meta yen ni mo ri pe o se se ko pe ikan nu awon meta lo ma ja bo lo
1: eji ju da bo ye eji ku dal ko ngan ma ti pa mo
2: be mo be
1: so nko o be de la be ko
2: kulu o ya o ya pelu bi mo da ko awon ikan yen ki wa pada si ibere yen ti Ronaldo nkan ti mo ri nbe ni pe ko si nkan to fi nse yan tori ta ba Ronaldo na a je ni World Cup to wa yi ko ni fi be ba gbogbo ifese won se yen to ba ma bere ko ni pari e tori agba ti di ko si boye le ko ba ko da ko so pe ohun si strong ohun si se kini kan so to ba din pe boya won wa gba ile tori to ba gba emi le ogbe to ba gba ile o ma feyinti sugbon ka ni pe won gba pe won
1: to
2: wa
1: le ba kun lo
2: o ma se biyan du pe 45 years ni a si ohun na si le foruko e sinu to pe agba bolu to dagba
1: ti teji ma gbagbe ohun ti lo ya mi la ba wa die
3: 42 years
1: foju ni odun meji atori pe gba Ibrahim ma ja so be mo Ronaldo je yan ko je pe akikanju ni nigba ki fe ki ngba ko yohun
2: be
1: to ba wo ere ti agba bolu omodun meji di loyin ogun 28 years ta meji le logbon gun o le sa Ronaldo sa o
3: oyi oro yen ko lo nsanu ni yari te ba ma mu yo fe da bi pe bia nitori ife ta ni si Ronaldo bi nkan be ni sugbon lawoko mo se foju wo ngba ti mo wo won se to World Cup yen lawon ton no wa koju kaakiri iko ti Portugal ma pade o je iko kekere mo a gbe se gbe awon bigba ti Arsenal se gba Champions League de pe ko to de ko fu won final awon iko kekeke lo saba pade ti won da lagboju na to se ko de pe final yen be na lo se fe re fun iko Portugal ni World Cup igba ta wo awon alatako
1: wa ti le fi knockout ipele oni iko merin bi ogun knockout stage
3: bo se wa mo se fi Arsenal do gear pe bo se lo yen ka fi gbe san pe bo na se ri ni yen lo to won le kuna sugbon bo se wa yen ton ba se ra bo se da to ton ba gba lo be o se ka won na fe de ipele semi final si final be sugbon ta ba ni to ara wa France da
1: France
3: Argentina no to da tele ba so pe a do do Portugal
1: meji
3: ke la se ba lo so do England nto e ke lo so England ni keri o ju pe ako do pe England e bayi bayi pe won pe loto
1: madam
3: won pe
1: Spain ni World Cup
3: Spain Spain World Cup ele
2: Spain
3: World Cup ele
1: ni agba bolu
3: World Cup ele
1: Spain ni agba bolu won lo we mu won la ni won ni agba bolu
2: to won wa ni ati David Raya ni
3: body to ba ti mi se lo so ba Spain o po rara
1: oya
3: won se po to full of star no se ma ku ba ko ni mo ba won lọ́rọ̀ tèmi ni
1: yẹn. Iye Spain.
3: Mo ṣe wà ní lọ́rọ̀ tèmi ni yẹn. Wọ́n ṣe pọ̀ fún ìdá tó.
1: Legit.
3: O ṣe máa kó bá kọ́ ni
1: wọ́n gbà wọ́n. Ṣé pé o ṣáájú mú England
3: lórí Spain. Lórí Spain.
2: Spain wà ní player to England náà. England.
1: Wọ́n ti
3: nílàwọ̀.
1: Wọ́n ti nílàwọ̀.
3: Wọ́n nílàwọ̀. Yàrá sí yẹn England ló sọ yẹn.
1: Ìràwọ̀
3: ni wọ́n ṣe gbá bọ́ọ̀lù tán.
1: Ìràwọ̀
3: ni wọ́n ṣe gbára ara wọn. Lano de no bale si Miami aso mo gbadi fun akun akun akun gba won to won tukyo aso mo pe US awon fe lo fun oko pe lo to wa afojusun
1: ta
3: to gbe fun
1: en da kini rumo mi loju o ninu awon orilede te nto e ma to Brazil se gbagbe ni
3: Brazil lo se
1: Brazil lo
3: se se pe mi ne ba ne
1: Brazil
3: gbogbo awon
1: Brazil ja Pedro ninu iko yen wo nibi ti ko yen la
2: Brazil daruko ipe orilede orisisisi a si ma daruko US no to rawo na ni player e ma yato si pe
3: owo yin
4: ni won ti ra ga ni won ma ti ra ga awon awon ni won fe gba le jo wa
2: lo e amo yen no o fans yen no ma wa nbe fun
4: lo to ma ga gba
2: won o da mexico go ma
4: go
2: eh eh gugu awon yen no ma
4: ben
2: sugbon nkan temi o bi daruko England ati Brazil ni pe akọ ni mo gba lo ni won ni team a le ma fi wi awon yoku yen to awon ti mo so yen bi Portugal bra eh Portugal eh kinoruko
3: France
2: ati
3: Argentina
2: Argentina ti mo daruko e won ti already ni squad team ni te ba wo gugu awon agba ball yen
3: jo won sise papo la awon ti pe
4: ko no awon
3: se bi a se nlo sawa di awon ko pe awon ogo were tan da ko bara won yen
2: awon agba ball mi to tu wa nbe
4: ti mo se papo mo
2: bi Ryan bi Hendrick awon
3: ko be so ti papo mo
2: ti wo ki yen ti won ba tete get e ko da kon ni akọ ni mo gba to daju oni wulo fun
3: yo fe yole
2: England dere ati mo lati le pe England ma ni player akọ ni mo ba to dana ni o tu must to go sugbon awon iko squad yen se won le se nkan ta fe sa tori iyen gogora le mu tori world cup to lo yi na won ni awon
3: agba
2: o gbianju sugbon akọ ni mo gba won ohun na kun na
4: awon orilede bi Uruguay wa nko
2: awon yen ise ta won yen go gba ni world cup awon bi Uruguay awon bi Panama awon bi Iran Iraq awon Morocco ise ta won
3: o ma fa won yen mu points
2: yato si yen ise ta won yen gba ni pe bia bi alagbara ti o ba duro re ka won ba wa
4: ko ba alagbo
2: ko ba eh eh
4: ko ba Ghana
3: ah
4: Senegal ma dara ni world cup
3: Ghana
4: point that blow Senegal ni world cup Senegal
2: eh Senegal ti Morocco na ni mo expect pe kon gbe ogun
3: Morocco ni Morocco ni
4: Morocco
3: ni ti won ba ti won ba Africa ta gba ni igbo ni o le sele lohun
4: o le sele lohun
2: o ya ta ba ko do na ni best african country si Morocco ni ma ko da
4: Senegal ni o
2: Senegal ya si african nation cup ni ni world cup to lo ni world cup to lo Morocco ma ni eh je ma lo ku o ba wo
4: fa ni lawo le
3: tori
4: ni lawo le je ma lo ku je
3: o
4: ni
3: na o le ko ma ka to wa eh ni won ti Senegal gba lati bere de opin
4: ah
3: yen ko se foju re na bi ti won mo
2: eh nkan to wa wa be ni pe ati wa ni ninu ton bi pe awon iko to ye pe awon lo gbe nations cup wa bawo lo se kini to ba se dada nations cup to ba lo world cup o ma ja wa kule ni to ye pe at the end of the day awon ta tele africa lo awon european country ta fe tele na la ma pada tele
4: o le ri be lo
2: eh sugbon
4: o le ri be lo
2: Senegal
4: ati mo le ri meji
2: ko ni Morocco
3: e keta
2: o lo si o lo ti de ibi ti a tun le so pe ah ogbe ogo africa soke so ohun na lo atun le so pe boya o tun le se bebe ko tun wo final
4: o da lori papa born 92.9 all ni en gbo lowo ta ba parade boya ma fun eyan ara ni lanfani ati so awon iko meta todo tin te mo pe ninu awon meta yi ikan lo ni eru wi pe o le gba ife eye agbaye ta mo so won ko awon e ma gbagbe an lati so lori eto yi nipa Arsenal PSG kini awon eyan si so lowo lowo bayi papa julo awon ti won lo lari mo ti won lo gbole ti won lo je oko ni beti oko bensi aye o de lo fi se kini
3: elomin fi
4: le ta ile ta
3: o wa ya le kiri o de tenant di landlord
4: ti o ma pin
3: lori asena ti
4: ya pa tete
3: o layo le
4: an lati so an lati so nipa o se mori o kini mori o ni to fi ra ni ile amaji se Florentino Perez se kadie ka to ma so abi
3: kadie na asai lo kadie pa

0: Crunchy Nabisco Coaster. Guy, we don't need to talk so. Ha, I think I didn't know, okay? But we can't be stuck with that. Oh boy, you don't talk. How bad? You know the tire. Now the new level be that, too. This new MTN sachet bundle. Don't make life easy for me. Brotherly. Involve me now. Let me send a follower like you. Talk until you tire. When you get on top of the new MTN sachet bundles, dial star 312-7# and press 2 to start to enjoy some 100 Naira. Load them. Talk the go.
1: Ìkẹ́bọ̀ padà sórí paléṣẹ́ bọ́ọ̀nù fẹ́m 92.9 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ máa bá wa fi dá sí ìrìkátì ẹ̀gbọ́ ìròyìnbá àti náà lórí ọ̀rọ̀ world cup yìí ikọ̀ mẹ́ta wo lẹ lérò pé ó lẹ́yìn tọ́ sí ìfi ẹ̀yẹ cup àgbáyé 2026 tá máa gbá lóṣù tá wàyí náà ni 070-6316-1916 kí lè rúgbà tí lórí ife ẹ̀yẹ world cup àgbáyé 2026 ikọ̀lẹ̀ ìpé ó láǹfààní àti gbà á.
2: Ẹ lójúmọ́ orúkọ yín àti ìdájú pé.
1: Láti oṣù di ikọ̀ ìlẹ̀ lérò pé ó lè gba ife ẹ̀yẹ world cup yìí mẹ́ta.
3: Ṣé rí wọ́n fi sọ ọ̀nà pọ́ǹtì yẹn bọ̀rí mi ò mú Argentina yìí.
1: Kílẹ̀ rí?
3: Mo náà ti sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n ni ò pick Argentina.
1: Àwọn ìwálẹ̀ ni
3: wọ́n ní teamwork.
1: Argentina ò ní teamwork.
3: Àwọn ò ní teamwork.
1: Ok.
3: Bí nǹkan tó lọ last world cup kan ṣe pé bóyá wọn wọ́n play ball bọ̀ wọ́n ní assistant kan ṣe fún lórí game ìṣọ̀kan tó gbogbo wa mú.
1: Mo wá ràn ọ́rọ́ débẹ̀ ni. Ikọ̀ lé wa mú.
3: England ti ẹyọ yẹn lè ní máa pick.
1: Lẹ́yìn yẹn gan.
3: Ó jì gidi ni.
1: Bẹ́ẹ̀ni.
3: Ó dẹ̀ máa mọ àwọn tó lè deliver fún òun. Ọ̀pọ̀ àwọn pílà tó dẹ̀ ní ìkọ́ ẹ̀fẹ́ wọ́n ti ní ìrírí díẹ̀. Èyí tó pè sí ẹ̀ tó ń pè ní England.
1: Bẹ́ẹ̀ni.
3: Wọ́n máa ṣiṣẹ́. So máa mú Portugal, Spain, Portugal àti England, then France.
1: Portugal, England, France. Ikọ̀ gan-an ẹni tí wọ́n tẹ̀lé ọmọ Chelsea ní yàrá.
3: Ọmọ Chelsea ọmọ máa ń yù nínú.
1: Torí gbà sọ pé mú Thomas Tuchel mẹ́rin pé báwọn torí ẹ̀ ṣe mú un. Ẹ̀jẹ̀ afẹ́ lómi láǹfààní ẹ̀ṣẹ̀ ń gidi gan. 070-6316-1916. Ẹ̀lú ẹ̀ka ẹ̀rọ. Lórúkọ ẹ̀sàfẹ́ sí ń pè wá. Pápá láti mú ṣe. Ikọ̀ mẹ́ta wọlé rò pé yóò gba ife ẹ̀yẹ World Cup yìí. France, Portugal, England. Orúkọ yẹn bẹ̀rẹ̀ tí ń pè náà.
3: France,
1: láti mú ṣe. Láti mú ṣe, Mr. Samson.

dada wo ni gbogbo aye fe ma gboro.

kó àṣekù ọdún ẹ̀mí wọ́n ṣe púpọ̀ láyé láàyè àti lálàáfíà ara iléyà 2026 ọlọ́run ní sílẹ̀ ẹyọkan tó kù rí inú ayé wa ẹyẹ abami sàmíkẹ́ igbó tó àmì nì tájútún àjàní lórúkọ mi ètò ẹdẹ́kùn ọ̀daràn tó múra báyìí láti tẹ̀síwájú ẹni tó ní kí ni òótọ́ òrò lóòótọ́ nìkan kí ó gbúrẹ̀ o bá a bá ṣe rí láyé àṣe fọ́mọ ni ọ̀rọ̀ ègún ni kì í ṣètò ẹni ọmọ pé ètò rò ní wáyé láì má ní àkòrí kí ni àkọ́rí ètò tòní ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ ojú tí ò jẹ́ kí n já sí kòtò mo dúpẹ́ lọ́wọ́ etí tí ò jẹ́ kó rí ni ó dà fún láàgì mo dúpẹ́ lọ́wọ́ èjìká tó jẹ́ ká sọ wuyì lọ́rùn mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn ọlọ́gbọ́n tẹ́ ẹ mọ́gbọ́n ẹnu yín rómi bí aṣọ tí ètò ẹdẹ́kùn ọ̀daràn ó ń bà yín tẹ́ ẹ fi ṣèbínú kàkà bẹ́ẹ̀ ẹ tún fún mi lámọ̀ràn òun ò yé mi ẹni tó ń bà ẹ wo bẹ̀ ń tó bẹ̀ ṣe ni mo dúpẹ́ lọ́wọ́ yín irú yín gidigidi ọlọ́gbọ́n ni irú yín ẹyin gan-an lẹ́ ń fẹ̀mí dọ́gba pẹ̀lú mi lórí ètò ẹdẹ́kùn ọ̀daràn mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi ẹ̀kọ́ tẹ̀mí gan-an ń kọ́ lára yín kò ló nǹka ètò mi táwọn ọlọ́pàá ń gbọ́ tó ń wo bẹ̀ tó ń tún bẹ̀ ṣe lẹ́ni tó bá bà tọ́lọ́pàá léètò yìí ọmọ dúpẹ́ lọ́wọ́ rẹ o bẹ́ẹ̀ ni irú ọlọ́pàá bẹ́ẹ̀ á jèrè láyé á tún jẹ lọ́jọ́ ògbóǹde àlùkíá náà ọlọ́pàá tó pè mí lọ́jọ́ kan ó ní èrò ni mo jẹ́ kó òun fi gbé mímu sílẹ̀ ó ní mi ò mọ̀ yín rí sáà àti pé lọ́nà wo ni bàjẹ́ kẹ́ ẹ fi gbé mímu sílẹ̀ ó ní mo ṣe ó ní lọ́jọ́ kan mò ń ṣètò lọ́wọ́ òun sì wà ní jọ́ǹtì kan tó ń fi pagbó ṣùgbọ́n ilé kan bẹ̀lẹ́gbẹ̀ẹ́ ilé tẹ́ òun wà ó lẹ́nìkan ta rédíò rẹ̀ sílẹ̀ inú ilé kejì tó súnmọ́ jọ́ǹtì yìí ṣàdédé lòún gbọ́ tí mo sọ pé wọ agbèfọba kó n bá wọn fagbó ní jọ́ǹtì tó o mọ̀ pé wọ́n ló ń fún ọ ní kìnní nílíbà táyà wọn fi le gbàǹgbà tí wọ́n fi ń tagbó tí wọ́n fi ń mugbó ṣùgbọ́n nígbà táwọn tó jù ẹ lọ tí wọ́n bá ka ẹ mọ́bẹ̀ ẹjọ́ ń lọ ní o kọ́pọ̀ lọ́n dẹ̀ mọ́tò ọjọ́ kọ̀ọ̀kọ̀ tápá titan rẹ̀ yóò rí ó ní ọjọ́ yìí fún ara òun ló ń pe tí ara òun gbọ̀ ó ní bí ọgán ló fi jọ́ǹtì sílẹ̀ lọ́jọ́ náà àfi bí ẹni pé mo mọ òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ọlọ́pàá yìí níbi tó ètò yìí bá òun dé òun ṣe pósí òun kúrò lágége o ó gbóhùn lọ sálímọ̀ṣọ́ síbẹ̀síbẹ̀ ètò yìí tó ń bá òun lọ ni ọ̀rọ̀ tó ń gbọ́ lórí ètò yìí ojoojúmọ́ ayé ló ń wá sínú kòókòdù ọpọlọ òun àgàgà tó ń bá tiẹ̀ ti fẹ́ fagbó agbófinró yìí ní alàgbà ojú ẹlẹ́gba mi ò ní tẹ̀yìn ni mo ṣe fi gbé mímu sílẹ̀ rèé títí dọjọ́ òní mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi ẹ̀yin ọba láyé tẹ́ ẹ gún wà sórí ìtẹ́ ètò yìí tọ́ ìṣọ́nà lọ́pọ̀lọpọ̀ gba tí ètò ẹdẹ́kùn ọ̀daràn ń sọ ojú abẹ níkùú tẹ́ ẹ torí ẹ sọ pé mo kúrúsífà ẹ tẹ́ ẹ kàn ń wo bẹ̀ tẹ́ ẹ ń tún bẹ̀ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi orí àpèrè náà kò ní gbóná mọ́ yín mo fọwọ́dé wí ẹ̀ ń bá mi fàgbàlagbà gbà á ẹ̀kọ́ tí mo kọ́ lára ẹ̀yìn orí adé pọ̀ torí ẹ̀fọlá jaba bẹ́ẹ̀ ni ẹ ní gẹ̀ẹ́sì abómú o gbogbo orí adé ẹ̀yà bá mi sàmí àṣẹ kádì ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kẹ́sì ó pẹ́ lẹ́nu kó lórí ó ṣiṣẹ́ ẹ̀bí kírùkẹ̀ ó sì dọ̀kíni lọ́wọ́ ọba ẹ̀yìn orí adé gbogbo mo bá ti ń ta ẹ lọ bá mi tọ́ kó mo bá dẹrùn níbi torí ọba tó bá gbọ́n kò dágbọ́ o ọba tó bá gọ̀ kò dágọ̀ o báwọn ìdè yìí ọba bá ti gọ̀ kábíyèsí ò fẹnu họra o àwọn ìmọ̀ràn tó bá ń ṣàǹfààní fúlùú ni ẹ jẹ́ ká máa fáwọn orí adé wa gbogbo káwọn ọba náà ká máa fínú fídọ̀ gba ìmọ̀ràn ẹnìkan òṣèlú o ọgbẹ́ ẹnìkan òjọ́ ìmọ̀ràn ẹnìkan òjọ́ bọ̀rọ̀bọ̀rọ̀ ìmọ̀ràn tẹ́nìkan bá gbà orí àdánù ní já sí ẹ já máa yára wa lọ́gbọ́n níbi ọ̀rọ̀ bá gbé fẹ́ sòro ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ ẹfẹ afọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n wọn ní kì í jẹ́ ká pàgbà níwèrè mo kẹ́kọ̀ọ́ pàtàkì
lakodo baba mi to bi mi lomo nigba ti won wa laye nijo tawo mo le da mi lona baba mi ni mo gbo pe o se lada sara re oni pupo ni baba ti o fun mi ni nkankan lori iye ni pe mo ti bi o so to ra re bi eko ti mo ko latara eyin olugbo eto yi te gbo o pupo pupo ko se so tan se ti awon ori ade ti o feran mi bi omo won ni mo fe so ni abi tawo olopa to oto awon agboforo gbogbo ti ti fe mi dogba pelu mi ni ka so pe biru e ba po pelu iru eto yi ni Nigeria ise awon ibadeku pupo lori iwo daran nile yi ade nla ago ye ni ojo yo pe oro iwa daran dabi eni to boku ni bodo ni ise no ba eni to ru debe eru loru to ra nikan o mo bi to tin ru ku e bo a si le so bi bodo se jina si leto eti le ko ni gunugun ti wa je bo ibi akalamogun ti wa joku ona jin eyin olugbo mi ko mi leko gidigidi eko te ko mi o po jojo emi gan o si ni yara abara mo reje o eyin olugbo mi gbogbo ajo ma bara wa gbe titi dojo ale ni o dare da ni o ya bara bo ba ti hobo bo ba ti de bus stop we eyin o dare da eko te ko mi ko lo nka mo ba ni ki mo ka ni me ni meji ile osu ile o tun mo afi ki so die nibe ki n dake lara awon eko to dare da ko mi won so fun Mr. Alekan Jabata ye ri gbere gbere kiri mo bi kini omode ye ba wo joko lega mo ni to towo palaba re segi lagarada alai gboro omo ti lo o ti lo fa so pe n pe tukuluku oba boya 2030 ni o tun mo bere ri pe ta lo to gbajoba oselu se de mi ti tara alai gboro eda keko mo ti so fa awon omo temi se fini wole mefa o balujẹ ni o wi ani ki temi omo sam ti wa nibe ti mo ni wa nbe e sami bi tete ba fe te lawujo efo ke wi so ra re laarin wejije ni so kilo fun omo ti e eko te yin odan re da ko mi o po o njo ti mo ri eyi ti won so fun ko ye mu gbo ogo loro kiri ko gbo ko gbo o gbo ko gba mo ri lase ogbeji to ti tika abamo bonu to ti di jawo jura ori okere koko lawo ba ru fomo eni agbo emi ti fi gbesi aye re keko bayi o ti di were o dun wo loja amo ta ni o gbadura ko won bi were lomo e to ba si fodo ya were emi wa mo gun bi emi ya laro ni eyi ti o ba sagba po ki mo to pa emi ti keko gidigidi lara eyin odare eyan ta jo nje ta jo mu ase oni bi apo to foju rere ni imoran ka ni to si ngba ka jade ka mo wole lojojumo aye ni to kankan le wi oluoba lo nko ni yo eto ni bere

Thank you.

Ile-iṣẹ́ Ade Park Global Property, ile-iṣẹ́ Ade Park Global Property, nkí gbogbo Mùsùlùmí kí wà ṣe kan ọdún ilé ọ̀pọ̀ ẹ̀ láṣẹ o. Ade Park Global Property, bàbá ni wọ́n jẹ́ níbi káralẹ̀, kátalẹ̀, káralé, kákọ́lé. Ade Park Global Property, na bàbá nílẹ̀ yìí àti lókè òkun.

I'm going to go to the hospital.

0: jẹ báyìí jẹ kí lọ ra kara ti bẹ́ẹ̀ di ìtòrí ìwúrọ̀ àti tó ti ta.
1: Sọdọ́gbọ̀ ìdá oyá tòrósọ́kọ̀ tòrósọ́kọ̀ ìwọ́dẹ̀ ló sọ pé ìjáfara léwu oyá tòrósọ́kọ̀ jọ tó jẹ́ agbéra.
0: Òde fọ̀rọ̀ lẹ̀ ọ̀gá mi dírífà òtún ti bẹ̀rẹ̀ nìyẹn o òtún máa jẹun ni. Ìdá mo ti gbọ́ ayálégbé tó fẹ́ dolílé máa bọ̀ ọ̀pọ̀ èrè máa bọ̀ níbí wọlé ẹ wọlé báyìí ayálégbé tó fẹ́ dolílé ẹ wú ọkọ̀ ẹ wọlé sọ́kọ̀ agbọ́n ni mọ́tò léyìí òun ti pàṣípò ṣòfò èmi takú sọ́nà.

0: tuntun kí yín kó àbọ̀ sínú ọkọ̀ aláyọ̀ fmbn yìí bí a ti tún bẹ̀rẹ̀ ìrìn àjò alárinrin wa tòní ayọ̀ àti ìdùnnú ló máa ń jẹ́ fún mi láti tún wà papọ̀ pẹ̀lú yín pẹ̀lú àǹfààní tuntun tó lè ràn yín lọ́wọ́ láti gbé yín kúrò nípò sísanwó lè di onílé ti ara yín lónìí ọkọ̀ aláyọ̀ yìí ń bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ láti olúùlú ilẹ̀ wa Abuja yóò sì máa rìn káàkiri gbogbo ìpínlẹ̀ tó wà ní agbègbè gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà àgbà ìpínlẹ̀ Ọ̀yọ́ Èkó Èkìtì Ondo Ọ̀sun Ògùn tó fi mọ́ Kwara kọjá fún gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílùú Ìbàdàn ìlú Èkó Àdó-Èkìtì Àkúrẹ́ Oṣogbo Abẹ́òkúta Ìlọrin tó fi mọ gbogbo àwọn ìlú tó ń gbọ́ wa lónìí ètò yìí ètò tí a gbé kalẹ̀ fún yín ni gẹ́gẹ́ bí ìṣe wa pàtàkì àgbékalẹ̀ ọkọ̀ aláyọ̀ yìí ni láti mú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà súnmọ́ àwọn àǹfààní ilé gbígbé tó rọrùn nípasẹ̀ báńkì ayánilówó kọ́lé FNBN àti ti ètò ìpọnmílẹ̀ dòǹgbọ̀ ilé kíkọ́ NHF ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ti ní ilẹ̀ tí wọ́n sì ní lọ́kàn láti kọ́lé ti ara wọn súnmọ́ látàrí bí ohun èlò ìkọ́lé ṣe gbówó lórí àti ọ̀pọ̀ ìṣòro tó ń dojúkọ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ọ̀pọ̀ iṣẹ́ ìkọ́lé ló ti dúró lágbede méjì ọ̀nà àwọn kan ti parí ìpìlẹ̀ iṣẹ́ ilé nìkan àwọn míì ti bá dé ibi kíkàn àwọn míì ti bá dé ibi òrùlé nígbàtí àwọn míì sì ti pa iṣẹ́ ilé kíkọ́ wọn ti pátápátá nítorí pé owó àti tẹ̀síwájú kò sí mọ́ lọ́wọ́ wọn ìròyìn ayọ̀ ni wípé fmbn ní ojútùú sí àwọn ìṣòro wọ̀nyí èyí tí wọ́n gbé kalẹ̀ fún àwọn ènìyàn tó wà nínú irú ipò báwọ̀nyí èyí tí wọ́n pè ní individual home construction loan èyí ò ní ètò ẹ̀yáwó kọ́lé ara ẹni nípasẹ̀ ètò ẹ̀yáwó kọ́lé yìí àwọn tó ń dáwó pamọ́ sápò ìpọ̀nmílẹ̀ dòǹgbọ̀ ilé kíkọ́ nhf lè ní àǹfààní àti rówóyá lọ́dọ̀ fmbn láti bẹ̀rẹ̀ sí ní kọ́lé ti ara wọn díẹ̀díẹ̀ pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ìfààyè ọjọ́ pípẹ́ sílẹ̀ fún ìsanpadà kí ó má bàa wọ̀ wọ́n lọ́rùn orúkọ mi ni Débọ̀ Adélọ́dún ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí ọ̀gbẹ́ni Onídúbúlẹ́ẹ̀tì lónìí a máa sọ̀rọ̀ lórí gbogbo ohun tí àwọn ọmọ Nàìjíríà nílò láti mọ̀ nípa ètò FNBN Home Construction Loan yìí
1: ọ̀dẹ́ níbo mo ti èrò yá láti ṣàtúnṣe sí ilé mi tí obìnrin ẹni di alàgbàbá yìí ṣọ́ọ̀tì ìgbọ́ ni dọ́kìnì ilé ìfowópamọ́ tìjọba àpapọ̀ tá a mọ̀ sí federal mortgage bank ń pín owó fún títúnléṣe fún àwọn olùkópa nínú ètò ìdáwó fún ilé kíkọ́ tìjọba àpapọ̀ olúwa mi ò ní ojú olùkópa nínú ètò ìdáwó náà mo gbé kò tí ì bọ́ sórí àwọn òṣìṣẹ́ ìjọba lè jàǹfààní nínú àwọn ètò ìyánilówó láti ọwọ́ federal mortgage bank tí wọ́n bẹ̀rẹ̀ sí ń dá ìdá méjì àtààbọ̀ nínú ọgọ́rùn-ún nínú owó oṣù wọn sí ètò ìkọ́lé tìjọba àpapọ̀ lóòótọ́ mo ń darapọ̀ mọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ má pàdánù irú àǹfààní ńlá yìí darapọ̀ mọ́ ètò ìyánilówó ti nhf láti ra ilé kọ́lé tàbí donílé nípa ètò ìyálégbédonílé yíyáwó túnléṣe àti ètò àjùmọ̀ṣe yíyánilówó láti kọ́lé fún àǹfààní rẹ̀ darapọ̀ lórí fmbn gbogbo wa ló yẹ ó donílé.
0: Bẹ́ẹ̀ náà ló kúkú rí wọn ni kókókó làárán fa àdìtí kò tí yẹ fún ẹ kí o tún máa sanwó lé fún láńlọ́ọ̀dù mọ́ ìwọ náà yẹ lẹ́ni tó yẹ kó nílé tiẹ̀. Lọ́sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ nípa nhf mortgage loan àti bí àwọn tó ń dáwó pamọ́ sápò àjọ yìí ṣe lè rówó yá lábẹ́ ètò yìí láti fi kọ́ tàbí ra ilé ti ara wọn jákèjádò orílẹ̀-èdè. Lónìí tuntun mi la tún mú wá fún yín nínú àwọn àgbékalẹ̀ ètò ẹ̀yáwó kọ́lé fmbn ṣé tá a bá finújú ìyàwòdì ó yẹ ká lè gbádìẹ ààrẹ ìbí èmi àti rẹ yóò sì di onílé lórí pẹ̀lú ìrọ̀rùn ni fmbn fi gbogbo ojoojúmọ́ sá èyí tí a tún mú wá lónìí òun náà ni individual home construction loan èyí ò ní ètò ẹ̀yáwó fi kọ́lé ara ẹni a máa ṣàlàyé fún yín ohun tí ètò yìí dálé lórí bí ó ṣe ń ṣiṣẹ́ àwọn tó lẹ́tọ̀ọ́ àti béèrè fún owó yíyá lábẹ́ ètò yìí òṣùwọ̀n ilé orí owó tí a bá rí yá àkókò ìsanpadà rẹ̀ bí a ṣe ń béèrè fún owó yíyá àti àwọn àlàyé pàtàkì míì tí àwọn ọmọ nàìjíríà gbọ́dọ̀ mọ̀ láti jẹ́ kí a nímọ̀ sí dáadáa nípa gbogbo nǹkan tí ètò yìí dálé lórí a ó máa bá àwọn amòye nípa ọ̀rọ̀ ilé gbígbé níléeṣẹ́ báńkì ayánilówó kọ́lé sọ̀rọ̀ bí a ṣe ń tẹ̀síwájú nínú ìrìn àjò wa káàkiri agbègbè gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà oníròyìn wa ọlọ́run fẹmi kádírì wà níkàlẹ̀ ẹ̀jẹ̀ ká gbọ́ tuntun nípa ọ̀rọ̀ ilé gbígbé fẹmi oya o

0: ẹkú dédé àsìkò yìí wẹ̀ yìí ìròyìn ṣó láti iléeṣẹ́ tó ń rí sí ètò onínílé níwọ̀n lórílẹ̀-èdè wa nàìjíríà ta mọ̀ sí federal mortgage bank ti nàìjíríà fmbn orúkọ tèmi ni ọlọ́runfẹ́mi kádírì ẹ máa bá wa ká lọ iléeṣẹ́ fmbn ti fìdúró ṣinṣin wọn hàn sí nínú ilé gbígbé ní ìrọ̀rùn ní ìpínlẹ̀ niger wọn ni wọn ti ṣèrànlọ́wọ́ owó fún ilé kíkọ́ tó lé ní 6,000 tí wọn sì ti pèsè owó tó tó 2,000,000 fún ètò yíyá owó fún ìtúlé ṣe fún àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ náà nígbà tó sọ̀rọ̀ níbi ètò ìfihàn ìṣòwò 22 nípínlẹ̀ niger nílùú minna olùdarí àgbà iléeṣẹ́ fmbn ọ̀gbẹ́ni seun usman osidi ó mẹ́nu ba ọ̀nà ìbáṣiṣẹ́pọ̀ tó lágbára tí báǹkì náà gbé láti pèsè ní fún àwọn olùgbé àwọn òṣìṣẹ́ àtàwọn ẹgbẹ́jẹgbẹ́ láti jẹ àǹfààní àwọn ètò iléeṣẹ́ fmbn olùdarí ẹ̀ka báǹkì náà ti fct arábìnrin ẹnẹ òdúkà òwúàgbò ló ṣojú wọn níbi ìpàdé náà níbi ìpàdé mìíràn ti ppp summit nílùú àbújá osidi sọ pé ètò national housing journey ti báǹkì náà ó jẹ́ ohun tó ṣe pàtàkì o láti dín ìpèníjà ilé tó kojú orílẹ̀-èdè nàìjíríà kù pẹ̀lú àwọn ọ̀nà ìnáwó tuntun tó lágbára àtìbáṣepọ̀ láàrin ètò ìjọba àti ìgbésẹ̀ àwọn iléeṣẹ́ aládàáni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ iléeṣẹ́ fmbn ti gbára rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ ètò ìpèsè ilé tó rọrùn láti ṣe ìfowósowọ́pọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ aládàáni àwọn ìjọba ìpínlẹ̀ àwọn ẹgbẹ́jẹgbẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ àti àwọn mìíràn tí ọ̀rọ̀ kọ̀ jákèjádò ẹ̀ka ilé ó sọ pé gẹ́gẹ́ bí àbájáde ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ báǹkì náà sí àwọn amágbègbè gbòòrò lábẹ́ ètò renewed hope estate wọ́n ti pèsè owó tó tó 180,000,000 ní àwọn iṣẹ́ tí ń lọ ní ìlú Àbújá ìlú Kano ìlú Èkó ìlú Port Harcourt ìlú Enugu àti ìlú Maiduguri ó sì sọ pé ètò náà ti fi hàn pé níbi tí ìjọba bá ti pèsè àwọn ètò tó ṣeéṣe àti àtìlẹyìn tó péye àwọn iléeṣẹ́ aládàáni wọ́n máa rí dájú pé wọ́n pèsè iṣẹ́ àkànṣe pípèsè ilé náà lásìkò ó sì sọ pé lábẹ́ ìṣàkóso lọ́wọ́lọ́wọ́ yìí iléeṣẹ́ fmbn ti mú àwọn ìgbìyànjú wọn kó pọ̀ sí o láti mú ìlọsíwájú àwọn amágbègbè gbòòrò kó dára sí nípa ìmúdárasí ìlànà iṣẹ́ ṣíṣe lílo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ṣùgbọ́n ó rọ àwọn tó ràn kọ̀ láti tẹ̀síwájú láti ṣàwárí àwọn àwòṣe ìlànà tuntun àwọn ètò ìnáwó tó dàpọ̀ àwọn àtúnṣe ilé àwọn àjọṣepọ̀ ètò amáyédẹrùn àtàwọn ojútùú tó mú nínú ilé nírọ̀rùn kó pọ̀ sí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà kòkè dùn kó pọ̀ ṣókí báyìí náà ni ọ̀bẹ ògè títí dọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún máa pàdé orúkọ tèmi kò yí padà ọlọ́runfẹ́mi kádírì ọmọ akin ọmọ òpó jígbẹ̀lẹ̀ jígbẹ̀lẹ̀
1: ẹ̀ka àbọ̀ padà ọkọ̀ aláyọ̀ fmbn rèé ibi tí a ti mú àwọn àǹfààní ilé gbígbé súnmọ́ àwọn ọmọ nàìjíríà kí wọ́n lè ní ìmọ̀ tó péye àti àǹfààní láti di onílé ti ara wọn ọkọ̀ lára àwọn àfojúsùn pàtàkì fmbn ni láti jẹ́ kí àti donílé lórí ṣeéṣe lọ́nà ìrọ̀rùn fún àwọn òṣìṣẹ́ àti àwọn tó ń dáwó pamọ́ nípasẹ̀ ètò ìpọnmílẹ̀ dòǹgbẹ̀ ilé kíkọ nhf nípasẹ̀ ètò individual home construction loan yìí olùkópa nínú ètò nhf tó bá ti ní ilẹ̀ tirẹ̀ lè ní àǹfààní àti rówóyà pẹ̀lú ìrọ̀rùn láti fi kọ́lé ara wọn láì jẹ́ pé wọ́n gbẹ́kẹ̀lé owó tí wọ́n dá pamọ́ fúnra ara wọn nìkan lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọkọ̀ aláyọ̀ wa ti dé ọ́fíìsì fmbn nípínlẹ̀ èkó níbi tí a ti máa bá ọkan lára àwọn aṣojú báǹkì ayánilówókọ́lé fmbn sọ̀rọ̀
2: ọ̀gá dẹ́rẹ́bà ìwádìí tó láàbò kan fẹ́ràn ọkọ̀ sọlẹ̀ sí gbogbo ẹ̀yìn ìrònú ọkọ̀ ẹ sọ́kalẹ̀ ẹ̀jẹ̀ kí a lọ bá ọ̀gá taofeek ìjayà tí wọ́n ti máa ń bá wa sọ̀rọ̀ lórí ètò yìí ní gbogbo ìgbà fọ̀rọ̀ jomi tó rọrùn ọ̀gá taofeek inú wa dùn láti tún bá yín pàdé lórí ètò yìí lónìí bí mo ṣe ń kí yín ni àwọn ìrònú ọkọ̀ mi náà ń kí yín ọ̀gá taofeek à ń sọ̀rọ̀ lórí ètò individual home construction loan iyún ni ètò ẹ̀yáwó fi kọ́lé ara ẹni ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé fún wa kí ni ètò ẹ̀yáwó yìí ló túmọ̀ sí.
3: ìtumọ̀ rẹ̀ ni pé tí èèyàn bá fẹ́ kọ́ lóko rẹ̀ tí ẹ̀ ti nílẹ̀ tó bá fẹ́ kọ́ fúnra ara rẹ̀ ó ní ẹ̀tọ́ láti wá ẹ̀yáwó lọ́dọ̀ wọn láti kọ́ nìyẹn ó fẹ́ dá lóko fún rẹ̀ kò fẹ́ bí nílé ẹ̀ṣẹ̀ kò fẹ́ bí nílé ilé nìkan ti kọ́ ó ti nílẹ̀ ilẹ̀ rẹ̀ níwèé ó dẹ̀ fẹ́ ó ti bí bó ṣe dùgbà ẹ̀ ilé ní ọjọ́ mọ́ni òun ó ní ẹ̀tọ́ láti wáyé àwọn ọlọ́dọ̀ wa láti kọ́ ní ẹ̀.
2: ẹ ṣe àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yìí fún àlàyé yìí lórí èyí ṣùgbọ́n ẹ̀tún jẹ́ kí.

0: Agbeye oga wa mo jeri yin wipe baba ti dodo yin gbogbo isoro ti abale koju lori awon agbekale eto FMBN yin gbogbo le o la kale fun wa lawe lawe ese adupe lowo yin elo wa ni owo to poju ti a le ria labe eto yin
1: 50 million ni alujaye amo ko shuru bu yin lo ma 50 million da ile ile awo da go depend lori salary ni to gba lo so abi to ri lo tin ni aladani ati ojo ori eyan
0: e seun oga wa ba ba ko wi ta rowo ya elo ni ele ti a san lori owo ti a ba ya labe eto yi
1: ele ni awon ele 7% ni ogbo meji ele ti a lori e
0: alaye yi lori yi yeke yeke lo ye wa e se adupe ti a ba rowo ya labe eto yi a to igbawo si igbawo ki a to le da owo ti a ba ya pada
1: 15 years ebun ebun 15 years e ma tan ni a wo ba de tan lojo si e ba ma so pata ni ni da beta abi e bi ti lo dun ni o si wa ba abi lo dun o di pe o ba se ni lo so pada ni ni form ti o fi ni wa de gbo yen o wa nbe e mo salaye fun ari bi ba wo bi se fe so pada
0: oga wa ki a to ma lo e jowo awon wo lo leto ati kowe yawo labe to yi
1: o gbere gbe Nigeria to je 15 years and above o si ni regular income wo wo ni fun ni lori lori o ni je en to da wo si ni se wa ni energy contribution wo o je en to da wo ni to si 2.5% da ni je tabo a 20 year ni to si àwọn ẹni ni wá rí àwọn ẹlẹ́bẹ̀rẹ̀ wá ojú ìgbò sì jọba nìkan gbogbo ọmọ nàìjíríà oníṣẹ́ ọwọ́ gbogbo náà ló ní ẹgbẹ́ lópọ̀ sí àmọ́ tó ní self-employed.
0: Ẹ ṣeun ṣeun ṣeun àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín èyí tí a máa fi kásẹ̀ ìbéèrè wa ńlẹ̀ fún yín lónìí àmọ́ràn owó lẹ́ni fún àwọn aráalé tó ń gbọ́ wa.
1: Akẹ́kọ̀ọ́ wa kan wá darapọ̀ mọ́ wa kánú di onílé wọ́n mọ ọkùn wọn ní gbogbo gbà wọn tó bá gbọ́ ìròyìn tó bẹ̀rẹ̀ jẹ́ ntàbí yìí kó visit office wa níbi tó bá wà á máa fa wa àdírẹ́sì tó ń lọ àdúgbò lọ sórí website wa bẹ̀rẹ̀ àtàwọn nọ́mbà náà ta bá fa nọ́mbà náà fún wọn tó bá wà lè tún á lè béèrè tó lè yíwọ́n náà dá.
0: Ọ̀gá Taofik Adúpẹ́ gidigidi lọ́wọ́ yín fún àlàyé yín tí ẹ ti ṣe fún wa lórí ètò yìí lónìí. Ẹyin èèyàn mi, a níbòmíràn tí a tún fẹ́ dé. Ọ̀gá Dírẹ́fà Oya Sanasoko. Ẹ jẹ́ ká máa tẹ̀síwájú.

0: Ibadan ti se olulu ipinle Oyo ni oponrin ajo wa sunfa nibi ti oga fashiona tin dro de wa pelu ari ti driver wa n ba lo yi mo ni gbagbo wi pe a o ni pe gunle si ilu Ibadan. Ibi sọ̀rọ̀ ẹni kó tó ká bà bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ àbí n ò sọ. A ti wà ní ọ́fíìsì FNBN nílùú Ìbàdàn. Ọ̀gá mi dráìvà kò kárí láyé ṣàwábì kan fẹnu ọkọ̀ sọlẹ̀ sí. Àwọn ẹni à ń wá lọ ọ̀nà làákò ọ̀gá fashiona tí a lọ ń bá òun náà lẹ ń wò lọ́ọ̀kan ó yá ẹja lọ bá wọn. Ọ̀gá fashiona Akinye lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí ètò individual home construction loan láti ọ̀dọ̀ ọkan lára àwọn alájọṣiṣẹ́pọ̀ yín nílùú Èkó gbogbo àwọn èrò náà kọ mi ló ti nífẹ̀ẹ́ sí ètò ẹ̀yáwó kọ́lé ara ẹni yìí. Tí a bá fẹ́ kọ̀wé ìyàwó lábẹ́tò yìí kí ni àwọn nǹkan tí a lè lò gẹ́gẹ́ bí nǹkan dúró kó tó di wípé a lè rí owó yá lábẹ́tò yìí.
1: Nǹkan tó máa fi ṣe ìdúró òun náà ni ilé yẹn náà ṣùgbọ́n èyí ilé yẹn gangan ó gbọ́dọ̀ ní ìwé tí ọ̀fẹ́ tíjọba ti fòǹtẹ̀ lù wípé ọ̀ríjínà ni ó gbọ́dọ̀ ní.

0: lọ́wọ́, nǹkan tó máa fi dúró náà nìyẹn tó bá kọlé. So padà fún ní owó yẹn, àkọ́ fún ní ìdajì. Tàbá ti fún ìdajì, ó ti níbi tó máa gbé ilé yẹn dé. So tó bá ti gbé ilé yẹn dé, ibi tá a fẹ́ gbé kó gbé dé pẹ̀lú owó yẹn, a tún wá ṣẹ̀ wá apply. Kì í ṣe pé máa ba application, a kàn kọ̀wé lásán ni pé òun ní ní fẹ́ gba further advance òun láti complete ilé. Àwọn òṣìṣẹ́ wa náà tí wọ́n mọ̀ nípa ètò bọ́ ṣe ń kọ́ ilé, wọ́n á lọ yẹ̀ wò pé ṣé lóòótọ́ ni, àti pé gbogbo quality tó yẹ kó fi sí ó ṣe sí náà bẹ́ẹ̀, pípé owó wa dáadáa ká tó ṣẹ̀ wá fún ní ìdajì tó kù láti parí ilé náà.
1: Ẹ ṣe àdúpẹ́ alayé yín ò yé wa, gbogbo ibi tí ẹ ṣàlàyé rẹ̀ dé gbogbo ẹ̀ ni ó ti yé wa. Kí ni wá ni àwọn òfin àti ìlànà tó tún dìrọ̀ mọ́ ètò ẹ̀yáwó yìí?
0: Ara àwọn kọ̀ndíṣọ̀n náà látún ti sọ yẹn pé ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń dáwó sí àpò Federal Mortgage Bank. A dẹ̀ gba application form ₦100,000 ₦100,000 ló máa gbà. A ṣe legal search. Owó tó máa sọ yìí á kọ́ba legal search tá máa ṣe àti processing fee rẹ̀. Ara àwọn nǹkan tí ó máa fílẹ̀ náà ni pẹ̀lú gbogbo àwọn tax clearance. Ìwé pélébé pé ó ń dáwó sí Federal Mortgage Bank, wọ́n lọ yóò tó tóo ìdé owó oṣù ẹ̀ náà ó bẹ̀rẹ̀ san déédéé.
1: A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, wọn ni ẹni tó ṣe ni lóore. Tí a ò bá lè dúpẹ́, ó dàbí ọlọ́sà kò ní lẹ́rù lọ ni. A dúpẹ́ púpọ̀ fún àlàyé yín. Ṣùgbọ́n kí a tó máa lọ, kí ni àmọ̀ràn tí ẹ ní fún àwọn ènìyàn pàápàá jùlọ àwọn aráalé tó ń gbọ́ wa tí ò tíì darapọ̀ mọ́ wa nínú ọkọ̀ aláyọ̀ FMBN yìí?
0: Ìmọ̀ràn mi náà ni pé kí ọ̀pọ̀lọpọ̀ tó bá ní CFO tàbí RFO tó lè ṣiṣẹ́ tí ó rí owó oṣù ẹ̀ tó lè gba owó padà kó tọ iléeṣẹ́ wa tó bá súnmọ́ lọ láti lọ wádìí tó péye láti bẹ̀rẹ̀ sí dá owó láti ya owó láti kọ́lé tara ẹ̀.
1: Ẹ ṣe àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ọ̀gá Fásinà fún àsìkò tí ẹ lò pẹ̀lú wa lórí ètò ìlónìí. A tún máa kàn sí yín lọ́jọ́ míì ọjọ́ rẹ̀.
0: Ẹ ṣe olótùú.
1: Iléyá ẹ̀yin èèyàn mi.

0: ti gbọ gbogbo awon alaye pataki lati odo awon amoye nipa ilegbe ni ipinle Oyo ati ipinle Eko nipa eto individual home construction loan iyo ni eto eyawo fi kole ara eni latori iye owo iya to fi dori osuwon ile oni da mefa akoko isopada ti oni ni lara ati bi a se tu owo na jade ni ipele de ipele o han gbangba pe banki ayani lo kole FNBN ti pinu lati ran awon omo Nigeria lowo lati je ki ala ti donile lori won wa si imuse eto individual home construction loan o je anfani miran fun awon to nda opo amo sapo NHF lati kuro ni ipo ayalegbe to sanwo le losun di onile ti ara won to se mu yangan to poniju bayi lo lori eto iloni ti ti ose to nbo ti atuma pade latotun debo adelodun lo nda gbere wipe irorun nla kan fi donile lori irorun ni emi ati gbogbo ti to nbo mi loni yo fi ni ile ti ara wa a ni ba won si kokoro ku o o digba
1: ẹ̀yin ara mi etí wa mélòó kí la fi ń gbọ́ ọ̀rọ̀ la fi ń gbọ́ ẹ ti gbọ́ láti ẹnu ọ̀gá wa nípa ìyáwó láti tún lè ṣe yìí ni home renovation loan láti lẹ́tọ́ àti lè kópa òní láti jẹ́ ọmọ ọdún méjìdínlógún tàbí jù bẹ́ẹ̀ lọ ẹni tó bá fẹ́ ya owó yìí ó ní láti jẹ́ olùkópa lábẹ́ ètò national housing fund NHF fún oṣù mẹ́fà péré tí ó sì máa dáwó síbẹ̀ láì dáwọ́ dúró láì kọsẹ̀ ẹni tó bá fẹ́ ya owó yìí ó ní láti ní ìjẹ́rìsí wípé ó níṣẹ́ lọ́wọ́ tí owó sì ń wọlé dédé láti ṣe ìjẹ́rìsí wípé yóò ṣe é ṣe fún un láti dá owó padà tí àsìkò bá tó bẹ́ẹ̀ ni mo fi ń tó wa létí wípé owó tí ó pọ̀ jù tí èèyàn lè yá lábẹ́ home renovation loan èyí ni owó ìtúlẹ̀ṣe yìí ni ₦1,000,000 wípé ẹni tí ò bá yáwó yóò sì ní tó ọdún márùn-ún láti lè dá padà ẹ ó rí i pé ìrọ̀rùn ló bá dé ó yá wọn ní ìjáfara léwu kíákíá yára ṣàṣà kí o darapọ̀ mọ́ ètò national housing fund NHF kí ẹ máa dá owó yín déédé fún oṣù mẹ́fà láìkọsẹ̀ láìdúró kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin náà ti lẹ́tọ̀ọ́ láti lè kópa lábẹ́ ètò home renovation loan àti oríṣiríṣi àwọn ètò federal mortgage bank lọ́lọ́kan-ò-jọ̀kan tí wọ́n gbé kalẹ̀ kí ilé gbígbé kí ó lè wà ní àrọ́wọ́tó gbogbo ọmọ nàìjíríà tó ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ́ti gbọ́ yìí o wọ́n ní ọgbọ́n ní fúnni lágbára bẹ́ẹ̀ ni ọgbọ́n tá a bá múlò òun ló ń dágbára fúnni èyí tí a ti gbọ́ lónìí ńkọ́ ẹ jẹ́ kí a ṣe kíni ẹ jẹ́ kí a múlò kí àwa náà lè gbé ìgbé ayé tó tún máa mú ìrọ̀rùn sínú ilé ara tiwa tí ẹ̀yin náà bá fẹ́ darapọ̀ mọ́ àjọ national housing fund kí ẹ̀yin náà lè ṣe kíni kí ẹ lè jẹ̀gbádùn tó wà nínú ẹ̀ ó lé ìrọ̀rùn wẹ́rẹ́ báyìí òun ló bá dé tí ẹ bá wà ní ìpínlẹ̀ Èkìtì ẹ lọ sí plot 962A New Iyin Road lẹ́gbẹ̀ẹ́ new CBN ní Àdó Èkìtì tàbí kí ẹ pe nọ́mbà yìí 0-6-0-6-2-2-7-1 tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́wà ẹ lọ sí nọmba 1 Adékúnlé Fájúì Road PMB 5126 Dùgbẹ̀ tàbí kí ẹ pè sí nọ́mbà yìí 0-7-2-7-6-7-8 fún ẹ̀yìn ará ìlú Èkó olú iléeṣẹ́ wọn wà ní Mama Kotangora House 5th floor 23A Marina Street Lagos Island ní ìlú Èkó tàbí kí ẹ pè sí nọ́mbà yìí 0-7-2-7-1-1-3 fún ẹ̀yìn ará wa ní ìpínlẹ̀ Ògùn ẹ sáà lọ tààràtà sí FNBN House wọ́n ní ó wà ní Along Quarry Road ní Anglican Grammar School Junction ní Abeokuta ní ìpínlẹ̀ Ògùn tàbí kí ẹ pè wọ́n sí nọ́mbà yìí 0-7-2-7-1-1-5 ní ìpínlẹ̀ Ọ̀dọ́ ńkọ́ iléeṣẹ́ wọn wà ní nọmba 20 Okeda Road Àkúrẹ́ Ondo tàbí kí ẹ pè wọ́n sí ejo odo eta efa eji ejo okan efa eje ati esan ni ipinle osun ile se FNBN wa ni number 1 omoka industry fakunle ibadan ro osogbo e le pe number yi odo ejo odo eta erin odo ejo eje erin arun ati odo be ni ko ju be lo ti e ba wa fe bo wa da si eto yi e pe wa si number yi odo ejo okan eji arun erin okan esan arun erin ati esan be ni lori number na e le te atejise si wa ati whatsapp na gbogbo awanle fun yin e tun le kan si wa ni kan ni www.fnbn.gov.ng lori ayelujara nibe e nri alaye lekun rere lori kini lori gbogbo ti e fe mo nipa ajo FNBN ise won o ise won o eto won o gbogbo e lo wa nibe be si ni e le tele won lori kan ni banidore x ti a mo si twitter tele ni at federal mortgage bank ko tan sibe o e tun le feyinti tweet yi gbo a wa nle fun yin nibo ni podcast.gadonews.com oya oya asiko tito ibi ta wi la de yi asiko tito oya e bo sile ninu oko be wa tin bo sile yen ki olukuluku ma gba kokoro ile e ma gbagbe eru sinu moto yi o ma gbagbe eru e o iya la rondo oya gba kokoro ti e ehn anti mi dudu adumadan oya gba kokoro ti e brother mi to wa loke yen oya eyin e gba kokoro ti oya oya bi ajo FNBN ti yi ipo yi pada ki loku erin loku ka wa rin ani se a o jo ma se kini a o jo ma sori re ni awa o ni ba won si kokoro ku ile se Gado Agency Limited lo gbe oko ijade fun wa ile se FNBN ni oni gbowo ti won je ko sese ni oruko gbogbo awon to wa leyin eto Godwin Odemije Malaki Upang Oluwasegun Shikabe Gideon Kenneth Femi Kadri Calvin Nosa Emi Debo Adelodun lo ndagbere fun yin pe iyoku to di ojo mejo ta ma pade lakotun titi diba na ire ati ayo lo fi pade oju asa ki ribi tawodi iraran oro buruku ki ba tunle batafo won ni bo seri kule ko wa wa o ti gba
2: lati je olutito ati olododo won se ileri fun orilede ni Nigeria lati je olutito ati olododo
3: ko dodo la belfi la bi no lo ni bon defe

Fond FM

0: ìròyìn àpapọ̀ ń tẹ̀síwájú nínú ìgbìyànjú láti ṣàbójútó àwọn ewu tó wà nínú àwọn oúnjẹ tí à ń jẹ àtàwọn àǹfààní tó wà ńbẹ̀ ọ̀gá àgbà kan tó jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa ọ̀rọ̀ oúnjẹ àtàwọn nǹkan tí à ń kó sínú láti school of basic medical sciences bangkok university ilisan remo ọ̀jọ̀gbọ́n olútayọ̀ sunday sokunbi ti gbáradì láti pèsè ìdánilẹ́kọ̀ọ́ níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún 12 irú rẹ̀ tó máa wáyé ní ọgbà ilé ẹ̀kọ́ náà ẹni tó jẹ́ rẹ́gísítrà ilé ẹ̀kọ́ ọ̀hún dr patience chioma ló fi ọ̀rọ̀ yìí léde fáwọn oníròyìn nígbà tó ń ka àwọn àlàálẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún tó máa wáyé lọ́jọ́ kẹrin oṣù kẹfà ọdún 2026 yìí gẹ́gẹ́ bí arábìnrin ọ̀hún ti sọ àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún ni oúnjẹ gẹ́gẹ́ bí oògùn oúnjẹ gẹ́gẹ́ bí májèlé tí wọ́n pàdé nínú àwo kan ṣoṣo wọn yóò máa ṣàlàyé àwọn ewu àti àǹfààní tó ń bẹ nínú àwọn oúnjẹ tí à ń jẹ àti ipa tí oúnjẹ jíjẹ ń kó nínú ìgbésí ayé wa ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún yóò sàmì sí iṣẹ́ ìríjú olùdánilẹ́kọ̀ọ́ ọ̀hún ìyẹn ọ̀jọ̀gbọ́n sókùnbí èyí tí ó kópa pàtàkì nínú ayé àwọn òṣìṣẹ́ alákọ̀wé àtàwọn tí kì í ṣe òṣìṣẹ́ alákọ̀wé pátápátá pẹ̀lú ìrírí tó ti lé lógún ọdún nínú iṣẹ́ ìwádìí àti ọ̀nà ìkẹ́kọ̀ọ́ olùdánilẹ́kọ̀ọ́ náà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ké sí gbogbo ilé-iṣẹ́ ìjọba lẹ́kajẹ̀ka àtàwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn pátápátá láti dẹ́kun àti máa fún àwọn òṣìṣẹ́ tó múra àti fẹ̀yìntì ní ètò ìsinmi olóṣù mẹ́ta ìgbáradì fún ìfẹ̀yìntì wọn wọn ni èyí ò sí nínú ìbámu ètò ìlànà iṣẹ́ ọba òfin àti ìlànà yìí wáyé látọ̀dọ̀ olórí àwọn òṣìṣẹ́ ọba fún orílẹ̀-èdè nàìjíríà dr didi wilson jack òfin yìí ló fi ṣe ìkìlọ̀ fáwọn òṣìṣẹ́ ọba tó ń gbáradì láti fẹ̀yìntì tó fi dórí àwọn lọ́gàlọ́gà lẹ́kajẹ̀ka àwọn oníṣẹ́ ọba àwọn alákòóso ministers àwọn akọ̀wé àgbà permanent secretaries àwọn ọ̀gá àgbà service chiefs àwọn adarí lẹ́kajẹ̀ka àtàwọn lọ́gàlọ́gà lẹ́ka míì gẹ́gẹ́ bí òfin àti ìlànà tuntun ẹnikẹ́ni tó bá ṣetán láti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba yóò kọ́kọ́ lọ fún ìdánilẹ́kọ̀ọ́ ìfẹ̀yìntì fódìdí oṣù kan tí yóò sì fi oṣù méjì tó bá kù ṣe ètò àmúyẹ gbogbo àlámọ̀rí àti àwọn òwe oríṣiríṣi àti ètò bí ìfẹ̀yìntì rẹ̀ yóò ṣe bọ́ sí ojú ọwọ́ dáadáa dípò odidi oṣù mẹ́ta ìsinmi ìfẹ̀yìntì tí wọ́n máa ń ṣe látẹ̀yìnwá ó wá ṣe ìkìlọ̀ fáwọn aláṣẹ láti dẹ́kun àti máa sọ fáwọn tó fẹ́ fẹ̀yìntì pé kí wọ́n kángára wọn kí àkókò ìfẹ̀yìntì ó tó dé àwọn èèyàn méjì ni wọ́n ti yìnbọn pa ní àárín gbùngbùn nàìjíríà ní kẹ́ńyà látàrí ìwọ́de tako ṣíṣe àgbékalẹ̀ ibùdó tí wọ́n ti máa ṣètọ́jú àwọn alárùn ẹ̀bólà èyí tí ìjọba ilẹ̀ amẹ́ríkà fẹ́ ṣe àgbékalẹ̀ rẹ̀ sí ibùdó àwọn jagunjagun ìlú kẹ́ńyà ọ̀kan lára àwọn tó fara káṣá lágbègbè kan tí kò jìnnà sí laikipia níbùdó àwọn jagunjagun ojú òfurufú ilẹ̀ kẹ́ńyà níbi tí ìṣẹ̀lẹ̀ ìwọ́de ọ̀hún ti ń wáyé ló ti gbẹ̀mímì kí wọ́n tó gbé ìdílé ìwòsàn ohun tó ṣokùnfà ikú àwọn èèyàn wọ̀nyí ni kò sẹ́ni tó tí ì fìdí rẹ̀ múlẹ̀ fún oníròyìn lọ́jọ́ ajé tó kọjá yìí làwọn èèyàn ya bo ojú òpópónà tí wọ́n ń gbégi dínà tí wọ́n sì ń sun táyà jóná pẹ̀lú báwọn ọlọ́pàá ilẹ̀ náà ṣe ń yìnbọn afẹ́fẹ́ tajútajú sí wọn ìjọba ilẹ̀ amẹ́ríkà pinnu àti ṣe ìdásílẹ̀ ibùdó ibi tí wọ́n ti máa ṣètọ́jú àrùn ẹ̀bólà ní kẹ́ńyà látàrí báwọn arìnrìn àjò láti orílẹ̀ kan sí kejì ṣe ń wọlé jáde pẹ̀lú àrùn ọ̀hún ibùdó ọ̀hún tí yóò jẹ́ oníbùsùn 50 làwọn ìjọba amẹ́ríkà fẹ́ ṣe àgbékalẹ̀ rẹ̀ láti máa fi ṣètọ́jú àwọn ọmọ orílẹ̀-èdè wọn tí wọ́n bá fara káṣá àrùn náà lẹ́yìn tí àtànkálẹ̀ àrùn yìí ti bú jáde lórílẹ̀-èdè Congo ọjọ́ ẹtì tó kọjá yìí nílé ẹjọ́ gíga ilẹ̀ ọ̀hún pàṣẹ kí wọ́n sì dáwọ́ ṣíṣe àgbékalẹ̀ ibùdó yìí dúró ná títí tí rògbòdìyàn ìwọ́de náà yóò fi rọlẹ̀ díẹ̀ kí n tó parí ìròyìn yìí ẹ tún gbọ́ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i àwọn olùgbé ìpínlẹ̀ èkó pariwo sókè bí owó afẹ́fẹ́ ìdáná gáàsì ṣe gbẹnu sókè sí 2,000 naira àjọ lasema nis da iṣẹ́ papọ̀ látàrí àti bójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lẹ́ka eré ìdárayá yíkáyíká orílẹ̀-èdè yìí ìjọba àpapọ̀ ṣe ìdádúró ìsinmi olóṣù mẹ́ta fáwọn tó ń gbáradì láti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba àwọn èèyàn méjì ló pàdánù ẹ̀mí wọn nínú ìwọ́de tako ṣíṣe àgbékalẹ̀ ibùdó ìtọ́jú àwọn alárùn ẹ̀bólà sí ilẹ̀ kẹ́ńyà láti orílẹ̀-èdè united states of america tó kò ní jù báyì lọ lórí ìròyìn àpapọ̀ tòní láti bond fm 92.9 frank ọlọ́run ṣọlá lolóòtú ròyìn emi e belo je tun le mu ti ka se ti gbo yin e ma ya se o
1: afaku ko mi ji mare lo ji ri e wa afaku ko aba o ke lo ji ri e wa afaku ko e ji mare lo ji ri e wa afaku ko ni bi ka keje ati po lowo o se royin bande fe awa ma lo ba
0: Mais je suis là, mais coup d'oison. Et bien, les clés, les doigts, ils m'attendent sur la radio, Bond FM 92.9, à la radio Nigeria, ton, et non, mais toi, Francis, et vous, si nous, à vous, ils m'attendent, on lui dit, coup, là, ou de, et les coffres, à l'hôsou, et va, bon, kilomètre, à ce sujet, baissant, ou, 2019, ton, de gloire, tout, ou, du doigt, ils m'attendent, à bâtir des sangs, ou, pour, bah, des goûts, ils m'attendent, à ton, bah, faire, mais, à m'zat, pour, à, y'en a, mais toi, de donna, ils m'attendent, de bon, ils en roulent, le dali olufemi da amola wallahi to yan am kodun atole ton ji na ku 2026 to allow sa to ikeja e do do godo ayi ten ayi ma ten lo ko wa ni bi po na do ali yoyo zota wi awi wa ina we ni azon be ke yi to ali ten e ko ni kundo poji wa na sin azon da le po mo awon ni dawe da amola do to hold the dollar do to kan na do va igo igo si ni sisa le mo fu na nu ha nu a jo ho ton le go na ko ive asan wa ni ton le a wo li ma te pa na we si ho le ton go na o he di gran ho ton e iro do wa pa ko do e ko va nu pipo le hu ho na me le tito le de du ni don de meji so mo pe yon si pe ton to tita pon le me na do gu alo na notanani le iso uje kulo me gmo ajimata hime bi nukumpe nungu to na na we si hule go na u hendi gno hu me si si si liya da da we hun nusa hulo jito ufwe tuwe nten si si nina na me ukodu na tole eton jito ala usa edo azo palo kufo si e di dato hume na yon si joja me hi he aswe to kubasi matinto me hi makpeso agbasa po me hi nuha he pule po body move ayi ma tan gan baba jide sanwo lu sin kanda yi e yo do things plus agenda do pe ko en do afa nine kele go je mi je sa radio ho bond fm 92.9 keja ala radio nigeria ton francis on sinu en no yin ka je na de go mi le de de ayi ho bond fm 92.9

1FM 92.9 àwọn aṣíwájú ẹṣẹ ẹyin olólùfẹ wa àdúpẹ lọwọ yín láti àárọ tírí di àsìkò yìí ẹjọ ẹjẹ àmúra síṣẹ wa nítorí pé aago méjìlá àbọ ṣẹṣẹ máa lù níbi tó bá wà ẹjẹ ká máa fi orílẹèdè ilé ọlọrun lọwọ pé kọlọrun bá jẹ ká àlàáfíà kò jọba nínú ilé wa ní inú ẹbí wa nípínlẹ tá bá wà nínú ká gbọ bẹntì wa àti gbogbo nàìjíríà pátápátá àdúrà lásìkò yìí nìyẹn pé kọlọrun jẹ kí àlàáfíà jọba kí ètò ààbò wa kó dúró déédé kí ọrọ̀ ajé wa kó lọ sókè kan náà má jẹ́ kí ariwa láti dààmú ká máa sáré káàkiri ká máa wọ nǹkan kan tí kọlọ́run ṣọwọ́ àwọn tí wọ́n wà láhàámọ́ kọlọ́run bá tí wọ́n sílẹ̀ kọlọ́run fúnjọba lọ́gbọ́n ìmọ̀ àti òye tí wọ́n fi ṣe tí ìlú ìmọ̀ fi dá àdúrà wa nìyẹn ọjọ́ ká máa gbà bẹ́ẹ̀ torí àlàáfíà igi òun ni ti ẹyẹ o ọlọ́run jẹ́ kí wà láti dààmú ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ èkó àti gbogbo ìpínlẹ̀ wa pátápátá ní báyìí àwọn tí ń dìbò ti wà ń bí Roslyn Ajechinaya láti wà ń bí láti máa tẹ̀síwájú Ajechinaya ó ti wà níbi láti máa tẹ̀síwájú ní ti ń dìbò ọlọ́run ṣe wọ́n rántí orúkọ eléyìí kò mẹ́ ó ti mẹ́gbára ní ọ̀sọ̀rọ̀ tí ìbá ti gẹ̀ẹ́tì orúkọ yẹn ẹ̀bọ gẹ̀ẹ́tì ẹ̀ tó wà dàgbọ́ mẹ́rin ààbọ̀ àá wá sórí ètò àdélébárin pẹ̀lú àwọn ìkẹgbẹ́ mi tí wàá di ìgbà náà ẹ máa gbọ́mọ́ nífẹ̀ẹ́ ẹ má yí padà ibi tẹ bá wà ọlọ́run á pèsè ọlọ́run á fún ọlọ́kàn balẹ̀ kò ní sí wàhálà o ní nàìjíríà ọkàn wa máa balẹ̀ lágbára ọlọ́run torí ọlọ́run ló ní ilẹ̀ yìí ọlọ́run àdẹ́gbà kò sí ilẹ̀ á jẹ́ kí àlàáfíà kò jọba tèmi sọ pé aago akínrin lorúkọ mi lórúkọ àwọn ẹlẹgbẹ́ mi sókù tí àjọ wà ń bí ẹ ti ń gbóhùn látara àtàwọn tó wà láyé ká àtàwọn ní ẹ̀ka ẹ̀ka kọ̀ọ̀kan bí mo fi ń kíyìn pé ẹ múra síṣẹ́ o ọlọ́run bá fèrèsì ẹ ṣe máa ṣe sá ẹ ṣe ẹ̀yìn ọ̀rẹ́.

All Gandhi Bobon FM 92.9 Akanchawa.

we are on the 92.9. Bond FM. Hope we are on the 92.9. Bond FM.

0: ẹni o ti tọkoro ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ àwa sọ tẹnu wa níwọ̀n ìgbà tá a bá wà láyé tá a wà láàyè tọlọ́run yìí ń fún wa lórí ọ̀fẹ́ láti gbá pa tó ṣe ń gbé tó ń fún wa ní ẹnu láti sọ̀rọ̀ bákan náà ni orí wa òde wà lójú kan náà kan ni wọ́n bá wa gbé gbogbo ògo àtọ́lá ló yọ ọlọ́run fún orí ọ̀fẹ́ rẹ̀ tá a rí gbà kábíyèsí rẹ̀ ọlọ́run a kì í kàbọ̀ sí iléeṣẹ́ wa bond fm 92.9 iléeṣẹ́ tó ń lọ níwájú táwọn tó kù ń tọ̀ lẹ́yìn ni gbogbo ọpẹ́ fún ọlọ́run o gbogbo ẹni lólùfẹ́ wa kì yín a kì yín ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ̀tí sí wa ọlọ́run á nífẹ̀ẹ́ yín nọ́mbà 1a gra ìkẹjà onígbòǹgbò là wá kalẹ̀ sí ogun ẹni lólùfẹ́ wa ẹ máa bá wa bọ̀ nírọ̀lẹ́ tòníla lórí ètò àdélébarí ọ̀tún pẹ̀lú àwọn abala lóríṣiríṣi tí àwọn aláṣẹ àti apàṣẹ iléeṣẹ́ wa bond fm 92.9 tán ti là kalẹ̀ fún ìgbádùn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ní gbogbo ibi tẹ́ ẹ bá wà bẹ́ẹ̀ bá fẹ́ roko ẹ roko bẹ́ẹ̀ fẹ́ lodò ẹ lodò ààyè wà fún yín ṣùgbọ́n ẹgbẹ́ rédíò yín ẹgbẹ́ dáníkẹ́ ẹ̀dẹ̀ fi sílẹ̀ sójú ẹ̀ 92.9 kẹ́ ẹ máa bá wa kà lọ ẹ kúrò lẹ́ ẹ kù iṣẹ́ ẹ̀kọ́ àtàárọ̀ oṣù tuntun láwàá ẹ oṣù ọ̀lọ́ máa jẹ́ fún oṣù june adúpẹ́ fọlọ́run wípé àtún rí tó bá sọ pé nǹkan pín sí méjì pé ọdún yìí a ti wà ní june ìyẹn ni pé ọdún yìí ti pín sí méjì nìyẹn a ti ń bá abala kan bọ̀ a ti bá débí gbogbo ètò kù tá a tún lò ọlọ́run á ti wà lẹ́yìn ọlọ́run á wà pẹ̀lú wa ọlọ́run á dùn wà nínú àní rí wàhálà a ṣe lédò máa rí ọba ẹ̀kọ́ àtàárọ̀ ẹ wá nǹkan fìdílé n tá a máa fi ṣíde ètò náà ni abala ti gbàgede abala kejì ní ti pèrò sọ́kọ̀ kọ́lọ́run kójọ kó gbà fún wa princess ọláyínká nígbà lórúkọ tèmi èmi nìkan kọ́ ni mo jẹ́ akéde lónìí abọ́sẹ̀dé náà wà pẹ̀lú mi nílé agbára bọ́ ibé kó wá sọ tẹnu rẹ fáwọn aráalé
1: ẹ kàn sàn ẹ kúrọ̀lẹ̀ ní gbogbo ibi tẹ ti ń gbọ́ wa a kú oṣù tuntun happy new month adúpẹ́ níbi tí ọlọ́run ràn wá lọ́wọ́ dé adúpẹ́ ibi tó mú wa lọ gẹ́gẹ́ bí my princess ṣe sọ oṣù ọdún yìí tó ti pín sí
0: méjì
1: ó ti pín sí méjì ò ń gbà ó la ṣe kí happy new year
0: ọlọ́run náà ni
1: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé òjò rọ̀ atẹ́gùn fẹ́ ìjì jà
0: kò jẹ́ kí
1: ìjì ayé ó gbé wa lọ adúpẹ́ pé ọlọ́run wà pẹ̀lú wa òun tó dẹ̀ ti bá wa bẹ̀rẹ̀ òun náà ló máa bá wa parí títí di tọdún yìí máa fi jálẹ̀ ní agbára ẹ̀jẹ̀ jésù abọ́sẹ̀dé ṣókùnbí lorúkọ tèmi ẹ máa bá wa kà lọ.
0: Ẹ máa bá wa kà lọ ẹ máa bá wa bọ̀ àwọn gbàgede yẹn ó dà pé wọ́n ti ń tẹ̀ lọ́lọ́kan òjọ̀ kan ẹ̀jẹ̀ kasáréwò tó wà ń bẹ̀ torí àníṣẹ́ tá a fẹ́ jẹ́ kíṣẹ́ ọ̀n tètè dá wa lóhùn àníṣẹ́ tá a gbọ́dọ̀ jẹ́ lónìí ọ̀dà náà ẹ̀jẹ̀ ká wò ná bóyá ti wọlé.
2: Lagos, the commercial capital of Africa and the economic engine of Nigeria, is ready and open for investment. Lagos is driven by key investment in state-of-the-art infrastructure, technology and innovation that continues to boost economic growth.
3: My name is Babajide Olusola Sanwo-Olu. I'm pleased to invite you to the third edition of our flagship investment forum, Invest in Lagos 3.0. Holding at the prestigious Ecotel and Suites from Monday, June 8th to Tuesday, June 9th, 2026. The summit is a partnership between the Lagos State Government and the Commonwealth Enterprise and Investment Council. And its theme is Lagos, the business gateway to Africa, where innovation meets capital. I can assure you that it will be a great summit.
2: To register, visit www.lagosinvest.com.

Bẹ́ẹ̀ni wọ́n lọ ti tọ́ koro ọmọ aráyé ò fẹ́ ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ náà ẹ̀dá ò gbọdọ̀ rí kò gbọdọ̀ má ṣe aláìsò títọ́ torí wọ́n ní gbogbo ẹni tó bá rí òdodo tí ò sọ wọ́n ní ẹ̀ṣẹ̀ ni.

Il a des rendez-vous

ẹ̀tẹ́tí sí ìkéde pàtàkì yìí gbogbo ọ̀nà tí èèyàn lè fi ní àlàáfíà tó péye ló yẹ kéèyàn ó ṣàwárí ẹ̀ o solution bus stop fún irúfẹ́ àìsàn yòówù tó lè fẹ́ sọ́ra rẹ̀ di gíràn lágọ̀ ara nílé ìwòsàn IA&S National Medicare International Limited lábẹ́ olùdásílẹ̀ Dr. Idris Ajibade PhD mójútó gbogbo ẹ̀ ń wá lọ ṣòkòtò rèé lápò ṣòkòtò yín bí o ojúlówó ìwòsàn pọ́nbélé tẹ́ ẹ fẹ́ torí ẹ̀ tẹ bàálù létí lọ sí lórílẹ̀-èdè India China Britain America France àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rèé lábúlé ẹ̀gbá àti nílùú Ìkòròdú ń bí ẹ jẹ́ kí n ta ni ó jọ wá lójú ìlànà ìwòsàn tí àwọn baba ńlá wa ń lò lọ́jọ́sí tí wọ́n fi ń gùn lẹ́mìí àmọ́ ní ìlànà ti ìgbàlódé báyìí ni Dr. Idris Ajibade PhD àtàwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà bíi tí wọ́n ń lò nílé ìwòsàn IA&S a kì í gbókèrè kámọ dídùn ọbẹ̀ olú ilé ìwòsàn IA&S wà ní True Test Medical Diagnostics Building U-turn bus stop gangan abúlé ẹ̀gbá telephone 0803-869-0104 ẹ̀ka ilé ìwòsàn wọn wà ní number 2 Daniel Sumoni Street High School Junction Sagamu Ikorodu Road Ikorodu telephone 0816-585-8582 0816-585-8582 IA&S oore ofe Olorun ni o.

0: 0. Wọ́n lè bá wa chat lórí WhatsApp náà lórí àwọn nọ́mbà yìí. Tó bá ti kọ́ọ̀lù wa tó ayé nọ́mbà bí sí nǹkan kan ní. Bẹ́ẹ̀ni. Wọ́n sẹ̀ntì WhatsApp nọ́mbà message tàbí text message a máa dá wọn lóhùn. Wọ́n dẹ̀ lè check wa lórí www.uniopa.edu.ng. www.uniopa.edu.ng. So gbogbo information tí wọ́n bá need wọ́n máa gbà pàdé ní orí bí. Another thing ní aṣọ ní ìgbà yẹn náà ni pé ICT capability wa ní University of Abuja is top notch.
1: Kò ṣe fọwọ́rọ́ ti sẹ́yìn.
0: Kò ṣe fọwọ́rọ́ ti sẹ́yìn. Wọ́n wí pé ICT is one of our strengths ní University of Abuja. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn National Universities Commission tí wọ́n gbé ètò CCMAS kalẹ̀. Because kò sí course kan téèyàn ṣe ní òde òní tó jẹ́ pé téèyàn bá ti téèyàn bá múnádóko níbi ìmọ̀
1: ẹ̀rọ kọ̀m̀pútà
0: kò yóò lè wọ́n náà lọ èyàn ò lè rí
1: nǹkan gidi kankan. Àtún nígbà tó ti ẹ̀ pé olórí oko gan professor kọ̀m̀pútà sáyẹ̀nsì ni ọ̀nà wo ló fẹ́ gbé gbà.
0: Ẹ̀sìn wa tó kù tó torí ẹ̀. Àwa ń partner pẹ̀lú company tí wọ́n ń pè ní New Horizon. New Horizon yìí is an internationally recognized ICT based company. Tí wọ́n ní branches in 85 countries of the world.
1: Kábíyèsí.
0: So, ẹ̀ntọ́ interpretation lè wá ní pé tó bá ti wá ká ìwé ní University of Abuja, ó máa strong when it comes to information and communication technology.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dẹ̀ máa about contemporaries ẹ̀ ní orí ICT. Another benefit wa ni pe wọn tun ma fun wọn ni our company yi tori pe wọn wa worldwide recognized. Wọn ma fun ọmọ student staff ọmọ student wa to ba graduate ni graduate wọn tun ma fun ni nkan pe ni certification certificate.
1: So
0: meaning that en to ba wa University of Abuja certificate meji lo ma gba wọn ma wa post economics for example ani BSc economics a tun wa gba certification certificate as well. Meaning that ẹ̀ntọ̀ ń lè ṣiṣẹ́ anywhere in the world.
1: Ó dà bàbá. Ká tó pe nọ́mbà lẹ́ẹ̀kan sí. Àwọn ìbéèrè kan ta àwọn òbí wọ́n kọ́ mi nípa ẹ̀tọ́ ààbò lórílẹ̀-èdè irú ilé fásitì ajé ibi tí àwọn ọmọ ti máa gbé. Wọ́n ní bó o ní ìdánilójú ààbò pé àwọn ọmọ yìí ó ẹ̀ńkan tó yẹ pé mélòó ló ń tiẹ̀ bí pé kọ́ lọ sí ọ̀nà rere pé bàbá báwo ni ètò ààbò ní Ira Road ní University of Ofa.
0: Ẹ ṣe ìgbà àtọ́kùn ọlọ́run ló ba ètò jẹ́. University wa kìí ṣe university tí a lọ kọ́ sí.
1: Inú igbó.
0: Then tó bá ti dé University of Ofa yóò mọ̀ pé ẹgbẹ́ Navy College of Health Sciences ní University of Ofa ló wà.
1: Ilé ẹ̀kọ́ àwọn ìwòsàn fáwọn ológun ojú omi.
0: Fáwọn ológun. So ìyẹn kọ́kọ́ fi wá lọ́kàn balẹ̀ náà.
1: Bẹ́ẹ̀ni.
0: Kò sí ẹ̀mí kankan tó jẹ́ ta pélepele nínú ìbẹ̀rẹ̀. Èkejì ni pé a wá ní àwọn security tí wọ́n dáńtọ́ kádangájá. Tọ́ sí pé bí wọ́n ṣe ń rìn lọ́dún mọ́ ìrìnbọn fẹ́gẹ́f nínú yunifásitì wa. So anybody tó bá mú ọmọ wá kó lọ relax kó lọ fọkàn balẹ̀ pé kò sí ìtọ́jú ọmọ. Wàhálà kankan ní ìtọ̀ wa ó ṣe standby security personnel ó wà ní ibẹ̀. So ààbò ètò tó péye ó wà fún every student tó bá kàwé ní University of Ofa.
1: Prof, ẹ ṣeun ẹ bá dárúkọ àwọn nọmba tán lépe tí ká máa palẹ̀ mọ́.
0: Ẹ ṣeun àtọkùn tó fún àǹfààní ẹ̀yìn tẹ̀sẹ̀ gbọ́ wa tí ẹ bá fẹ́ béèrè ìbéèrè ká bí kejì àwọn nọmba tẹ lè pè wá sílẹ̀ tàbí kẹ́ ẹ send wa ní WhatsApp message 08 1 66 87 98 0 8 1 0 9 66 87 98 tàbí 0 7 0 3 7 3 3 1 2 0 6 0 7 0 3 7 3 3 1 2 0 6 0 8 0 6 6 8 1 4 3 3 0 tàbí kan gẹ̀rọ lórí www.uniopa.edu.ng
1: tọ.
0: www.uniopa.edu.ng
1: OWFA.
0: So tí wọ́n bá ní any question any query àbí báwo làwọn ó ṣe ní táwọn fi di
1: Princess Alayinka Anuboya Oseunseun Princess Oritoke Adeniji Oseun Princess Kemi Akele Bagbelu Eseun ati gbogbo en te suba Abiodun Elugbaju le mi nje o tun di gba kan na ta tun ma pade lori eto yi amọ edakun ejo e ma se temi oni se o e ma se nti o broko baba yin je o tori emi oni se ire o
2: Time don't finish. Are you not getting money to Richard? Or your data don't finish. Are you not getting money to solve? GC Bank airtime and data load day for you anytime. Just that star 737 star.

0: Apore ko ni binu.
1: University of

ìgbà tó yẹ bàbá wa Alhaji Mustapha Akànni Akinrun Ọlọ́run Àlá mú wọn sọ́dọ̀ tí ọ̀jẹ́ kí wọ́n ráhùn. Ọjọ́ Àbámẹ́ta Saturday 6 June 2026 ni làdúrà fìdáwọ̀ ọjọ́ kẹjọ Alhaji Mustapha Akànni Akinrun láti aago mọ́kànlá àárọ̀ sí méjìlá ọ̀sán wákàtí kan péré ní Anwaru Islam School Ìpọ̀rí Sore o. Alhaji Mustapha Akànni Akinrun Chief Mamukuji Amuwosu Thomas ọmọ Balùpọ̀ ọmọ Àdùkẹ́mẹ̀ Bíní Arókùntayò ọmọ Kútere Asàlóògùn Kẹ́ẹ́nìbọn Aníbọn Ọ̀pọ̀ Òòṣà Òòṣà ní ẹbẹ̀ ẹ má bẹ Kútere Òòṣà Agbowó Agbobì Kútere Agborí Ẹni ọmọ Arómirẹ́ Àkèrú Wàsà ọmọ Ńlẹ̀ ọmọ Ńta ọmọ Ọ̀pájìrìsà Gèrè ọmọ Adámọ̀ Òrìṣà Àrìjé ọmọ Désìrú ọmọ Ṣàṣọ́rẹ́ ọmọ Ọlọ́tọ̀ ọmọ Ọlọ́fin Àjàkóyè kí Ọlọ́run Àláàfin Àdéhùn Onídẹ̀ra Kẹ́ Bàbá Àmìnà Olùkéde gbogbo ẹbí Akinrun of Lagos.

I'm not going to be able to do it.

0: Bond FM 92.9 lórí ètò kí ló ń ṣẹlẹ̀ àtún kí yín káàbọ̀ ẹ kú iṣẹ́ àtàárọ̀ lágbára ọlọ́run gbogbo ipa pátálá máa jèrè torí pé ibi rẹ la fi dé àmú sọlẹ̀ sí nílé ní la ń sọ̀rọ̀ àtàárẹ̀ bẹ́ẹ̀ ni lókèlókè ládẹ̀ máa lọ torí pé tọmọ owó bá ti wúyẹ́kẹ́ ohun òkè ní fọ̀ pẹ̀lú àṣẹ lágbára ọlọ́run elédùà gbogbo ẹyin tiwa pátápátá ní gbogbo iye tí ń gbọ́ wa ní bond fm 92.9 akínyìn ẹ̀kú iṣẹ́ ẹ̀kọ́ àtàárọ̀ ní ẹkú bójú ọjọ́ ṣe rí ẹkú bó ṣe gbà ló dẹ́kú torí bó ṣe tọ́ ò sí o tẹ́nìkan máa ń dúró sí bó ṣe tọ́ níṣì síta ẹ bọ àdúrà la máa gbà kọ́lọ́ ṣe ní o kọ́lọ́ jẹ́ kí déédéé ẹ̀kú bọ́ sí ọ̀dọ̀ wa kí ọlọ́jẹ́ kí gbogbo ẹ̀kú ṣe déédéé fún wa abiodun elúgbajú ń lè mí jẹ́ lórí ètò ojúṣe kání tòní bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí bọ̀tù gbọ́ ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká kọ́ délé ajé náà ká lọ júbà onílẹ̀ kó lè ṣojú fún ni jẹ́ iléeṣẹ́ bs media ká bá dé láti iléeṣẹ́ bs media a máa tẹ̀síwájú. Ọjà sí wà lẹ̀ wọ́n tó ọjà wa lọ lórí ètò kí ló ń ṣẹlẹ̀ lẹ́ni ẹwo ẹjọ ẹgbà wá o àwọn èèyàn náà rán mi iṣẹ́ sí yín pé aráàlú ẹgbà wá o ìjọba ẹgbà wá o àwọn èkó níta bá kó ìdá mẹ́jọ ṣé èrò náà pè ní 80% ìdá ọgọ́rin inú àwọn ọgọ́rùn-ún lẹ́kọ̀ọ́ pé gbogbo wọn lọ́wọ́lọ́wọ́ àìmọ́ ṣe sọ fún ni aago mẹ́fà kọjá ìṣẹ́jú wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí pé ìṣòro tó ń dojúkọ ni ìṣòro ilé ó kọjá rẹ́rẹ́rẹ́ ọ̀rọ̀ náà ó kà mọ́mọ́ pé tí agent bá ń pé àwọn fẹ́ báyìí wọlé lẹ́ẹ̀kan 1000 ni ẹni àgò ẹgbẹ̀rún márùn-ún kọ́ lọ wọlé lẹ́ẹ̀kan ilé yẹn ó dá o kò dá o tó máa sọ ti lọ wò ó 5000 ní ẹgbẹ̀rún márùn-ún ságìrìtì kò lè kò dá ẹtú máa sanwó ọ̀kadà ọlọ́run máa ṣàánú wa lẹ́kọ̀ọ́ wọ́n ní ìjọba ẹjọ́ ra owó àkànṣe sí o pé gbogbo wọn báyìí mọ́sẹ̀ fún mú pé quick notice ilé quick notice wọ́n ní ẹjọ́ ẹni fẹ́ gbọ́ sílẹ̀ yìí wọ́n ló fún àwọn ní quick notice wàdíláì èmi náà ṣẹ̀rì sí lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí ẹni tí ó kàn ṣùgbọ́n ẹni bà ló mọ̀ bí orúkọ ọ̀rẹ́ mi kan ní kẹjà ẹni bà ló mọ̀ àmọ́ wọ́n ní pé ìjọba ẹjọ́wọ́ ẹ ṣàánú fún wa ohun tó ń ṣẹlẹ̀ gangan òun là ń jayé sí yìí o gbogbo ọmọ nílé gbogbo landlord gbogbo ajogún ilé àti landlord yàrá kan landlord ọ̀rọ̀ ẹ̀kọ́ yìí ọ̀gá orí tó kẹ́ ṣé o ti ṣe tán jọ gbé ilé bẹ̀rẹ̀ tó bá ti ṣe tán kálọ́ tẹ̀síwájú lọ́rọ̀ landlord àtọ̀ ọmọ nílé.
1: Hold up! Don't miss out! Amazing rewards are up for grabs. Centex Paint is here with the scratch and wrinkle melter. With second blenders, sandwich makers, water dispensers, inverter ACs, recharge cards, and a whopping 500,000 naira cash prize for several winners. Buy any Centex Paint product at authorized Centex stores nationwide and be a winner. Simply scan the QR code, enter your details, scratch, and win. No, Dolly, no. Get the prizes out. Await you. Promo runs from June 1st to July 31st, 2026. While you still there, wait. Your next buy fits change everything. Centex Paints, the smart choice.
2: You dey waka, call fit start anytime because of smoke and dust. Use comics, make you dey relieved.
3: Oga chemist, I beg I need cough medicine. Where fit work sharp sharp?
4: Oya, try comics cough syrup.
2: Yes, so comics get active ingredients. We go clear your cough. Just here, drink and be relieved.
4: Comics now confirm.
2: Cough, drink comics. E dey relieve cough. If symptoms persist after.

0: Inside Moments. It's Kivo Kuma. Kivo Kuma. Bẹ́ẹ̀ni ẹ káàbọ̀ sórí ètò kí ló ń ṣẹlẹ̀ láti Bond FM 2.9 nígbà tá a ti dé láti ilé ìtajà láti onígbà wa BS Media ilé ìtajà tó ń powó gbogbo ìkéde yìí ẹ máa bíbọ̀ ńbẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ọlọ́ka tó lọ sí ilé ajé orí tó kẹ́ ń tó ń ṣẹlẹ̀ ni pé tí wọ́n bá tí gbọ́ ọlọ́run ní jẹ́ kó kàn ẹ́ torí pé mo sọ pé 80% nínú àwọn ọmọ ọgọ́rùn-ún nídà ọgọ́rùn-ún ní èkó lọ́wọ́lọ́wọ́ báyìí ìṣòro tó ń dojúkọ wọ́n ni ìṣòro ilé wọ́n ń wálé tó bá rílé torí ohun tí ọmọ àwọn ọmọ onílé àti láńlọ́ọ̀dù àti láńlẹ́dì ajogúnlé ọmọ onílé tó ń fojú wọn kàn lọ́wọ́lọ́wọ́ báyìí kò ṣeé kó ni o wọ́n wá ní pé ìjọba ẹjọ́ ẹ ṣàánú àwọn kí lè bá fẹ́ ṣe sófin yìí owó gọgẹgẹ náà gbó oní mílíọ̀n fẹ́sọ̀ di 2 mílíọ̀n oní 500 fẹ́sọ̀ 1.5 ìdíta ìtìkọ́ láti ọdún ìdíta ìtìkọ́ láti oṣù mọ́sọ̀ àìmúyí ọdún àìmúyí oṣù òun ní tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni ó wá jẹ́ pé bẹ́ẹ̀ ni pé wọ́n ṣe pàdé sí kan lásìkò náà ni bí ẹni pé gbàkan náà ni wọ́n ṣe pàdé sí àsìkò kan náà gbogbo wọn wá lé ni o bẹ́ẹ̀ ìbílẹ̀ àwọn kẹtìkà agent sotiri báyìí 5 days ní ọwọ́ márùn-ún ilé ọ̀hún wá dá o ilé ọ̀hún wá dá o wọ́n sì àti wàá tún sanwó ọ̀kadà àwọn débẹ̀ wọ́n ní kẹ́ ẹjọ́ pé ẹ̀yin ìjọba fojú inú wo o torí pé ọ̀rọ̀ sunukun ojú sunukun láfi wo kó tó di pé ó di ti apá ò ká mọ́ èyí sáà lè máa gbé ìlú èkó kó máa èyí lè máa ṣẹ́ ìlú èkó kó máa gbé ogun state tó bá sì gbà ọlọ́jẹ́ mi ogun ni o o ti o ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn ká tètè abẹ ìjọba abẹ̀yìn gbogbo ọ̀nà tẹ́ bá máa gbà òfin tẹ́ bá máa gbé kó lè ìjọba sí òfin ṣùgbọ́n òfin múlẹ̀ ṣé ìjọba ló wọ́n ní ṣe ìjọba ló wà cement fáwọn àbí ìjọba ló kọ́lé fáwọn àbí ìjọba bàbá wọn ṣé ìjọba ló jogun lé fáwọn àwọn tó ń béèrè nìyẹn o ìjọba ọ̀dọ̀ wọ̀nyí o nítòkẹ́ ṣé ìpolówó àjàṣekù ká máa fi hẹ ṣe ìlọ.
1: You dey waka, cough fit start anytime because of smoke and dust. Use Comix, make you dey relieved.
2: Oga chemist, I beg, I need cough medicine. Where fit work sharp sharp?
3: Oya, try Comix cough syrup.
1: Yes, so Comix get active ingredients. We will clear your cough. Just here, drink and be relieved. Comix now confirm. Cough, drink Comix. It dey relieve cough. If symptoms persist after 3 days, go see your

0: Prophezeiung Moment mit Kivo Kuma. Kivo Kuma.
1: You dey waka, come feast at any time because of smoke and dust. Use Comix, make you dey relieved.
2: Oga chemist, I beg, I need cough medicine. Where fi work? Sharp, sharp.
1: Oya, try Comix cough syrup. Yes, so Comix get active ingredients. We will clear your cough. Just here, drink and be relieved. Comix na confirm. Cough? Drink Comix. It dey relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.
3: True strength. What defines it? The brilliance of a player, or when a team comes together to win. A solo beat, or the rhythm of many. The flair of one dancer, or the art of a troupe. One distinct voice, or the beauty of the symphony. At FCMB Group, we build ecosystems, empower communities, and create the future. Because we believe it's not just one, but the power of the group that delivers the future we all desire. FCMB, the power of the group.
1: You dey waka, come feast at any time because of smoke and dust. Use Comix, make you dey relieved.
2: Oga chemist, I beg, I need cough medicine. Where fi work? Sharp, sharp.
1: Oya, try Comix cough syrup. Yes, so Comix get active ingredients. We will clear your cough. Just here, drink and be relieved. Comix na confirm. Cough? Drink Comix. E dey relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.
4: A kò ní torí àwíjàre kí tọ́tọ́ lẹ́nu àti kí iṣẹ́ aranwa torí pé iṣẹ́ ta ara ikọ̀ kì í pa ikọ̀ gbogbo ẹ̀yìn ìjọba tọ̀rọ̀ kan àti aláṣẹ tọ̀rọ̀ kan ẹ bá wa aráàlú fojú lówó kọ́bọ̀dì wípé ó ń pa iṣẹ́ àti ọrọ̀ ajé lára bẹ́ẹ̀ ni ẹ̀yìn náà ẹ fi sùúrù ṣe ẹnìkan tẹ́ sọ fún pé ó ní ọ̀túnba ẹ̀mí ti fẹ́ bọ́ pé òun ti wálé pé owó tó ti nága lórí ọ̀rọ̀ ejẹ́ǹtì kí láti wá fẹ́ ṣe ṣùgbọ́n pẹ̀lú àdúrà ilé tẹ bá gbé náà àdúrà la gbà pé ilé kí ilé tẹ bá rí àtúnyìn lára ẹni débẹ̀ sìnkú ọmọ ẹni débẹ̀ sìnkú aya ẹyin dánọdù lẹ́ni náà ilé yín ẹ̀yìn ìlú gbàjọ ẹ̀yìn tẹ́nàntì lágbà ọlọ́run lọ́la yín náà di landlord tọ ọpẹ pàtàkì lọwọ ọlọrun tó tún fún wa ní ètò tèmi ṣe ọpẹ lọwọ màmá wa Fọláṣadé Kadri Ọláyinka Nígboyà ibikíbi tó wá wà lẹ́rí ó lọ kó máa dáa náà ni ọlọrun ojú rẹ àti àánú ọlọrun yóò máa bá lọ àti orítókẹ adẹnìjì òṣèǹṣẹun yusuf Salaudeen ìwọ náà ṣeun pẹlú ìrànlọwọ ọlọrun dáhùn lọ lónìí lórí ètò lónìí a tún máa padà ní ọjọ́ mẹ́jọ àmọ́ ẹmọ́ gbàgbé abiodun elúgbàjú lèmi jẹ́ bí mo ti máa ń wí ẹmọ́ gbàgbé o ẹmọ́ ṣeun tèmi ò ní ṣe o èmi ò ní ṣe tí ò bó kọ bá mi jẹ́ o iré o.
5: gbogbo ara ní kò wọ́n ṣe ìkẹjọ rẹ̀ gbọ́ lọ́sọ̀ pé bí gbogbo ìlú èkó pátápátá àti ẹ̀yìn ènìyàn ọlọ́run tẹ́ nífẹ̀ẹ́ láti máa gbàdúrà ó ti jẹ́ o. ibi àgbàyanu ìsọjí ọlọ́jọ́ méjì gbàkọ́tọ́ ọlọ́run tọwọ́ ìránṣẹ́ rẹ̀ pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ́ gbé kalẹ̀ àkòrí ìsọjí divine visitation ìbẹ̀wò látòkè wá Thursday àti Friday ọ̀sẹ̀ yìí tó máa wáyé o. lábẹ́ olùgbàlejò àgbà pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ́ ibi ìsọjí under new bridge níwájú ìkẹjà lọ́kẹ́ gọọmenti ìkẹjà lọ́ọ̀kì ní ìlú Èkó ni o. aago márùn-ún ààbọ̀ ìrọ̀lẹ́ ni ìsọjí máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ àbí kẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára Facebook at Ayọ̀dẹ́lẹ́ Tayọ̀ àbí CSC Zion Family fún àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀pẹ́ pásítọ̀ Tayọ̀ Ayọ̀dẹ́lẹ́ sórí nọ́mbà wọ̀nyí 0703691705 àbí 0805574720 Jésù Kristi ni Olúwa ẹgbàbẹ́.

Oni ati jo to si bagba mo ati to de wo yi one FM la ti ma

I'm not going to be able to do it.

Vamos a morir.

More music at 99.com.

Eka le akojopo iroyin agbaye lo de se ti gbo yin lati le se Bond FM 92.9 ilu ikeja lati iroyin saju egba won koko to wa ninu iroyin ohun awon olugbe agege benu atelu ipo ti oke koto oniwaya ti o wa bayi awon dokita Olusegun Igbo ni ile iwosan Federal Medical Center to be ni owo bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì yóò ní kìlọ̀ fún wákàtí méjìléláàádọ́rin látàrí bí wọ́n ṣe kọlu ọ̀kan lára wọn àjọ tó rí sí ìrìnàjò arch ní orílẹ̀-èdè wa nàìjíríà ti taari àlàálẹ̀ bí àwọn alálàájá àti alálàájá yóò ṣe padà sí orílẹ̀-èdè wa láti orílẹ̀-èdè saudi arabia bẹ̀rẹ̀ láti ọ̀la lọ àwọn méjì ni wọ́n pa ní agbègbè kan tí wọ́n pè ní nayaki ní orílẹ̀-èdè kenya látàrí ìfẹ̀hónú tí ó ṣẹlẹ̀ nígbàtí wọ́n gbọ́ pé orílẹ̀-èdè amẹ́ríkà fẹ́ dá ibùdó kan sílẹ̀ tí wọ́n ti máa tọ́jú àwọn aláìsàn ebola wáyé rẹ̀rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ látẹnu abiodun fọlọ́runṣọ àwọn olùgbé àti àwọn ọlọ́kọ̀ ní agbègbè agége nípínlẹ̀ ti èkó ni wọ́n ti bẹ̀rẹ̀ sí bẹnu àtẹnu ipò tí ọ̀nà òkè kòtò oníwàyà wà wọ́n ní ọ̀nà ọ̀hún ló kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn kòtò gìrìrò àti adágún omi lẹ́yìn tó ń fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí tó sì mú ìgbé ayé kó nira fún àwọn olùgbé òwúrọ̀ wa tí yóò ṣe àbẹ̀wò síbẹ̀ ṣàlàyé pé ojú ọ̀nà náà ló ti kú fún àwọn kòtò gìrìrò tí àwọn omi sì ti dá ogún sínú àwọn kòtò ọ̀hún tí omi ọ̀hún tó tún fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí wa ọkọ̀ lábàdì etí amọ̀sí one way jẹ́bi aṣegbọ́n ọ̀kan lára àwọn ọlọ́kọ̀ èrò àti àwọn tó yẹ pé wọ́n wa kẹ̀kẹ́ márúwá àti àwọn ọlọ́kọ̀ aládàáni náà ni wọ́n bẹ̀rẹ̀ sí kérora lórí ipò tí ọ̀nà náà wà pé ọ̀pọ̀lọpọ̀ wákàtí làwọn fi ṣòfò lójú ọ̀nà náà o wọ́n rí pé ọ̀nà yìí ó ti di gbogbo ìgbà tí àwọn ọkọ̀ yóò máa rìn láàrin kòtò gìrì pẹ́wọ́ fún tó sì jẹ́ pé ó ṣe àkóbá àwọn olùgbé tẹnumọ́ pé bí omi ṣe ń dá ogún sí ojú ọ̀nà yìí kò jẹ́ kí àwọn ọlọ́kọ̀ mọ ipò tí àwọn kòtò gìrì náà wà tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tó ń já sí ló ń ba ọkọ̀ wọn jẹ́ o ọdẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣòwò ní agbègbè yìí náà yẹ pé wọ́n ti mọ̀ lára o látàrí pé àwọn èrò àbáwọn ra ọjà mọ́ bákan náà ni àwọn olùgbé rawọ́ ẹ̀bẹ̀ síjọba ìpínlẹ̀ èkó àti àwọn àjọ tí ọ̀rọ̀ kàn láti tètè máa wá ojútùú sí ọ̀nà ọ̀hún o kí wọ́n bá wọn ṣe kí wọ́n sì ṣe kòtò ìdáminà sí ẹ̀gbẹ̀gbẹ̀ rẹ̀ kí ìgbé ayé kó lè dẹrùn fún àwọn olùgbé agege àwọn oníṣègùn òyìnbó tí wọ́n ṣiṣẹ́ ní ilé ìwòsàn federal medical center ọ̀wọ̀ àti ẹ̀ka rẹ̀ tó ń bẹ ní àkúrẹ́ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì oníkìlọ̀ fún wákàtí méjìléláàádọ́rin látàrí bí àwọn aláìsàn kọlu ọ̀kan lára àwọn dókítà ọ̀hún ní ilé ìwòsàn ọ̀hún ní ọjọ́ àìkú sunday gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìgà àwọn dókítà ọ̀hún ṣe sọ ọ́ wọn ní ẹni ń tọ́jú aláìsàn náà lọ́wọ́ kó tó di pé ìyàwó aláìsàn àti ọmọ rẹ̀ tí wọ́n kọlu dókítà ọ̀hún tí wọ́n lù ú bí ẹni máa kú bí ẹni máa yè wọ́n ní ààrẹ àwọn dókítà yìí ìyẹn dókítà adéọlá olúwadámilọ́lá àti akọ̀wé gbogbogbò wọn dókítà dáre adérẹ̀mí ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó jẹ́ ohun tí ó burú jáì gbogbo ṣe ṣàlàyé wọn ní lẹ́yìn tí wọ́n ná oníṣègùn òyìnbó ọ̀hún tán náà ni àtúgbọ́ pé wọ́n tún lọ pèrò wá láti ta kó tó di pé àwọn dókítà ẹgbẹ́ wọn tọ́jú ẹ̀ wọ́n fẹ̀yìn pọ̀ wọn ní báyìí ohun tí àwọn ń bèrè lọ́wọ́ ìjọba ni pé kọ́fọwọ́ṣì kúrò fi mọ́ra tó kọlu dókítà ọ̀hún bákan náà kí wọ́n gbé àwọn jagunjagun wá sí ọsibítù ọ̀hún tí wọ́n máa ṣọ́ ilé ìwòsàn ọ̀hún bákan náà ni wọ́n ní àwọn fẹ́ kí àwọn tó kọlu dókítà ìkọ́fọwọ́ṣì kúrò fi mú wọn kí wọ́n sì tọrọ àforíjì nínú àwọn òwe olójoojúmọ́ ilé wa kí wọ́n sì tún san owó má bínú fún àwọn dókítà tí wọ́n kọlu ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti bẹnu àtẹnu bí wọ́n ṣe jí àwọn ọmọ iléèwé gbé àti olùkọ́ ní ìpínlẹ̀ ti ọ̀yọ́ wọn ní ìṣẹ̀lẹ̀ báyìí ó jẹ́ ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ fún orílẹ̀-èdè wa nàìjíríà àti gbogbo àgbáyé lápapọ̀ àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà náà ni wọ́n sọ̀rọ̀ yìí nígbàtí ìjókòó wáyé lẹ́yìn ìsinmi ọdún iléyá ẹni tó jẹ́ ààrẹ fún ilé ìgbìmọ̀ aṣòfin àgbà gọ́sù àpàbìò tó léwájú àwọn tókù rẹ̀ náà ni wọ́n bọ̀wọ̀ ìṣẹ́jú kan ní ìbọlá fún àwọn olùkọ́ méjì àti akẹ́kọ̀ọ́ kan tí wọ́n pa ní ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́bí aṣègbọ́ sẹ́nẹ́tọ̀ àpàbìò ni eléyìí ó ti kó tàjábà ńlá bá orílẹ̀-èdè wa nàìjíríà
ati gbogbo awon arugbe ti sele o ti sele are legumo asofin ni awon ti o ku ohun na ni awon olukọ meji Michael Oyedokun eni ti a gbo pe won be ni ori nibi ti awon ajinigbe na ko won lo ati Adesio Adegboye eni ti won pa nigba to je pe won fe ma ko won lo lati awon esele bakan na ri omo kekere juju lo kan na tu ku nibi isele ohun lohun loluko legumo asofin won ni awon ba awon molebi kedun awon ba ilewe ti sele na ti sele kedun awon je ba ijoba ipinle oyo kedun won wa ro gbogbo awon asofin lati wadi isoko lati se atileyin fun gbogbo igbese ti ijoba ba fe gbe lati le ma dabobo awon ilewe ati awon agbegbe to be lori le wala ya ko si ba fi oju awon to ba se labi na wo na ofin awon ajo kan ti won pe ra ni the early childhood and basic education instructors of Nigeria Hegbeyin na ni won ti gbori fun are Bola Ahmed Tinubu ti won sapeju igbese to gbe lori sele jinigbe to wa ri oyo bi igbese to yara bi asa owewe nipa ri pe won dola awon omo un pada awon omo ti won jigbe ni ijoba ibile orere ni na tesode ti to je are fun egbe egbeyin ye omowe Sunday Fowowe ogbori fun are Bola Ahmed Tinubu pe boye tete tari awon agbofiro si agbegbe ohun oni are patitimole won muse akise o won ni awon agbofiro lo ti wa ni agbe community grammar school baptist nursery and primary school ati la primary school ni awon esele won ni bi are se buwolu ki won tu gba awon asogbo to lo bi egberun kan pe igbese to da gan ni ge bi atesode awon ajo ohun won ni are suti tari awon akose mose to ndo la emi pelu awon irinse igbalode lo si agbegbe ohun won lo fi pe are fe ki awon na pada sile won laya ti alafia atesode ohun na tun se atileyin pe ki won da ibudo awon jagunjagu sile ni gbogbo awon agbegbe ti sele ko le ma mojuto eto abo ni agbegbe ohun won ro awon agbofuro lati ri pe won mura to ju aro lo o won wa pe obi ati alagbato awon agbagba agbegbe awon balaye awon olori elesi ati awon ajo loisisi to fi mo awon ale loro lati sowopo pelu awon agbofuro to wa ni agbegbe ohun ki won le ri awon na gba wale laye ati alafia awon ajo Amnesty International ti benu atelu bi won se kolu agbegbe kan ni ipinle Sokoto ti won tun pa awon eyan 17 eto je pe won lo du lo le odun Ileya ni agbegbe ti won pe ni Dangubi ni ijoba ibile Tureta ni ipinle ti Sokoto lohun iyen ni anode yi ge bi ajo Amnesty International se so won ni ele je ki a mo pe awon alase ni orilede wa Nigeria gbodo se wadi isele ohun ki won si fi oju awon ti isele na ti o je pe won fa ti won foju won wi na ofin won ni agbegbe yi na ni o je pe awon kan won gbiyanju lati lo si ile odun ko to di pe awon bandit ko lu won to si pa won ni pa ifonafosu won ni agbegbe to wa ni ila oro Sokoto bayi ni oloko ti le loko to lodo ni lodo to je pe won o le se nkankan latari awon bandit ye awon isuwomi ti won ko lu won awon ajo Amnesty International fi ku oro won pe bi eyo o ba lanfani lati lo ile odun o je to buru jaye o ipe a gbodo je ki oro nipa a lo ile odun aba fe lo ile eni ko di ewo fun ni bayi won ni opolopo te pe won fe lo ile won ni won pa won nipa ifore fosu ti won ji awon mi gbe te pe ilu mi awon ti sa kuro be o ti di aworo ajo Amnesty International tenimo pe awon yo ma bere fun eto lati dabobo omo ilede wa Nigeria lowo ijoba apapo atawon ijoba ipinle gbogbo ta ri ni ilede wa Nigeria won ni won gbodo mura toju aro lo lati dabobo awon olugbe ku lowo ikolu ti o nwaye ni gbogbo gba akojopo iroyin agbaje lo le se ti gboye lati le se bond fm 92.9

tó yẹ bàbá wa Alhaji Mustapha Akanni àti Olúlọ́run Aláàmú wọn sọ́dọ̀ tí ọ̀jẹ́ kí wọ́n ráhùn. Ọjọ́ Àbámẹ́ta Sátidé 6 June 2026 ni làdúrà fìdáwọ̀ ọjọ́ kẹjọ Alhaji Mustapha Akanni àti Olú láti aago mọ́kànlá àárọ̀ sí méjìlá ọ̀sán wákàtí kan péré ni Anwaru Islam School Ìpọ̀rí Sore o. Alhaji Mustapha Akanni àti Olú Chief Man Kuji Amuwo Setamos ọmọ Balùfọ̀n ọmọ Àdùkẹ́mẹ̀ Bíní Arókù Tayò ọmọ Kútẹ́rẹ́ Asàlóògùn Kẹ́ẹ́nìbọn Aníbọ̀n Ọ̀pọ̀ Òṣà Òṣà ní ẹbẹ̀ ẹ má bẹ Kútẹ́rẹ́ Òṣà Agbowó Agbobì Kútẹ́rẹ́ Agbórí Ẹni ọmọ Arómẹrẹ Àkẹrú Wàsà ọmọ Ounlẹ̀ ọmọ Ounta ọmọ Ọ̀pádìrìsà Gèrè ọmọ Adamu Òrìṣà Àrìjé ọmọ Désìrò ọmọ Ṣàṣọ́rẹ́ ọmọ Ọlọ́tọ̀ ọmọ Ọlọ́fin Àjàkóyè kí Ọlọ́run Aláàfin Àdéhùn Onídẹ̀ra Kẹ́bàbá Àmìràn Olùkéde gbogbo ẹbí Akin Olú of Lagos.

fase olu lo so fase se ti wa ni

0: tebasi wo dada a ti fo ire ore to agboyi ti pe ti pe sibe sibe nti lo e be ni pe ori ko kemi na lopolopo wa nko o tori nkan temi mo ni pe ah awon ti won dalu la mo yi to je pe awon ni won cheru ba ilu yi o po to awa ti awa ni lu ta gbe pelu alaafia o ti awa ti a gbe na lu ta wa alaafia to ba je pe abamo re lokudo o ye ka le tegun o e wo pe tori pe a ni nkan ta le bi dani gege bi ojo olo pe a ni lowo pe tori pe oni ojo olo se bi ojo olo ti oni lowo na ni won fi cheru ba wa ton fi deru ba wa ama emi ni igbagbo pe awa ton ni awon kan to ju ohun ijo oloro lo ta ba mo pe to a fe se ni ona to bi je pe yo di afse ti ebu man fi jo awon kan be fe pe ani to ju awon nkan oloro ati adolo ta n gbe kaakiri nlo won ni aya ni oju ogun lo bo ba je pe wa ba ni igboya ta laya ti adide mo reti pe mo fi oro kan ti apere ni ilu kan ni oke oya na ni lodo to koja lo won ni awon ti won jiyan gbogbo to n pe bandit won da lu nla mo n da la mo gba to ya awon ara lu pe awon jo pe e wa ni awon ti won da la mo iwon o po taun be ni ta ba si wo dada gan ki se pe baya won be na ni akaki ta abi o lagbara taun ama tori pe awon agbara ibon ati nkan je lo ti won ni na lo fa to bi je pe won n choche to n choba to n chochon n to ma chele ni pe ngba ta ba pa popo awo ta won ba doju ko won o ye ka won le ti e ba won ti e ri won chegun awon le won lo ara lu ba gbimo po won ba so panpa ara yi ba ton debi won ti ma de won ti e ni ara awon ara ti bi ni won ni nkan ta won ti ri pe won ma n ta awon ara lu loje ni pe a ko gunja yi o a ko gunja yi te ba mo ko to e fe ka ko gunja yi e se wo won ma ta won loje ile kokke yo se bayi ile kokke yo se bayi won ni awon ara lu ni oda won ti gbe lo won ti gbe lo ni won mo pe njo kala ajo yin njo kala ajado atoyin atado njo kan ni le wonu eni mo apa mo to je ko ni ki mo mura mo mu je njo kan ni opada ko si pakuti olode won ni awon ara bi won ti nche won ti se bi won ti wa na lu ni ni won ma yo ara lu lenu won ba ti goro ko ka de bayi guru awon lo ma sa kuru ba kuru ba kaakiri won ba to de won agbo wo de o ti ma gba pe to agbe ile ti o gba gbe yin ni o le pe ara ta awon ara lu nna wa ti mo toke njo ti won wa won ti du ra gan ti won wa ko to won agbo wa ara ti chududu ni ni eh won le won tebe tebe e won ba na won o je bi ejo eje lati gba ni o lo da ola mo mo na lu ni mo fi ni awa na ni nkan ti oju awon nkan eja oloro lo aya ni ni ojo ogun lo eje agbiyanju ka fi mo toke ka pale gbogbo awon tin da ola mo lu ka pale ran mo eh an ke so pe awon ke lo wa leyin won awon ke ni gba awon ke lawo eh e ma je ka ma fi awon ore ire fi tan go abi awon ke te ma ro pe to boya mo ro gele bi ro ke ko je la ma fo kaakiri ire ti o le se ne ro to e pe ko ri tete wale e la ma fi dara wa la mo kaakiri e je ajine si oni abayo ti olodun fi simi lo ke pe a le gba ta le chegu ara bi pe e je a fi mo choke tori pe bawon atelu balu ni ti wo lu no wa na ni a gbe gbe boje ton fi lanfa ni atira pala wa oluwa bi apere te ba gbagbe lose to koja boyo ose to si lo lo ni igba ti ichele ijinigbe ti ipile yo ni ti ichele mo ni awon lo oke wa opolopo awa ti aje odo lati ku ile awon to wa lo igbo wa lo igbo awon ti osun ni igbo to wa leyin yori won wa leyin yori ko si be tele te ba de ina lu eri opolopo odo tele to ye pe opolopo odo lẹ́yìn pé alárin ni gbogbo ọjẹ́ tí wọ́n bá rí kọjọkọjọ ọkẹ́ òun ti mọ̀ bí òun ti pe àwọn tí wọ́n bára wọn pé mo kẹ́fì nǹkan báyìí báyìí báyìí o àwọn ọ̀dọ́ rẹ̀ tí wọ́n sì gbé tó fi jẹ́ pé kinní ni òkú nílé dàbí ẹni pé yóò mú ìpalára bá wọn náà lu wọn ó tètè gbé àmọ́ lásìkò yìí ẹlẹ́mọ lẹ́mọ lọ́tọ̀ ni aláfi lọ́tọ̀ ìfìmọ̀tọ̀kẹ́ ò sí mọ́ àwọn ọ̀dọ́ ìlú gẹ òbí bẹ́ẹ̀ pọ̀ lu mọ́ kálukú wọn èyí tó gbà lu òyìnbó lọ èyí tó gbà lẹ́yìn odi àwọn tí wọ́n sì wà náà lu náà tó yẹ pé ọkùnrin náà lu tí wọ́n jẹ́ ọ̀dọ́ kálukú kẹ ń tètè ẹni ẹlẹ́mọ́ lẹ́mọ́ lọ́tọ̀ aláfi láfi lọ́tọ̀ ni bí wọ́n bá tiẹ̀ máa mọ bó káàkiri àríkọ́ máa kẹ òwú gbóró wọn. àwọn nǹkan tó fa tó fi jẹ́ pé àwọn ogun ẹ̀yìn ń jà wá nínú àwọn ìlú wa tó jẹ́ àwọn ìlú òkè nìyí ẹ dákun ẹ gbá ní ẹlẹ́ajá kí ni ká ti pè é àwọn ìlú òkè bó ti wù kó kéré mọ́ agbára wà ń bẹ́ẹ̀ ń bọ̀ làwọn agbára ní wà atọ́ ti gbẹ̀sìn àgbàsódì àwọn ẹ̀sìn àgbàsódì ìlọ́ọ̀tọ́ yọ wá lẹ́nu kò jẹ́ kí àwọn agbára ti ń dáàbò bo àwọn ogun ẹ̀yìn tó lè wọ̀lú kò jẹ́ ó lè jíjẹ́ mọ́ àwọn ìlú kan wà tó jẹ́ pé gbógun bá wọbẹ̀ ogun ni wọ́n ra síbẹ̀ ni bó ti kí ìlú ní kéré tó àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣàkóso ìlú ni wọ́n ti jẹ́ ìwọ̀ jije lo ko ba opopolopo wa o mo gba to je pe a ti mu oju egbo ta ti ni gunle ti a ti aso aye di aye oyinbo to je pe a so pe to ati laju ati laju a baba ya tele ti na baba wa to pe won be li aye tele boya awon diju ton fe rin ni boya oju ti won ola gbogbo nke won ni ko ba wa aya ba ba gbe egbo ati ka si ese aro a le ri kini ichegun e on the time le chegun ri pe kaloku o di lu won mu o so kini ke lojo kene no keta gboju ba oni pe bi awon eyan ba ti wa ni enu che ijoba ti won ba ti che ijoba de akowo ke to ba je pe baba won oni awon keke nle baba won je oloye ke nla ke abi o je baba agbe ke abi oni che ke ti baba ni nse bo ti wu ki oga to nji che ijoba ni o ti wu ko dagba to lenu che ijoba yo fi che ijoba sile ti baba re ba ti ri bi agba re yo lo moju to nke baba re fi sile tori igbagbo wa ngba ni pe nkan gba baba ba fi sile a gboro je ko parun bo ti o ki nkan na ko kere to tori pe omo ko ni hu omo ale lai lai ama laye ode ni oro bi be mo o kaloku wa ti nle nkan to bi ti baba wa lo ere kala kala kala la nsa bi eye kala kala nbe ta ti nba kala kala ka kere ibe lopolopo ti boju weyin mo ile ti ajo arajo ari nkan mlajo ṣugbọn aare te pada sile ka lo di ile tin jo gbogbo nke won ni mo gun e ti fin ja wa to a di pe to awon eyan lanfa ni awon ke awon lanfa ni ati wo mo lu wa lati lo je awon moko lati lo je olukoko lati ma seru balu lati ma dalu laamo ah olorun ba o o ma dowe o njo o la to gbo para bayi oni abayo akoko ni pe ife owo ti gbogbo wa ko leke ka ko gbeju ka ri pe apare ni ekeji nbe ni pe ka ma gbagbe ni ka ma boju weyin opopolopo yin to je pe e ti pe leyin odi te ko te lo lemu e wa na to je pe o je ke awon aseru balu kan ma wo na lu yin o tori pe ka ni kaluku yin ba lanfa ni ati ba boju to agbo leyin ni o ti ri ke awon sele ni ko ma sele yo ba ti sele gan won ba yin be to je pe e boju ko won ama pupo lo wa ti gbagbe ile a lo le mo awon oju to le mo oro le oke wa mo kon ma tebo ti won ni ati gbagbe pe alaise wo oni rasi le wo so ba do mi sibe won para gan jade ni baba ni alwa leyin odi ta ko ta lo le ngba ba ku won pada gbe lo si ilu wa ido ba ti gbe lo si ilu e na won pada ri mo le ne oju ba na ko si bi ti le o si eyin bi o ba ri yen mo le nba ni on the sense na lo ne ni tori pe ile kene ni gbogbo wa nte ka kiri ọlọrun bọ lójú ni kó dáhùn kọjá ká tẹlẹ yìí pẹ torí ìdí èyí àwọn nǹkan tí a mójútó ẹja gbẹ̀jú aká mójútó wọn o gbogbo àwọn ohun tí à ń fojúrí nẹ pàápàá jùlọ àìlákàkọ lórí pé bóyá kí n la fi sílẹ̀ ní àbí àwọn òwe la fi sílẹ̀ ilú ẹni ilú ẹni o iye ọlọ́run ọba kó sọ pé iná jì ń mẹ̀sọ̀ ni wọ́n ti bí tọ́jú ọ lálékè jáde àwọn tó ń jẹ ọmọ èkó rẹ oyè ọlọrun ọba kó tó mú wọn jáde láti èkó àwọn tó jẹ ọmọ ọba nẹ oyè ọlọrun ọba kó tó sọ pé tó ìbàdàn mọ orúfà nílùú ìjọlù ìgbé yóò jáde wá àwọn tí wọn jẹ ọmọ ògbómọṣọ oyè ọlọrun ọba kó tó sọ pé tó gani àti adéọlá ọdúnlẹ àbàṣírò àṣírò àwọn bàbá àti ìyá rẹ ìlú ògbómọṣọ ni wọn ti wá bó lè jẹ pé èkó ni wọn bí òun sí ó sì yẹ ọlọrun kó sọ pé tó ebe àtẹjẹ wọn jẹ tọdé ìdíkóore tó sọmọ jù náà ni wọn sì bí òun ọlọrun ló ti rí bẹẹ àmọ nǹkan tí màá ń sọ tí màá ń tẹnu mọ ni pé kálukú wa náà ló ti ọlọrun ti yọ wá jáde ọlọrun fẹ ká dára kẹ síbẹ ni ọlọrun mọ̀ọ́mọ̀ yọ wá jáde náà lónìí gẹ́gẹ́ bí akẹ́kẹ́jú kẹ láti rí pé adáàbòbò ìlú ni àsìgbé ìlú ni àgbẹ̀lọ síbi gíga ni ipa àrògan lẹ́yìn kó láti dáàbòbò lóyún àwọn ọ̀chẹ́ wo lẹ́yìn ṣe tó fi jẹ́ pé àwọn àtẹ̀rùbà ló ní láǹfààní àti wọ̀ lóyún àwọn ipa àrògan lè ń sà tó jẹ́ pé àwọn tí ń jiyàn gbé òfin ní jí àwọn èèyàn gbé náà lóyún ó kò sọ wọ́n bí ó kò sọ wọ́n yìí o ẹ̀jẹ̀ kálukọ̀ asa ipa wa ká kó ipa tí ọlọ́run rẹ wa ní ayé láti akó kó má jẹ́ pé nígbà tá a bá lọ tán ọlọ́run máa béèrè lọ́wọ́ wa pé pẹ̀lú agbára àtọgbọ́n àtìmọ̀ tí mo fún ẹ kí ló ti fún mi kí ló ti fún mi tó ti jáde wá ọlọ́run rẹ wù wá lọ́wọ́ ó yẹ ọlọ́run kó tó dá kálukọ̀ wa sínú ọ̀lú tó dá wa sí.
1: mo lè fọwọ́ tó wọ́n lọ dára púpọ̀ òun ló lè mú àtẹ́gbẹ́.

nation, precious Sardin, precious man, àti gbogbo orúfẹ́ ìdílé ẹ̀bá fẹ́, olú ilé iṣẹ́ precious man ti wà ní.

0: ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Àdùpẹ́ torí pé ọjọ́ mi ti ṣojú wa. Gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn Kristi, ẹ jẹ́ ká súnmọ́ bí ká tún gbọ́ nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run tún sọ fún wa. Mo dẹ̀ gbàdúrà wí pé ọ̀rọ̀ Ọlọ́run yìí ní orúkọ Jésù a máa tú ìdè, a máa já ìdè ayé wa. Ohun gbogbo tó ti mú kúrò kò tún ní padà sí inú ayé wa mọ́. Àwọn màmá wa wà pẹ̀lú mi nílé agbára níbí. Àwọn náà ni màmá mi nínú Olúwa Dr. Elmiran Modúpẹ́ọlá Irene Akinwande láti inú ìjọ Ẹ̀rọ-abọ́ ní Evangelical Ministry, Ebenezer Prayer Band Church, Tọ́kalẹ̀ sí 26 Van Road, Àgùdà Sùúrù Lérè nílùú Èkó níbí. Bóyá yìí fẹ́ pè wọ́n fún àdúrà àti àkókò tí wọ́n ń jọ́sìn àti counseling. Ẹ má pè wọ́n láti yọ wọ́n lẹ́nu ṣùgbọ́n láti gbọ́rọ̀ Ọlọ́run àbí fún counseling. Wọ́n á gbé 080-231-77716. 080-231-77716. Màmá mi nínú Olúwa, mo kì í pe ẹ̀ka bọ̀ sórí ètò. Mo kì í lọ́pọ̀lọpọ̀, Olúwa wà pẹ̀lú yín o.
1: Jésù.
0: Ọ̀rọ̀ tí a fẹ́ fi gbara wa níyànjú, òun ni
1: ọ̀fẹ́ nípa.
0: Ó ń sọ fún wa nípa
1: èébú
0: ìṣiṣẹ́ èpè ṣiṣẹ́ nǹkan méjì yẹn o. Ẹ má jẹ́ ká ṣe. Ẹ má jẹ́ àṣepè, èpè dá, èpè máa ń ràn mí kì í tán, ó máa ń jà mí lẹ́ni kì í lọ. Spirit lè pe ìjẹ́ká kí o sára. Èébú àti èpè ṣiṣẹ́ wọ́n lọ yíra wọn ká ni. Ẹlòmíì wà kò lè ṣe kó má ṣepè. Ẹ ṣepè fún ọmọ ọ̀dọ̀, ẹ ṣepè fún ààrẹ, ẹ ṣepè fún ọmọ ààrẹ pa. Èpè dá, èpè mú nǹkan tó ní láárí wá. Èpè dẹ̀ lè pe wọ́n máa jẹ́. Èpè yàtọ̀ sádùúrà. Ó bá ń gbàdúrà, wàá mọ̀ pé wàá máa rí rẹ nídìí ẹ̀. Èrè wà ní àdúrà gbígbà, jẹ́ pé ṣiṣẹ́ lọ. Èpè yẹn ọmọ ìyá kan nígbà kan rí. Kò lè ṣe kó má ṣe pé ìṣẹ́jú kọ̀ọ̀kan ni. Wọ́n tó ṣe nǹkan kan fún nílé báyìí, ó ti fèpè sí. Ìgbà tó yẹ Ọlọ́run ni kì í má lóde ọ̀nà. Ṣùgbọ́n bí o jẹ́ kó mọ̀, torí kì í ṣépè sí mi o. Mo fẹ́ràn mi gan. Ṣùgbọ́n nígbà tó pè ẹ̀ pọ̀, kó yára fún. Ọlọ́run tiẹ̀ ní kí n yára fún ni. Mo yára fún. Kò lè ṣe kó má ṣe pè fáwọn èèyàn. Ẹ dẹ̀ lè sọ fún ta. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? A máa ṣe pé a máa làágùn báyìí. Màá wò ó pé ìtumọ̀ ìgbésí ayé yìí tí màmá yìí ń gbé ló wà kó dáríji màmá náà. Wà kó dáríji àwa tá a sọ̀rọ̀ yìí náà. Bàtà Ọlọ́run ní kí n yára fún ní ìwé sítéètì. Olépè ti pọ̀ jù. Ìwé ti di bárakú fún. Bẹ́ẹ̀ náà tún ní àwọn ọkùnrin a máa tún ṣe pè fúnyàwó wọn. Bàbá kan gbà kan rí. Kò lè ṣe kó má ṣe pè fúnyàwó o. A tún lọ gbé ìwo. A tún máa ṣe pè fúnyàwó ẹ̀. Ṣùgbọ́n ẹmọ àwọn obìnrin àtijọ́. Màmá rẹ̀ fara dà o. Torí jẹ́ tí màmá yìí tú wá. Tó tún sọ̀rọ̀ ọkọ ẹ̀ yìí. Ta tún gbọ́. Àwọn ọ̀jẹ̀ sọ nǹkan kan o. Torí wọ́n ro ẹjọ́ yẹn ni fún àwọn màmá wa. Nǹkan tí báyìí ni bàbá alábájá tún ṣe o. Ó tún ṣe pè fún ohun màmá wa náà láti máa tún bẹ̀ ni pé ṣáà lọ́ máa fara ran. Èpè yóò ní rán ẹ̀. Èpè yóò dẹ̀ ràn. Torí nǹkan ti ṣe sọ bẹ́ẹ̀ ni pé gbogbo àwọn ọmọ ẹ̀ ló ṣorí o. Torí ìyá ń gbàdúrà àǹtí ẹ ni. Bàbá yẹn ló wá jìyà lọ́jọ́ alẹ́. Ó jìyà èpè gbogbo tó ń ṣe. Olúwa ni jẹ́ ká fi èpè ká fi bá tara wa jẹ́. Bàbá yẹn fi èpè bá tara ẹ̀ jẹ́. Ṣùgbọ́n ìyàwó ẹ̀ ó fi àdúrà ó fi ran àwọn ọmọ ẹ̀ lọ́wọ́. Àdúrà dẹ̀ ran àwọn ọmọ yẹn. Adúpẹ́ ní ẹ̀rọ Ọlọ́run pẹ̀lú ẹ̀rọ ìṣí tí eléyìí tí mo máa wà nínú Olúwa tí ó tún fi ṣíra létí lónìí pé gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi ẹ jẹ́ ká sá fún èpè èébú ká máa súre ní gbogbo ibi tá a bá wà ká súre fẹ́gbọ́ ká súre fúnyàwó ká súre fún ayé wa. Bí ẹni tó bá ń ṣe pé bó ṣe ń ṣe fáwọn tó ń ṣe fún ìwọ ni ò ń gbé mi. Orúkọ Jésù àmì forí gbé pé o. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ìsìnkú kó máa jáde lẹ́nu wa nígbà gbogbo. Èmi ni a tún sọ fún wa lónìí. Mo gbàdúrà lórúkọ Jésù bá a ṣe ń gbọ́rọ̀ yìí gbogbo ibi tí a ti kùnà tá a ti ṣẹ̀ Ọlọ́run a máa tún ayé wa ṣe. Ayé rẹ̀ dẹ̀ ní wà bákan lónìí lórúkọ Jésù Kristi. A dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. A tún máa pàdé ní àgbáyọ̀ Ọlọ́run. Princess Ọláyinka nígbà lórúkọ tèmi. Ó dàbọ̀.

0: ọ̀sán ní ìfẹ́ tó wá pọ̀ lọ́dún 92.9 ìbò ayé tó mo ṣe ní máa gbèkó ayé máa gbèkó
1: fílẹ̀ ayé máa gbèkó
0: ìkọ́ni àdàdà ó ní gbogbo ayé fẹ́ máa gbọ́
1: ọ̀rẹ́fẹ́ 92.9
0: ìkọ́ni aláyọ̀ o aláyọ̀ o ìkọ́ni aláyọ̀ o ilẹ̀ kí gbogbo ayé máa gbọ́.
2: Gbọ́ ọ̀rọ̀ yìí ní orúkọ Olúwa, gbogbo ọwọ́ ọ̀tá tí máa ń gbé epo sí àárín àlèkámà rẹ nígbà tó wá sùn, ọwọ́ yẹn kò gbé dànù. Mo wá ní orúkọ Olúwa láti sọ ọ̀rọ̀ ní ìṣẹ́jú kan àbí méjì sínú ayé ìwọ olùgbọ́mi níbikíbi tó wà. Ó wà nínú ilé ni o, ó wà nínú mọ́tò ni o, ó wà níbi ọjà rẹ ni o. Mo fẹ́ kó gbọ́ ọ̀rọ̀ yìí kó dẹ̀ bínú. Ní orúkọ Jésù, orúkọ tó ju orúkọ lọ, gbogbo agbára, gbogbo ọkọ tí máa ń gbin ohun búburú sínú ayé rẹ lójú àlá nígbà tó wá sùn, ọwọ́ yẹ kó gbẹ dànù sí àbílá. Ní orúkọ Jésù, ọwọ́ yẹ kó gbẹ dànù. Ní ìwé Matthew 13:25, ó ní nígbà tí ènìyàn sùn, ọ̀tá rẹ̀ sì wá, ó sì gbé epo sí àárín àlìkámà, ó sì bàtì rẹ̀ lọ. Ìyẹn ni wípé nígbà tí ènìyàn bá sùn, àkókò tó léwu ni. Ẹnìkan gbọ́ mi ní àṣálẹ̀ yìí wípé nígbà tí o bá sùn, lójú rẹ̀ ní ojú àlá ni wọ́n ti máa ń tún inú ogun dá sínú ayé ẹ. Ní orúkọ Jésù, láti àsìkò yìí lọ, ọwọ́ tó máa ń wá lójú àlá yẹn, tó máa ń gbé ohun búburú sínú ayé ẹ, àìsàn, àìní, àìlàlùyọ, ìṣẹ́, gbogbo ọwọ́kọ́wọ́ bẹ́ẹ̀ lórúkọ Jésù, ọwọ́ yẹ kó gbẹ dànù. Gbọ́rọ̀ yìí, orúkọ tèmi ni Pastor S.O.A. Okunola láti ìjọ Faith in Bible Church International ní ilé ẹja Mọ́tò Alápẹ̀rẹ̀ Road K2. Mo mú ọ̀rọ̀ yìí tọ̀ wá wípé kó gbàdúrà ní àṣálẹ̀ yìí, kó Matthew 13:25 kó gbàdúrà wípé ẹgbọ́n Olúwa, ẹ̀yin ọwọ́ tí máa ń gbé ohun búburú sínú ayé mi lójú àlá, tí máa ń fún mi ní oúnjẹ lójú oorun, ọwọ́ tí máa ń gba ire lọ lọ́wọ́ mi lójú àlá, ẹ̀yin ọwọ́ yìí lórúkọ Jésù, ẹ gbẹ dànù. Àsìkò péréṣe tí mo ní nísinsìnyí ni wípé bọ́ọ̀rọ̀ yìí, àkókò tí a wà yìí, ó ní a pè ní àkókò ọwọ́ agbára Ọlọ́run, ọwọ́ agbára Ọlọ́run. Ní orúkọ Jésù, ọwọ́ agbára Ọlọ́run tí máa ń bá ọwọ́ kọ́wọ́ wí, ọwọ́ agbára Ọlọ́run tí máa ń gbé ọwọ́ kọ́wọ́ mì, ọwọ́ agbára Ọlọ́run tí máa ń fọ eré pàmò àyànfẹ́ lójú àlá, ọwọ́ yẹ kó rúkọ ọmọ ayé ẹ. Bí o bá ti ń dùbúlẹ̀ ní àṣálẹ̀ yìí, ọwọ́ Ọlọ́run lórúkọ Jésù kọ́ wọnú àyànmọ́ ẹ, kó rí àánú gbà. Jésù Olúwa wa, àmì. Ní ọ̀la Wednesday, ní àárọ̀ ọ̀la, ní àgọ́ mọ́kànlá, a máa kóra wa jọpọ̀. Mo máa ń sọ, mo dẹ̀ tún sọ lẹ́ẹ̀kan sí wípé àwọn ogun kan wà tí èèyàn lè dájà bó ṣe wọlé kẹ́ni màdúrà gbàtó. Ó dàbẹ tó já sínú kànga, ẹnìkan ló máa sọ okùn sí tó máa yọ jáde, kò lè dára ìlú ọ̀. Máa bọ̀ níwájú Jésù ní àárọ̀ aláàgọ́ mọ́kànlá láti jọ sowọ́pọ̀ pẹ̀lú rẹ kájọ gbàdúrà yìí. Mo dẹ̀ gba Ọlọ́run gbọ́ wípé Ọlọ́run yóò gbọ́ àdúrà wa. Ogun yìí aṣẹ́ ọ̀nà ńlá fún ẹ, ọ̀nà ńlá fún ẹ, ní orúkọ Jésù ọ̀nà ńlá fún ẹ, ọ̀nà ńlá fún ọmọ tó sọ lẹ́ẹ̀kan sí pé ọ̀nà ńlá fún ẹ. Ní àṣálẹ̀ yìí kò tó sùn, kó o kọ yẹn wípé ọ̀nà la o, ọ̀nà la, ọ̀nà ire la fún mi o, ọ̀nà la. Bíbélì wí pé asanu pé ènìyàn láti tètè jí kó tó pẹ́ sùn, kó tó pẹ́ jú ọ, nítorí pé ó ń fi fún àwọn àyàn fẹ́ lójú oorun. Lójú àlá rẹ̀ lónìí, ọwọ́ Ọlọ́run wa gba Ọlọ́run yóò padà. Jésù Olúwa wa, ní orí ìjọba 3-5 Faith in Christ Church Street ní Alápẹ̀rẹ̀ Road Kétu, ilé ẹja Mọ́tò Alápẹ̀rẹ̀ Road Kétu, ní àárọ̀ ọ̀la ní aago mọ́kànlá, má gbàgbé o. Agogo tèmi 08023144748. Ẹ̀yin ènìyàn mi, ẹ kú ìpàdé ọmọ 21 tó ń bọ̀ ní August. Ní agbára Ọlọ́run tó lágbára, Ọlọ́run yóò sì gbà wá, a ò rí àánú gbà. Àkókò eré rẹ ti dé, ṣe àmìlá, ṣe àmìlá. Àkókò eré rẹ ti dé, gbàgbà eré, ògo ni fún Jésù lókè ọ̀run. Jésù Olúwa wa, amen.

0: hallelujah, hallelujah. Okay, akabo sori to akoko igbala. Oruko mi ni Lady Prophet Dr. Funmi Aroja Olabi lati ijo CNS Church Mountain of Goodness and Mercy to wa ni 11 Mulero Street, Mulero Bus Stop ni Ajeje. Oti wa ni oruko Olorun alaye bi ori ara fa bi bere seyin. Ni oruko Jesu, ori ofe ta fi le ma ni Olorun titi de ope mi wa. Oruko ti Jesu ori ofe na yo to fun wa. Ori kan so ni pe alagbara l'Olorun mi. Alagbara ni Jesu mi. Oba to laye atekun re mi kawo ko ma so mu ti ko le se. Alagbara ma l'Olorun wa o agbara agbara. Agbara yi po agbara. Mo gbadura fun eni asale yi. Gbogbo ti to n gbo mi lowo lowo bi Oluwa ti n be ti emi re o yi pada. Agbara Olorun ninu aye re. Eyi to ti wa nibe loruko ti Jesu ko ni dewu. Gbogbo eni to n gbadura fun iranlowo to n gbadura lati ri owo agbara Olorun lati asale yi loruko ti Jesu agbara yen ko fi ara han. Ninu ise re, ninu ile re, ninu aye re, agbara Olorun ko fi ara han. Bi agbara Olorun ba le fi ara han ni ibeji Lasaru ti oku ojo kẹri jidide. Mo gbadura fun oni asale yi ni oruko Jesu Kristi Olugbala. Agbara Olorun ko fi ara han ni asale yi. Agbara Olorun fi ara han ni eti oku pupa. Ogun Farao leyin. Oku pa niwaju. Agbara Olorun fi ara han oku pin ni iya sa mẹsẹ yi won ni iyangbeye. Mo gbadura fun gbogbo eti to n bo mi loruko Jesu. Agbara Olorun ko fara ni aye re. Ohun gbogbo to duro bi oke isere ni aye re loruko ti Jesu. Agbara Olorun mu re wale. Akọ́pẹ́ ta ni wo òkè níwájú mi sórí Bábẹ́lì lóòrùn ẹ̀rọ di pẹ̀tẹ́lẹ̀. Mo kọ agbára Ọlọ́run sórí ìṣòro yẹn, sórí ìdojúkọ rẹ, sórí ogun ayé rẹ, sórí ìlàkàkà rẹ, sórí àwọn nǹkan tó ń là kọjá ní orúkọ Jésù Kristì ti Násárẹ́tì. Agbára Ọlọ́run ó yá kó mú ọ wálẹ̀ lórí àwọn nǹkan tó ń gbomi sójú rẹ, àtẹ̀yí tó lè bá ènìyàn sọ, àtẹ̀yí tó lè bá ènìyàn sọ. Mo kọ agbára Ọlọ́run sọ̀kalẹ̀ ní àṣálẹ̀ yìí ní orúkọ Jésù. Agbára Ọlọ́run ó yá kó farahàn.
1: Agbára Ọlọ́run farahàn fún àwọn apọ́sítélì ní yàrá òkè. Ẹ̀là wọn bíi tinú ó yọ sí wọn, ó pín ara rẹ̀, ó bà lé olúkúlùkù wọn. Bíbélì wí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fi èdè tuntun sọ̀rọ̀. Ayé wọn gba àtúnṣe, ayé wọn ò rí bákan náà mọ́. Àwọn tí wọ́n rí wọn lánàá, wọ́n di ọ̀tún lójú wọn lónìí. Mo gbàdúrà fún ọ lórúkọ ti Jésù. Agbára Ọlọ́run tó máa ń sọ nídìí ọ̀tún tí ọmọ àtijọ́ á fi kọjá lọ tí gbogbo yóò di tuntun lórúkọ ti Jésù. Agbára Ọlọ́run yẹ kó bà lé ọ. Agbára Ọlọ́run tá ti tún ìtàn ayé rẹ kọ. Agbára Ọlọ́run tá fi ọ̀nà họ. Agbára Ọlọ́run tá mú kí àwọn nǹkan àtijọ́ tó lọ tó gbogbo yóò di ọ̀tún lórúkọ ti Jésù. Ó yá agbára rẹ kó bọ́ sójú iṣẹ́ nínú ayé rẹ. Agbára rẹ kó bọ́ sójú iṣẹ́ nínú iṣẹ́ rẹ. Agbára Ọlọ́run kó bọ́ sójú iṣẹ́ nínú ayé ọkọ. Agbára Ọlọ́run kó bọ́ sójú iṣẹ́ nínú ayé àwọn ọmọ. Agbára Ọlọ́run kó bọ́ sójú iṣẹ́ lórí ìdáwọ́lé rẹ, lórí èrò rẹ yẹn. Agbára Ọlọ́run kó bọ́ sójú iṣẹ́ lórí gbogbo ohun tó dàbí ìpèrúru níwájú rẹ ní orúkọ ti Jésù. Agbára Ọlọ́run kó bọ́ sójú iṣẹ́. Nígbà tí àwọn apọ́sítélì wà nínú ọkọ̀ pẹ̀lú Jésù, ìjì dé, nínú omi dé, ṣùgbọ́n Jésù fẹ̀rù. Ó bá nínú omi wí, mo gbàdúrà ní orúkọ Jésù pẹ̀lú agbára àti àṣẹ tó wà nínú ọ̀rọ̀ rẹ̀ àti orúkọ rẹ̀. Gbogbo rírí omi inú ayé rẹ̀ ó yá kó dákẹ́jẹ́ lórúkọ Jésù. Lórúkọ ọba tó pa ìjì lẹ́nu mọ́, gbogbo ìjì tó ń jà ọ́ òkú dé bá lónìí o. Lórúkọ ti Jésù, ó ti wà ní ìpele pé mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́. Ó ti wà ní ìpele pé o fẹ́ gbẹ̀mí ara rẹ. Ó ti wà ní ìpele pé ó ti tán fún ọ. Mo sọ ní orúkọ Jésù ní àṣálẹ̀ yìí nítorí pé bí Kristì bá wà ní ayé rẹ tí ẹ̀mí ẹ̀ òdẹ̀ tí ìpín ohun gbogbo ló sì ṣe é ṣe. Lórúkọ Jésù, àwọn nǹkan tó rò pé ó ti tún ni agbára Ọlọ́run wọnú ẹ̀ lọ, ó ṣe wọ́n ní àtúnṣe. Lórúkọ ti Jésù, àwọn nǹkan tó rò kò lè ṣe é ṣe wọ́n ní orúkọ Jésù pẹ̀lú agbára tí bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Ó yá ó gba àtúnṣe. Àwọn nǹkan yẹn bẹ̀rẹ̀ sí ní ṣe é ṣe. Àwọn nǹkan tó ṣe láàbọ̀ yẹn pẹ̀lú agbára Ọlọ́run, ó yá lọ ṣe wọ́n parí. Àwọn nǹkan tó fẹ́ bẹ̀rẹ̀ tó rò lórí ọ̀fẹ́ àti bẹ̀rẹ̀ tó rò tí ẹ̀mọ bó ṣe fẹ́ bẹ̀rẹ̀ tí kò sí ìrànlọ́wọ́. Mo gbàdúrà fún ọ. Ìwé Jeremiah sọ wípé ẹni tó bá fi ẹlẹ́ra ṣe ìgbẹ́kẹ̀lé ó ní ègbénu fún ṣùgbọ́n nítorí pé ìwọ ní ọlọ́run ó sì gba ọlọ́run gbọ́ àwọn nǹkan tó fẹ́ ṣe tó rí ṣe yẹn pẹ̀lú agbára ọlọ́run àti orúkọ rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ ó yá lọ máa rí wọn ṣe ní ìrọ̀rùn lórúkọ ti jésù àwọn tó máa ràn ẹ́ lọ́wọ́ tẹ́rù á fi ṣe gbégbé yín fún ẹ lórúkọ ti jésù olúwa yànwọ́ tí ọ gbogbogbò tó ja jàjàjà tí kò ṣẹ́ ní orúkọ jésù pẹ̀lú agbára ìjọ ọ̀dá àgùntàn ní orúkọ jésù ogun yẹn ṣẹ́ gbogbo àwọn ogun ọjọ́ tó ti pẹ́ èyí tó ti wà lẹ́nu ẹ̀ fún ìgbà pípẹ́ ó ti gbàwẹ̀ ó ti gbàdúà ó ti ṣe oríṣiríṣi ó ti náwó ọ̀rọ̀ pápá ti dàbí arábìnrin onísun ẹ̀jẹ̀ tó ti náwó gbogbo tó ní sí ọwọ́ àwọn oníṣègùn sí kò rí ìyàtọ̀ mo pe agbára ọlọ́run sínú ayé rẹ ní àṣálẹ́ yìí ó yá àyípadà rere kó dé bá ọ lórúkọ ti jésù nínú ayé rẹ lórí ìdáwọ́lẹ̀ rẹ gbogbo agbára ọlọ́run bọ́ sójú iṣẹ́ agbára ọlọ́run sọ̀rọ̀ fún Daniel nínú ìwé kìnìún àwọn tí wọ́n rò wípé nígbà táwọn bá sọ Daniel sí ìwé kìnìún àwọn ti rẹ́yìn ẹ̀ bíbélì yẹ kó yẹra wípé nígbà tí Daniel wọ inú ìwé kìnìún agbára àti àṣẹ ọ̀dá àgùntàn sọ̀rọ̀ agbára ọlọ́run sọ̀rọ̀ fún Daniel ọlọ́run pa gbogbo àwọn kìnìún ó pa wọn lẹ́nu mọ́ mo sọ sínú ayé ìwọ náà tó gbàgbọ́ ní àṣálẹ̀ yìí gbogbo kìnìún tó dúra múra nínú ayé rẹ pẹ̀lú agbára ọlọ́run ní orúkọ jésù olúwa pa wọn lẹ́nu mọ́ gbogbo àwọn tó sọra wọn di alágbára ayé tí wọ́n sọ sọra wọn di arúgbó ayé lórí ayé rẹ mo pe arúgbó ọjọ́ ní àṣálẹ̀ yìí ní orúkọ jésù arúgbó ọjọ́ ó gbàgbà lọ́wọ́ wọn ohun gbogbo tí wọ́n lò tí wọ́n fi ṣàgbára lórí ayé rẹ mo pe alágbára ńlá ní jákọ́bù ó yá kó gbàgbà lọ́wọ́ wọn agbára wọn kó dògún agbára wọn kó bàjẹ́ bí iná bá lè sọ̀kalẹ̀ lórí òkè kámẹ́lì mo pe iná ọjọ́ sí yẹn sọ̀kalẹ̀ iná tí ń jó fún súfúrì ó yá kó bàlẹ̀ ogun ayé rẹ kó gbé ogun ayé rẹ nì mo pe agbára ọlọ́run sọ̀kalẹ̀ lórúkọ ti jésù àwọn àfojúsùn rẹ láti àṣálẹ̀ yìí lọ bí ilẹ̀ ṣe mọ́ ó yá ọlọ́run yọ̀ǹda wọn fún ọ ní orúkọ.

ọlọ́run tó so yín papọ̀ níbi kíbi tó wù kọ́ wà lórílẹ̀-èdè yín ni níbi kíbi lórílẹ̀-èdè àgbáyé ẹni tó wù kó jẹ́ ó mọ́ o mọ́ ayé agbá ọlọ́run kó lọ so yín papọ̀ àwọn tó máa dá sí ọ̀rọ̀ ayé rẹ táyọ̀ rẹ máa fi mú yẹs tó ò ní dá máa ṣe mọ́ tó ò kọ́ ní máa ṣe struggling and smiling agbá ọlọ́run kó lọ connect yín pọ̀ níbo lọ wà àwọn tó tiẹ̀ ti wà lọ́dọ̀ ẹ gan tó o súnmọ́ tó súnmọ́ ẹ tó ò dámọ̀ tí wọn náà táwọn náà ò dá ẹ mọ̀ óyá agbá ọlọ́run ni mo pè óyá kó lọ la ojú yín sí ara yín lórúkọ ti jésù tá a bá ráwọn tó o ti ṣẹ̀ tí wọ́n ní wọn ò ní dáríjì ọ́ mo pe àánú ọlọ́run sọ̀kalẹ̀ pẹ̀lú àṣẹ àti agbára ọlọ́run ọlọ́run kó wọ inú wọn lọ gbogbo ọkàn ẹni àti ọkọ̀ òkúta nínú wọn olúwa sọ di ọkàn ẹran láti wákàtí yìí lọ ní orúkọ ti jésù ni mo sọ sínú ayé rẹ gbogbo ẹni tó gbàgbọ́ tó ṣàmì ayé ò tún wà bákan náà mọ́ lórúkọ jésù ayé ò tún wà bákan náà mọ́ bá a ṣe bẹ̀rẹ̀ oṣù tuntun èyí lóṣù kẹfà nínú ọdún 2026 ní orúkọ ti jésù ayé ò tún fà mọ́ bí ọlọ́run bá lè parí gbogbo iṣẹ́ ní ọjọ́ kẹfà bá a ṣe wọnú oṣù kẹfà oṣù ìròyìn ayọ̀ yìí lórúkọ jésù oníròyìn ayọ̀ máa jẹ́ fún ọ oníṣẹ́ ìròyìn ayọ̀ máa jẹ́ fún ọ lórúkọ ti jésù o ò tún báyé fọwọ́ tì mọ́ o ò tún má mú bọ́ wọ́rọ́ mọ́ lórúkọ jésù kò ní bàjẹ́ fún ọ lórúkọ ti jésù ayọ̀ rẹ máa kún lórúkọ jésù ẹ̀rí ẹ máa dájú lórúkọ ti jésù o máa dókè o máa mókè o máa pẹ́ lókè o ò ní jábọ́ lójijì lóṣù yìí ọlọ́run máa ràn ẹ́ lọ́wọ́ àwọn ẹrù ayé ẹ tó wúwo tó fẹ́ gbé tò rí gbé pẹ̀lú agbára ọlọ́run ó yá lọ gbé wọn ní ìrọ̀rùn lórúkọ jésù lọ gbé wọn ní ìrọ̀rùn àwọn nǹkan tó gbódókè tó rí gbé dórí pẹ̀lú agbára ọlọ́run lórúkọ ti jésù kristi nítorí pé òun ní okun àti agbára rẹ ó yá lọ rí wọn gbé dórí o àwọn táwa ràn ẹ lẹ́rù láti bẹ́ẹ̀ gbé dórí tí ò fi ní rọ̀ ẹ lọ́rùn tí ò fi ní sú ọ tí ò fi ní rọ̀ ọ lórúkọ ti jésù agbára ọlọ́run ni mo pè ní àṣálẹ̀ yìí ó yá kó lọ tò ẹ́ papọ̀ pẹ̀lú wọn lóṣù yìí wàá rí tiẹ̀ ṣe lórúkọ ti jésù bí ọdún yìí ṣe fẹ́ pín sí méjì lórúkọ ti jésù ẹ̀mí ìwà àti èmi kò ní bá ọdún yìí lọ lórúkọ jésù kò ní bá oṣù yìí lọ léèní ọjọ́ ìṣẹ́gun lórúkọ jésù gbogbo ayé rẹ olúwa ṣe láṣẹ wọlé ní olúwa ṣe láṣẹ tán ní olúwa ṣe lórúkọ ti jésù ó máa padà yin ọlọ́run ayé ẹ̀ máa gbé ọlọ́run ga ayé ẹ̀ máa fèyè fún olúwa ayé ẹ̀ máa polongo orúkọ jésù bẹ́ẹ̀ lórí ohunkóhun yìí padà ní àṣẹ ti bàbá àṣẹ ti ọmọ àṣẹ ti ẹ̀mí mímọ́ ní àṣẹ ńlá jésù kristi olúwa wa àmì lórúkọ ti jésù aleluya aleluya aleluya lẹ́ẹ̀kan sí orúkọ mi lady prophet dr funmi aroja awolabi láti ìjọ cns mountain of goodness and mercy tó wà ní nọmba 11 molero street molero bus stop ní ìlú agege ní ìlú èkó ó lé darapọ̀ mọ́ wá láti bá wa jọ́sìn ní ọjọ́ sunday ní aago mẹ́jọ òwúrọ̀ títí di aago mọ́kànlá a máa ń bẹ̀rẹ̀ ètò èsì wa pẹ̀lú ẹ̀kọ́ bíbélì ní ọjọ́ sunday tó bá di ọjọ́ thursday a máa ṣe èsì tí a ń pè ní ibùjókòó àánú ọjọ́ sílò ti wà nìyẹn ní ọjọ́ thursday ní aago mẹ́sàn-án ọjọ́ tó bá papọ̀ mọ́ oṣù la máa ṣe ìṣòro ní orí òkè wa ọjọ́ kìíní oṣù kìíní ọjọ́ keje oṣù kejì ọjọ́ kẹta oṣù kẹta títí di ọjọ́ kejìlá oṣù kejìlá a máa ní ètò ìsìn ìsọjí ní gbogbo wednesday kẹta nínú oṣù nílé ìjọsìn wa ní nọmba 11 molero street molero bus stop ní agége ní ìlú èkó ó lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àbí kó o fi whatsapp message ránṣẹ́ sí 08176228360 08176228360 08176228360 má gbàgbé o jésù ń bọ kò ní pẹ́ dé mọ́ alágbára ń bọ jésù wa ń bọ wá mo ní jésù wa ń bọ láti wá ṣèdájọ́ ayé má sì gbàgbé dọ́là o má sì gbàlá dọ́là o ṣé lálẹ́ yìí kò sẹ́ni tó mọ ohun tóun máa sùn tóun ò ní jí mọ́ mo gbàdúrà fún wa olórúkọ jésù ẹni wa ò ní yọ lójijì o a ní fọjọ́ ọlọ́jọ́ lọ o ṣùgbọ́n síbẹ̀ máa múra fún ilé dánlókè nítorí pé ó lè dé lákòókò tó ronú sí lákòókò tó fọkàn sí ó lè padà dé má fi ìgbàlà ẹbẹ́ la o gba jésù lónìí gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ

You buy it for

Bye, baby.

I'm gonna go to the hospital.

ìgbà tó yẹ bàbá wa Alhaji Mustapha Akànni àti Olúlọ́lọ́run Allah mú wọn sọ́dọ̀ tí ọ̀jẹ́ kí wọ́n ráhùn. Ọjọ́ Àbámẹ́ta Saturday 6 June 2026 ni làdúrà fìdáwọ̀ ọjọ́ kẹjọ Alhaji Mustapha Akànni àti Olú láti aago mọ́kànlá àárọ̀ sí méjìlá ọ̀sán wákàtí kan péré ni ní Anwaru Islam School Ìpọ̀rí Sunwore o. Alhaji Mustapha Akànni àti Olú Chief Imam Kuji Amuwo Central Mosque ọmọ Balùfọ̀n ọmọ Àdùkẹ́mẹ̀ Bíní Arókùn Tayò ọmọ Kútẹ́rẹ́ Asàlóògùn Kẹ́ẹ́nìbọn Aníbọn Ọ̀pọ̀ Òṣà Òṣà ní ẹbẹ̀ ẹ má bẹ Kútẹ́rẹ́ Òṣà Agbowó Agbobì Kútẹ́rẹ́ Agborí Ẹni ọmọ Arómirẹ́ Àkèrú Wàsà ọmọ Ounlẹ̀ ọmọ Ounta ọmọ Ọ̀pádìrìsà Gèrè ọmọ Adamu Òrìṣà Àrìjé ọmọ Désìrú ọmọ Ṣàṣọ́rẹ́ ọmọ Ọlọ́tọ̀ ọmọ Ọlọ́fin Àjàkóyè kí Ọlọ́run Àlá fi àjọ́nà onídẹ̀ra kẹ́ bàbá àmì ràn olùkéde gbogbo ẹbí Akinolu of Lagos.

0: bayi awon akore ta jo ma se tu ati jo wa nile agodo eni akoko ni ajire re obirin Stella Ogunlade
1: ni oruko Jesu Kristi agbe yi ga Olorun alaye lori eto ijoko akoni ti asale yi adupe nitori pe eje ko sese fun wa lati tun le wa ko eko lese yin le kan si adupe lowo yin lori oro orilede Nigeria yi ti eyin Olorun mo ona ti o fi yanju gbogbo isoro won yi ti eyin Olorun mo ona ti o fi tu gbogbo awon eniyan sile ninu ide okan ninu aifokan bale adupe nitori pe ti gba koso ede ti se Jesu Kristi oluwa wa ohun ti Olorun fi si mi lokan lati ba so ni asale o na ni ki a tesi waju nipa gbigbe ojuse wa gbogbo responsibilities wa gbogbo to ya ka gbe se ta ro se gbogbo ona to ya ka to ti o ti eye wa mo ba se gbele Olorun lowo eyan omo Olorun kiko gbogbo ojuse wa le Olorun lowo o ma se pataki o se pataki ni gbogbo ona nitori pe ohun lo da wa bibeli wi pe Oluwa Olorun si fi yepe ile mo eniyan eniyan si di alaye okan Olorun si mi emi iye sinu eniyan Olorun fa ara e lo mo Olorun lo mo mi Olorun lo mu yepe to fi mo eniyan to de mi emi ti e to mi sinu wa ohun lo mo gbogbo part ara wa ohun lo ma aye wa ohun lo da wa o de feran re o lati jowo gbogbo isoro re ko le lowo jowo re le lowo ohun nikan soso lo le se ohun lo ni ona ohun nikan soso ina lo ni ona ohun lo ni otito dani ohun lo ni iye dani ohun lo mo bi ti bata tin ta olese ohun lo mo bi ti isoro re wa ki isoro re o to de inu aye re o ti mo ona abayo ki isoro to de inu aye enikokan o ti mo ona ojutu ti o gba lati pe ki isoro ye ko ba bori re ki se pe ko ba bori re nikan ni sugbon lati mu aye re tesiwaju lati mu kona re ko la gbogbo to doju ko Olorun loruko Jesu ko pe ko deba gbogbo to doju ko fun inera ko pe ko deba ba ti gbo awon iwasu won yi eje ka ma mulo eje ka ma tun gbo idi pataki ti agbudo fi gbe isoro wa le Olorun lowo ti agbudo fi gba gbo pe to gbe isoro aye wa ti agbudo fi gbetele gege bi Olorun ohun na ni wipe yato si pe ohun lo mo wa yato si pe ohun lo mi mi iye sinu wa awon to se pataki ni yan am lati mo awon yen yato si awon yen am lati mo gbangba wipe ko si n ta wa gan dani laye yi to je wipe awa lo ni kini di idi ni pe ta ba ti e lowo ka ara le nigba ta ba ara le to ka wa fi kole ile ta ko yen bi eni ya an ya le yen gbe na ni owo to lo fi to fi kole yen to fi ra le yen o fi n sanwo ile ti wa gbe titi opin aye re o fi de ni meli so fun wa wi pe o ni iyepe yo pada si ile bi o ti wa ri o ni emi yo to Olorun lo ko ile yen iwo kon lo ni o wa lowo ni o wa ra oko ayotele afi bi eni sanwo taxi bi taxi to gbe wa kaakiri bo wa maru wa lo fe wo ni or anything wa sanwo e wa sanwo maruwa wa sanwo boko owo to fi ra oko to ngun kaakiri Olorun ko fi bu ola siri wi pe ko le ma lo boya titi igba ti oko o fi se daada boyo yonu ni o tun fe ra mi oko ya sa ma gbe okiri titi opin aye ejo ti won ba to ku to fe lo laye ohun lo oko yen wulo fun se won lo wa loko tori ko si eni to le ku lemi loruko Jesu o ni bojo olojo lo kan wa so ko wa so ko wa kan wa ko ti so ko ti kono asiko le pe to ba ti to ti ru eni e ba ti ku o to ba ti fe gbe ohun si koto kan gbe moto e leun lori sori ipo si sibe ko tun gbadura le kan si pe a o ni bojo olojo lo ki la wa wa aye igan maya fun ki la n wa owo lona ipa fun ki la n sare kiri fun bibeli n so fun wa wi pe oni ka sinmi ninu oluwa ki a si fi suru duro de o wa ninu iwe orin dafidi ori 37 ese ikeje oni iwo sinmi ninu oluwa ki o si fi suru duro de a lati gbekele ta ba wo nkan ti timoti okini to so fun wa ori ikefa ese ikefa oni sugbon iwa bi olorun pelu ite olorun ere nla ni bibeli n je ko ye wa pe ni timoti 1 timoti 6 e na ni oni ninu aye ta wa ye ko si nta mu wa saye ko si nta mu lo ki la wa fe para wa si ki la npa ayan lati lowo si in to je pe wa lo jejo lori n to se eni to pata lo duro si orun die ta be si ni sorry against e pe won lo se nkan bayi ki la wa fe lo sorun apadi si ki la wa so okan wa fun esu fun se nitori aye to kere pupo bo ni yawo abo loko ni ejijo mi rayin alaba dore alaba soropo ni titi iku yo fi ya yin abi titi ya ti ya wa so pe boya won o ti e fe se ma boko ni iru e n bo se waye daada Olorun ni eto ati erongba ninu aye re ẹni bímọ ọlọrun mọ mọ ṣíjú ọmọ wí pé kò rẹni kó máa pè ẹni bàbá àbí rẹni kó máa pè ẹni mọmọ títí òpin ayé yóò fi dé náà ni torí ohun gbogbo òun ni ìgbà àti àkókò wà fún kí la wá fẹ para wa fún kí la yìnbọn pààyàn sí kí la ń gbé èèyàn tá ń gba ránsọọmù sí ẹjọ nítorí ayé tí ò lọ títí kò sí tó o lè dá ní láyé ìkókó níwọ lo ní ìwọkọ lo ní ilé tó dàdàdà kó tó rówó ṣe nígbà tí òpin bá dé tọlọrun bá léyìn tó ṣe tó ilé ọhún ẹni tó o mọ ló máa gbé bẹ àwọn baba ńlá wa ń kọ gbogbo àwọn tó ti lórúkọ ń kọ àwọn ilé tó kọ sílẹ ṣé wọn gbé lọ ó yẹ ká máa ronú ó yẹ ká ní àròjinlẹ ọlọrun ó fẹ ká yẹra kúrò nínú àwọn ìwà búburú wọnyìí ìpànìyàn ni ìfipáwówó ni owó tó o ní o ní kó lọ àwọn tó ń fi owó impress wọn ní wà ń bẹ nígbà tó o bá máa gba ìdájọ tiẹ ó wá ṣe yípadà sí ọlọrun ó wá ṣe gbà gẹgẹ bí olúwa àti olùgbàlà rẹ ó ló lè mú ìṣòro ayé rẹ kúrò ìnira tó dé bá ọ tó fi ń sá káàkiri tó fi ń pààyàn tó fi ń wówó wọnyìí ó ṣe gbélé ọlọrun lọwọ ó ń pè ọ ó ní ọmọ fi ọkàn rẹ fún mi ọlọrun fẹẹ fa àwọn nǹkan kan yọnú àwọn ọrọ wọnyí ni gbẹkẹlé ọlọrun ò ní jẹbi àwọn ọrọ tó ń gbọ wọnyí gbẹkẹlé ọlọrun nítorí pé ayé ò kì í ṣe tiwa kò sí ń tá a dá níláyé onílẹ̀ rẹpẹtẹ ìjọ kan ló fi ilẹ̀ òkọ́lé rẹpẹtẹ ìjọ kan ló fi ilẹ̀ ẹgbọ́n náà kí la wá ń tìtorí ẹ̀ sáré ó ṣe gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ ó ṣe dúró kó jẹ́ kó sùn kò ṣe ọwọ́ rẹ̀ yìí ó wá ṣe ń fi gbogbo ipá wá gbogbo nǹkan ayé tí kì í ṣe ti anybody ayé tí kì í ṣe tiẹ kì í ṣe tèmi ẹni ṣe ọ́ ò lè dáríjì tọkàntọkàn wàá máa rẹ́rìn wàá máa finú bá àyàn jà ṣé gbàgbọ́ náà lágbàre ìgbéraga ńkọ ìjọra ẹyin lójú ńkọ èmi ni mo tó báyìí èmi ni mo àwọn dà àtàwọn tàná dà ẹ jẹ ká yípadà léyìn ọmọ náà ẹyin ọmọ ọlọrun ẹ jẹ ká gba jésù kristì gẹgẹ bí olúwa àti olùgbàlà wa ẹ jẹ ká tẹlé àwọn nǹkan tí ọlọrun sọ fún wa nínú ìwé mímọ ẹ jẹ ká ka bíbélì wa òun nìkan ṣoṣo náà ni ìwé ogun tí ọlọrun fi sílẹ fún wa gbogbo ìgbésẹ tá a gbé tá a fi ní lárí tá a fi ló wà ní bíbélì nígbà tó o bá fi ayé rẹ fún ọlọrun ta ló wá fẹ fi fún gbogbo alamọ pé ọrun àpáàdé wa ìjọba ọlọrun wa lórúkọ jésù ìjọba ọlọrun ni ọlọrun ó darí wa sí ká yí padà nínú ìwà wa àti ìṣe wa ọlọrun kò dá ọrọ àpáàdé nítorí ọmọ ọlọrun nítorí àwọn tó bá gbà á ó wá kú lórí igi àgbélébù nítorí tìrẹ àti tèmi ká lè wọ ìjọba ọlọrun.
0: ètò ìjókòó àkọni la ṣe ń gbọ ní bond fm 92.9 ní ti àṣálẹ yìí ohun ajíhìnrere obìnrin ogunlade òní agbọtán báyìí ẹ jẹ ká tún kọjá sí yàrá ìkéde wa.
2: Oh yeah, are you ready for an unforgettable encounter in God's presence? Christ Apostolic Church Fountain of Comfort welcomes you to the powerful 21 Days Annual Prayer Congress. Start, shift from hustling to harvesting. Ministry, great men of God, Pastor Kendi Amushon, Pastor E.A. Aladijari Dikombina, Lady Evangelist J.K. Amushon, Host, Pastor J.O. Ojo, D.S. Charity District, Pastor E.A. Olusoko Superintendent, ADCC, Prophet Ezekiah Oladeji, General Evangelist, CAC Nigeria and Overseas, Pastor Oladele, the President, Christ Apostolic Church Nigeria and Overseas. Date from the 1st of June to 21st of June, 11 p.m. Venue, Christ Apostolic Church, Fountain of Comfort, Number 4B, Church Street, Musan Akeogun Bus Stop, Ibaja Road, Ibaja, Lagos, Nigeria. For more info, call 081-3743-4467 or 070-3865-9254. Come and experience Shekinah glory.
3: People of God, Christ Apostolic Church, Nigeria and Overseas, proudly invites you to the 2026 Evangelist, Prophets, Prophetess, and Planters International Conference.
4: The time is here for a fresh encounter with the living Word of God. Hallelujah!
3: The Bible, Prophetic Truth, Hit Me Live at CAC, Babalola Memorial International Miracle Camp, Ikeja Rakeji, Osun State, Nigeria. Come and experience revelation, impartation, and prophetic direction for the next season of your ministry.
4: Day, Monday, June 1st to Saturday, June 6th, 2026.
3: Ministry, Prophet Ezekiah Oladeji, General Evangelist, CAC, Nigeria and Overseas. Pastor E.O. Odejobi, CAC General Superintendent, Nigeria and Overseas. Pastor S.O. Oladele, President, CAC Nigeria and Overseas. And all the anointed men of God. CAC Evangelical Conference 2026. Where the Bible comes alive as prophetic truths.
5: Ìṣọ̀tẹ́lẹ̀ òtítọ́ a máa fúnni ní ìmọ̀ ìjìnlẹ̀ ti Ọlọ́run tó dájú mọ́lẹ̀ kedere láti ran ènìyàn lọ́wọ́ ní kíkọjá àkókò ìṣòro àti láti lóye ìfẹ́ Ọlọ́run nínú àwọn ipò àti àyídáyidà ìgbà yìí. Èrèdí nìyí tó ṣeṣe pàtàkì fún gbogbo ọmọ Ọlọ́run pàápàá jùlọ ajíhìnrere olùdásílẹ̀ wòlíì lọ́kùnrin àti lóbìnrin láì fi ti ìjọkànṣe láti darapọ̀ kópa nínú ìpàdé àpéjọrò ìgbéniró nínú ẹ̀mí fún ti ọdún èyí pẹ̀lú àkòrí bíbélì sọtẹ́lẹ̀ òkúta mọ́ndé ọjọ́ kìíní sí fúráìdè ọjọ́ kàrún oṣù kẹfà ní níbi tá ó ti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìfihàn òtítọ́ tí múni túbọ̀ ní àjọṣepọ̀ tó dẹ́mọ́rẹ́ pẹ̀lú ọlọ́run tó pe ní rẹ́níṣẹ́ bẹ́ẹ̀ ni ìṣó òun tó lágbára máa wáyé ní fúráìdè ọjọ́ kàrún fún gbogbo ènìyàn mọ́jú sátọ̀dé ọjọ́ kẹfà oṣù kẹfà ní babalọla memorial international miracle camp ìkejì arákejì níbi tọ́lọ́run á ti lo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ tó fi mọ́ àwọn bàbá wa prophet Ezekiah Olúfóyè Ọládéjì Ajíhìnrere Àgbàjọ Apostolic Christi Pastor E.O. Ọdẹ́jọbí General Superintendent àti Pastor S.O. Ọládélé Ààrẹ ìjọ CAC ilẹ̀ ní Àpòkè Òkun ní ọjọ́ kẹ́ni sí ọjọ́ kẹfà oṣù kẹfà tí a jọ pàdé nínú àkókò ìbápàdé pàtàkì náà. Jésù ni Olúwa.
0: Ká fẹsẹ̀ rajó díẹ̀ ká tó tún tẹ̀síwájú.

0: fi ń dá wa lójú pé púpọ̀ àdánwò tí ayé wa là kọjá gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí aládùúrà ó dúró lórí àìsọ́nà àti àìsọ́ra àti àìbá Ọlọ́run nínú ẹ̀mí nínú ìsọ́nà láti ń bá Ọlọ́run nínú ẹ̀mí it is in this that we understand what the voice of God is saying what is actually happening in the spiritual realm nínú ìsọ́nà láti mọ ohun tí ó ṣẹlẹ̀ nínú ẹ̀mí ìsọ́nà Jesu kọjú sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní Matthew 26:41 ó sọ fún àwọn yẹn pé ẹ máa sọ́nà kí ẹ sì máa gbàdúrà kí ẹ má baà bọ́ sínú ìdánwò ènìyàn máa ń bọ́ sínú ìdánwò tí ìsọ́nà rẹ̀ bá ti mẹ́hẹ àwọn ọmọ Ísíráélì wọ́n bọ́ sínú ìdánwò Olúwa sọ fún Mósè pé gbogbo àwọn tí wọ́n kú nílẹ̀ Egypt tí wọn ò gbà mí gbọ́ yìí gbogbo wọn ni màá parun ìkankanú wọn kò sì ní délẹ̀ lérí ipa wo lolúwa ṣe pa wọn ó fi wọn sílẹ̀ ó fún èṣù láàyè láti ṣiṣẹ́ àwọn nǹkan kan wà tó jẹ́ pé nípa ìsọ́nà wa èṣù aráàyè láti ṣiṣẹ́ nígbà tí èṣù bá wá ráàyè láti ṣiṣẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ kan tí ọlọ́run ò fẹ́ a máa ṣẹlẹ̀ àsìkò fún àdúrà à ń lọ church à ń tẹ̀fẹ́ ọlọ́run à ń dáwọ́ à ń dá ọrẹ bọ̀ á rí pé ọlọ́run fi àyè gba nǹkan yẹn ọlọ́run fa àyè gba nígbà yẹn la máa sọ pé ọlọ́run mọ̀ sí ó ní tọ́lọ́run fi ṣe ṣùgbọ́n tọ́lọ́run fi ṣe yẹn àmọ́ torí pé àìsọ́nà àti àìkíyèsára ó fún èṣù láàyè láti ṣiṣẹ́ kìí ṣe ọwọ́ ọlọ́run rèé bí a bá wo ìdánwò Jóbù dáadáa gan a rí pé kìí ṣe ìfẹ́ ọlọ́run ni pé kí Jóbù jẹ àwọn ìyá tó jẹ iṣẹ́ ọwọ́ èṣù ni kìí ṣe ọlọ́run ló fi ìyà jẹ Jóbù ṣùgbọ́n ọlọ́run fún èṣù láàyè láti ṣiṣẹ́ ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ni ó máa ń fún èṣù láàyè ó tilẹ̀ jẹ́ pé Olúwa ló fi Jóbù yẹn gan ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà àìbá Ọlọ́run nínú ẹ̀mí bíi ìta ọmọ Ísíráélì tí wọn ò ní gbàgbọ́ pé Olúwa lè ṣẹ́gun fún wọn òun ni a fọwọ́ fa àwọn tó fún èṣù láàyè láti ṣiṣẹ́ nígbà tí àwọn kan báyìí bá wá ṣẹlẹ̀ a ó rò pé Olúwa ló fa àbí Olúwa mọ̀ sí Olúwa fẹ́ kó rí bẹ́ẹ̀ ni ẹ máa sọ́nà kí ẹ sì máa gbàdúrà ẹ máa ṣọ́ra ló ṣáájú ẹ máa gbàdúrà àìṣọ́ra tó tàbí àìsọ́nà tó ó máa ń ṣílẹ̀kùnlẹ̀ fún ibi láti wọnú ayé yẹn ẹ wo orílẹ̀-èdè nàìjíríà níbi tá a bá wa ẹ wo tí ètò ààbò wa dà ṣé bó ṣe wu ọlọ́run rèé àbí àìsọ́ra tó níbi tí a ti fi tó yẹ ká ṣe sílẹ̀ lórílẹ̀-èdè ìta ò ṣe bí a bá forílẹ̀-èdè ṣàpẹrẹ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ níbi tí a ti ń wá owó tá a ti ń wá ipò tá a ti ń wá agbára tí a ti ń wá ìjọba ara ẹni nìkan tí a ti fẹ́ wà nípò ọkọ̀ tá ò fààyè gba ẹni tí ó yẹ kó wà nípò tá a mọ̀ pé yóò lè ṣe a ò fààyè gba láti ṣe ká sì so wọ́pọ̀ mọ́ ẹ̀rù ibi tó gbé wa dé níbi tí yorùbá ò ti fìgbà nù kan ṣoṣo sọjà tí wọ́n ń dètè ara wọn tí wọ́n ń para wọn ẹ wo bi tá a bára wa lónìí kò sí ìsinmi nílé mọ́ o kò sí ìsinmi lóko ẹ wo ìṣẹ̀lẹ̀ ibi tó yẹ wa kan nítorí àìkíyèsára wa àti àìsọ́nà wa púpọ̀ ibi tó ṣẹlẹ̀ sí wa kì í ṣe ọwọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni ó pòwe fún wọn ó ní ẹnìkan fúrúgbèsóko ṣùgbọ́n nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá akọ pé ó fún èpò sí àlìkámà ó bà tiẹ̀ lọ nítorí tí ènìyàn sùn ọ̀rẹ́ mi ṣé wọn náà ò sùn báyìí sọ́nà akọni tó ń gbọ́ ètò yìí sọ́nà olúwa mo gbàdúà orí ọ̀fẹ́ láti sọ́nà àti láti gbàdúà láti dúró tì ọ́ kí ayé wa kó lè bọ́ lọ́wọ́ ibi ẹ yọ̀ǹda fún wa ẹ gbà wá lọ́wọ́ gbogbo ibi tí a ti ṣàṣìṣe gbogbo ibi tá a ti ṣàṣùn para gbogbo ibi tá a ò ti sọ́nà tí ibi sì ráàyè ìgbà wọlé sí wa lára tó ń mu wa lómi tó ń dà wá láàmú lónìí bàbá ẹ fà ánú bàbá mo gbàdúà fún gbogbo akọni tó ń gbọ́ ètò yìí pé kí ayé rẹ kó bọ́ lọ́wọ́ ibi lórúkọ Jésù Kristì bẹ́ẹ̀ ni yóò sì rí lórúkọ Jésù Kristì olúwa wa àmì pastor Láníyẹ̀ Ògúnlé Adé Christ Apostolic Church Òkèmọ́lẹ̀ district headquarter 33 Alábàtà street Ìjẹ̀gùn Lagos 00621723 55 God bless you in Jesus name amen.
1: Ohun bàbá wa Ọláníyẹ̀ Ògúnlé Adé òun ẹ ti gbọ́ lórí ètò ti àṣálẹ̀ yìí níbi ni a ó fi àdàgbà ètò ti àṣálẹ̀ ọjọ́ òní rọ̀ sí bí mo ti ń dágbére bẹ́ẹ̀ ni mò ń kí gbogbo àwọn tí wọ́n ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa láti rí pé ẹ gbọ́ wa lórí ètò ìjókòó akọni ti àṣálẹ̀ yìí amojú ẹ̀rọ mi mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ olótú ètò yìí ẹ ṣe gan-an ni ìgbìmọ̀ adarí àti aláṣẹ iléeṣẹ́ bond fm 92.9 mo mọ rírì orí ọ̀fẹ́ tẹ fún wa yìí yóò dára fún yín ìjókòó akọni vangard mo mọ lóore o fún àtìlẹyìn yín nípa àdúrà nípa ìmọ̀ràn rere àti nípa ìnáwó sí ní ti owó fún ìtẹ̀síwájú ètò yìí lórí afẹ́fẹ́ gbogbo yìí tí ẹ jẹ́ ìjókòó akọni vangard members

ẹṣe ọjọ́ ìbí láìpẹ́ yìí gbogbo yín náà ni mo tún kí ẹṣe yóò dára fún yín David Oladapo àrólé akọni náà ni orúkọ mi mo ń rọ gbogbo ẹ̀yin tí ẹ bá ń gbọ́ mi pé ọjọ́ mẹ́jọ mẹ́jọ ni kẹ́ máa darapọ̀ mọ́ wa láti aago mẹ́sàn-án sí aago mẹ́sàn-án àbọ̀ gbogbo àṣálẹ́ ọjọ́ Tuesday yóò dára fún yín o 00-33-18-17-74 òun ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní kété tí a bá ti parí ètò ẹni orí ọ̀fẹ́ láti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kí a lè jọ sọ̀rọ̀ kí a jọ sọ àsọyé ohunkóhun tí ẹ bá fẹ́ mọ̀ tàbí tí ẹ bá fẹ́ ṣe lórí bond fm 92.9 yóò dára fún yín Emi David Oladapo àrólé akọni àti gbogbo àwọn tájú wà nílé agodo ní àṣálẹ̀ yìí ni mo máa ń dágbére wípé bí Jésù kò bá ti dé ọjọ́ mẹ́jọ ni ó dà lórí ètò yí ètò wa ìjòkó

0: Jerry asiko yi o yin eyan mi oruko mi ni Mrs. Abike Amowo lati le ise Ambi Jewelries and Accessories oro Yoruba ni mo tun wa fun wa to ni pe irini si ni so ni lojo ba de se rin la nko ni iyen tumo si pe you are what you wear papa julo awo obirin we have to look good always we must dazzle either married or single you may never tell what your husband or boyfriend falls for awon okunrin ko wa to je pe won like waist chain leg chain body earring and the likes fawon yawo won at awon girlfriends won awon okunrin ko wa to je pe won ko ri right please don't try to look like anyone but create your own fashion style awon jewelries wa ti mo de so nipa yi e le lo won lo church asala tu party awon wa nbe e le lo won lo surface e le lo won lo soja e le lo won lo si awon shops yin awon store e le lo won ke look good ke ma dazzle e le pe Ambi Jewelries and Accessories sorry 080-23-49-6546 e de le tuba soro lori WhatsApp bakan na lori number 080-23-49-6546 and awon jewelries wa ni gold replica to je pe e ma lo lalope to wo de tu gara e ma re won lori sirisi ni Ambi Jewelries and Accessories e ma ra lowo perete a de ma deliver e fun yin lowo perete e le pe Ambi Jewelries and Accessories sorry 080-23-49-6546 080-23-49-6546 e de le tuba soro lori WhatsApp bakan na lori number 080-23-49-6546 e se gan
1: mo ki gbogbo eyin olugbo mi ni akoko yi pe a ku osu tutun o mo gbadura gege bi a ti ko ninu iwe Psalm 125:3 to so wi pe opa awon eyan buburu ki yo bale ipe awon lododo ni oruko Jesu opa awon agbenipa agbeni se tutu agbeni gba owo ko ni bale ipe wa loruko Jesu Christi adura mi keji fun mi na ni wi pe won ni gbogbo ti e ti lepa lati January sugbon ti ko bo si fun wa ni osu kefa ti a wa yi Olua ma se ni were fun wa loruko Jesu Christi adura de ma gba abele ma daju lori wa a o ni farapa oriwo ni gbabere loruko Jesu Christi e mo fi akoko yi pe gbogbo eniyan si ibi eto pataki ti yo wa yi ni ojo Saturday yi ni eyi ti n se ojo kefa osu kefa oruko eto yi ni a n pe ni Allel eleyi ti o je okan gbogi ti a n se ni ekan lodun ninu ipade iriri Bethsaida kini a n pe ni Allel eyi je ede awon eberu ninu gbeli ti o tumo si eyin panbele si olorun laisi abula wakati mefa gbako ni ojo kefa osu kefa ti awon na si je ise ojo kefa ti oluwada iyen tumo si wipe nigba ti a kun olorun wakati mefa ni osu kefa ni ojo kefa ta si da wa ni ojo kefa won tumo si pe olorun fe se atunse ni aye wa nipa yin niyen kini ori oro ti a ma gbe yewo ona pe ni reserve not his place ma gbe iyin re pamo nigba ti omo Israeli lo si ile iliri won ni dena pelu di Jericho ti ko fi aye gba won lati tesiwaju sugbon logan ti won ko orin yin hallelujah akoyogiri naa wule patapata eyi tumo si wipe bi won naa ba le wa lati kopa ninu eto ijo ati orin ise olorun yi gbogbo to n di olowo lati lo si ibi giga gbogbo to n di olomo ti o fe ko lo si ile oko lo si ibi giga laye re gbogbo epata lolo ma diwo won to n se idina ati iduro fun lati bimo lati gba visa ni lati ri ise gidi ni lati ma gba contract ni olorun yoo bi gbogbo re wo patapata nipa orin yin tori pe orin yin hallelujah lọmọ Israel yìí wọn fi wo di Jericho bákan náà ní orílẹ̀-èdè márùn-ún wọn parapọ̀ láti pa àwọn ènìyàn Júdà wọn pátápátá ṣùgbọ́n olúwa pàṣẹ fún wọn kí wọn máa kọrin yìí ní èyí tó jẹ́ kí ọlọ́run tó lé ẹ̀yìn ja àwọn ọ̀tá wọn tí ìwọ náà bá lè fara nínú ètò yìí ní ọjọ́ Sátidé ó dánilójú wípé olúwa yóò fi ogun ìjà àwọn ọ̀tá rẹ tó parapọ̀ láti dojú ìjà kọ́ àti ìdílé rẹ bákan náà kò sí bí o ṣe fẹ́ wá fún ètò yìí tí ayé rẹ máa wà bákan náà rárá o ayé rẹ máa yí padà ni nítorí pé agbára ń bẹ nínú ìyìn nínú ìsinmi ọlọ́run ń gbé bákan náà nítorí ẹ̀rí ti jáde láti pàṣẹ ètò yìí lóríṣìíríṣìí òun ni ọdún kẹta rẹ tí a ti bẹ̀rẹ̀ ètò yìí pẹ̀lú agbára ọlọ́run tó náà ń ṣe bẹbẹ nílẹ̀ ìwọ tó o bá ní ìpèníjà kan tàbí òmíràn bóyá lórí ìlera ni o lórí iṣẹ́ rẹ ni o lórí ìgbéyàwó rẹ ni o ọmọ rẹ ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ máa bọ̀ wá yín ọlọ́run wá jó fún ọlọ́run wá nípa yìí ọlọ́run máa dábìrà ní ayé rẹ máa bọ̀ ní ọjọ́ sátidé yìí èyí ti ṣe sátidé àkọ́kọ́ oṣù June ti a wà yìí ọlọ́run lè máa bá ọ pàdé níbẹ̀ níbo ni o ti wáyé ní ọjọ́ sátidé tí o bá ti wọ mọ́tò láti ṣubú tàbí ìyànà pàjá tó ń lọ sí àgbàdo tollgate bọ́ọ̀lẹ̀ ní kọ́lá bus stop sọdá sí ait road kí o wọ kẹ̀kẹ́ tàbí ọ̀kadà pé òun ń lọ sí ait last bus stop kí o sì béèrè akma hall béèrè fún akma hall aago mélòó ló wáyé ìpàdé yóò bẹ̀rẹ̀ ní agogo méje òwúrọ̀ fún wákàtí mẹ́fà gbáko pẹ̀lú ìyìn pọ́nbélé ní agbára ọlọ́run fún ẹ̀bẹ̀ àdúrà tàbí ìbéèrè mo lè fẹ́ kí n dàdúrà fún tàbí ní ìbéèrè kan tó fẹ́ bẹ̀rẹ̀ nípa ètò yìí o lè pè mí sí nọ́mbà yìí èyí tó tún jẹ́ pé nọ́mbà tó wà fún whatsapp ni o lè whatsapp mi níbẹ̀ o sì lè pè mí náà pẹ̀lú ilé ọ̀fẹ́ ọlọ́run wàá dẹ̀ rí tó gbé ọlọ́run nọ́mbà mi rẹ o 08055155392 08055155392 jẹ́ ìpè lẹ́ẹ̀kan sí 08055155392 jésù retí rẹ inú rẹ yóò sì dùn láti rí ọ kí o lè ṣe lórí ìdajì ọdún jésù lórí wa kò yí padà god bless you.

0: ìgbà tó yẹ bàbá wa Alhaji Mustapha Akànni àti Olúlọ́run Allah mú wọn sọ́dọ̀ tí ọ̀jẹ́ kí wọ́n ráhùn. Ọjọ́ Àbámẹ́ta Sátidé 6 June 2026 ni làdúrà fìdáwọ̀ ọjọ́ kẹjọ Alhaji Mustapha Akànni àti Olú láti aago mọ́kànlá àárọ̀ sí méjìlá ọ̀sán wákàtí kan péré ni Anwaru Islam School Ìpọ̀rí Sore o. Alhaji Mustapha Akànni àti Olú Chief Man Kuji Amuwo Sweater Mosque ọmọ Balùkàn ọmọ Àdùkẹ́mẹ̀ Bíní Arókùntayò ọmọ Kútẹ́rẹ́ Asàlóògùn Kẹ́ẹ́nìbọn Aníbọn Ọ̀pọ̀ Òòṣà Òòṣà ní ẹbẹ̀ ẹ má bẹ Kútẹ́rẹ́ Òòṣà Agbowó Agbobì Kútẹ́rẹ́ Agborí Ẹni ọmọ Arómẹrẹ Àkèrú Wàsà ọmọ Ounlẹ̀ ọmọ Ounta ọmọ Ọ̀pájìrìsà Gèrè ọmọ Adamu Òrìṣà Àrìjé ọmọ Désìrú ọmọ Ṣàṣọ́rẹ́ ọmọ Ọlọ́tọ̀ ọmọ Ọlọ́fin Àjàkóyè kí Ọlọ́run Àláà fi àjọ́nà onídẹ̀ra kẹ́ bàbá àmìnà olùkéde gbogbo ẹbí Akinolu of Lagos.
1: Fara ni
2: yaba ti ntare lọnu abadi
1: ti owa bi ese
2: ni ngbe tubo ti ye
1: ka ma rin sosi oso bi eni te egun
2: mole
1: ka ma le ri daada tabi bere mu nkan
2: baba rale mu tabi
1: ra ogiri mu
2: awon apere wo yi ti se nto boju mu gugu e gbodo da fi eyi
1: fun awon ka lagun lagun sogun sogun to le ma ba omi tabi eje ara je
2: ye yoju si wa aye ofini fini lọnu ti gbalode to nti bile la koko
1: ati wa fi wi ati gbo to ngbodo bi mona wa koju e
2: pe wa ka jo se mona papo 08054700401
1: kọjá dá o 08054700401
2: ọfọ ara ò ṣe dúró wò ìwọ náà máa sùn.
3: Akíndé ìwé gbogbo ẹni tó láǹfààní láti máa gbẹ̀mí ẹ̀yà kan sí ètò lélẹ́yìí tó ní ṣe pẹ̀lú ìlera.
4: Oore kẹ́nìkan lè ṣe ẹnìkan ni pé kẹ́nìkan sọ fẹ́lẹ̀ mí tó kó jẹ́ kájọ jàǹfààní ìwọ̀nba ìṣẹ́jú tí mo ní pẹ̀lú yìí. Bàbá Adékọ̀ọ́ bá ń dákọ̀ yín fáwọn ará ilé ká mọ̀ pé lóòótọ́ ilẹ̀ wà nínú ìkulù pẹ̀lú mi.
5: Ẹ kú kalẹ̀ gbogbo etí tó láǹfààní àti gbọ́mi lórí ètò ìbí tí ń lọ lákòókò yìí àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì o èmi ni bàbá Akintola ń gbè olóòótọ́ ọ̀fà ara. Ẹ̀yẹ méjì yìí sì jáde ẹ bí n bá jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí lórí ìwòsàn ọmọ ẹ̀dá èèyàn àti gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú bá a ṣe gbáyé pẹ̀lú àlàáfíà pàápàá jùlọ bárò bá dọ̀rọ̀ ewé àti wo bá a ti lò ó ti ṣe rí bó ṣe yọ orí báwọn bàbá wa ti lò ó kí o tó fi lé àwa náà lọ́wọ́ bó ṣe jẹ́ pé ayé náà dayé òyìnbó tó òde agbára ewé àti gbòkù ó ń ṣiṣẹ́ bí ìmọ̀nà wà látìgbà pípẹ́ wá ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àṣẹ elédùà tó darí ayé yóò tó mọ ṣiṣẹ́ títí ayérayé.
4: Bàbá ọjọ́ ti pẹ́ tá a ti máa ń gbọ́ ọ̀fà ara ṣé ayé àtijọ́ nìkan lọ́fà ara wà bó sì ń wà nísìnyí àti pé kí ni ọ̀fà ara gan.
5: Olóòtú ọ̀fà ara nǹkan tó lágbára pọ̀ ni ó ti wà tipẹ́tipẹ́ orúkọ tí kálukú fún lójú ó yàtọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ò mọ ohun tí ẹ̀ ń pè bẹ́ẹ̀ wọ́n wà mọ́ fún lórúkọ mi ṣùgbọ́n ẹdẹ ń fún aláwọ̀ àpẹẹrẹ tó ṣe pé ṣeé ṣe kí a fi fura pé ọ̀fà ara rèé. Alákọ̀ọ́kọ́ òun ni pé yóò mọ dàbí pé nǹkan ń rìn kiri ara ẹ̀dá èèyàn ibi tó bá ṣì rìn dé o kìí ṣe pé yóò mọ dùn mọ́ o ìnira ni mọ jẹ́ ń bẹ̀ nígbà míì wà bónítọ̀ ń bá ní kò ń fẹsẹ̀ tẹ̀lẹ̀ ṣì ni ó dàbí kó fẹsẹ̀ lérí ẹ̀gún ó fẹsẹ̀ lérí ìgò àbí wọ́n da ta sí i lára nítorí ọ̀fà ara yìí ìmọ̀ wọ́nà láti ba inú ẹ̀jẹ̀ jẹ́ àti inú ara ni kò wá síbi tí ó lè rìn dé nínú ara bó bá ń ṣèyàn lọ́wọ́lọ́wọ́ a máa fẹ̀fọ́ rí a sì máa fakojú oṣù wúrì bí pé kò kò fẹ́ súngbà míì nígbà míì sì rí a máa ṣeni láyà tí ó mọ̀ ṣọni láyà kìkìkì táyà ó ṣàdédé mọ́ ẹja pàpàpàpà ẹsẹ̀ kí ó bá ti rí báyìí wàhálà ti bá ń ti ń bí ọkàn nù ọ̀fà ara nù kò sẹ́ni tí ò lè ṣe àmọ́ ọ̀ṣọkùnrin àmọ́ ọ̀ṣọbìnrin àmọ́ ọ̀ṣọmọdé àṣìmọ́ ṣàgbàlagbà jẹ́jẹ́ mi mo jókòó kò sí ní ọ̀rọ̀ ọ̀fà ara o mo bá wọ́ dẹ́sẹ̀ ó lè wọ́ dápa kò sì ní wá pẹ̀lú ìrọ̀rùn ìmọ̀ ẹ̀jẹ̀kára ó ní ẹni tó bá ṣe ni ṣùgbọ́n pẹ̀lú ewé àtegbò gbogbo ẹ̀ pátápátá ní ògbóǹgbàgbé tẹ́ni tí ń sì ń ṣeun tí ó padà dẹni tó lálàáfíà.
4: Bẹ́ẹ̀ ti ẹ̀ fojú kàntà báyìí àwọn ọ̀dọ́jú kọ inú ara wo ni ká gbà ẹ pé yóò dùn àfisẹ́yìn tí kìí fi ṣọ.
5: Ẹ jẹ́ nkọ́kọ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07031445626 07031445626 5626.
5: Elomi amọ fe bayan soro asiri lori telefone ngbe ba si gba laye to da to fokan re bale yo mo pe ko n gbera ko n wa loku tori o le ba mi soro lori telefone ko le gbogun la tori telefone o se ri nti je kokoro nu eje nkan to buru gba ni bi kokoro ba wo nu eje yo ba san omo lu abije e si ran ti pe sara wa da bi waya ti muna lati bi kan si bi kan ni bi se o ba ti si eda o ni le re gerege bi se o ba ti si eda o ni le gba pa gbese daada bo se ye ogbe bi se o ba si si eda o ni le se loko laya lodo obere eyi o ni fa telomi fi mo wo yawo re bi aburo re ti obodo fowo kan yo si mo ri nkan eto gege bi nkan iwo to reru o mo ba ni ewe ategbo tan baba wa lo ti an fi ni yawo kan ni meji ni meta ti o si soju se bo ba ti e lagbara ti ni yawo meji meta ikan to ba ninu ogbodo ji o mo pe okoloko ohun ile yoruba ta wa yi aroba alade to ti lele ni adorin ogun to si ni yawo merin marun mefa ta si gbo ri pe ko se dede se ri aile se dede omokunrin nkan aburu ni aile rin daada nkan aburu ni a si mo fa ti kokoro nu eje iba gbina ya tan ohun la to fa ara amọ je koju fe mo ru bai bai asimo fa ki apa kan ri ko mo fe foyan ye ngba mi si wa to se pelomi bai ko ni ru rusu owo re kan ni kokoko ku ririri bi ko se je nbe elomi si re ese re kan ni ku ririri bi ko se je nbe elomi ese mejeje atowo mejeje ni ku ririri bi ko se je nbe se mo pa wa gbogbo da keka mo ru eyin o niran eta si se loro iwe ategbo ki se pa se lo lu yinbo lo re wi ategbo wa ibi ta ti ni wi ategbo na la wa si se re ati lilo re lo se pataki ngba ba sayewo tan ta yewo du ta won tin se yan a wa se kini a wa gbogbo se lori e be yan ba ti lu ogun bi e se ni olu ko ni soro dada ni ko sise bo se ye ko sise baba gbe tolohun gbe olootu ofa ara ti e fi pe mi lolootu ofa ara nu mo bo bayi
6: Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese
5: ibe ni o kale si si mo gba mi lagun opolopo eyan oju amoti soro lori telefone ngba ba soro tin ba bi o lori sisi beere oro iwo na ori pe rere loluwa
6: 070-3144-5626 070-3144-5626 Baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo gbogbo ba tin bo sa ti pe phone number won
5: awon nkan ti mu ko mo ko mo le gbe papapa laarin awon egbe re awon ti mu ki oko layo mo jija ile iso ta ko mo ko mo le se bi okunrin atawon ti so ni darugbo kange kange elomi won fa wo danfo won gbe igokada won gbe sokale ni elomi ba gbese kan won se ba gbe keji ni o fa ara mo sise kise lara asimo da igbesi aye omokunrin atomo bere laamu olootu o tetile
2: o de bayi bi tolorun bi oko arugbo baba olootu ofa ara ti olorun ku gba lowo ogun ofa ara mi ya ba ti n tare lona adaji ti o wa fi ese ni n gbe tubo ti ye kama ri susu so bi eni te egun mole kama le ri daada tabi be mu nko baba rele mo tabi ra ogiri mu awon apere wo yi ti se n to boju mu gbogbo e gbodo da fi eyi wa wo ka lagun lagun sogun sogun to le ma ba omi tabi eje ara je yoju si wa aye o fini fini lona ti da lode ko ti bile la koko ti wa fi wi ategbo to nguna bi mo na wa ko ju e pe wa ka jo se mo na papo 080 54 17 0401 ko da da o 080 54 17 0401 o fa ara o se duro wo yi wo na ma su
3: baba mo gbo te me lo ba isan ara ni isin opolopo eda lo ti gbianju sugbon o gbo igbianju won na ko so ni nbo si bo mo ti ri baba
5: olotu opolopo eyan ti o ba gbiyanju ogbo ni won ni aye ikala se kukuru se en ba se ku ti o se tan aye ikiku se eyan se ti fi debi apere ni so ri be eyan ba da mu lo ko da mu lo do ori ti o gbe ni ama gba wo re ko ni we lo mi n gbo ba lo n fe kirun abo fe gbadua ile ijosin wo gbaga fun loto ni omo odun melo ni o te ngaga fo bo ba ti efe te pa nbo si te o pa afa arile yen te bo ba ti do pa po nfigi si keta ise lai ti po mu goji odun e po mu adota odun ndu wa na re mi ngba to fe wo no ku ni ai o di pe fura mi ni bo le no moto ki sa imo moto wa ola ni mo fi se ti mo fi ni dereba to wa mi asibo le awa na awo mu ai ngba de to ni ke ra ile ni dudu mo ni mo le ni dudu mo ni bu wa ngba bere ise sori ba na fura mi ni oju si di kene gbogbo oro to ya so po sugbo fe gba wa laye ni won ba bo ba telefone mi won o gbo isola afi se le aye bi o ba sise lare deyin abi se o ba se nto ye o se oni to won kan dabi oku gi ti agbe ti se gbe tan ni kokoro ni eja si mo ba san je gbo nti gele mi o mo wo kan ko bi ti bi kurukuru ko bodu ojo ara nti je kokoro ni eje ni elomi si re ji jara je ni ni gbogbo igba ko mo ni oko ko mo bi ipade ko mo le banki yo mo ja gbogbo ara je ni bele mi ba we bayi wahala ni bi o we na wahala ni awon ti kokoro ni eje nse o po ayewo la koko se awa na lo gba lo de mo ti ana a fi bere bi aisan lugo si ewe to ba taye mu le mo ba kan ide mu ogbo awon baba wa ni asa ni o je ibu lugo oju ologun ni je be agbo isegbo ibile iwe ategbo ateso ati epogi ba ti n fa awon oyinbo je nbe lati bi ogoji odun le pesepese ta ti wa lenu e ati agbawo sele lodo wa mo awa ko eledun oke lo fase se n ta se ṣugbọn iwadi ise iwe ategbo bi oti ilu gele ewe ta wa fun awara le ta gbe ta lese mo fowo ra ewe teyan fi bi odidi eka le kan gbe lorisirisi ewe n ta gbe se ti omi n ta gbe sinu ibi ye n ta gbe si ibi bojuwa lorisirisi to ye pe ani mo se wa kaakiri mo n ta ti se le wa nbe iwo ni oja re para o wa laafia fun are bo ba ti la laafia n te ti o ti ku lo ni gboke to ni gboke o na number mi
7: 07031445626 07031445626 Ke wa bayi mi baba gi tolorun gbe oko arugbo olootu ofara baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo gido ba tin bo sa ti pe phone number won
5: ofara lara ede eyan ki ba ni ware o iwo lo ni gba agbara ojo pe won ni lewo eni to ni le ni o ni gba fun awon apere to ba wa ri to mo tu mo re to mo ko re iwo pe ni lori telefone alaafia ara wa ko ni gbadanu gbo ni elubo o
8: baba eku atoto mi era kan ba n pe phone number ile kan si se mo pe elomi o le ma raye sugbon bo ti mu phone number yi elomi ati ele lati mo pato ngbo le wa gan ati bo ni ati ba yin soro
7: baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni waju bridge elese gbogbo gido ba tin bo sa ti pe phone number won 07031445626 gbo mi dada o 07031445626 Baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese
5: ibe ni o kale si gbo mi dada o
7: ke jade wa o ke wa bayi mi baba gi tolorun gbe oko arugbo olootu ofara baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo gido ba tin bo sa ti pe phone number won
5: ibi gbogbo ni sokan ko osupa ijojumo onile molotun
7: 07031445626 07031445626
5: I'm already teaching you.
8: Oh, let's go, yeah, yeah. Say, my pay, really, if I can say, by you, you know, Jara Red Baloni, and I fear our community fear.
9: Oh, dear! I get on a rupee or car, Papa. Oh, no, to a fara. To a long cook, no, go a fara, me, I have a team, and I don't know about you. You are what? Yes, I know what you put here. Come on, so soon, so be an intake. Come on, lady, that's a big bear, Munko, Parale, what's up, you're out, you know what? You can't put you,
1: egodo da fi eyin
2: wa wo ka lagun lagun sogun sogun to le ma ba omi tabi eje ara je
1: ye yoju si wa aye o fini fini lona ti da lo de ko nti bile la koko
2: ati wa fi ri ati go to nguna bi mo de wa ko ju e pe wa ka jo se mo na papo 080 54 17 0401
1: ko da da o 080 54 17 0401
2: o fara o se duro wo na ma su.

0: ẹlòmí olódùmarè wa fẹnìkan jẹ nǹkan lọ àgbà ìṣègùn tí wọn mọ nínú ìwé àtẹgbò tí ọlọrun fún ṣe ní bàbá pápá anímọ káyé ọkàn pàtàkì ni wọn kí ni wọn là kọjá kí ló dojú kọ kí ló dojú kọ ọlọrun fúnra rẹ ti lànà àbáyọ fún gbogbo èèyàn láti bọ lọwọ ìdojú kọ ayé ìwọ sátìkọ sí bàbá pápá anímọ káyé lónìí ní nọmba 61 santos avenue abúlé ẹgbàlega tàbí kẹ máa pe 0833735570 lẹ́kọ̀sí 0833735570 anímọ káyé bàbá pápá kòkó méjìdínlọ́gbọ̀n
1: ṣé dáadáa ló dé.
2: Bó ti wá rínú ẹni ó mọ̀ náà ńlá sáàtọ̀ mo sọ fún ìjọ sí mo ní orí ẹni a máa lànà fún ni orí ni ó fa ire wá fún ni orí ẹni ni ó sílẹ̀kùn ọ̀la fún ni orí ẹni ni ò ní já síyàn orí ẹni ni ò ní já sígbé gbogbo abiyamọ tí ń gbọ́ mi ọmọ yín ọmọ ní síléyà o lágbára ọlọ́run ọba mi ìdùmarè èyí kùnrin ò ní sayafẹ́ èyí bìnrin náà kò ní ṣe ọkọ fẹ́ o níbo mọ̀ ń lọ lálẹ́ tòní ibi tí mọ̀ ń lọ lálẹ́ tòní rèé arábìnrin yìí pẹ̀lú ọkọ ẹ̀ wọ́n mọ bí wọ́n ti jọ ń ṣe nínú ilé wọ́n mọ bí wọ́n ti jọ ń mánéèjì wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wọ́n ń bọ̀rọ̀ ara wọ́n bọ̀ arákùnrin tí mo wí yìí iṣẹ́ bátìrì ló ń ṣe ó sì tún mọ ọkọ̀ wà tá a bá ń sọ̀rọ̀ nípa driver gidi qualified driver arákùnrin ìmọ̀ ọkọ̀ wà o arákùnrin gbìyànjú wọn lọmọ mẹ́ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń relé òwe ẹ̀yìn kọ́ yìí ṣéǹjì wọlé díẹ̀díẹ̀díẹ̀ gbàrà tí ìyàwó mú ọ̀rẹ́ yìí mára gbogbo ọ̀rọ̀ ọkọ a máa sọ bí ṣe ọkọ ti ń lọ a máa sọ bí ìrìn àjò wọn ti rí kò sí nǹkan kan tí fi pamọ́ fún. Ọmọ ṣe o ta lè parí ìtàn yìí lálẹ́ yìí. Arábìnrin yìí àtọ̀hún àtọkọ rẹ̀ bí mo ti sọ fún yín wọn ò ní nǹkan kan tí wọ́n fi pamọ́ fúnra wọn. Wọ́n bá ń tọkọ bá mú wálé àṣírí wọn sì ń bò wọ́n rí jẹ wọ́n rí mu. Ẹ má gbàgbé o pé nígbà tí ọ̀rẹ́ yìí wọnú ayé tó wọlé sí ìyàwó lára wàhálà bẹ̀rẹ̀ o wàhálà dé kò sí ní tíyàwó yìí kì í sọ fọ̀rẹ́ rẹ̀ àwọn méjèèjì a máa sọ̀rọ̀ ara wọn àṣé ọ̀rẹ́ tó ń sọ̀rọ̀ fún àṣé inú rẹ̀ ò dùn sí àṣé ọ̀rẹ́ ń wo bí ó ti gba ọkọ mọ́ lọ́wọ́ kàbíyèsí mú mọ̀ níkà o tí mú ọ̀bá níkà ni yóò mọ̀ gbóòórùn àṣebì ọ̀kọ̀lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ àìsàn owó ò sí mọ́ gbogbo nǹkan dàrú bó ti ń wa ọkọ̀ bẹ́ẹ̀ ni ṣe bátírì ṣàjà ẹni ń wakọ̀ fún ìyẹn gbọ́kọ̀ lọ́wọ́ ẹ̀ ọ padà ṣọ́ọ̀bù ẹ̀ ó ń ṣe bátírì ṣàjà rẹ̀ ńbẹ̀ ó ń ṣiṣẹ́ rẹ̀ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀yìn kọ́ yìí ìwọ̀nba tó bá mú rí mú lọ lé iná ní mú lọ bí nǹkan ti ń bàjẹ́ bẹ́ẹ̀ lọ̀rẹ́ ò dákẹ́ ìyàwó ń sọ fọ̀rẹ́ ọ̀rẹ́ ní sì ń gbégbèsẹ̀ ọ̀rẹ́ ní ń já owó wọn wálẹ̀ ọ̀rẹ́ ní ń fa aago wọn lẹ̀ díẹ̀díẹ̀díẹ̀ àmọ́ lọ́jọ́ kan ọ̀rẹ́ yìí ọmọ lọ yá sọ ó ní ọ̀rẹ́ mi ọ̀fẹ́ fún mi láṣọ ọ̀rẹ́ kan òde kan ń bẹ tí mo fẹ́ lọ ọmọ ṣe o kábíyèsí olódùmọ̀ èèyàn ń bẹ o èèyàn wà ọ̀rẹ́ ká sọ lọ ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọ̀rẹ́ ọ̀dá sọ padà o ńgbà tí ó dejọ́ kẹsàn-án wọ́n mọ̀ ká sọ dé wọ́n ti parí iṣẹ́ sára aṣọ kò kúkú wọ̀ ọ́ o kò lọ bí wọ́n ti ṣiṣẹ́ sí lára ni ẹ̀yin kọ́ yìí wọ́n parí iṣẹ́ sàṣọ yìí lára ọ̀padà ọ̀wà kò wá fún ìyàwó ìyàwó tọ́jọ́ rẹ̀ òun gba ṣọ́ǹtì ẹ̀ ó ti wọnú kọ́ḿbọ̀dù ọlọ́run sí ọ̀rẹ́ mi aṣọ igan sì lọ́kàn mi wá wọ̀ lọ́la o òun náà lèmi náà ti rò bẹ́ẹ̀ pé o ti ń pẹ́ jù lọ́wọ́ mi ó yà á máa kíyèsára torí pé bàbá kíyèsára ọlọ́run má jẹ́ nǹkan burúkú ọba yẹn o arábìnrin yìí kó aṣọ wọ̀ níjọ́ kejì olo bi ti olo pada de obo so le o won ki won kaabo ku ode ngba ti o dijo keta to wo so wahala de o wahala de arakubirin iwo nu aisan aisan mo ni agbara abi eni ti nkan kan o se tele to di pe nkan le si ninu ara to di pe nkan jaje ninu ara o wa bere si ni mo ru o iba ni pe abo loyun ni abi ba ponju ni eleyi ni won gbe yaju le lori lai mo wi pe ibi oro ko si ko ti e gbabe ah emi mo laja o aja mi mo npekun won gba lo mi aforo lagba ni ngo saja mi o ah number ni mo kayire 0803 373 5570 0803 373 5570 number 61 Santos Avenue Labule Egba nbe ni won kale si ah sale pare ito lale yi me aye ni o se ni ti o le mi olohun oba mi edumare ni ko ma so ni o ore mi awon wo lo wa nroju ara re fun awon wo lo nba soro ara re ore si tun pe ore mi salafia ni o fe mo boya shut down abi o down salafia ni ore mi o ore ni daada mo ni daada ni amo kini yin seun o o na lo mo tun mu kaakiri amo si mo bi kan o be ni o pe baba mo chim mo bo pe mba mo dodo yin iye bayi iye bayi o ni ke gba lowo re o e ti mo pe be mi na ba nlo a sa sibe ha kabisi olohun oko ti o ni ga ti o ni go o bere si ni ma yawo kiri wi pe ki yawo won mo ba ku ha owo ki awon ebi n dawo fun be ni won gbe yawo kiri be ni won nawo le lori gbogbo aja ti n ba n shop yawo ni an ti tatan omo si o awa mo wale lale a mo fe wa danu nje foko bo ti n danu nje foko be lo n fi nkan sinu nje foko abi oko okuku mo won ti fokan tan won ti ro pa won ti re eyan ah ta le yan
3: bi mo ore eko lanko
4: je kin beni to wa yi wa lara re se
3: bi ti bawo
4: ojojumo lo pe si bi igba ti messenger ba ti letter ile ise o sowo o fi di re mi bo se se ajo lo njo danu
3: so ti wa mi e gba ni mo kaye baba tagba
5: ani mo kaye ani da ke ro bi
3: Ani mo kaye baba tagba papa na bo na legbo re gbo na o duro ju kuro ni tete je bi ajere ewe nbe egbuwa bo lo wa du agoru ogun aye pa nbe lo ani mo kaye baba tagba gbe re to nbe lo fo oko aya omo rere eni to sowo to fe jere o wa se wa se o Je ke ni ba kaye be lohun fun e. Gbogbo aye ba so re doro modibodi to so pe lorun ko lo so ro badaja. Ewe don te gba te gba duara ni ma kaye o fi jada nu. Number 61 Santos Avenue Abule Eta. La ni ma kaye baba ta pa fi dikale si o. Ko tin fe wi atejo se bebe. 08033735570. 08033735570.
6: Hello fala ko rire o ko ti be ro na ba yo.
2: Ore mi ai foro re lo lo sun ode bi owa ore baba mi mokun pe mi ma laja o aja mi mo npekun won gba lo mi aforo lagba ni mo saja mi o je foro tin lagba arakure kan lo wa ta oko re lolobo nbe an ti n gbe yawo ki oje

0: òun náà ní iṣan ara tí máa fa ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin tí kìí jẹ́ kí ọmọkùnrin lè sojúse rẹ̀ déédéé lọ́dọ̀ aya ẹ̀. Àwọn nǹkan tó máa fa àwọn nǹkan yìí, àkọ́kọ́ ń bẹ̀ òun ni tọkùnrin bá ti ní àrùn gbajúmọ̀ rí. Ẹlòmíì kó máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà lọ́wọ́, a máa ṣàkóbá fún àwọn iṣan ara tí máa sọ ara di ọ̀lẹ. Ìwọ mọ ọkùnrin tó jẹ́ sí pé láàrin ìṣẹ́jú kan sí méjì, ara rẹ̀ tó bá ti dìde yóò ti sáré wálẹ̀. Àbíkọ́ ti ẹ̀ mọ́ lè ṣe bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó mọ́. Àbíkọ́ jẹ́ sí pé ara àti ẹ̀ ò ti ẹ̀ ní dìde dáadáa dépò pé ọ lè bá olólùfẹ́ rẹ̀ ṣeré dáadáa. Ìwọ tó bá ti ní ìpèníjà nípa ti máa sọ ọmọkùnrin di ọ̀lẹ. Mo ní kọ́ dìde lẹ́kọ́ mọ́ bọ̀ wá bàbá bókè o.
1: Ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeaba Igbe Road. Ibẹ̀ ni bàbá bókè wà báyìí.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kanṣe 08094471143 lórí àìlera ọlọ́mọkùnrin tí mo ń sọ̀rọ̀ pàì. Ó jẹ́ nǹkan tó ti ṣe mí gan fúra mi rí tí mo sì lo oríṣiríṣi nǹkan kọ́lọ́n tó gbé mi pàdé bàbá tọ́lọ́n lò fún mi. Òun ló fi já sí pé ní gbogbo àwọn èèyàn tó ń wá sọ́dọ̀ bàbá òkè o lórí ìdákọ́lẹ̀ tí máa sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà mọ̀ pé ọlọ́run fún ẹnìkan sì ju ẹnìkan lọ. Ọmọ ọdún mélòó wá nìwọ? Ọtí ju ọmọ 40 years, ọtí ju ọmọ 50 years, ọtí ju ọmọ 60 years tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì irú ara rẹ̀ ó ti wálẹ̀.
1: A wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeaba Igbe Road. Ibẹ̀ ni bàbá òkè wà báyìí.
0: Tí nǹkan sára ètò bá wa lágbára a máa fà á kéèyàn mọ́ lè rẹ́sẹ̀ gbé kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí hẹlẹ́lẹ́. Ẹlòmíì yóò máa rìn gẹ́gẹ́ bí ẹni tí fàtà fẹ́ bọyọ̀ lẹ́sẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn àbí kí ara bẹ̀rẹ̀ sí máa tani. Ẹlòmíì yóò dàbí ìgbà tó fẹ́ pọ̀ nǹkan tí kò ní rí pọ̀ nínú ara. Mo ní tọ́ bá ti mọ̀ pọ̀ nípèníjà àwọn nǹkan tí mò ń dárúkọ yìí a ní ẹ̀rọ ìgbàlódé èyí tá máa fi àṣẹ àyẹ̀wò tí wọn náà sì máa fojú gbogbo ntí ń ṣe ọ nínú ara a sì ní ajẹ́ ẹ̀gùn àdáyébá èyí tá kọ́kọ́ fún àwọn èèyàn ná ó tó di pé yóò bẹ̀rẹ̀ sí lògùn.
1: A wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeaba Igbe Road. Ibẹ̀ ni bàbá òkè wà báyìí.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 08094471143.
2: Kéèrè o, ẹ tẹ́tí ìkéde pàtàkì ẹnjìnà Mọ́kànlá Ọ̀dẹ́p òyìnbó onígẹnẹrétọ̀ tọ́fíìsì wọn wà ní 178 Ìkọ̀tún Ìdímù Road Council Bus Stop Ìdímù Lagos State lójúlówó iléeṣẹ́ tó ń ta ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ tuntun 1kc jẹnẹrétọ̀ sí 500kc fún ẹ̀yìn iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéréje kéréje ilé ìjọsìn ilé ìtura àbí ilé ìgbafẹ́ ẹ̀yìn onílẹ̀-ìtajà supermarket ilé ìgbé orí jẹnẹrétọ̀ lẹ́yìn fẹ́ rà ẹ darapọ̀ mọ́ wọn ó rẹ̀ kò gara rárá. Ẹ pé ẹnjìnà Bukola Ọ̀dẹ́p òyìnbó onígẹnẹrétọ̀ sórí 08023448276 08023448276 tàbí 08067832948 08067832948.

0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859 lẹ́ẹ̀kan sí 0806821-6859 dèrò ǹkẹ́ ó sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.
1: Gbogbo apáta la mọ̀ wípé àlàáfíà òun ló ṣe pàtàkì ló ṣe kókó ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ra bí ẹni tí ò sí láyé náà ni àlejò pàtàkì wọn ti wà lórí ètò lónìí bàbá wa ẹ bá wa kí gbogbo àwọn tí wọn ń gbọ wa kí ẹ sì dárúkọ yín.
2: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́gi lójú ìlú mọ̀ká oníṣègùn ìbílẹ̀ tó ń fi ewé àti egbò ṣọmọ aráyé lóore mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò ẹ wípé a ò ní fàìsàn lògbà.
3: A wà ní nọmba 20 Amoka Street. Délé ara bus stop off Abala Jero Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821-6859 0806821-6859.
2: Lórí àwọn àìsàn kan sí kejì tá a máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ ní àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọn káàbẹ̀ arọmọlẹ́gùn. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí pé lómi ò máa tó máa ń fà á bó ṣe ń rìn tàti rìn dogun òní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí abẹ́ tó ti ní jàǹbá mọ́tò rí abẹ́ tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúrà kó di ọ̀ràn mo ní wọn tó bá ti rí àpẹẹrẹ pé bóyá ara ń ro mí apá ríro ẹsẹ̀ kíkan ẹlòmíì ó máa rìn lọ́ba ìbà tó máa bọ́ lẹ́sẹ̀ tó fẹ̀ẹ́ jábọ́ tó bá ti ráwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ nìyẹn àti rìn ó dogun ìbàdí kó máa bu ọ́sọ ní gbogbo ògbà káti rìn ó dogun kétí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmíì àyàdó ó máa jáni ẹlòmíì apá kara láti òkè désàlẹ̀ ní òkúta ìta ẹlòmíì gan gbogbo nǹkan ní máa máa ṣe pìpìpì inú àgọ́ ara rẹ tó bá ti ráwọn nǹkan báyìí.
3: A wà ní nọmba 20 Amoka Street. Délé ara bus stop off Abala Jero Ìkọ̀tún. Gbogbo bí tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé kọ̀tọ̀ roundabout. Ẹ̀wọ̀ Marwa tó ń lọ sí Abala Jero tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abala Jero ní kẹ́ bèrè. Ẹ̀bọ́lẹ̀ ní délé ara bus stop apá ọ̀tún ilẹ̀ yàsí. Number 20 Amoka Street délé ara bus stop off Abala Jero nílùú Ìkọ̀tún Lẹ́kọ̀ọ́.
4: Bàbá àgbà tẹni bẹ́ẹ́ bí lójú ni kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín náà kẹ́ ẹ gbéra fàáyì báyìí pé Ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ bí lójú ní number 20 Amoka Street délé ara bus stop off Abala Jero nílùú Ìkọ̀tún. Ẹ bá ti dé Ìkọ̀tún.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí.
3: 0806821-6859 0806821-6859.
2: Tẹ̀yin náà máa bọ̀ gan ní àfíjì ìròyìn ìtakojúgbà. Àwọn mi ò tiẹ̀ láwọn òfẹ́ lóògùn bílẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ iye owó tó ń san lọ́dún sí ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìdágùn ara rẹ̀ ń jọ tọ́jú ẹ̀. Tẹ̀bá wa dé màní nà láìna. Má bá a sọ pé nà láìna bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójó bá ti dé nta kọ́ máa fún ẹ tọ́ bá ti lónú àgọ́ ara mo lóògùn kò sí tí ò sí nbẹ̀ ìwọ náà dáwò kọ́ máa bọ̀.
3: A wà ní nọmba 20 Amoka Street délé ara bus stop off Abala Jero Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821-6859
2: ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewé tegbò.
3: Ní nọmba 20 Amoka Street délé ara bus stop off Abala Jero Ìkọ̀tún.
2: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkúwọ́ngú ọ̀rìn ọ̀ǹtẹ̀kùnùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ gan gbogbo ìbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà ẹlòmíì máa ń bọ̀ lọ́kàn bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa má jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀ tó bá ti rán àpẹẹrẹ kéékèèké tètè gbéra báyìí.
4: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
3: A wà ní nọmba 20 Amoka Street délé ara bus stop off Abala Jero Ìkọ̀tún. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821-6859
2: Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìlú dogun ni àti ṣègbọ̀nsẹ̀ dọ̀ràn ni tẹ́lọ̀ mi ti máa gbọ́nà ṣàánú wa tó bá gbọ́ wọn gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi pábẹ́lẹ́ mẹkáníìkì ni ẹlòmíì ẹ̀rín lè bá sọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀ lòmí ò lè náwó ságọ̀ ara ẹ̀ àfi oríṣi kò sí ìtẹ́ni kó rà fún ìnáwó tí ò ní ṣe ẹ má fi ra yín ṣeré àgọ́ ara ẹ ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde báyìí jáde kẹ́ máa bọ̀ gbogbo ẹ̀yin dẹ́ rò pé bóyá ẹ mo ti lo eléyìí kò sì ṣe ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò sí ẹ tí ò lóògùn ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́ náà ṣe máa kò sí ẹ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa Olorun tin gbadura a ti mo pe adura ti gba ko to gbara le ni to ba ti ra pere pe boyo nri bata n bo lese re e a se nko paja paja lowo lese ati ri gbogun apa ro mi egbe kara ro mi ati gbera gan baba ni pati ya yo le lo ogun ro mi ogun omo ni olorun bo ni ja rogun an gbe ni sugbe ni to an gbe ni sugbe ni to ami ri o an di magidi mo pe ka to ri olorun le je ke ri sugbon adura la so ran ju ka gbe igbese ko to oju ologun to nbe pe gbo ona ti so kan si keji ba ti wa lagwa re to nfura si tete ma bo si
3: number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerole Ikotun
2: lodo baba agba tele be gboju
3: ero ibanisoro wa 08068216859 08068216859
2: e tete ko le te ba ngbo lale e jide be ndaji te ba ngbo losan e ma ti je pari ke fi ma bo ke ma bo e wa fun imoran atalaye ati ona abayo lori tele te gbo ti o mu kara yin se kebe kebe sagbadere marugo ta kebe lodo baba agba te ni be gileju ilu maka oni se gbe bile ton ze wi ati gbo so mara yin lori elomi ni mato ti o toju mato eyin lori bi o se ri gege be na lo ara wa ara da bi mato ni ta ba gbe mato so na ta ba nlo pada bibi ta ba nlo ta ba service e mo pe le ta ku soju ona odun wo ni won ti wa laye to ti nje to ti mu to n gbadu to ijo toju ara eri ta mo wa soro pe bye bye le ra wa o ti won jido iro na ma pa ma ba so be o baba agba te ni be gbe gbogbo bi ti mo nde pata adura na ma nse fe mi pe ya gbogbo ara lo nte ni ara yin e ni owo kan mi ni e pe kara ro mi ni to ba ti wa ri awon apere kan ogbodo gbe igbese lati wa toju ara
3: ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerole Ikotun. Ero ibanisoro wa 08068216859. 08068216859.
5: Baba agba te ni begi loju. Opo lo ti lowo lowo towo ti tan kele. Kini imoran yin fun won lati gbera gija ki won ma bo ni ilu Ikotun. Tori elomi ma so pe Ikotun jina o.
4: Baba agba te ni begi loju ni ke ma so pe Ikotun jina. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń gbè bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yìí náà kẹ́ ẹ gbéra fáyìn báyìí pé ìkọ̀ tó ń yá lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lẹ́gbẹ́ ibi lójú.
2: Kí ló ń dọ̀ láàmú kí ni ìwọ ti náwó náwó náwó lérí àìsàn agbánilówó ọlọ́run má jẹ́ àárí ogun wàhálà yà ń lù pìpìpì àyìn tó ẹjọ́ bèrè létẹ̀ ń gbọ́ gbogbo tí mo sọ pátá wálé àbíwò sọ̀rọ̀ gbọ́bìnrin ni gbogbo tọkùnrin tóbìnrin ló ní tá à ń sọ yìí o ṣùgbọ́n ìwọ tó bá wà wọ ojú ọlọ́tàn ń bẹ náà náà tó láìsàn kan sí kejì inú àgọ́ ara ìwọ kan sí bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbìlẹ́jù ọ̀nà àbáyọ náà ló ṣe tọba ti dé lórí gbogbo kagọ́lá lè mọ́ fẹ́mi bà gbogbo tí wọn náà bá jókòó tọ́ ọ ni pé ń ṣe ọlọ́wọ́ lọ́wọ́ báyìí màpá àìsàn àtàrùn tán àbá ti bímọ máa bọ̀ sí.
3: Number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerole Ikotun.
2: Tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́ọ̀bùn mi sọ wá dẹni tí ó máa tiro àti ó ṣe àfihàn ṣe yẹ̀yẹ́ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀ tí ẹ bá ti rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbíwọ̀ tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ tó ti bá wọn ṣe ìdáná lóríṣiríṣi tí náà ti gbin gbogbo ara ó máa ń fa kíṣà ara àbí ẹ̀já ó máa ń jẹ́ kó wíìkì ọjọ́ orí máa ń fà á alẹ́ tó bá ti fa ti ìwọ tètè máa bọ̀ sàgbàdéwé márùkù ta kébé lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé gbogbo tó bá ti dẹ́gbẹ̀ wọn náà ni bàbá wọn ní ìtọ́wò là ń máa dùn ọbẹ̀ àkì ń gbókèrè máa dúdú ọbẹ̀ téèyàn bá jẹ ọbẹ̀ lábẹ́kúta lónìí tó bá ń gbẹ̀lú èkó àbíbàdàn ńjọ́ kejì yóò hàn máa lọ pé ẹlọ́ba ara wa tó bá ti dá ni ẹyẹ wa ti fowóró ìyẹ kò kọ lójú ẹyin ẹ gbìyànjú mo ti wá bí tẹlẹ mo ti ẹ máa ń sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi báyìí ẹ dìde fíá ẹ máa bọ̀ pé ọba ẹjẹ ti ẹ wá ẹ mú gbàgbọ́ yín lọ́wọ́ tẹ bá ti ń bọ̀ sọ́dọ̀ bàbá àgbà tẹ nígbẹ́ gbogbo.
3: Ní number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerole Ikotun.
2: Ẹ wá kẹ́ wá jàǹfààní ewé àti gbòpẹ́ ní Afidí ẹ̀yin náà dìde kẹ́ máa bọ̀ kí ló ń ṣe ọ́ kí ló yọ ẹlẹ́nu wàhálà àti ìdàmúrò àti gbẹ́sẹ̀ di wàhálà gbogbo ẹgbẹ́ kan ará kú tàìtà jẹ̀ǹjẹ̀ níbí ni ẹlé ìwọ síbí ni ọlọ́ọ̀bùn òní jẹ́ káwá rogun ọfà ọfà burúkú òní bá wa fẹ́fẹ́ burúkú òní fẹ́ lù wá oríṣiríṣi ọ̀nà ló ń gbà wá ẹlòmí afẹ́fẹ́ ni tiẹ̀ ẹlòmí ọfà ló fà ẹlòmí kò sí bá àti ẹ̀lẹ́tẹ̀mọ̀ tó bá ti dé ẹ̀yìn náà wọ́n mọ̀ lórí bá ṣe ń bi àti àyẹ̀wò àti tó bá yẹ ká sí pé kí ló fà á tilẹ̀ yìí sójú oorun ló ti ṣẹlẹ̀ ni àbí nígbà tẹ́ ẹ̀ ń lọ ní ìkankan bá ń pì tẹ́ ẹ̀ mọ̀ bóyá bóyá àwọn tẹ́ ẹ̀ ní mọ̀ tó wá ti dàgbà ara tó wá ń bara jẹ́ àwọn àrùn kan wà tó jẹ́ pé máa ń bara jẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ tí ó mọ̀ bá lómi ara ní ẹ̀jẹ̀ ní egungun ọlọ́ọ̀ni ẹ̀jẹ̀ kárí ṣùgbọ́n tẹ́yẹ̀ bá ti wá rí ẹ̀jẹ̀ ká tètè gbé gbèsè ká mọ̀ pé ọ̀dọ́ bàbá àgbà tẹ́ ń bẹ́ẹ̀ lójú.
3: Ní number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerole Ikotun.
4: Bẹ́ẹ̀ bàbá àgbà tẹ́ ń bẹ́ẹ̀ lójú wa.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068
6: 08026859.
2: Ẹ má lẹ ti náwó àbẹ ti dé nìkan rẹ̀ ẹ mú gbàgbọ́ ń dání. Ẹ wọ́n ní bí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ ìtàn lè kan náà. Ẹ gbà pé bẹ́ẹ̀ bá ti rí mi lélẹ̀ tẹ́ bá ti dúrà ogun àti wàhálà àtàìsàn tó náà làm ò ti ṣe. Lórí àwọn nǹkan tá à ń pariwo náà ni àti sọ pé àwọn ti ṣiṣẹ́ gidi ọjàbọ lókè pé àwọn ọkọ̀ pẹ̀lú ọjàbọ ẹlòmíì bá lásìdẹ̀ǹtì fún mọ́tò bí ọdún mẹ́rin márùn-ún kò ní mọ̀ bóyá òun forí àbí fi kankan gbábì kan a máa wá fa wàhálà àti ìdààmú inú àgọ́ ara ńgbà tó bá dọjọ́ wájú bí ẹ tó ń rẹ̀yàn bó ṣe máa rí ni tẹ́ yorùbá wa mọ̀ a wá di àrùn sínú iṣan sínú egungun sínú omi ara sínú ẹ̀jẹ̀ ara a máa wọ́ká a máa rìn ká ìmí wà tó jẹ́ pé kì í dẹ̀ tó ń ṣe tó máa nu tó lè jẹ́ pé ọ̀fà ó lè jẹ́ talafẹ́fẹ́ afẹ́fẹ́ burúkú ò ní fẹ́ lùwà.
6: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara bus stop off Abarajẹ Road, Ikọtun. Gbogbo ibi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé Ikọtun roundabout. Ẹ̀wọ̀ Marua tó ń lọ sí Abarajẹ Road. Tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abarajẹ Road ní kẹ́ bèrè. Ẹ bọ́lẹ̀ ní Dele Ara bus stop apá ọ̀tún ilẹ̀ Yasi. Nọmba 20 Amoka Street, Dele Ara bus stop off Abarajẹ Road nílùú Ikọtun, Lẹ́kọ̀ọ́.
2: Ibẹ̀ ń bàbá àgbà wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè mí.
6: 08026859.
4: Ẹ̀lẹ́ wa sọ pé kọ̀tùnbí nà. Àwọn tó wá wà lájà, àwọn tó wà káàkiri tó wà ń gbẹ̀bú rẹ̀ tó ń gbéra tó ń yí ojú sí ìkọ̀tún. Ìdí náà la fi sọ fún un pé ẹ mọ ìdẹ ká fi àkókò yìí náà la ẹ dìde ńlẹ̀ báyìí ẹ máa bọ̀ nínú ìkọ̀tún bí ọba àgbà tẹ̀dún sílẹ̀ nọmba 20 Amoka Street, Dele Ara bus stop off Abarajẹ nílùú Ìkọ̀tún. Ìkọ̀tún ò jìnà o.
7: Ha, ragbero wa wara ni e.
8: I'm a born a profession.
7: O da, se won lo ri bo se rin ni. Ori kan te koloba, o tun rin won kun won kun.
8: Ijo ni ma da bayi. Ah, nkan kan ma n bayi ni yi fa.
9: Ma je ki ofojo pipe tabi awon isan to le fa ki ati gba pagbe se odi ni rada owo le. Ori keri ti ara ro ni. Abo nwu ara tita, ara nja ni je. Kori o ma gba ye, o le ruku ati bere mu nkan nile di ni ra. Bo si se eyin didun, abi egbe tara re nkuta ita ida toke dele. Ke yan ma rin ko da bi pe nkan ra lese. Bata ti bo lese lomi, ko ni mo. Elomi a ma rin a ma ta dege bi keke. Mario alori aisan ti gbọn ni lowo ti dani wole ti finish esin baba igba te ni begi loju ero ba ni soro won 08068216859 abi ko lo kan si won baba igba wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abaroje Road Ikotun Lagos State ero ba ni soro baba igba 08068216859 08068216859 wa ka do foju ni wo ka si fi ti ta wo
10: baba igba te ni begi loju se o mo lo gbogi baba igba du ami gba
11: Eku dede asiko yi o eyin eyan mi oruko mi ni Mrs. Abike Amowo lati le ise Ambi Jewelries and Accessories oro Yoruba ni mo tun wa fun wa to ni pe irini si ni so ni lojo ba de se rin la nko ni iyen tumo si pe you are what you wear papa julo awo obirin we have to look good always we must dazzle either married or single you may never tell what your husband or boyfriend falls for awon okunrin kan wa to je pe won like waist chain leg chain, bold earring and the likes. Fawon yawo won at awon girlfriends won. Awon kun kan atere pe won ko ri rai. Please don't try to look like anyone but create your own fashion style. Awon jewelry wa ti mo den so nipa yi e le lo won lo church, asala tu, party awon wa nbe. E le lo won lo so fees, e le lo won lo so jar. E le lo won lo si awon shops yin, awon store. E le lo won ke look good, ke ma dazzle. Ele pe Ambi Jewelries and Accessories sorry 08023496546 08023496546 ede le suba so lori WhatsApp bakana lori number 08023496546 And our jewelry's running gold replica. To pe e ma lo la lope to wo de to gara. E ma re won lorisirisi ni Ambi Jewelries and Accessories. E ma ra lowo perete a de ma deliver e fun yin lowo perete. E le pe Ambi Jewelries and Accessories sorry 08023496546 08023496546 e de le suba so lori WhatsApp bakana lori number 08023496546 e se gan
12: mo kí yín pé ẹkọ àsìkò yìí mo gbé àlejò nǹkan àbìtì wá ní ilé agbára wọn bẹ pẹlú mi ohun tí ó sì ṣe wá láǹfààní òun náà wọn mú wa fún wa káàbọ̀ sà.
13: Ẹkú dédé àsìkò gbogbo tí n tó ń gbọ́ mi o orúkọ èmi tẹ́ ń gbọ́ ẹ̀ ni gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ewégbèmí tí mo wá láti ìpínlẹ̀ ọ̀sùn.
12: Bàbá ewégbèmí orúkọ yín ó gbalé ó gbàgbòrò nípa lílo ewé àti egbò fi ṣe wàrà ilé orí. Ọ̀nà wo ni iṣan aráńgbà ṣe àkóbá fún àgọ́ ara.
13: Ẹsẹ̀ atọ́kùn iṣan ara dàbí òpó tó gbé ilé dúró tí òpó yóò bá ti dúró dáadáa ilé ò ní dúró dáadáa gbogbo ara tí iṣan ò bá ti dúró ń bẹ̀ dáadáa ara náà ò ní àlàáfíà.
12: Kàbíyèsí ara wo lálàáfíà irú àìsàn míì wo ni ó lè máa ṣe èèyàn tó lè mú àkóbá wá fún iṣan ara.
13: Ẹsẹ̀ atọ́kùn ẹni tó bá ti ní àìsàn tí a pè ní ìtọ̀ ṣúgà bẹ́ẹ̀ni ó ṣeéṣe kó ṣe àkóbá fún iṣan ara. Àbí tí èèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ lọ́jọ́ tó ti pẹ́ elétan bàbá wa ń pè ní òkú àtọ̀sí àbí kòkòrò àìfojúrí.
12: Kí ni a tún ń pè ní kòkòrò àìfojúrí sà.
13: Bẹ́ẹ̀ni kòkòrò yìí ó máa ń kóbá iṣan ara ni. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé inú iṣan ni ẹ̀jẹ̀ àti omi ń gbà kọjá tí àwọn kòkòrò yìí bá ti wá lè kọlu iṣan yìí ó ṣeéṣe kí ẹ̀jẹ̀ má lè kọjá kòmẹ́ra má lè kọjá nínú iṣan yìí bó sì tó àti kò sì yẹ.
12: Bàbá ewé gbè mí kò sẹ́ni tí ò fẹ́ mọ̀ pé nípa iṣan ara òun ni ẹ mọ̀ jù ẹ sì kọ́ṣẹ́ ẹ mọṣẹ́ ẹ tún bá ń lé ẹ̀nà sókè òkun ẹ tún mọ̀ ń pa dáadáa. Irú àpẹẹrẹ wo wá ni èèyàn lè máa rí lágọ̀ ara.
13: Ìwọ tó ń gbọ́ mi nílé tó bá ti di pé àti gbé apá di ogun àti gbé ẹsẹ̀ ó di ogun tí ọwọ́ bá ti ń kú tàìtàì tẹ́sẹ̀ ń kú tàìtàì láti bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ó lágbára àbí ìwọ tó bá jí láàárọ̀ tó jẹ́ pé gbogbo ara bẹ̀rẹ̀ sí ní ro ẹ́ ó yẹ kó ti mọ̀ pé iṣan ara rẹ ti ní pinni dá nìyẹn.
12: Ṣé àwọn tó máa ń bẹ̀rẹ̀ rìn tí wọn ò lè dìde ó lè bí a máa rìn ṣòwòṣòwò ṣe ṣé ká ní pé iṣan ara tún dà ń dà.
13: Ẹsẹ̀ atọ́kùn ìwọ tó bá ti ń bẹ̀rẹ̀ rìn tó jẹ́ pé ò lè nàró láti rìn dáadáa àbí ìwọ tó jẹ́ pé tó bá rin òpó ná méjì sí mẹ́ta wá ti máa mí kúlekúle ẹlòmíì a máa pariwo bàdé lẹ́nì a máa pari ìtìká lọ́la a máa pariwo ẹsẹ̀
12: lọ́la. Ẹlòmíì a máa jókòó díẹ̀.
13: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹlòmíì a rìn díẹ̀ a jókòó díẹ̀ ẹlòmíì a rìn a máa mí kúlekúle. Bàbá iṣan ara wọn ti ń daṣẹ́ sílẹ̀
12: ni. Ṣọjọ́ orí ní ìkan ṣe pẹ̀lú iṣan ara yìí.
13: Ọjọ́ orí ní ṣe pẹ̀lú iṣan ara ṣùgbọ́n gbogbo àwọn tí iṣan ara yín dà láàmú náà kọ́ lọ́jọ́ orí ẹlòmíì àìkíyèsí ara ni.
12: Ẹ máa ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbèmí gangan.
13: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbèmí rè 08062729575 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08062729575 ọ́fíìsì bàbá ewégbèmí wà ní K2 bus stop ládojúkọ bíríìjì ẹlẹ́sẹ̀ nínú alápẹ̀rẹ̀ park K2 nílùú Èkó.
12: Àwọn míì wọ́n máa ń sọ wípé àwọn ò rí oorun sùn orí wọn máa lago ara máa ta wọ́n fò bí ẹni wọ́n fi àtàpàrà àbí ara máa ro wọ́n ṣé lè náà ṣé ní nǹkan ṣe pẹ̀lú iṣan ara.
13: Ìwọ tó bá ti ń rírú àpẹẹrẹ tí ẹ dárúkọ yìí náà iṣan ara ẹ ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn eléyìí tó tún wá fara pẹ́ ni pé ọfà ara wà lọ́tọ̀ iṣan ara wà lọ́tọ̀ àwọn míì máa ń fi oògùn ọfà láti fi wo iṣan ara àmì àmọ́ fi oògùn iṣan ara wo ọfà ara àmọ́ nílẹ̀ṣẹ̀ bàbá ewégbèmí a ti ní ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe àyẹ̀wò
12: tá
13: a fi mọ̀ pé nǹkan báyìí ní ń ṣe tá a fi ní máa fi oògùn ẹ̀tẹ̀ wo làpàlàpà.
12: Orí ẹ̀rọ fi ní ẹ̀mọ́ pa ẹ̀ dáadáa.
13: Bẹ́ẹ̀ ni atọ́kùn.
12: Ṣé iṣan ara yìí òun náà ló máa ń ṣe àkóbá fún ọlọ́mọ ọkùnrin tí òfin lè ṣe déédéé.
13: Ẹsẹ̀ atọ́kùn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé n tá ń pè ní ọlọ́mọkùnrin gan iṣan ló gbé dúró. Tí àwọn nǹkan kan bá ti wá lè kọlu iṣan yìí ó ṣeé ṣe kọkùnrin náà má lè ṣe ojúṣe rẹ̀ bó ti tó àti bó ṣe yẹ.
12: Ẹlòmíì ọ̀ṣẹ́ ẹ̀kọ́ dákú.
13: Bẹ́ẹ̀ni ẹlòmíì tó bá tẹ̀ ti gbèrò pé kó o ṣe bẹ́ẹ̀ tó bá yẹ débẹ̀ láàárọ̀ kan wá lẹ́wọ̀ ẹ̀sìn. Ẹbí wọ́n tó ti ń ṣe bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé àti ṣe ẹ̀kan ní ìsìn ó dogun fún ẹ̀. Àbí ìwọ ọlọ́mọkùnrin tó jẹ́ pé nǹkan ti ẹ kéré sọ́jú orí ẹ̀.
12: Ojú ọmọ àti
13: àtẹ̀bẹ̀rẹ̀ àǹfààní ẹ̀dínwó
12: fẹ́ẹ́ bá ṣàyẹ̀wò fún wọn.
13: Bá a sì ṣàyẹ̀wò lọ́nà tìgbàlódé àti ti ìbílẹ̀ 08062729575 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08062729575. Iléeṣẹ́ bàbá ewégbèmí wà ní K2 bus stop ládojúkọ bíríìjì ẹlẹ́sẹ̀ inú alápẹ̀rẹ̀ park K2.
14: Band FM

0: Emma Kale sao. Emma Kale ma o. E Kale yen egbon mi lokunrin ati lobirin ile ise bond 92.9 lomo yen Ade Oluwa. Ade Folarin Okun Ade Mr Pilot ijoba worldwide ti so wi pe e Kale sa e Kale ma e ku ise oni o. A le re nbe o ibi e ko wi si fun ise nla fun iranlowo iranlowo ti be jade ise la o ti be jade o. Ibi e ko wi owo si owo ti be jade o. Ibi eko wi ola si e lo la lati be o ibi e ti reti igbega ma wole to yin amo bi ota ti won pe te pe ru ekun ibanuje si fun yin ah lagbara olorun ilekun be ma ti pa ni bo ba de ma si ilekun be yo si ibanuje yen sori awon ota yin yo si ekun sori awon ota yin ekun o se ibanuje ofo ofo ori awon ota yin ni ko ma lo lagbara awon to laye eka lesa eka lema e ka le le nkan si o lati le ise bond 92.9 lomo yen Ade Oluwa Ade Folarin Okun Ade Mr Pilot nki e ku ise ni e ku afarada e ku gbianju eju ko le ba da e ku aise mele e ku aisole eri o ti be jade se lagbara Olorun lagbara Olorun eri ma ti be jade ah e dakun mo fe si oju ago laipe lai jina Jem tu mo si be ka soro le lori lale eto ni ko se lori bi pe ko ni ma ndo yi ka ni ko ni ma ndo yi ka ni awon ade sumo mi awon ti won ju ado loro banditi ti won pa ni jaye won bere kerekere nipa jiju ado loro saarin awon eniyan ta wo pe ki le re won ori lopolopo oba en to ba fi ado loro itun ba fi ran ohun gan ma nba le iru ise ku ore ise omo rogun ti won ro ko lo tori bomi gbona e mo tori po omo rogun ma pada bo ni amo ko di ado loro mo yo lara kan ni o lo ju saarin awon eyan amo ona oba lo kiru eni be de laya ki won so si leti ki won so fun ileri ki won se elo lara ma gbe fa omo le bi e awon bi ta ronu sinu o ta lo nto hun iyawo lo le je eniyan to fi le gba ipe to n ba ku to o iye bayi le gbe fun mo le bi ohun to ina ohun gba lati fe mi ohun lele ke ni gbe bayi elo ni won le se le ri fun ele mi o ti de o ikoda awon iku o le bi mo loji bako no kere kere won dawo yen duro tabi ka pe won se legbe kan won wa gun le jinigbe ka jinigbe wa won wa so dise latodun 2016 kan ti emi se mo gba sa odun 2016 na ni labe are Goodluck Jonathan lodun na lohun won bere pelu awon omo obirin omo ileiwe ta pe ni omo ileiwe Chibok nilu Maiduguri Borno State lohun amo tori pe won mu je won mu je won o lo si won o ge ka ba mo je won wa yan fanda o wa deun to je pe omode won wa nse agbalagba won wa nse amo bibeli gan so pe egberun yo subu lowo otun mi egberun yo subu lowo osi mi amo kikida oju mi ni won fi ma ri isubu awon onise bi hey kiki da oju mi ni won fi ma ri won won subu lotun won subu losi ni bibeli so fun mi o bibeli o so pe won asumo mi ni mo logan nu o won ma tin sumo wa injo akoko gbo kwara ilorin ni won ti koko lo sose ere la pe gbogbo bi won si nwa yen bi won tin soso nu yakasua ni lafia la alhamdulillah ni ede Hausa si wonu Kwara lo je ki won laya debe amo nigba ti won wo ilu Oyo Ogbomoso orire local government la to mo lorun awa Yoruba e ma ku na oju de oba o elekun sun ekun alayo yo ma se ni so ile aye yo da ko balance akodogba bo ba dogba ni elekun sun ekun alayo yo
1: Ma
0: Àwọn tí wọ́n kó nílùú oríire local government tí wọ́n bẹ́ orí olùkọ́ ẹ̀kọ́ ìṣirò mathematics teacher wọn nígbà gede lójú gbogbo ọmọ aláyé kì í ṣe lójú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o lójú gbogbo ọmọ aláyé bí ààrẹ orílẹ̀-èdè America ààrẹ Donald Trump bọ́ bá pa àwọn òrí fídíò yẹn ó ṣe é ṣe torí pé gbogbo fọ́nrán tó ń bẹ lórí social media kọ ní gbogbo èèyàn máa rí tán àìmọye èyí tèmi ò rí èyí tẹ̀yìn dẹ̀ rí èmi ò rí èyí tèmi rí ó ṣe é ṣe kẹ́yìn náà máa rí onímọ̀ mi ọjọ́ àti sọ ni pé ó tàn káyé níbi tí wọ́n ti ń dúnbú àwọn èèyàn lórílẹ̀-èdè Nàìjíríà àbí bá pé àwọn èèyàn ebi ìta rí nìyí tó gbé sórí social media live nu ṣe mọ èyí tí wọ́n ti dúnbú tá àgbọ̀ bí àgbò bí ẹran ẹtù. Bí ẹran ẹtu ẹtu ẹmọ ẹtu ẹtu ni mo fẹ sọ ẹtu ẹtu ẹran ẹtu ìgàlà ẹgbẹ bí ẹran bí ìgàlà wọn ń dúbú àwọn èèyàn bí màálù bí màálù bí ẹfọn bí ìgbà wọn fẹ bẹ orí ògùn fajá bẹ orí ajá fògùn jáde kí mo sọ gan bí ìgbà wọn fẹ bẹ orí ajá fògùn wọn ṣe bẹ orí arákùnrin yìí. Ó máa ṣe o, ó máa ṣe o. Kò wá sí ẹni tó wo fọ́nrán yẹn bó bá dorí àwọn ọ̀rẹ́ ni ó bọ́ lójú ẹ̀. Kò sí bó ṣe lè dájú tó ẹ̀rọ ayé àbá ìpayà àsan asán ni o. Arákùnrin yẹn fi ìyàwó sílé, ó fi àwọn ọmọ sílé o. Bí bá a ṣe sọ̀rọ̀ yìí, ṣé ilé ayé lè rí bákan náà mọ́ fún ìyàwó àtàwọn ọmọ yẹn? Ẹ̀ka ti gbọ́ pé orí ẹ̀rọ ayélujára báyìí ni wọ́n ti gé orí bàbá wọn. Ilé ayé yìí ò dá o tó ń panilékún gidi ni mo ra mú wá sí ti ìgbọ́yìn ikú tó wá ń pa ojúgbà ẹni òwe ní ń pa ọmọ ni o. Ẹ jẹ́ àkàkúrọ̀ àmọ́ nínú irọ́ òótọ́ mà wá ń bẹ nígbà tá a gbọ́ pé níbẹ̀ jù Lẹ́kí wọ́n ká àwọn oníṣẹ́ ẹbí ajínigbé yìí pẹ̀lú èròjà iṣẹ́ ẹbí iṣẹ́ èròjà iṣẹ́ oró wọn lọ́wọ́ wọn. Nílùú Ìmọ̀ta Nìkòròdú àgbọ̀ kún wọn tún mú wọn fọ́nrán ẹ̀ fáṣánrí. Ọ̀rọ̀ tó bá dá ní lójú ni kì í kọsẹ̀ létí ẹni tí gbogbo aláfojú ara wa rí. Ó ní àwòrán nínú kì í ṣohun nìkan tí wọ́n kó ọta ìbọn àtohun ìjà ló jáde nínú ọkọ̀ bọ́ọ̀sì wọn pẹ̀lú àwọn ará bíi bíbà tìbẹ̀ jùlẹ̀ kí wọ́n ti ẹ̀sùn bò wọ́n débi pé wọ́n dì wọ́n mọ́lẹ̀ ni. Òye ìjókòó sílẹ̀ lẹ̀. Má ṣe o. Ikú tó ń pa ojúgbà ẹni òwe ní ń pa amọ́ ni o. Béèrè mi lálẹ́ rèé o. Ǹjẹ́ ìpínlẹ̀ Èkó ò sí nínú ewu báyìí? Ǹjẹ́ Ìkẹjà ò sí nínú ewu báyìí? Ǹjẹ́ Victoria Island Ọbalende Ìkòyí ò sí nínú ewu? Ohun tó bá bá ìbẹ̀jù Lẹ́kí ó ti bá Fiji sí o. Ó ti bá Sangote lọ àjà. Gbogbo Lẹ́kí ló bá o. Ó bá ti wọ Lẹ́kí ó ti wọ VI. Ó bá ti wọ VI ó ti wọ Ìkòyí Ọbalende. Ohun tó bá Dọ́balende ti wọ gbogbo Èkó Lagos Island o. Ogun tó bá kó Lagos Island ó ti kó gbogbo Èkó o. Gbogbo ẹnu mo lè fi sọ. Èkó la ti ń sọ̀rọ̀ Èkó lẹ ti ń gbọ́ mi Èkó lẹ gbé. Ẹ dákun. Ṣé ìṣepori ewu la jókòó lé? Olóyìnbó ní you are sitting on a gunpowder. Kí Yorùbá ẹ dákun tó yọ lọ́n gunpowder. À ń finá sórí èrùlé sùkọ́ yìí. 08181509290 08181509290 Ẹyin rédíò yín lọlẹ̀ ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín mọ níwọ̀n káàyè lè gba ẹlòmíì. Aago méjìlá lájọ fi ọ̀rọ̀ jomi tó ọ̀rọ̀ dà. Méjì níbéèrè mi o ṣé Èkó ò sínú ewu àwọn àtiláwí ajínigbé yìí? Mo gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé agboolé estate kan pé tó bá máa fẹsẹ̀ rìn wọbẹ̀ lọ́wọ́ yìí wàá pé ẹni tó ń wá lọ. Mo ní wọ́n gbìyànjú àti gbé èèyàn kan láti wá jíyàn kan gbé nú estate yẹn Lékòó yìí ni mi sọ ibi tó wà. Ẹ̀rù tún bà mí pé ẹ gbà mí. Aago mẹ́rin ni Mr. Pilot ń jáde. Aago mẹ́rin ìdájí mo ti wà lọ́nà. Èmi ti sọ ẹ̀ lè jí èmi gbé o torí pé ẹgbẹ́ ń bẹ lára mi ah ofere fu america nu bi n ba pe ayajo yen mi oni ko yo bi n ba le pe en ba mi kukuti ara re lo mi se be ba pade mi lo lo ke pe ogun ah ofo ojo keje oja be pade mi lo lo ke pe ogbon ofo ma tin pe lo ya fe mi fe ke ma ayajo yen tori be ba ti e mo ebu to wa nu e ko se ni lowo ni atawon eto mi ti ma se ah america le ti ba mi California let ba mi United States of America kinje tenu egbe temi oni gbe mi lo shaga be ko ni gbe mi lo gbo osere bi won bi mi sile ku

0: ṣàkíyèsí ẹ̀ ń pè mí mi ò gbé.
1: Ẹgbẹ̀rún
0: mọ̀ mọ̀ má gbé ni o torí pé ìbéèrè mi ò tí tán. Ẹ dákun ẹni bá ní àmọ̀ràn tó ṣe sọ lórí afẹ́fẹ́ fún ìjọba àpapọ̀.
1: Ẹgbẹ̀rún
0: lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n ti àwọn ọmọ tí wọ́n jí gbé yìí kí wọ́n dá wọn lẹ̀ ọ̀nà tí ìjọba àpapọ̀ lè gbà láti tún wọn sílẹ̀ ní kíákíá.
1: Ẹgbẹ̀rún sọ
0: ìnira ipò ó dá ẹ jẹ́ kí n fi fọ́nrán kan sórí afẹ́fẹ́ kẹ́ lè mọ̀ pé mo mọ ohun tí mò ń sọ. Ohun tí mi ò ṣe gbé ìpè wá nìyẹn ẹ jẹ́ kí n fọ́nrán kan sórí afẹ́fẹ́ kẹ́ lè mọ̀ pé mo mọ ohun tí mò ń sọ. Ẹ̀yin náà ní sùúrù ẹ mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ ni ó yá.
2: Don't forget us in the bush, please. Answer them on time, please. This does.
0: Ṣé ẹ gbọ́ ọmọbìnrin tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn màmá tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn ni ẹni tó jẹ́ olórí iléèwé yẹn principal yẹn ó ní don't forget us ẹ má gbàgbé wa sínú igbó yẹn ẹ jẹ́ èdè gẹ̀ẹ́sì ló fi sọ ẹgbọ́.
2: Don't forget us in the bush, please. Answer them on time, please.
0: Ṣẹ̀rí màmá tó sọ̀rọ̀ ìyá yìí ló bí principal yẹn ó ní ọmọ ẹyọ kan tóun ní láyé lọ́rùn ni ọmọbìnrin principal yẹn òun náà lórí ẹ máa gbọ́ ya yẹn. Ṣẹ̀gbọ́.
3: Àwọn tá a lọ níjẹta wọn ló pa ẹnìkan. Lánàá wọn pààyàn méjì.
0: Àwọn tó lọ sínú igbó yìí láti lọ wò ó bóyá àwọn lè ran àwọn tó ń bẹ́ńbẹ̀ lọ́wọ́. Wọ́n ní àwọn iṣẹ́ ìdí láàárọ̀ yìí ni. Ní àná táwọn lọ wọ́n pa èèyàn kan nú àwọn táwọn lọ. Lónìí tí àwọn tún dé láàárọ̀ yìí wọ́n tún pa èèyàn méjì. Ṣẹ̀gbọ́ o.
3: Nínú àwa tá a tó lọ.
0: Ṣẹ̀gbọ́. Ìyá àgbàlagbà principal kálẹ̀ rí fọ́rọ̀ yìí ni.
4: Wọ́n sànú àkáwọn ọmọ ìyá wálé o.
0: Ṣẹ̀gbọ́.
5: Ọmọ mi kéré jásímọ̀ ni mi kéré.
0: Ṣẹ̀gbọ́.
5: Ọmọ kékeré ni.
0: Obìnrin kan ní ń pariwo pé ọmọ òun kéré testimony lórúkọ ọmọ òun kéré irú ọmọ yẹn kò rí ìyá ẹ̀ kò rí bàbá ẹ̀ kí ni ó jẹ kí ni ń jẹ kí ni mu ẹ dákun sórí ẹni ni wọ́n ń sùn ní àbórí tìmtìmù fóòmù. Mi mọ̀ bóyá tí mo ń bèrè iye gbogbo àwọ̀ jẹ́ ń gbọ́ mi lá ó dá ẹ jẹ́ ń tẹ̀síwájú.
5: Ẹ ràn wá lọ́wọ́ o ẹ ràn wá lọ́wọ́ ìrànlọ́wọ́ ni káwọn ọmọ ìgbà wọn ọmọ jàjẹ ìrànlọ́wọ́ ni ẹ ṣàánú mọ ọmọ títà lọ ẹmí mi ti bẹ́ẹ̀ gbin lọ ẹ wọ
0: bí mo ṣì rí
5: dé.
0: Adéolú Adéfọlárin Okùnrin Adé lorúkọ tèmi 08181509290 ni nọmba tá ń lò ó yà mo ti ṣetán àti gbé ìpè wá bá ẹjọ́ ẹjẹ́ kọ́rọ̀ wá mọ níwọ̀n mo fọ́ lọ́run bá bẹ̀ wá èrò máa pọ̀ lórí ìlà kí ìlà lè jọ ṣe. Ẹ yí rédíò yín lọlẹ́ o ẹ ká lẹ́ mà. Ẹ ká lẹ́ mà.
6: Mo sábà lọ ṣàdó àyẹ́ ọgbà o.
0: Àmì máa o mọ́ mi wá. Àmì
6: o
0: ọmọ tí náà ò ní sọnu mọ́ mi wá.
6: Ẹjọ́ ẹjọ́ táwọn ìjọba kan ṣàánú wa kan ṣàánú àwọn ọmọ ẹ̀kan ọjọ́ kan bẹ àwọn alálẹ̀.
0: Ọ̀sẹ̀ kẹta màrí.
6: Ọ̀sẹ̀ kẹta rè mo ti mo wo fọ́nrán kan mo rí ọmọ kan ọmọ ọdún méjì. Abiyamọ o kọ́jọ́. Mo ń ké ni kọ́jọ̀ kọ́ bá wọn lálẹ̀ kó dìde sọ́rọ̀ ẹ̀kọ́ mọ́ wò wọ́n ràn.
0: Ó sumi o.
6: Ó lágbára o.
0: Ẹ gbọ́ tí wọ́n sọ aláwọn ọdẹ ìlú tí wọ́n lọ bá káwọn lọ ká wọn mọ́nú igbó ó ti di mẹ́ta tí wọ́n ti pa báyìí nú wọn.
6: Ṣé ó ti pa báyìí?
0: Ó di mẹ́ta tí wọ́n pa báyìí.
6: Àkórí ọlọ́run tá a dẹ̀ ní ìjọba kí ìjọba ọlọ́wòrán ṣàánú.
0: Mọ́mí ẹ má jẹ́ apẹ́ta mọ́mí màmá wa ẹni ṣubú ẹ má jẹ́ apẹ́ta àdẹ̀ níjọba. Ẹ má jẹ́ apẹ́ kí ìjọba ó ṣàánú kí ìjọba lè ṣe ni kẹ bá mi sọ
6: láyé.
0: Alálẹ̀
6: ni
0: ṣé wọ́n ká fi ìjọba lé àwọn alálẹ̀ ní ká bẹ̀.
6: Bẹ́ẹ̀ ni o àwọn alálẹ̀ mi kọ́ bẹ̀ sọ̀rọ̀ yìí o ó dágbára o
0: èkó
6: tá wà ń bíbá ìgbà ní èsè ìgbà yàrá òrókò àrò ọ̀rájẹ
0: ni
6: o àwọn tí wọ́n tún mú nílẹ̀kìgbẹ́
0: ìgbẹ́ jùlọ ẹ̀rọ jẹ́ kí màmá mọ ọdún fẹ́ pè mọ́ màá fi fẹ́ pè ìbẹ̀jù lẹ́kì màmá ní àwọn tí wọ́n mú ní ìlẹ̀kìgbẹ́jù. Nǹkan dé o nǹkan dé ẹlòmíì tiẹ̀ ti ń fowó gbowó ọwọ́ ẹ̀ jẹun pé àlè sọ bọ́bá dé kó ṣá jẹun kó tó gbóhun ẹ̀lò ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀lé ẹ̀rọ sà. Yẹ́sà yẹ́sà.
7: Láàlẹ́ ló sọ̀rọ̀.
0: Yẹ́sà ẹ ti wà lórí afẹ́fẹ́.
7: Ẹ wo ṣe ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ò yẹ kó gbojú bọ̀rọ̀ ṣé bí àwọn Yorùbá dé ọgbọ́n àtinúdá kọ ipo oju nti awon ijoba
0: e sa e ye lenu fun amojare odun atunu daje leri njo sinu e ni ti e ni gbe lawo
7: e ni suru
0: o se ketare mi o ni suru e ma so odun atunu da kokan jare
7: e ni suru se ko si awon se ko si ogbon ijoba nbe mo ni mo sa awon ijoba wa awon olosilu wa oju nti won lati le je wi pe kon wa so pe awon e ise ode ibile lo wa lo gba won sile to nse soja to nse olopa o ti won se fe lo won ni
0: e sa ironi yen igbogbo te so yi oro ta joko le lati jo inu yen o se ketari oro de ibile fori awon de ibile lo wonu be lo ba won ton pa yi e tun ni ki ijoba ma ni awon de ode ibile
7: e ni so ara awon ti won le se ki lo de ti won pe won
0: oke e sa awon le imo to le se
7: oke e ka ma ma daruko ko si gbata ni daruko oke ngba ti gbo o dide njo ke
0: oga e kuro nbe e ri mo bi den lo na ni yen e ye wa ni ara yin gare e wo o ko etile ni dagbara le ro e wa doko agba mi gundo ni ye ye wa ni ara jare e gini kan ibile lajo ori bi e la la duro si e gini kan ma se gini kan ma se la la tenu mo lati agun wa ni ara awon mo nje ya nu gbo e so pa nkan lo le se hello jari
7: Mr.
0: Pastor, you first trust you, Mr. Pilot, Pilot, Pilot.
7: Mr. Pilot,
0: yes,
7: sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
0: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes,
7: sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
0: Sunday go. There's also pe ijoba lati kede pe kun Sunday go wonu gboro pe lawon ode.
7: So
0: ti arrange awon lati ode to koja agbon kokan se alawon yan sin je yanu gbo. Ori social media na lati ri awon kan to wo so to ni eh kini kan eti ekun abi kilo pe.
7: Iru ekun.
0: Lati ri social media Sunday go lode lo dale. Ibi arimo na ni yen social media na lati ri mo. Yato si aye igba Sunday Igbo se jade to ma wole lo ba won awon Fulani labule abi pe ni gbogbo bi to tin wa buruku to lo ba won tan fojuri abi
7: na sanu wa na
0: ona bayo ni la mi Olorun ti sanu wa ona bayo mo fe gbo pe bo ba ye pe yin le wa nipo are fa n pe le wa nipo gomina pile Oyo gomina Seyi Makinde n bayi la se mo fe gbo niyan hello
7: Mr. Pilot
0: yes sir
7: to sele ni pe e ri ah ti bo kan ne jagwa lokoya awon kan ne jagwa pe ko ti gbo oju ti ni fun joba ti awon yen ba segun ogun yen oju ti ni fun won awon ti won ni lo
0: awon
7: ti ni lo ko won loju wa
0: ti
7: ko baba fun won lase
0: bi awon o bi apere
7: so je sende gbowo ni ka awon yen wa ti ni lo koju won
0: e sa n ta so lati jo ina niyan awon kan wa ti won le lo koju won awon mo ide nje ya o se ketare o lo o se kerin
7: ijobo fun lati nti lo wa fun lati
0: esa esa esa eni suru sa be se wa yi e le lo ko kale le lo koju won se n gbo e pare ju yin eyin o gbo ti reju en du pada o ti ba ti ba call ko ikozo aka ile lara
7: okay mo ti pa mo
0: eni suru sa ka ni pe be se wa yi e mo pe laya e le lo koju won ti e ba ko re si joba te kon jade lori social media pe a le lo koju won areti e mo eyan to so pe ki joba fun alase ni awon ode ti won ni won pa yi ton gbe lati ogbo won so yi ton ni won ti pa meta nu awon yi e sa ijoba olo fun won alase lati lo awon gbe oro kan won lara pe awon mo ya awon mo wa ni oro ti ko ja pe ko fun alase lati lo nu do inu gbe lo so je sa ni yeye ko sa ri lo ti fe wole lo ba ara bi inu gbo won ti fe lo ba won
7: to bo wa ri be gbo ja fun won lati ni e fun ki joba fa won lase
0: iru ase wo se awon ode to lo pe ronu gbo se joba fun won lase ko so pe ron ni
7: ah
0: eleyi inu gbo ni e sa gbogbo en lo ba ti banu gbo yen ti en se awon ti won jigbe kini ka pe won
7: aji ni be
0: eh esa se mi egbole mi ati n gbe ni
7: ah
0: se n gbo lati jo soro ni esa gbe mi abi ba lagbara ta wa lo nu gbo yen ta wa ba awon ara bi yen be ta yan bolu won ta gba awon mo e jade se joba wa pe o ya kon lo ti wa mo le ni
6: ah oro ri ba bi lu se lo
0: ti ba yen iro yen
6: so pe joba lo wa ndi oro to sele yin
0: eyin le so yen
6: joba lo wa ndi e to everybody le
0: e to wa pe so yen to wa yin ti e ba da inoju ti oye won wo pe pe joba lo lo je awon mo gbe boya ka ku gbagbe ngba yen abi ki la fe se e ko bo aje mi ati no gbe aye pe joba bo aje mi ati gbe laipe lai jina niyan
6: yo
0: lo ni ah eh
6: yo
0: ni ami seri oro yen na o seri in to ma se wa nigeria ni e o te wa lohun ka joko nbi kan ka ma po e ko oba je fo tara wa pe ijoba lo wa ndie se baba wa siwaju bola me tinubu lo lo je awon egbe ni abi gomina ah seyi makide abi oro oponu josi oro oponu josi to lo ko poetry ti baba ba so njo debe pe awon fe sile edi ye ti gbe di orun fun wa na ijo si oro oponu ti yen so le betele eh se yen gbadun eh e ti mo pe ko so lowo e mo to ma je lo wa hello
8: hello mr pilot
0: yes sir
8: takale
0: yes sir
8: okuto
0: yes sir
8: mr jimo lo soro
0: yes sir
8: seri ebe ti mo koko fe de ara lu ohun ni pe panic ti awon ara ilu gan fa awon eyan
0: o poju
8: oro won oro yen gba suru conditions ti won gbe joba si ijoba n fi suru se ni if not won waste gbugba won to wa nbe
0: lawon innocent soul to wa nbe o
8: yes
0: lawon alaise awon ti won ji gbe atawon ti won ji yan gbe ijoba le waste gbugba le so abi
8: the president has give for the security bi pe ohun fe everybody alive
0: se gbo bayin se ri pe
8: you are being careful
0: eni suru sa oro le ti wa dabi oro ewure to wo eso alawo oro gba suru o
8: so they are being careful conditions to won fi won si is what the government is trying to look into because if you want so fun won ni pe awon eyan won to wa lahamo the government release won
0: eh
8: faida they are demanding for some billions of naira.
0: Billions.
8: Owo yen kon ni issue. Owo yen kon ni problem government. Conditions won fi government. Owo ni.
0: Eh sir.
8: Ti won ba fe finish.
0: Eh no sir.
8: Laarin 30 minutes. Won finish won.
0: Hello sir.
8: Ko tawon mo yen ko.
0: Hello sir.
8: Mo gbo yin.
0: Se ri pe e tun da wa leko.
8: Yes.
0: Se ri oro te so yi. Bi igba te si opolopo to nbo wa niye ni pe ah ti pe mu ta ara bi en bi opolopo wa bi pe kini won bere fun go to n da joba duro opolopo wa ri ko joba bi ka
8: eh
0: enu e de won to bere fun pe ki joba da awon eyan awon to wa la amo le kun joba to wa fun awon ni billions of naira ti o de sese
8: ko sento me ma wa nbe
0: tinu e ma dun
8: ki joba fun won le ni tin ti won ba n fe ti joba ba tun lo fun won lowo awon eyan na lo tun ma so wi pe owo ni joba fi n gba won
0: mo wa lara awon to ma so be mo de won pe ina wa lara to ma so
8: so yeyin but ta lo me fe wa ni ru situation
0: be ma dun
8: ti o ni so pe to ba ye owo ni won fe ki won file ṣugbọn to ba jo owo nikan ni ko ba da
0: ah esa
8: awon eyan ara ilu ki won ka won gan fi awon eyan lokan bale orisirisi misinformation ti won tin gbe o ti poju won je fa won security yen gan ni sese mo everybody ti wa di security or informant
0: ayin gori
8: oro yi o so ro sunday go
0: ah o ya mi lenu o ya mi lenu gbogbo agbe agbo sunday go gbogbo paru bo ba de mu sunday go yo ti yo lo be yo ti gba won jade
8: ile yoruba i need lati ronu because seri ibi ti won wa nsin won si wa state mi o tawon governor be ti won relax ti won mo to sa won ti won mo ku ye si nkan ti wole ti won
0: ah wahala se o se ko nbe sa
8: if you know our information because the information dey late
0: mo se fe wa dori oloya
8: o ko won ti do be tawon governor be ti won ti relax wi pe yes ko sa kan won
0: olohun
8: ko si bi to safe nile yoruba so yeyin ko si bi to safe this o ye ka won yen gan wa mo pe

0: bẹ́ẹ̀ ni o.
1: Ẹn tó bá kàn, òun ló mọ̀, kò dẹ̀ sẹ́nìbọ̀dì tí ò fẹ́ ṣàṣeyọrí.
0: Ẹ sà, dípò kí gbogbo a máa sòsokúsọ, ká máa kóra aláyà sókè, ká máa kóra aláyà jẹ, kí á ká máa gbàdúrà fún Pẹ́sidẹ̀ntì Tinubu àti Gómìnà Ṣèyí Mákindé, àdúrà. Lásìkò yìí.
1: Wọ́n fún wọn ṣe social media oríṣiríṣi tẹ́wọ̀n yẹn ń sọ
0: gan-an. À ní ìdí ẹ̀ á da fún yín, àdúrà ní ká sá máa gbà fún àwọn méjèèjì pé à Pẹ́sidẹ̀ntì Tinubu o, Ọlọ́run á fún yín ṣe o. Gbogbo akitiyan yín láti gba àwọn ọmọ
1: ìjáde o. Ọlọ́run bá ṣe ìjọba náà lè máa bú.
0: La máa bú. Ẹ sà, bí kan nu ọba bá fẹ́ gbà wọ́lẹ̀, bí kan nu àwọn ọmọ ẹ bá kú, a máa padà bújọba yìí ni.
1: Ẹ máa bújọba ni.
0: Torí náà, ẹ sà, èmi tẹ kọ́ lọ dáíjì mi gbogbo bí ti bá ti sọ tó kù díẹ̀ ká tó sí ìjọba President Tinubu ìjọba Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ àwọn kọ́ lọ dáíjì mi o. Àmọ́ kó wọ́n ṣe wàhálà tó tó yí lórí ọ̀rọ̀ yẹn o, Ọlọ́run á dẹ̀ fún wọn ṣe. Lágbára Ọlọ́run àwọn tó láyé gan á fún wọn ṣe. Jésù á fún wọn ṣe. Ànábì Muhammad Sallallahu Alaihi Wasallam á fún wọn ṣe. Ọlọ́run lókè Ọlọ́run á fún wọn ṣe. Lágbára ẹlẹ́dàá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń gbàdúrà fún Ọlọ́run á fún wọn ṣe. Lágbára Ọlọ́run ẹ sàkẹ́ tó lọ, mo ní ìbéèrè kan, ìbéèrè tó panilẹ́rìn ni tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Ẹ má bínú, ọmọ ìlú wo ni kí n tó béèrè?
1: Ọmọ ṣogbo mi la.
0: Ó dà, mo lè béèrè ìbéèrè yẹn. Àwọn kan ní kò yẹ kí wọ́n ṣe ojúde ọba pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ tí wọ́n jí àwọn ọmọ Yorùbá gbé. Àwọn ọmọ Ibo kan, àwọn Haúsá àtàwọn ẹ̀yà míì tí ò ń ṣe ẹ̀yà Yorùbá, wọ́n wá bọ́ sórí ẹ̀rọ ayélujára social media, wọ́n wá ń búwa, wọ́n fi wá ṣe ẹlẹ́yà pé
1: Mr. Pilot.
0: Sá.
1: Wọ́n ní ọ̀rọ̀ ìdí mẹ́ta ni. Bẹ́yìn ṣe rí.
0: Ọ̀tọ̀.
1: Bẹ́yìn ṣe rí.
0: Ọ̀tọ̀.
1: Àtòótọ́ tó wà níbi ọ̀rọ̀ náà. Tó yẹ yín.
0: Yes, sir.
1: So, ẹ má jẹ́ ká sọ jù bẹ́ẹ̀ lọ.
0: Ẹ jẹ́.
1: Àwa Yorùbá.
0: Ẹ kú àgbà.
1: Àwa Yorùbá.
0: Ẹ kú àgbà.
1: Ní ká tẹra wa nú.
0: Ẹ kú àgbà.
1: Àwa Yorùbá.
0: Ẹ kú àgbà.
1: Ní ká tẹra wa nú.
0: Gẹ̀rẹ́gẹ̀rẹ́ là ń bá
1: gbà. Ọlọ́run ní fi torí ẹnìkan kó fi balẹ̀ Yorùbá jẹ́.
0: Àmì.
1: Torí tí a bá fi ọgbọ́n ṣe, Ọlọ́run má jẹ́ kí a sọ̀rọ̀ wa dọ̀tà ayérayé. Ẹni sọ jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run a máa fi sọ ẹ̀ sọ
0: wa. Àmì ẹ ṣe mo dúpẹ́ sá o. Ẹ ṣe o. Gbogbo ẹni tẹ́ ń gbìyànjú àti pè látòní, gbogbo ẹni mo rí bó ṣe ń gbìyànjú àti wọlé. Ṣé rí ó ń gbìyànjú àti wọlé gan ni. Ẹ mà ti wà lórí afẹ́fẹ́ báyìí o. Hello.
2: Hello, Mr. Pilot.
0: Yes, sir.
2: Ẹ̀kú ètò ọláwálé ló pè padà sákùkè.
0: Ẹ jẹ́ káwọn ọkùnrin náà sọ̀rọ̀.
2: Ẹ ní sùúrù ìṣẹ́jú kan péré
0: mi. Irọ́. Ẹ jẹ́ káwọn ẹlòmíràn sọ̀rọ̀ kó má jìyàn kan. 08181509290. Tí bá fàyè gbàrú ẹ̀, mo dáhùn tó kù lágara ni. Èèyàn tó ń gbìyànjú àti tọ̀ wọ́n pọ̀ gan. Hello.
2: Hello, Tamilo.
0: Mo ní báwo pé rédíò ń gbọ́ ló dún padà yìí sá. Ẹ kaalẹ̀ sá.
2: Gẹ́gẹ́ bí àlàkà tó sọ ìfọn yẹn sọ́ọ́sì ọ̀rọ̀ yẹn dà bẹ́ẹ̀. Àmọ́ ó yẹ kí ìjọba kí wọ́n wá gbogbo ọ̀nà àwọn ọlọ́run táwọn fi kúrò bẹ́ẹ̀. Àwọn ọmọ yẹn táwọn fi gbà wọ́n kúrò bẹ́ẹ̀. Lẹ́yìn ìgbà yẹn kọ́ wọ́n máa ń mọ́nítọ̀ àwọn ará bí yẹn káàkiri káàkiri tó bá wà.
0: Ẹni sùúrù sá. Ẹ gbọ́ ohun tó gba ìṣàlàyé ni. Wọ́n ní kí ìjọba kó san owó rọ̀gùrọ̀gù. Ìjọba ṣe tán àti san owó yìí. Wọ́n ní gbogbo àwọn èèyàn àwọn tíjọba ti mú sínú àhámọ́ sínú àwọn ẹ̀wọ̀n káàkiri kíjọba tú wọn lẹ̀. Ìyẹn léwu. Ìjọba tó bá ń ṣerú ẹ̀ ìjọba kíjọba ni.
2: Ẹ máa gbọ́ kò léwu náà léṣe. Ó máa mọ́nítọ̀ wọn ni. Tábàdì bá àwọn ẹ̀ sílẹ̀. Wọ́n máa mọ́nítọ̀ wọn káàkiri.
0: Ṣé rí àwọn tó bá kú sílẹ̀ yẹn? Ṣé ń gbọ́ mi? Agbọ́n bímọ ẹ̀ obì torótoró ni. Apá àlú lè má káwọn tó bá tú ilẹ̀ yẹn mọ́. Kí lẹ́yìn tó ẹjẹ́ ẹni sùn tó wáyé pẹ̀yìn láàrẹ ń tẹ máa ṣe nìyẹn. Ẹ tú wọn lẹ̀ ẹ san owó báwọn yẹn.
2: Ọkàn sanwó fún wọn ni o.
0: Ṣé ẹ máa tú àwọn ọ̀daràn sílẹ̀ lẹ́wọ̀n?
2: Kọ́ fún wọlé. Aláwọ̀
0: tí ó rí àwọn ilé mú. Bóyá lè mọ̀ pé àwọn àríjẹ ní màdàrú pọ̀ tó yẹ pé gbogbo bá ara bí ṣe ń ṣiṣẹ́. Ẹ gbọ́ tó ní ààrẹ sọ lè. Ààrẹ làwọn ṣèpàdé pẹ̀lú àwọn olórí ológun. Kò pé wákàtí kan gbogbo ohun táwọn bá wọn sọ pátá àwọn ará bí yẹn ti gbọ́nugbó. Kí lè sọ yìí? 08181509290. Ẹ gbọ́ ṣé kí ààrẹ kó sanwó fún àwọn ará bí yìí? kọde tutu awon akegbe won to wa laamo ki are tun won sile n ta lakun yeso ni hello
3: Mr. Pilot
0: yes sir
3: e ku eto
0: yes sir
3: seri ibi si egbe ni to soro tan ibi tan soro wa ki e ibe ma ti gbe temi
0: oya
3: seri lana koko nipa ti ojude oba ko ojude oba ti won se yen iyen yato ka iyen le gege barafu yen si so because e bere question yen lo je ki n lo sibe o
0: yes sir
3: eh eh so nkan to ka won ni yen bo de se state of oni so ani pe ebi teyan kan tin sunkun pele yan kan tin rerin so eni to de sunkun a le ni pe ko disturb eni to rerin la pa mo pe ko n to so
0: oro de so ala ba genga lodi yi inu bi awon kan si yin o pelun de so e sa se mo
3: no bo se ma ri ni e mo pe Mr. Pilot e je so kankan fun yin
0: yes sir
3: e mo pe ijo orire eyan kan ijo orire eyan kan
0: ijo banuje elomi ni
3: ijo yen ni ijo bi ele
0: belekun se sunkun la layo yo
3: eh eh so bi le aye se ri ni
0: olohun je ki ekun ko je ipin ti gbogbo wa
3: ko je ipin wa eh se wa ri nipa ki tawon omo ti won ko Mr. Pilot e mo pe ni lafi se ba wo ri ni wo woman principal yen ni Friday o soro o ni pe awon security ti awon ijoba ran wa nu gbo yen pe ki o ma ran won wa mo pe bi ko awon ara biba yen n gbo
0: rara o be ko lo se so be ko lo se so sa oni oni won lo owo lile fun won you are using force on them and the more you are using force on them the more they are punishing us and they are threatening to kill another person pe be bo se lo owo lile fun won lawon ri bo se lo owo lile fun won ton ri e be ni won se lo owo lile fun won ton tun wa du gogo pe awon tun ma pa elomi o
3: awon ma pa won pe ton ba no dey
0: yes bo ni se so oro e lagbara
3: o lagbara e ri fun lagbara
0: hey
3: to ba ri be to ba je pe beyan kan wa lita so fun ni information pe okay awon ara bi tai o an ti tun wo gbo lo an wa won
0: o
3: awon awon yen se fe mo nu gbo pe okay an tun wa won o
0: ase
3: daje awon yen
0: ha
3: tori e gege be se so ijoba ijoba owo ti ijoba tan bere lowo ijoba ijoba o fe ko le because ijoba ba ko ro owo yen re wa tun lo fi ra instrument
0: adafun se ti eri emi ni gbagbo e ma si mi gbo mi o kin se president Bola Ahmed Tinubu mi o de kin se gomina Seyi Makinde bo de won pa amage mo dal ko ku si tinu edun soro ti sele ti o sele tori kini yen ba ijoba won je ewu gomina se magine do ku ti fe se ijoba olu mejo ton ti o ni wahala ijoba to de dan ma se o gbin odu esa esa mi o se omo opin oyo amo iroyin ti mo gbo pa ma yen boya ni ohun tun ni gomina oyo to daju to sise ju
3: o te ni su o te yeyan
0: ma yen ma yen da wallahi
3: pilot
0: sir
3: e ma je ki n paro tan yin se ri ma yen o ti gbiyan ju gbogbo nkan to le se bo se wa yen mo ma pe ibi to wa gan oke o balẹ ni
0: o ti su e roju e ni pe o ti ru
3: o ti se
0: oju egun e ti ri pe o ti su ile aye ti su
3: eh eh so tori e ni pe awon oro awon labiba e won need suru gan
0: e sa e ti da mi lo wa lagba genga ki n le fe lomi laye se ki joba fun won lowo ti won ba bere ki o ba de tu awon akegbe won to nbe laamo ti o ba tu won sile kon le ba mo egale laya talafia se kon se be
3: no seri won ti le se be Mr. Pilot
0: iwo la be mu bayi
3: se be because seri ti joba ba se be omo omo omo wahala to wa leyin e se n gbo mi owo yen wa tun lo fi ra awon instrument kan to tun agbara to je pe wa tun ma tun lo fu wa ni so ijoba mo nkan ta omo game ta fe play
0: pe won e ka
3: ja ni suru ka ma gbadura fun gbogbo won na ma pada de layo atalafia
0: ami ah ami o adura yen ni ke ma je abisere gbogbo awa ijo olohun patapata ise de o omo alase je o owo de omo alase la gbogbo awa mosalasi lara aro e ja ma sadura fun won gbogbo awon lesi kan abalaye ko digba won ba pe yin e pe awon alale epo sayin le awon onise bi lori e ma tu wa lori afefe o
3: e ka lesa
0: e ra sa o
3: e pa ta raza
0: yes sir
3: nko te ni ri en gbo mi mo di
0: e atla e ba gbo so ke die si sa
3: ko si abi amo tinu e ma tu mo ijo kunrin gan aten ti o ba mo bo mo ti o nsin yawo
0: e sa e tu gbohun yen para soke e tu ti gbe lole e gbe fun yen se ni pada
3: mo ni ko si eni ti asokunrin ti o ra tele yawo e lo hospital lo bi mo yo ni mo boro mo se ri hello
0: ngba te tun gbohun yen para boya tun gbe fun yen ko lenu ni mo si da ke fun da wo mo
3: ko je npo nbai sa
0: eh eh mo gbo yin
3: mo ni afa okunrin ti o tele yawo e lo hospital lo bi mo yo ni mo boro mo se ri te tin npo nbai sa
0: yes sir e ma te siwa
4: so nkan temi ko ri nbe bi oro te so lenko awon eyan to lo ndi ki secret ni awon soja e na won sise gan o tori pe kini se ba America lo wa save eyan yo kon bi ba inu gbo
0: ah o so be o won de laarin won de America pa won danu awon
4: de mo ko kon so ba si so ja awon eyan leak secret yen na se ba ma gba best soja best police ni agbaye to ma ye pe informant wa laarin awon people yi won lo so fun won na our people no won ta ni won ki na ba gbe dani to fe ju kini se ba America
0: lo ju ogun orilede lo to fe ju joba lo
4: ah ah ile ka to ra re o se koza eza to ma ipa won kon wa nje oro kini ka to ro se kon ta lu bu lagbara ju joba lo
0: ko si leyin olohun
4: to ma ipin kokon wa behind gbogbo kini sa kini le to yi
0: ah
4: o wa so the business won so the business
0: to lagbara
4: o omo du meji omo du meta nu gbo Esa,
0: esa. Ni bo la omo yen sun kini won e ma binu se bread atai wa la omo yen je ni abi gari ni won mu
4: omo du meta ta lu je fe tamba fun
0: ah
4: a lo fe fonu
0: mo se nkan o obirin nu won ko
4: ni bo la fe sun
0: fun eni suru obirin nu won to ba se ko e la se kini atedi pad wa lodo won ton lo
4: E ma binu
0: imbo la obirin yen tin we ton ni balu e fun oloto ni to
4: asonko
0: to ka so won lo ni ibadan lo to ka so won dara bora so won nugo
4: pako nko
0: ah eh
4: ai won fun ogon le gan ko ti mo ka ma ti wa so
0: eh paro tori e ma binu ti nte so si ni pe asokan ti obirin principal yen wo lati re na lo wo life
4: gbo awon omo yen
0: ah
4: eh to de ko
0: eh
4: nko to nje le niye to ba se be se ba America wa la to hun yen to wa save yen yo kan pile won
0: olohun sanu wa olohun sanu
4: esa seri kini o ti da po olohun
0: ko la le eja kepo olohun mo nigba pe olohun wa da si olohun wa de yin gbe
4: o ja se mo le so se pe gbogbo nkan ti president so laarin kini o ti gbo so seri mi daruko lukokan but awon ki president bo to ba ye pe boya nkokan na awon 400 names don daruko ngba yen o daruko gbogbo won kan ku fo gbogbo e loju politics wa nu kini sa se ba gba mi gbo
0: se sa
4: politics yo tinu bu gogo to yoba ni wa tinu bu ko ku fo gbo elu ah wa le so sa boya to ba wo lele keji o ma ba gbo je o a le so
0: olorun
4: pa won si wa behind oro yi olorun pa won sa won oda won ni agbara po si ju
0: olorun
4: pa won for name 400 names e ke mo ko do sele
0: olorun pa won si sa
4: won tin ja won yan gbe sa ta won ile was
0: ah was was
4: say the was ibe la won ba wa wa esa e ja asa ra won
0: ogun emi su kini ko ba se e fe pa oba ni ani esa
4: awon ba esa awon baba lawo yen awon oje ti fi gba kan asa ma ri te ma to ma je beta ma gbalẹ
0: ah
4: enu la fon ni enu la fon ba idaji
0: awon baba lawo wa ti dolo awon baba lawo wa ti de oloselu ni ise yen wa da bi gba kan
4: esa ko ye pe boya o ma wole lo mu nkan kan wa enu la so ye joko
0: hmm
4: o ye mu gbalẹ o ya gbogbo yin o ye ma bara yin ja
0: hmm
4: ki ni bo la won ogun yen wa mi ti ri mo ya ti kilo se ko sogun mo mi e ma binu za se ko ti mo
0: ogun abenu ga
4: be o se ko ti ko to le fi pa won people yen jade nu gbo
0: ah mi wa mo yen o mi mo yen
4: ah bi gbe ko fi ba nu kon lo so je mo no ka won lode kon abi se lode se ogun na lo nlo
0: be ni o
4: laye ati jo e ma binu gbe mo te ta e ma binu se bo lode lo nlo
0: mo sa won nigba kan ti opc gan je opc mo ran ti pe won ni eyin kan to ba so lu
4: obi le o ma o le jo gbogbo lu
0: ah
4: ise lo sele gogo ki ton le lobe o ya gbo yen esun
0: boya won di ye o yen yen mo eyin agree
4: lo de ko boya o ya gbo yin be wa nbi o yen esun
0: o to de awon abi atawon to fe atawon to jiyan gbe atawon ti won ji gbe wa de sun wa de wo be wa de ku awon ti won ji gbe jade wa de yin bo lu awon ise bi abi kilero
4: wa ku gbo ase ko gbo sinu moto lo wa ma je won ma bara onu se
0: ah yen de da o kala mo ta ti le se se mo ta ti le osoru yen
4: ibe je o ye bu gba won baba lawo ga ma to poju n fi nu lo ni
0: o da bo la ku ma ni
5: Band FM

0: wọn rí.
1: Nǹkan tí ò jọra wọn làwọn èèyàn sọ pé ojúde ọba àbìkí ní kan ṣọ́yọ láì sí pé ọba gan ní ìjẹ̀bú òde ti wà ìdásí sọ pé ọdún kọ. So tẹ́lí ta ọmọ ẹ̀rọ gan ní mẹ́jọ sìn kọ́ mọ́ tẹ́lí tó ojúde ọba tó ṣe àbíyẹn kan tí ò pa. Àwọn ọmọ yẹn kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ káwa Yorùbá náà àjẹ̀múra ẹ̀ bàbá ó ń bọ̀ àwọn là ń dédi o. Bóyá pírẹsidẹ́ǹtì bóyá kìnnì kan wọ́jọ́ sọ̀rọ̀ wọn ọjọ́ sọ̀rọ̀ nàìjíríà ọ̀fẹ́ mọ́ ọ pa yẹ bàbá ẹlòmíì ọmọkùn péré lónìí láyé lọ́rùn ẹlòmíì wà ìyá kan ọmọgbóhùn ìyá kan lórí social media ìyá ẹni ọmọ ọmọ tó wà lọ́dọ̀ wa tọmọ ẹgbẹ́ tàbí mẹ́rin bóyá pírẹsidẹ́ǹtì ṣe ọ̀kan àbí wọn ọ̀sọ̀ kan àwọn òfẹ́ mọ̀ ọjọ́ bá wọn kọjọ sọ láàrin ra wọn bàbá téèyàn bá gbọ́ kínyẹn wò tẹ̀bí lára ọkùnrin náà lọ́gbẹ́ orí ẹni yẹn kò sí ní ọmọdé tó bá wo kínyẹn láyé kò lẹ́bà kó ní sísìn ọmọ yẹn láyé ẹ wo ibi tí ìlú rọ bàbá tó kí ọyá àbí ti kínní kan kọ̀ ní yorùbá ẹgbẹ́ ká sùtò òbí tọrọ lọ lọ́gbọ́ yìí ẹgbẹ́ bá wa fi gbogbo àwọn ọ́fíìsì wa náà ìyá tó bá wà lára ọkọ parí ẹ wọ́n chira wọn lọ́kàn bàbá ọlọ́run aṣọ wa bàbá ẹjọ ẹ bá wa pe gbogbo àwọn ọlọ ẹ sọ lẹẹkan ẹlọpàá ẹlọpàá àwọn ọlọpàá ọlọpàá ṣé kò sí ọba tó ní àṣẹ mọ nílẹ yorùbá mọ bàbá ó ń bọ àwọn ẹlà ń dẹrí o ẹjọ ó dára ọlọrun ajíwa rí o
2: èmi
1: ò ní bàjẹ ilẹ yorùbá ò ní bàjẹ o.
2: àmì àwọn ọba yorùbá tó láṣẹ pọ rẹpẹtẹ àwọn ọba yorùbá tó ní ohun àṣẹ lẹ́nu níbẹ̀ jẹ́bẹ̀ ọba wọn pọ̀ pínpínú bá bí wọn bá bá mú ìlú kẹrẹ yẹn báyìí tí wọ́n ná báyìí wọ́n bá sọ̀rọ̀ òdì bá a rí bẹ́ẹ̀ o wọ́n bá dẹ̀ wúre tó ṣàdúrà fún èèyàn alẹ́ rí bẹ́ẹ̀ o gbà bẹ́ẹ̀ o ó kàn jẹ́ pé ẹ̀. Eré àwọn àgbàbọ̀ wọn ní kinní kan ló sọ alágbára dọ̀lẹ́. Ó yẹ kó ti yé ibi tí mi ò sọ̀rọ̀ jù. Wọ́n á dẹ̀ kọ àmọ́ṣe. Ìjọmọ olóko wa bẹ́ẹ̀ ni. Àwọn ti tòkú tòkú ẹ̀ lágbára ọlọ́run. Kinní kan ni mi ò kàn ní ṣáà ìtẹ̀mọ́ alébi. Ìgbà tó pè lẹ́ẹ̀kan tí wọ́n ní ológun làwọn. Mi ò sọ bàbá tó làwọn fẹ̀yìn tì o. Ọ̀gá tí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ lórí akitiyan ààrẹ lórí akitiyan gómìnà Ṣèyí Mákindé lórí akitiyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n tọ́ wa sọ́nà pé ohun táwọn arábìnrin béèrè lágbára gan. Ọ̀gá yẹn wọ́n dí ọ̀rọ̀ wọn ládé pẹ̀lú ohun kan pé àdúrà ni ká máa gbà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ìjọba àtẹ́lu ààrẹ kọ́ lọ́nà àbáyọ báyìí. Àwọn kan tiẹ̀ ti fẹ́ bú bàbá mi. Pa bàbá mi nínú olúwa pastọ yín náà kadéjàre adéwé ẹsìn fẹẹ bú bàbá mi pa lórí sójà kan ọlọrun adájì bó ṣe káyín lára tó ni jíjẹ ìdájí òun ní fèsì wọn ní dáyìn bínú torí ọlọrun bó ṣe káyín lára tó ni ẹ mọ pé irú àwọn bàbá yẹn náà ẹwọn ọdún tí bàbá ní ká fi hàn bàbá wa yí padà pé ẹwo ẹ má fi hàn mọ wọn bẹ náà tó jẹ pé tó bá lọ bá bàbá yìí fún nǹkan kan wá ní bàbá ibẹ yìí lè fi wá sípò ṣẹfẹ kó dàrú lórí wa ni bàbá ẹ má jẹ kí wọn ṣe ìfẹhónúhàn yìí wọn á ní látọdọ bàbá ìlú dàrú wọn á ní ohun tó fi lè mú kí bàbá ṣe gbogbo òjò ọlọrun fẹ ṣe wàhálà ń wọlú díẹdíẹ ni bàbá yẹn rò bàbá tó ní adégún tó wá ládé ògùn ó yẹ ká mọ pé nǹkan kan ń bẹ tí bàbá yẹn rí ni àgbàlú dẹ ni bàbá ìlú náà ló yẹ kí bàbá gbé nǹkan fún ìyàwó ààrẹ yẹ kí bàbá sọ̀rọ̀ sí ààrẹ gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run ẹ má jẹ́ àgbàgbé bí bàbá yìí bá sọ̀rọ̀ òun nìlú máa dì mú òun làwọn kan á dì mú
3: àwọn
2: ayi sọ́rọ̀ òṣèlú
3: ẹ̀yìn
2: àbínú ẹja ewu ewu sí ẹ̀sà. Ó dẹrun àti bẹnu àtẹ́lu ẹni tó ń bẹ nípò rẹ̀.
3: Máa ṣe ní.
2: Máa ń gbàgbé pé tá a bàbá wà ń bẹ nǹkan ṣáàṣì dáadáa tó ẹni yẹn. Àbá a lè ṣe ju ẹni yẹn. Ẹ wo ojú ni màá rúnú rọ o. Ọbẹ̀ ò dá lọ́rùn o. Àtijọ́ olórí ìlú àtijọ́ olùdarí
3: ìlú
2: ẹ̀ ńlá ni o. Àdúrà ni ká máa gbà. Wọ́n á bí wa nú wá fùwà tó kú díẹ̀ káàtó. Wọ́n á pé àwọn kan. Wọ́n á ṣe àwọn kan sí olórí náà tí ò ní ṣe àwọn kan tí ò ní pé àwọn kan.
3: Máa ṣe ìṣòro.
2: Orí lábẹ́ a tu ba tu se fa won ko la be olori yen awon kan ko ma ku die ka to won to ku die ka to fun yen won a soro de amo yi to se pataki julo ni pe gbadura fun awon olori wa ni bola me tinubu emi gbadura fun lori eto ilale yi ba se kadire le gbogbo igbese yin lori oro ati yo awon ninu won a fun ise yo yori si re sa ese mo dupe o are bola me tinubu le mi kiyan o ele kurira mi ele bi mi nu ba ti se abinu ojuse mi ge bi agbon safefe ni mo gomina sey makinde eku se takuta ko eku pade lokun eku pade losi anu wa mura bi omode won le woso to damo gomina sey makinde o le woso mo so mo de bi ba won mura pe e mo pinu arakunrin o e wo gomina won le fi bajoba yin je lagbo olohun ti dada foju mejo emi o mi o se olugbe ipinle mo pe kin kan lo Ibadan iri se yin kin gburu awon eyan to wa latoki ogun ati Ibadan kon ni ah gomina yi o se dada gan fun temi fe gbo lenu awon eyan niyan mi mo iri mi ni ti erugo mo foju ri gomina se makinde ri laye mi ni ti ah pade ri mi ti e lo de kan ka ti e ni dari nbo ibi ti o fun mi lowo gomina se imagine olorun a fun won na se agbara olorun gbogbo igbese a yori si ere oja no te ma gba onu asiri teyin meje are bola me tunu baba wa daada ati gomina se imagine baba wa daada onu teyin meji ma gba ti e fi jawe oluburi lori oro awon mo yi te fi pada ni iluju awa ta ti benu atelu yin olorun a ko yin mo se olorun a de fun yin se olorun a se lase yanju olorun a dide iranlowo fun yin ogbon teyin nilo lati sase yori lori oro awon mo yi ti won jade le ni sola ti gbogbo a ma sun da ile eteni ta ji ta gbo pe won ti fi awon mo ile ope o gbogbo a ma ke iwo iwa yo so lohun alagba pe olohun ese ledumare ese o olohun a ko imo se toru toru le fi sun toru toru ta wa lo sun are bola me tinu bo sun tori oro awon gomina se makinde o sun tori oro oju won bayi oju won wu ni ah ko derun ati jo lori ja gbadura fun ejo ojo olohun eja gbadura mo salasi asalatu o lady patata eja sadura fun olori ede ja so alori oro social media isokuso ta nso nbe ti poju ah social media yen gbole gbole ah ati wo social media waye lati wa ba aye je ni egba mi so fun ni pe abudai kudie kudie po gba anfani e lo wadi nkan ti mo so the advantages attached to social media is worth more than the advantages of social media, especially now that it's on rampant. Forget it, forget it. Ewa, len muri kan omi je fe le ma jabo loju mi. Awon mo ti mo so boya lo ju omodun, boya lo ju omodun mejo mejo lo, won wo so lewe gan ni. Boya ni o se private school lo, ti se pe boyfriend mi le girlfriend mi. Awon mo kukuku gbe sori video. Want to post so do mu ati gomora yanu ani mo tun ri kan lana na won ni the youngest parent omo ti mo so omo kunrin boya lojo omo dun mewa lo o de fun omo dun bi omo dun mejo loyun won de bi mo won ajo ya photo won to jo gbe koko dani won ni the youngest parent e lo gugun do mo so yi ni orilede Nigeria no youngest parent aso to wo lo je mo pe aso Nigeria e ma pe ki mo mi ba jo Nigeria so ko Nigeria se lo google the youngest parent in Nigeria omo kukuku bayi baye je on tun gbe sori social media ti baye je e ti baye je pa social media o se yen baye je po ah ti mo kan ta ku so o te ra ko lo se mo le ajo ji layo atalafia o da o sa o da ro ma o e dakun e ja gbadura fun are bola mi tinubu ati gomina sey makinde ati orilede Nigeria papa julo awon omo tun be la mo pe olohun a tun sile olohun a tun lara adura ta agboro ma fi sere nshosh ni yan gbogbo osoru gbogbo osoru gbogbo tajud ndo o le ti gbadura te ke po olohun lori oro amọ pe olohun olohun koja lo obe lo tun sile ah ko bi ara si ni o ta ba be olohun alagbara julo olohun o ni lo ati yobun ta ara bi yan o olohun o de ni sun ransom olohun o de tun ni ba won negotiate olohun a de gba won ara bi yan sile tori olohun a fi orun kun awon nise bi ta won ara bi yan fi ma jade ta won to jigbe fi ma jade lanu Olorun o sase ti ri o Olorun a de se loruko Jesu o da ro sa o da ro ma